gbogbo àwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí ọmọ ológun orílẹ̀ ọmọ ológun orí òfurufú àwọn ọmọ ológun orí omi wọ́n ní ààrẹ orílẹ̀-èdè yìí wọ́n ti tọwọ́ bọ ìwé ẹ̀kúnwó owó oṣù wọn báwọn jẹ́ jẹ́ ọ̀gá tó wà lókè from the rank of the colonel lọ sọ́wọ́ òkè ẹ bá bí 30% salary increase Mother Lip any brigadier general, major generals, lieutenant generals, and the generals. Lati Cornelo, Losuke. About 30% salary increased. Nifumbo. Ojo keni osuke san. Wọ́n ni yọ bẹ̀rẹ̀. Wọ́n ọmọ tí ní ọmọ tí ìgbé sí. Ọmọ ìmọ̀ ìgbé sí o. Ọdún yọ bẹ̀rẹ̀ tó bí ago bí. Yọ bẹ̀rẹ̀ tó bí ago méjì. Wọ́n

ẹ wá náà kó ṣe pé wọ́n tẹ̀ wájú wọ́n tẹ̀ wájú ẹ̀yin mélòó lẹ lórí ọ̀fẹ́ àti ní direct line gómìnà wa lọ nípínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yin mélòó lẹ ní orí ọ̀fẹ́ sí whatsapp group wọn. Bẹ́ẹ̀kẹ́ bá ń ṣíà prógrámù àjìn yìí kẹ́ bá ń ṣíà sọ́dọ̀ wọn ni o. Ẹ̀yin mélòó lẹ sí lórí ọ̀fẹ́ tẹ ní tẹ wà lórí ìpèpélé ìkànnì ìbánidọ́rẹ̀ tá a mọ̀ sí Facebook pẹ̀lú wọn. Ẹ lè fi prógrámù ìṣọwọ́ sí wọn kẹ́ wá bẹ̀ wọ́n kẹ́ rọ̀ wọ́n pé tó Mr. Governor, Your Excellency, sir, please do listen to this. Take time to watch this program. That is something important message for you, sir.

0: da da da da da da da da da da da da. Ojo ogbo ni 0912370 8675 0912370 8675. Enjoy and okay, plus 2348142491006 plus 2348142491006. Hello.
1: Era sao? Esu baba. Adukelo Olorun, Adukelo Oyin sa.
0: Yes, oruko yin mo le dingbe wa.
1: Lati yare gbe mo tun se ni ko mi am sat.
0: Okay.
1: Awon se o. Lona kan ta mi won ma se ranwo pa wa ralu ni pa. Yan ba mu yan bayi, won gba fun wa. Won gba gba yo wa ni rohun. Hello sir.
0: Mo ngbo yin eni won se kini.
1: Ni won ma se ranwo fun wa ni pa ko won gba iwe wa ni rohun te ba mu wa fun.
0: Okay.
1: Awon orisisi awiyan ni Olorun da. Awon ko ye pe awon agbofiro. Awon kan be ti je pe ni last year atrafu. Awon rosage. Won mu wa. Lati epo ni awon brother mi e tin bo wa. Abi lo si lo re. Ni won ti ka ya wa di. Awon o ka ya di di. Ni gbe lo. Bi e o ni o ni mi ni lo.
0: Hello.
2: Oruko temi ni Dani Olonda Latabekuta.
0: Latabekuta.
2: Baba.
0: Mo ngbo yin sir.
2: Ekweto. Si aiwo. Oun lo ni ase lori moto to rin loju ona. O ni ase lori moto ju olopa lo. O ni ase lori moto ju go safety lo. Nitori pe ibe oba won le ma gbe lo. O ma ye moto yen wo. O ma ye gbogbo ara e wo. Je wo gan ni lancet o ma yewo se point and ise te gbogbo ise o gogo no la se lori moto laye ijo gbogbo ti won se ni isin yen won gbodo toru ewo abi ti chama mu e laye ijo won ma lo bu won so lo je pe lese kese ton ti mu e o le ti de ti e mo le ton ma gbe lo court driver ni mi ti mo nsoro e ti me ton soro
0: mama
2: driver ni mi 1980 ni mo balance si yele yele mbadan. Moto Abeokuta ni mo nwa. Owo naira we. Owo naira la ngoro ngba and bill for 10 naira. Lati di moli. Lati di moli. Se o fi ego lo lo bu so to n lo se gbogbo e. Aye jo e beru wa. O ni sumo won o tun ma ma bebe ni. Ko moto e to sise rara o ma gbe wa nu ogba fe ti ewo. O ma test ewo. Driver gan lara o ma se test ni. O ma gbe inu gorodomu na ma gbe le te ma gbe moto si a wa mu igisa na ko a fi seyin ta rin taya ti igisa na ye to ba bo seyin o ti o se driver a se test fun eni ni test grand bade o iwe tun diu se iwe edi ko tun lo ba won oja in ti we ba diu laye je un se la ma nse na gba ti ba ti mo ko diu ati mo ko diu a ma se na gba ni to ba le ma jojo keji jojo keta o ma lo gba ni
0: ko gba le se pe e to fi le to ko se ma iwe odi lati 2025 e ti wan wan ka ki yo a lo won mo
2: ijo meji meta a ma jogbo se na gba ni boya ko diu ni Saturday se mo pe won sise Sunday
0: be ni
2: awa sise ni Monday awa ba won lojo na e ma se na gba ni tabi ke jero le se na gba we yen o wa di pe o lo yo da o lo yo obe o lo fun aso mo Olorun o gogo no la se lori moto loju ona na be so go mo wa pelu yo abo lo ti lati lule ajo wa ni
0: ese mo dupe ese mo dupe ara ilu na ni lowo ara ilu na ni lowo hello
3: alagba kin yemi.
0: Hello sir, oruko yin bole tin pe wa.
3: Opaleye Babatunde lati Liberty Road Ibadan.
0: Mo gbadun yin sir.
3: Mo nigbagbo pe Olorun lo ran yin ni gbogbo ise te nje. We people like you, half of Nigeria you mo. O se wa lara table tabe lo wa lara eni to nkun je. Seri awon bi ayo olopa rosesi akuko won lo fogbo ori efun kolokolo je
0: bitbo
3: esu seri gbogbo eyan gbe moto kiri lodidi odun meji a ma je pe ko ba won loju ona ni
0: unregistered vehicle
3: owo se aba mu ni olorun to kan so pe gbogbo eleyi o waye lo ni kin to sele o waye. Owo se se ma gba owo se aba mu mo ba ti e lo lowo won ni ti o boju mu o ti ni bi ta experience to jo be ri ṣugbọn mo dupe lodo Olorun Olorun lo yo mi o ki se ni pele Oyo igba yen mo se se ra moto yen Honda ni well registered everything wa okay ṣugbọn kini error to wa nbe ni pe glass ni rora san perete orun lo de fo lori pe mo ro lo floss gangan ninu nigba ti ma de be glass yen ti la mo wa lo seko mo wa lo gbona to ikin
0: okay
3: agbo wa ni won si mu mi
0: emo
3: emi ko duro majestically nigba san wave mi down mo duro wọ́n lè check gbogbo papers ní ó wà ókè fire extinguisher méjì gan ni mo ní nínú mọ́tò àti jáàkì méjì torí mo ń lò kan kí n tó ra ọ́ndà yẹn ni mo ń lo golf kí n tó ra ọ́ndà yẹn so gbogbo tí mo ń lò nínú golf ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ni mo tún padà kó sínú ọ́ndà yẹn mo ní sí caution torí mo jẹ́ sọ́mọ́ mi ò mọ ọlọ́pàá bẹ́ẹ̀ mi ò mọ olówó safe níbẹ̀ mi ò like ẹ̀ nígbà tán wá wo gbogbo ẹ̀ wọ́n check mirror check everything mo kàn rí pó kàn fún ìwé mi tó dẹ̀ dà sápò wọ́n ní ọ́fíṣà sí lóde ó ní ṣé mi ò rí pé gíláàsì tí mò ń gbé kiri ti fọ́ ni ó ní winston ní fọ́ mo ní kò fọ́ mo ní ó sán ó ní kémi náà define ni ó sán mo ní tò ó broke yàtọ̀ sí ó crack. Mo mọ̀ sọ́ọ̀tì o ò dà kí ni next kínní wọ́n ní kí n tọ́ ọmọlúàbí mi ṣe mo fi Ọlọ́run búra.
0: Ṣé àwọn VIO àwọn VIO àbáwọn road safety.
3: Àwọn VIO ni
0: ó
3: wà lágbọ̀wá.
0: Lágbọ̀wá nípínlẹ̀ Ògùn gan.
3: Mo bá bẹ̀rẹ̀ sí ní báwọn mo bẹ̀bẹ̀ títí wọn láwọn ògbà. Mo rẹ̀ rẹ́dì láti ọ́fà àwọn lówó. Mo wá wo kí ni mo lè ṣe o pé wọ́n lọ́run láti Ìbàdàn sí bí yìí. Mo dà kí ni ká ṣe? Mo bá ní ẹgbà 1,000 wọ́n ní kẹ́hìn ni. Bí 10,000 ò bá pé àwọn ò ní gbà. Mo rẹ̀ já lọ. Èmi bí nípa àwọn ọmọọṣẹ́ ni mò ń bá sọ̀rọ̀ pé tí ń bá dọ́dọ̀ ọ̀gá wọn tí ń bá explain fún yóò ní kí n máa lọ. Èmi ò ṣẹ̀ṣẹ̀ máa gbé mọ́tò ìkiri ni onírú pírọ́blẹ́mì rí. Aṣáàgbé mọ́tò odò ọ́fíìsì wọn àti mo lọ bu pẹtrol sí mẹ́mi. Nígbà tá a déwájú ọba ṣe dọ́fíìsì wọn tọ́ pàṣẹ mọ́tò wọn ju gbogbo táyà wọn ṣe everything. Mo bá lọ bọ́ọ̀gá wọn mo bá explain fún oníkìnnì tó ń bẹ̀ mo bá fi hàn. Ó lófin sọ pé mi ò gbọ́dọ̀ gbé mọ́tò káàkiri pẹ̀lú broken glass. Mo ní this is cracking this is not broken sir. Ó lè ṣe ẹ̀gbọ́n òyìnbó dáadáa.
0: Ẹ yẹ pẹ̀ ń bẹ̀.
3: Ẹ wí bẹ́ẹ̀. Wọ́n ṣàfún mi ní pépà wọn ní kí n lọ san owó àti mo rẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Zenith Bank náà ní kí n lọ san owó sí mo wá báǹkì tí mo lè gbogbo bí sí mò ń dé VIO wọn ní network. Ní kúkúrú èdè mọ́tò mi lo ọ̀sẹ̀ mẹ́ta. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sí 2,000 naira per night. Lórí ẹ̀. tí mo sọ ní penalty pé mọ́tò mi wà lórí ìdúró couple with the money tí wọ́n fún mi ni wọ́n tó relieve mi. Ó ní mo fi sọ wípé owó sábà mú yìí sẹ́rí with triple x iṣẹ́ expose yìí ń sìn mo sọ wípé ó máa jẹ́ kí wọ́n sick tight. Ẹ múra kò ní rẹ̀yìn. Ó tún bẹ àwọn oníròyìn bíi irú tiyín tó láyà tó gbójú tó gbóni. N tó dùn mí jù tẹ́lẹ́ha ṣe ẹlẹ́ha gbé ọ̀rọ̀ ẹ̀sìn olùkọjá n tó ṣe.
0: Wọ́n
3: bá ti lé fi nǹkan kan tó jọ mẹ́sìn tán bá ti lè pe mọ́yàn kéèyàn ó na sùúrù sọ́rọ̀ ara ẹ̀ ni. Tó gbọ́ àlàyé tẹ́ ṣe no ẹlẹ́ha ti kọjá ààyè jù. Kódà wájú èèyàn àtọ lọ́run. Bákan obìnrin ó kásọ ọmọkọ lọkọ lọ́rùn. Tó o ti bẹ̀rẹ̀ ẹ̀fà forí jìn. Iná alága fún ọ̀rọ̀ yìí ń lọ kọ́lọ́run forí jìn. Kí gbogbo wa náà wá gbìyànjú ká rọjú ká tún rí léde ṣe o. Kò ní bàjẹ́ fún yín. God bless Nigeria.
0: Amen.
3: Ẹ kú iṣẹ́ takuntakun
0: tẹ̀ ṣe. Yes sir. Mo ti gbóye kóye o. Wọ́n mọ ṣàlàyé. Hello.
4: Hello. Ẹ̀kú ètò sáà.
0: Ọlọ́run pé àjè láwàyé o.
4: Ẹ̀kú àjè o.
0: Orúkọ yín mo lẹ́ni ń pè wá.
4: Orúkọ mi ni Ọlámilékan láti bẹ̀rẹ̀.
0: Láti bẹ̀rẹ̀.
4: Bẹ́ẹ̀ ni sá.
0: Tó èyí tó wò lè tó lágẹ̀lú náà ń pè bí o.
4: Bẹ́ẹ̀ ni. Àwa náà mọ àwa la ni lágẹ̀lú.
0: Àwa la ni lágẹ̀lú. Lágẹ̀lú ló ní Ìbàdàn.
4: Ẹ wo kẹ́rì àwọn nǹkan bẹ́ẹ̀ ń ṣe wàhálà ẹ̀. Ọlọ́run máa kún yín lọ́wọ́.
0: Àmì àmì àmì.
4: Àdúrà yín adẹ́gbàjú bẹ́ẹ̀ ṣe.
0: Àmì àmì àmì.
4: Oore bẹ̀lẹ̀ máa rí.
0: Àmì.
4: Ẹ̀ rí ìyá rẹ̀.
0: Àmì.
4: Dàgbà ọ̀lọ̀.
0: Àmì.
4: Ọláláúlà.
0: Wàlá kúọ̀tà. Ìlà Bílí Aliazim. Ebe.
4: Kẹ́rì àwọn kí ló ń pẹ̀ VI. Wọ́n ń ṣiṣẹ́. Kò sí
0: eyín.
4: Kò ń ṣe pé wọ́n ṣiṣẹ́. Ọwọ́ tí wọ́n fi mú wọn lọ́yọ̀ sí. Even though gan gbogbo country bẹ́ẹ̀ dárúkọ pé wọn kì í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Even though ní Nàìjíríà mi bá ó láwọn olùkọ́ tó kì í ṣe Lẹ́kọ̀ọ́ wọn lè dọ́rọ́ ẹ̀wò.
0: Ìgbà
4: tó lè dọ́rọ́ ẹ̀wò fún VI.
0: Kọ̀ ká sọ ọmọ lọ́rùn.
4: Ìbàdàn náà ti yẹ mọ́ ọwọ́ tó fi múra wọn. Even though gan àwọn ọ̀kadà mi wọn ní driving license wọn ní wọn rẹ́gísítà. Ọkọ̀ rìn kiri ni. Ẹ mọ̀ Ọ̀yọ́ State ní ìgbà wọn ti free world náà wà.
0: Free world.
4: Wọ́n gbádùn lọ́yọ̀
0: State. Wọ́n gbádùn lọ́yọ̀ State.
4: Ó ti yẹ yín. Lálẹ́kọ̀ọ́ ni kò sí gbogbo nǹkan báyẹn. Mọ́tò tó bá ń ṣe òfin gan kò lè rìn lórí títì Lẹ́kọ̀ọ́.
0: Má a bíré.
4: Kò lè rìn. Àdúrà yẹn á gbà ọ.
0: Àmì.
4: Yẹ̀sà.
0: Ẹ ṣe.
4: Ẹ máa gbé tó bọ̀.
0: Ẹ ṣe o. Nọ́mbà kan ti fẹ́ wọlé lápá bí. Hello.
5: Èyí tó wò.
0: God bless our great nation.
5: Ambale Aziz láti Amẹ́ríkà.
0: Èmi náà ti rí ẹ̀gbọ́n wa.
5: Sẹ́rí mo sọ fẹ́ni kanjọ kan mo kẹ́ bá kó àwọn agbófinró Amẹ́ríkà wá sí Nàìjíríà. 95% ni wọ́n wọ̀n. Ìdí ni ẹ sọ pé tí ẹ bá ti bọ́lẹ̀ nu bàálù lamẹ́ríkà
0: àti
5: bọ́ sẹ́kọ̀ èrò ti àbọ̀dù yọ ọkọ̀ gbogbo ìṣẹ́ ẹgbẹ̀rún ọgbọ̀gbà pèsè àgbáyé tuntun. Ọ̀nà Nàìjíríà wọ́n tó náà jẹ́ àwọn bá a lẹ́rù ni.
0: Wọ́n
5: pé wọ́n lè pa àyẹn di iṣẹ́ ilé ọ̀rọ̀ wa sọ̀rọ̀. Àti lóṣìṣì àtàràlú kankan náà gbogbo
0: wọn. Kankan àdírúyà o àdírú safety àtàràlú sẹ́ẹ̀mù kan náà gbogbo wọn.
5: Wọ́n jẹ́ pé ṣẹ́fọ̀ sí kálukú ni ọmọ gbé jáde ni. Nǹkan wà bẹ́ẹ̀ ni. Àti bí èmi náà jẹ́ aláṣẹ tẹ̀lé fi gbogbo wọn ẹ̀ ṣàyà. Nǹkan bẹ tó lè gbọ́dọ̀ gbọ́ iṣẹ́ ìgbòho sí Nàìjíríà. Ìfàyà ń gbọ́dọ̀ pé torí ọmọ bèrè dábàá náà ṣe pàtó yàrá bẹ́ ní àkáǹtì pẹ̀lú wọn.
0: Ok.
5: Ayé ìṣẹ̀lẹ̀ ló ti ṣe gbogbo ti ẹ̀ sá.
0: Ṣé
5: òun ṣe lọ́wọ́ ti pe bi osu kan ati bi ose bi osu kan ato se kan to ti e aya o mo
0: ṣùgbọ́n
5: kọlọ́pàá America tó dá yé dúró wọ́n gẹ́gẹ́ ti wà sí wa ni. So ọlọ́pàá pékè lábá ayẹ pẹ̀lú àdàbí wọ́n pa wà tó ti gbẹ́gbẹ́ ọ̀pá ẹ̀ṣà tó wà lọ kí ṣẹ́gun òwe lásẹsẹ ìpàyà kíkà mi tó pé mo ìbẹ́ ìgbọ́mọ̀ ẹ̀kẹ́ yẹn sẹ́wọ̀n ọlọ́run lọ yọ mí o. Ṣùgbọ́n dírẹ́bà ni pé èyí tó jẹ́ kó le díẹ̀ ni pé àwọn ọlọ́pàá nàìjíríà máa ń gbẹ̀gò jẹ àwọn tí àwọn ń gbẹ̀gò jẹ èmi ò fún wọn rí oṣù tó bá rí wọn bí wọn ṣe ń fún wọn sábà fẹ́ pọ́lọ́pù o. Èyí bí ìpàwọ̀ tí wọ́n bá lọ sí ìwọ̀n báyẹn tó jẹ́ pé abiyan náà ṣe mí lọ́sẹ̀lẹ̀ sí pẹ̀lú tí wọ́n fẹ́ẹ́ ṣe àfihàn dá lọ sùn àdẹ́sì fún wọn náà ni ẹ máa ẹ pé ó laminate lancers lancers ọwọ́ agbésórí láwá ọwọ́ agbésórí omupọ́tò ẹlòmíì ọwọ́ lọ omupọ́tò tí ọ lọ gbésù lancers ẹlòmíì ọwọ́ aṣọ pé photocopy ló ní lọ. Ẹni tó súnmọ́ mi tó ṣe mí náà tọ́lọ́kà bá mú ọ ní ìṣe nǹkan kílọ̀ ọ̀sẹ̀ ọ̀nà ibi bẹ́ẹ̀ ti wálẹ̀ yìí ń kà fún ni bá a ṣe ń ṣe ọ̀dọ̀ ti àánú.
0: Ẹ ṣe o ẹ ń gbọ́ nǹkan.
6: Èyí tó wò.
0: God bless our great nation.
6: Ẹ kúlé tó.
0: Yes sir.
6: Àbọ̀ ọlọ́run dájú lórí yín.
0: Àmì àmì.
6: Ẹ máa lọ rí ọmọ ọ̀rẹ́ lápá
0: lọ. Àmì àmì àmì.
6: Orúkọ tèmi ni Ẹ̀dà SDO Iyeniyi. Látàkìbàdé. Mo fẹ́ sọpọ́ọ̀tì ọ̀rọ̀ tí Mr. Gani tó sọ̀rọ̀ látàbẹ́kúta yẹn. Bẹ́ẹ̀ lórí. 1973 mo gba driving license.
0: 1973.
6: Bẹ́ẹ̀ni.
0: Ha.
6: Mo ṣiṣẹ́ ìjọba fún 30 àti
0: 5.
6: Nítorí kaya. Ọdún 16 tí mo fẹ́ ìtì.
0: Ọdún 16. Ẹ pẹ́ inú àlàáfíà tọrọ.
6: Ṣé ẹ rí fẹ́ra ò ló ní ojú títì o. Kí wọ́n mọ yẹ̀yẹ́ ara wọn.
0: Wọ́n mọ yẹ̀yẹ́ ara wọn.
6: Bẹ́ẹ̀ni. Àwọn ní wọn ní ojú títì o gbogbo tí ń bẹ lárọ kọ pátápátá fẹ́ràn ló ní kọ wọn lẹ́tọ̀ ọjọ́ ọlọ́pàá lọ. Wọn lẹ́tọ̀ ju àwọn arúsẹ ń bò rí safety
0: dé.
6: Ní pé road safety kọ́kọ́ dé alájà ni ó ń jẹ́ láyẹjọ́ lọ́yọ̀ state láti ti ṣe installation wọn gbà tí wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́. That was 1977. Kó tó di pé ìjọba àpapọ̀ tẹ́wọ́ gbà. Wọn àlẹ́tọ̀ tó àwọn fi ayò gbogbo tí ń bẹ lárọ kọ pátá ọba ara ká kọjá pásánà ká lọ́mọ lò ọba jẹ fẹ́ fẹ́ kọmásáláìsì fi ayò lọ lẹ́tọ̀ àti ṣe inspection lérí ẹ̀ wọ́n ṣe inspection lérí ẹ̀ tí wọ́n wò tó tó pátá látòkè délẹ̀. Sọ́tí láyé jọ̀hún tí lọ́ba di lálẹ́ ọ̀gá fi ayò wà gbé mọ́tò sọ́nà lẹ́bi aago méje tí wọ́n máa tanná. Mo gbé mọ́tò sọ́nà bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ nǹkan náà ti di yẹlẹyẹlẹ báyìí.
0: Bẹ́ẹ̀ni.
6: Single way lálò àfẹ́sẹ̀ ara wa ni. Tọkọ bá ń bọ̀ wọ́n dunná yẹn lẹ̀ fún yín ni wọ́n tan flight fún yín wà tẹ́ ẹ bá dìmú ẹ̀ ẹ̀tún ti lùfín. Tẹ́ ẹ bá dìmú ẹ̀ tí nínú kan bá ti jó ẹ̀tún ti lùfín. Ẹsẹ̀kẹsẹ̀ ẹ̀ ti rí wọ́n ti yọ wọ́n ti fi ẹni yẹn bọ̀wọ́ wọn bá wọ́n sọ wọ́n lẹ̀ báyìí fún yín ni pẹ̀kẹ̀ páàkì ẹ gbọ́dọ̀ mọ́ ẹ tó bẹ́ẹ̀ kẹ mọ́ páàkì agbára bẹ́ẹ̀ fún ọ̀fẹ́ ayò kọ́ àwọn ni wọ́n dì ẹ̀yà ara wọn pẹ̀lú àwọn kọ̀ọ̀kan tí wọ́n gba bribe wọ́n láṣẹ lórí gbogbo ọkọ̀ tí gbogbo nǹkan ti rìn lójú títì pátá tẹ dọ́kadà tẹ dórí
0: maruwa ni o
6: pátápátá fi ayò lọ láṣẹ lórí tí rìn lójú títì wọ́n láṣẹ lórí ìrẹ̀jú ọlọ́pàá lọ wọ́n láṣẹ lórí ìgbà road safety lọ tó ní díẹ̀ yìí kí wọ́n káwọn ọ̀gá wọn náà kí wọ́n bá wọn sọ̀rọ̀ dáadáa o tí wọ́n bá yẹ juwọ́lẹ̀ fún yín ló tẹ́ ẹ̀ páàkì oh my god tàbí kọ́kọ́ yín ọmọ ṣèfín.
0: Àmì àmì ẹ̀ṣẹ̀ sá
6: àmì o
0: àmì àmì ṣẹ́yìn náà ń gbọ́ inú mi sì pọ̀ gan ọ̀gá àwọn fi àwọn náà ń gbọ́ àbí mo sì bá yín sọ̀rọ̀ láàjì yìí àwọn náà ń gbọ́. Ẹ̀lọ́ ẹ ká jìsà orúkọ yín bulẹ̀ tí ń pè wá. Bàbá tó dé láti UI.
7: láti mọ́ ní yàrá.
0: Láti mọ́ ní yàrá, mọ̀ gbọ́ yín.
7: Bí máa ń kọ́ ti sọ lẹ́ẹ̀kan pé bó ṣe wà lọ́wọ́ onírú ló wà lọ́wọ́ ẹlẹ́mu mi. Ẹ̀gbẹ́ ń jọkàn ní àtọ̀rẹ́ nìkan à ń lọ sí òkè. So àwa di ásìmù yóò sì mọ́ rírí àgbègbè àwa sáde bí kan aráhàn fi ayọ̀ lójú ọ̀nà.
0: Bàtà
7: aráhàn fi ayọ̀ lójú ọ̀nà. Mọ́tò yẹn ní ìsìgàn. Mọ̀ pé mọ́tò lè ẹni tó gbà náà ní ọ̀nà bá nǹkan ló wà rẹ̀. So wọ́n wá ṣẹ́ẹ̀kì gbogbo nǹkan. Bàtà aráhàn fi ayọ̀ ti wá rí pé àwọn sáfẹ́ gbowó lọ́wọ́ ẹni yìí. Wọ́n wá ní kó tẹ bíkì láì. Ó nìkan péré dẹ̀ ló wà nù mọ́tò. Mọ́tò rẹ̀ sì ní wà lẹ́yìn ẹ̀. Bíkì láì ti sẹ́kàn ló yẹ kó tán. Wọ́n dẹ̀ sọ fẹ́ ni ẹ pé kò padà yẹn sàn.
0: Wọ́n ń jẹ́ break light tó wà nígbà tó wọ̀n ọ̀rẹ́ yìí mọ́. Wọ́n ní ọ̀tàn.
7: Lọ́wọ́ ọ̀tún ní passenger side yẹn pé kò sàn. Ẹjọ́ báwo ló ti fẹ́ tẹ bírèkì tó fẹ́ wá wò. Méjèèjì dẹ̀ sàn ẹni tí mo wà lẹ́yìn ẹ̀rí tó tàn.
0: Ẹ̀yin dẹ̀ wà. Àwọn sì ní ọ̀tàn. Àbí mo sì tẹ bírèkì. Bóòlù ló ti fẹ́ mọ̀ bọ̀ yọ̀tàn àbí ọ̀tàn.
7: Kò sá lójú mi kò sí ẹlẹ́sọ rẹ̀ dídé bí. So gbogbo nǹkan tó wá sọ ọmọ tó yìí gbọ́ kò dẹ̀ rí gbogbo dámà tán ṣe nínú mọ́tò. Ó ní àkóso nǹkan tó mú kíníkan kẹ́nìkan bọ́lẹ̀ nu wọn kó lọ bóun fẹ́. Ní láéláé sọ fọ ọmọṣẹ́ bí mi.
0: Láéláé sọ fọ ọmọṣẹ́ bí mi.
7: Wọ́n nu mọ́tò girigirigiri. Sọ ṣà pé owó tẹ̀ ẹ́ èmi tó wò bó ti tẹ̀. Wọ́n ti ní iṣẹ́ wá rí eléyìí tẹ̀. Iṣẹ́ wá rí ìgbà àmú wà pé a ti wíkẹ̀d rà ẹ̀ ní ìlera. Mo fi abọ́ ẹ lẹ́nu yẹn mo wá sọ kalẹ̀. Mo wá ní Mr. Man ọ̀yà ẹ lọ sẹ́yìn ìjìbá yẹn ṣe bírè. Ṣé ṣe kọ́ wọn.
0: Nẹ́tíwọ́ọ̀kì ẹ̀yin lẹ́yìn bá wọn tẹ̀ ṣe ra yé. Àyẹ̀lọ́ lọ́wọ́ orí ẹ̀dá dáa jẹ́. Bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì ń bẹ́nu wa tí ń lọ chọ́ọ̀chì. Mùsùlùmí ń bẹ́nu wa tí ń forí balẹ̀ gbogbo ìgbà. Hello.
8: Hello.
0: Hello sa orúkọ yìí mo lẹ ti pè wá.
8: Akójúmọ́ o.
0: Àjìláwa yóò.
8: Olúwàfẹ́mi lórúkọ tèmi láti Ìbàdàn.
0: Mọ̀ ń gbọ́ yín.
8: Mo ń rí àwọn àrìmọ́.
0: Mọ̀ ń gbọ́ yín.
8: Ètò lámọ̀lẹ́gbẹ́ kalẹ̀ yìí. Áńgẹ́lì nìyí o, áńgẹ́lì orí afẹ́fẹ́. Ayé ò ní kọ òun.
0: Àmì.
8: Wọ́n ní gbé yín pamọ́ o.
0: Àmì.
8: Èrè ibẹ̀ lọ́wọ́ bá yọ̀ ní
0: ọkùnrin. Àmì.
8: Ẹ rí irun bẹ́ẹ̀ sọ yìí. Òun bó ṣe rí gẹ́lẹ́. Ilẹ̀ ṣe ń sọ. Onílé di ọ̀wọ́.
0: Alẹ́ ju di ẹ̀rù.
8: Ó ti ṣẹlẹ̀ sí mi dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó ti ṣẹlẹ̀ sí mi dáadáa lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kódà ìrírí yẹn ò ní agbára. Bẹ́ẹ̀ni, mo ti ìrírí tí màá kọ́ rí ni pé mo ń gbé mọ́tò torí ọ̀ṣọ́ ọlọ́run lèmi. Abọ́lá ti yẹn kó. Mọ́tò nìkan ní fọ́ọ̀tì mi. Mọ́tò yẹn wá ní fọ́ọ̀tì. Ǹjẹ́ mọ̀ pé mo wá mú pásítọ̀ kan Nìbàdàn. A lọ fi mọ́tò òun, a lọ fi wọ̀. Nígbà tí mo ń sọ tó wú sí nìyí àná ohun tó fi fa ikú. A ní ká gun òkè ká bọ́ sí Main Express. Wọ́n ti dá wa dúró nìyẹn.
0: A wo.
8: Wàhálà àwọn ọ̀rọ̀ safety ni.
0: Ẹni
8: tó ju wa rí lọ́dún tí mo ń sọ yìí. Wọ́n kọ́ ní òtí ẹ̀dá. Wọ́n tún yẹ tí wọ́n á jẹ́ ìrànṣọ́ lẹ́yìn méjèèjì. Ẹ tún wàá rúfin. Ẹ̀yin tó tẹ́gbẹ́ gbàdúrà fáwọn èèyàn. Ẹ tún wàá tún jẹ́ olùdásílẹ̀. Wọ́n gbé mọ́tò àwọn méjèèjì. Ṣé rí bàbá tó ní mọ́tò gan. Ó sì kọ́kọ́ ti sọ pé mẹ́jẹ̀ á ṣe kíní mo ní ẹ̀jẹ̀ á lè rísíkì ẹ̀ o. Ǹjẹ́ ẹ mọ̀ pé Ìbàdàn làwọn aṣọ ní àlọ́ sanwó sí.
0: Láti.
8: Nígbà wa owó pé ká lọ san owó tí wọ́n bù fún akéṣòwò kékeré o. Nítorí wa rí ní báńkì. Ayayaya. Mọ́tò sì lu ọ̀sẹ̀ méjì. Nígbà tá a tún débẹ̀ wọ́n tún ti jo táyà gbogbo táyà. Àtúnyẹ̀ sẹ̀sẹ̀ wo mo ṣe pẹ́ mbẹ́ àtòwò táyà. Ẹrí látọjọ́ ọ̀nà mi ìgbé mọ́tò mi lọ sí kò. Kò sí ìlú yẹn láyé. Ṣẹ́ẹ̀sì rí a rí àwọn kan tó jẹ́ pé àṣejù wọn. Ó pọ̀. Ẹlòmíì minor things tó bá jẹ́ pé ó yẹ kán fojú fò ná. Wọ́n ní fojú fò. Mo ń bọ̀ láti Àkúrẹ́ ní ọdún kan. Mo kọ́ àwọn ọmọ kan mọ́ ṣọ́ọ̀tì mi sẹ́yìn. Mo dẹ̀ dé bóyá bí gbọ̀ngàn yẹn. Bí àwọn road safety yẹn. Ìmọ̀jú mọ́tò mi ṣe dúró nìyẹn. Ó wá déwájú ọ́fíìsì wọn.
0: Wọ́n fẹ́ kí wọn náà nù.
8: Àṣekìdígan ló mú náà lọ bí mọ́tò. Gbogbo wa bá dà lẹ̀. Wọ́n ti ń kọjá. Ó kàn yà ẹnìkan kan dùn wọn. Tó bá ní kí ló ṣe mọ́tò máa ń sìn fún. Àṣẹ wọn mọ tán fẹ́ ṣe. Wọ́n ṣe lọ kóra wọn bóde.
9: ẹra ni mo ni ṣé ni mo ni ẹyin ẹgan tó dúró sáwà lálẹ ní ara wa ní tá a ti gbé lọ láwọn ìgbébọta wa dé bíbí tó kọ ṣàdìdí sọrọ àwọn ní kò ṣe lójọ o níbi àtijọ ní kẹrin mọ báyìí lagídí mo gàdúrà tó o lè bá jọba fà òun ènì wọn sá ní ẹsẹ ní agbé mọtò wa wọlé nìyẹn tí n bá sọ fún pé ọgá wọn lọlọrun wa padà lò tọlọ fi rẹsíkì wa lọjọ tí mo ṣe
10: ẹsẹ
9: tí ọgá yẹn máa jáde ló ní a ó ní ìrànṣẹ ọlọrun yín kan kó ní kájá máa lọ kó ní àyíká jẹ máa lọ ṣé rí àwọn ìjọba wa ni ká bá wí o káwọn náà fi kán mọ nǹkan tó ń ṣe ní iṣẹ.
10: ẹ ló sà láàrin ìṣẹ́jú kan ẹ má bínú àbá ẹ má bínú ẹ torí ọlọ́run o ọ̀nà ẹni kọ́ọ̀lì ìjìn ẹ̀ ló. ẹ ló sà.
11: ẹ ló yẹ mú ìlú sọ láti new york ẹ ṣe ẹ ti ṣe sà
10: ẹ
11: ti rí táìmù ti lọ mo tún fẹ́ sọ pé àwọn èèyàn ti sọ̀rọ̀ nǹkan tó yẹ kí kò ṣe hàn ní pé àwọn ìjọba lè máa bá wí àmọ̀ pé wúmọ̀ yẹn jẹ̀bi kí ló táwọn ọlọ́pàá ń gbà owó ẹ kọ́kọ́ sọ láàárọ̀ yìí nǹkan tẹ́ sọ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ láàárọ̀ yìí tó láwọn ọlọ́pàá sì máa gbowó lọ́wọ́ yẹn bíi tí wọ́n ìwọ ẹyin kọkọ gbowó kẹlẹ máwọn aráàlú kẹlẹ yẹwò fún kẹ parí wọn kó lè ṣiṣẹ tẹyẹ bá ti stop yìí gbowó òbí tẹyìn tí wọn ò lè ṣiṣẹ tó dáàbò sáré.
10: ẹ ṣe ẹyin bẹ máa lọ ọjọ ti lọ ọjọ ti lọ gbogbo ẹni tí ọba pè mí lẹ pè lẹyìn ètò àmẹjẹ sọ fún yín pé mo ti di ambassador tí ò lówó nú ni o. Fún àjọ VIO nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ wá gbọ́ o, ẹ̀yin gan gbọ́dọ̀ rúfin ẹni tí ó pè mí ọ̀gbọ́dọ̀ rúfin o. Ẹni tí ó pè mí kí mo ní ọ̀gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ rúfin o. Mo ti di ambassador tí ò lówó nú ni o, wọn fún mi lówó o. Ṣùgbọ́n mo fira mi jìn mo volunteer mo sọ fún director. Bẹ́ẹ̀ bá wá débì kan nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́yìn àti VIO bá wá ní fàákájà. Ẹ pè mí ojú òpó tẹ́ pè mí sí rè o. 08032954191 08032954191 Ẹ gbọ́ nọ́mbà mi lẹ́ẹ̀kan sí i. Mọ̀mí yẹ ọ̀jẹ̀bù. Ìdòwú Adéràmí. Àwọn yẹn ti ń pè mí o. Nọ́mbà tẹ́ pè mí mo ti di ambassador fún VIO. Nípínlẹ̀ Ọ̀yọ́. Mọ̀ wà rúfin o. Wọ́n dẹ̀ ní jóye yín pé ẹ gbọ́dọ̀ fẹ́ ní ìkankan nínú àwọn staff àwọn ní cash. Gbọ́dọ̀ fẹ́ nìkankan ló wẹ́ ní kẹ́ni ọ̀gbọ́dọ̀ tẹ́wọ́ gbowó lọ́wọ́ yín mọ́. Ó ti dé wọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ bá wá fẹ́ pè mí nọ́mbà tẹ́ pè mí sí ni 08032954191 òun náà ni WhatsApp nọ́mbà mi. 08032954191 èmi àti yóò tún ní pàdé tọ́ba díjọ mẹ́jọ mo kí ọ̀gá àgbà pátápátá fún àjọ VIO nípínlẹ̀ Ọ̀yọ́ ṣe ẹ̀kọ́ àbẹ̀wò ọjọ́. ọmọ nàìjíríà ni mo kí o a ní pàdé ayọ̀ tọ́ba díjọ mẹ́jọ ẹ má bínú ọ̀pọ̀lọ́ fẹ́ pè mẹ́ta ti roke àwa sì gbọ́dọ̀ láǹfààní a ti yọ̀ǹda fún gbogbo àwọn irinṣẹ́ wọn lọ sinmi ná ọba dàgo mẹ́rin ká lórí ọ̀fẹ́ àti padà ọmọ yín wá lónìí o Balikis alága tó ní mẹ́ntọ̀ bago mẹ́rin bá ti lù. O ni o jiyin padà bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ àdísùn ẹ bá wá sùn ẹ máa múra lẹ̀ kẹ pàdé rẹ̀ ó tún di nǹkan wá lónìí rondorondo Balikis wá o àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Makiyemi ẹjẹ́mi àti yan ká máa nípàdé ayọ̀ lórí ètò èyí tó wò God bless our great nation tọba àdìjọ mẹ́jọ 08032954191 08032954191 a nípàdé ayọ̀. Anipade ayo.
12: La Gelu FM. Jagaba gogo retio. Ma

ẹ sọwúrọ la wà lẹni ẹ kú mọ pé bá ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ ru Wednesday nìyẹn ní déédé ago mẹ́rin sago mẹ́fà àbọ̀ dájí ẹ mọ̀ páwọn àlàfibọ̀ kan máa ń wà láàrin rẹ̀ èmi nìkan kọ́ ni màmá ọ̀túnkọ̀ mi lẹni àṣìṣe owó à ń bí a sì gbogbo èèyàn olólùfẹ́ mi pátápátá mi bá ṣe máa ń ṣe a tún jọ máa ṣe é lẹ́ni ó máa dùn tí gbogbo tún máa kọ́ sẹ́ ni mo kí ọ̀gá mi tún di ọ̀làwùwọ̀ ẹ̀ṣẹ̀wọ̀n àdúpẹ́ kenneth ogoje ẹ̀ṣẹ̀wọ̀n àdúpẹ́ ọ̀gá mi àwọn ọ̀gá mi tó mọ iyì mi dáadáa nù ẹ ṣeun àní fikun mọ̀ríyàn wà wá àní súra ọ̀gá mi ṣeun àdúpẹ́ ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe gbà mí kan ní lágẹ̀lú òní bàjẹ́ láéláé àní gboku ara wa ó yà tún ti dé sórí ètò lẹ́ni ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ṣe ti rẹ́dì ẹyin ẹgbọn mi ẹyin àbúrò mi ṣe ti rẹdì ẹyin padì mi ṣe ti rẹdì bísí àti ti dé sórí ètò lẹni àtúnjọ máa ṣe ni àtúnjọ máa ṣe lẹẹkan sí ni ẹ mọ pé mi ò kí ń dáṣe tẹmí ọmọ yín bá ti wà lórí tábìlì mi tí ń tẹ báyìí níkànnì lágẹolú ẹyin bàbá mi ẹyin màmá mi máa ń kí mi lẹyìn ni. Emi omo yin mo to ti de o. Ẹja bere sọ ni ori pere o.

0: ogun ti won to to kan mi ni Abraham bi mi ni kin send ese won ko possible emi ni mo ni kan mi to ba se wu mo de le se nko bo se wu mi ni mo se fe se yin awon ni ko possible eh ti ko ba possible nko ta jo ma ti ma foju eru ninu leyi ko ni rogbo laarin emi ati e ti o ba de fi kowo yen sile ma lo fe yawo mi ni o wa submissive o ye ko wa submissive fun mi ni eh ba me yin ba mi je ba mi ba ti so se ba mi bo ki yawo kowo to kan inu ogun baba re won ni ko send e sa won ti o ba ti send e sa won inu koko ku onu le abi ka won fe yawo le en ta won se foju re ri ko ni dara iya ko de iya ko ba ni ah oko mi bo ni oko re ti so re bayi fun mi o wi bayi won ni en teyan ba ti tete won ni teyan ba ti join papo keyan kan mo tu se bo lori ile ni oko re si ni ife je ko se n to ba ni ko se storo wa o so fun mi o lo lagiri ta ti e ba soro to ni pe to ba ti le se ohun o se tu wa fe yawo le o ni in si fe je o fe yawo le o e ba ya ko se n to fe lokan arabirin kan lohun kan wo won bayi toro won mo ewi si to won o fun won tori to n ba fun won lesi esi ti won fun won da ohun o si fe je bi ohun kan ra n wo won ni ṣùgbọ́n ọkọ òun fóun ní frustrate nínú ilé ọkọ òun lòun ò wà submissive àṣà àwọn kan náà téèyàn gbọ́dọ̀ darapọ̀ lórí ètò nbí wọn ní ìwà ọwọ́ submissive èbó tí wọ́n nu ẹ̀yìn kò wà submissive fún èbó wà nù àwọn èbó ọbú ò wà submissive wọn láyàwó àwọn ò wà submissive o pé kó kó gbogbo owó gbogbo ogun ti baba re fun koko fawon kawon dari e bo ba se wu awon bo ba je po le ni awon ba ko le nbe to ye po fe ra moto na awon ba ra moto ba bo si je wi pe school o fe lo awon ba se to ba ye pe eyin ki loruko na ni o fe da si business awon ma ba se tori olori ile lawon yawo ba ni ko si nkan to ko ohun tori oko won tin fun won ni o tin frustrate won ninu ile ipo won wa submissive ko won kowo ogun a ogun to as in to kan ohun ko won ko fohun pe ti o ba je mo be ohun o fe yawo mi ile ohun ni hey aso se ki won wa fe yawo mi ile eyin arabirin yi ni abi ko kowo fun won
1: atokun sẹ́rí mo kí gbogbo ara lé ẹ̀kú ọjọ́ méje ẹ̀kú ọjọ́ mẹ́ta mo dẹ̀ kí atọ́kùn ẹ̀ka àwọn ẹ̀kú ọ̀lẹ́dẹ́ ọlọ́jọ́ gbọ́rọ̀ jẹ́ agbára ọlọ́run ní fi ṣẹ́ra wa dìwọ́n
0: àmì
1: sáré first of all kí n kọ́kọ́ sọ pé sẹ́rí ọkùnrin mí ń gbà mí ló máa bọkùnrin jẹ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ogun bàbá tó máa ṣe pé báyà pé ọkọ yẹn aláìlójútì ni ẹ jẹ́ kí n pè é ṣe understand tó bá jẹ́ pé ọkùnrin tó mọṣẹ́ pé òun náà mọṣẹ́ ṣe kò yẹ kó máa gbójú lógún pé báyà pé nígbà tí family ìyàwó ẹ tó bá tó ní nǹkan lòun máa tó sọ pé òun bring ara òun up ṣe understand definitely nsìn ká sọ pé irú ìyàwó bẹ́ẹ̀ yẹn ó ti wà submissive náà lóòótọ́ ó kó odidi 35 million ó kó fún ṣe understand definitely ó wà submissive definitely tí ó lọ fowó ṣe náà ló padà sọ yẹn at the end of the day because one yóò fẹ́ yàwó inú ẹ̀ two yóò lọ mọ ṣèṣekú ṣe ń bẹ̀ bóyá bí kó máa lọ lé ijó kó máa lọ kó ṣàmà kó máa.

0: baba la fun kan ti okun e so pe on fe se to fe fowo yen se sugbon at the end of the day okunrin yen na a pada gba ebe na to ba je pe obirin yen o ni good adviser lati lo owo yen on the right path so
1: ha asije ja gbo nkan ta won ara le festo
0: e ja gbo nkan to won so
2: olodo ko ti won lo ga ju
1: eh baba mi se ti wa lori joko
2: elogun to ka pa
1: ebo ada soro yi se ki arabirin yi
2: se mi
1: se koko ogun owo to kan lodo awon baba re lodo awon family re se koko foko ni abi oko ko lo se n to ba fe se 091-2370-8675 Hello.
3: Hello, ma.
1: Akojuma, sir.
3: Ekaro, iku.
1: Eto ni, sir.
3: Oruko temi ni ojo iwale lati ilu Ebo na so.
1: Yes, yon, sir.
3: Olorun ni joba jemu ki baba wa da soro tele tani, sir.
1: Yes, yon.
0: Yes, yon.
3: Seri bi oba ko wu yen fun, nti o se na lo ti wu. Alafia ye gidi ni.
0: Nti o se lo ti so
3: yon. Omin na kuna gaga si ni, orogo ologun kabi ti aya ni. So ko benrin ye o mente ara re ni won gba to ti so wi pe so ni gba le 21 ni emi de to fe wi pe boya to ba le manage 5 million won le se eni to ba ri 5 million ni se ti won so wi pe ko da pada to ba ya
1: ko fe 5 million gbo wo
3: bi o ba ti fe ti o ba ti fe ko fe nkan kan ni ki woman ye o fi susi na ko ma finu wo be ifu gan bo se pe yo lo gba self container apart e especially ru education to fe further lori re yen o se pataki si gbese aye re so ifu gan ohun gan ko ti need pe ohun fe ra ka ohun fe se kankan ko lo fi si owo yen si deposit account ko ma maintain ara re ko lo se masters e to fe se so awon omo re ilogun re ba nko fi bobo yen alafia ye gba ni ko fi segbe kan patapata
0: to ba ti e rile konu e at the end of the day ti oko yen o ba ti e kole kankan yo won yo pada gbebe na ni won pada jo mo gbebe ni
3: emi to follow kankan gan pelu pe onijibiti eda
1: ni onijibiti ni baba yen
0: onijibiti
3: olo e ku eto ko le ba je o iwale lati jogun mo so
1: e seun adupe sa e sa 091-2370-8675 tabi 081-4249-1006 Hello.
3: Hello, ẹ kú sí mo.
1: Ojúmọ́ ni sà.
3: Mo kú ètò.
1: Ètò ni.
3: Orúkọ mi Michael láti Academy.
1: Ẹ ṣe wọn dúpẹ́ sà.
3: Ṣé ẹ rí wọ́n yẹn? Ẹ dàbùkú èèyàn báà ni. Ṣé èèyàn bá tí ìyàwó èèyàn bá soríire ó yẹ kí èèyàn gbárùkù tì í. Mo pé kí èèyàn gbà tó wẹ́. Ṣé ẹ kó bá dámọ̀ràn ní pé ìyàwó ìwọ náà wà ó kí ló fẹ́ fowó ìṣe kò ní ìdíkó sọ fún ọjọ́ nínú àkáǹtì kí ló fẹ́ fi ṣe nígbà tó bá ṣe sínú àkáǹtì ẹ̀yìn ní ọ́fíìsì òru yẹn ó lè ní máa yẹn ní
1: 419
3: owó yẹn tán ó máa gba owó yẹn ó dẹ̀ máa ná kí àwọn ẹ̀kọ́ rọra kó yẹra fún un tó bá ní àwọn kó mọ bí òṣìṣẹ́ àwọn ọmọ àtiwọn àtàwọn kó yẹra fún máa yẹn ṣe bad person ìyẹn burúkú gbà ní ẹgbọ́n
1: Hello.
4: Hello,
1: Emma.
4: obìnrin yẹn gbọdọ sọrọ ẹ fún ọkùnrin yẹn dáadáa tó bá ti wà ní ọkùnrin yẹn lè pa ohun tó lówó yẹn o lè pa nítorí owó yẹn ṣé kí n ṣiṣẹ́ ni tó gbójúlógún ológun tó lólogún ni tó lè fẹ́ sọ owó
1: yẹn àìwọ̀ndà o
0: gbójúlógún ni
1: ọlọ́wọ́ sànú wa
4: obìnrin yẹn kó tètè ya lọ wá ilé tó máa máa gbé kó jìnà kò sí tí ò lè ṣe fún lórí owó yẹn ẹ mọ̀ pé ó ti gbẹ̀mí lé pé owó yẹn kó bá kàn sọ ẹ̀ sí
0: ní ìlú
4: tí òun náà lówó ni ogún bàbá ẹ̀ ni irú ọkùnrin irú wo nìyẹn ọ̀dọ́ ọkùnrin irú wo nìyẹn ó lo lójú kòkòrò obìnrin yẹn kó tètè wá ilé bó jẹ́ pé kàn tètè tàbí lẹ́kọ̀ọ́ ló máa dà kó máa gbé bẹ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ sóbìnrin yẹn lóru nítorí owó wọ́n ń torí tátì wọ́n ń torí 300 wọ́n ń pààyàn pé kò owó tó tóbi kàǹkàǹkà tó débẹ̀ yìí gbogbo bó ṣe máa lé pa tó máa pálára tàbí tó máa gbọ ẹgbẹ̀
1: ọkùnrin
4: yẹn máa wá pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni ó lè jẹ́ trap fún bó wọ́n pọ̀ kóbìnrin yẹn máa lọ kí wọ́n lọ jí gbé nìkan tàbí pé kí wọ́n ṣe dá pẹ̀lú kóbìnrin yẹn gbọ́dọ̀ kí ìsara pẹ̀lú ẹ o ìjọ ọkùnrin yẹn kì í jọkọ ẹ o
1: tí ó kú mọ̀ bá ṣe máa ń ṣe nìyẹn tí a bá yẹ afẹ́ ṣe kí ni afẹ́ dókè lọ afẹ́ dojú ọjà tí a bá tó ti ṣe a tún padà sọ̀rọ̀ ètò òwúrọ̀ lọ ẹ má yìí kú òun bẹ́ẹ̀ o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.
5: Lágelu FM, Jagaba Agbogbo Radio.

0: dupo lati sami eleyi oni so monu o a dupe o isoji ta ti bere latojo sunday yi lo ma pari o to dupo ojo pe lo oluwa ose o fun awon adura te ti gba ninu soji na oba to ba ti soro ile ami ti ti ti ti ti oba to ba ti soro ile ami jolo jolo jolo jolo jolo jolo jolo jolo gbogbo ile pariwo go go go go go go go go gbogbo eniyan lo ba jonjo ma sugbon se gbogbo eniyan lo sise re ka bo si eto awon abi yamo ni agbaye lara nkan ta se lori eto ni pe an sare ayan mo fun awon omo wa lara nkan ta se nbi ni eri ati je won omo ẹni tí wọ́n gbé ọ̀pá àdúrà bí yamalé lọ́wọ́ ti wà lórí afẹ́fẹ́ bàbá alábíyamọ ni mo jẹ́ pásọ fọ́kẹ́yẹ mẹ́nẹ̀ jp lẹ́ni ojú àrẹ ọlọ́run àánú yóò fi àánú bẹ́ẹ̀ ìwọ àtọ́ máa rẹ́ wo ẹnìkan sọ lọ́jọ́ ọjọ́ sí ó ní kò sọ tó wọn ò lè ṣe láti tẹ́ ènìyàn lọ́rùn ṣùgbọ́n lọ́jọ́ ọjọ́ kan ẹni tó forí jágbójára fún kó ba lè tẹ́ lọ́rùn òun ló padà sọ ní gbangba wípé gbogbo ìgbìyànjú rẹ̀ pọ́hùn ò tẹ̀ rí rárá ọ̀rọ̀ mi ò pọ̀ lẹ́ni olùfẹ́ wọn ni o fẹ́ máa tẹ aráyé lọ́rùn ó ṣàmọ̀ wípé ọ̀rọ̀ ilé ayé do your best and live the rest ni gbogbo ẹni tó lọ́ọ́ fẹ́ tẹ́ lọ́rùn náà ló tún sọ̀rọ̀ rẹ lẹ́yìn yìí o bí jésù ṣe ṣàánú aráyé tó kò tẹ aráyé lọ́rùn àwọn tí jésù fẹ́ tẹ́ lọ́rùn lọ́jọ́ ọjọ́ síná padà sọ pé kankan bàbá mọ́gi pẹ̀lú gbogbo ìgbìyànjú mọ́sẹ̀ aráyé ò jẹ́ kó délé ìlérí gbọ́ eléyìí olùfẹ́ èèyàn kì í máa jẹ́ lójú aráyé o bó forí ṣe bó forù ṣe ẹni tí ò ní yin ni kò ní yin ni o mama do your best and leave the rest ohun tó o bá ní lágbára ni kò ṣe fún wọn o olùfẹ́ ọlọ́run á máa kọ́ gbogbo wa mọ̀ ọ́ ṣe o sàmí eléyìí ò ní ṣoore dáràn tọmọtọmọ orí lórí màmá jẹ́ ipò olórí yẹn wàá padà síbẹ̀ lọ́sẹ̀ yìí àwọn ọ̀rẹ́ rẹ ti lè kọjá rẹ ṣùgbọ́n ọ̀sẹ̀ yìí ó sì máa kọjá wọn àkọ́bí òní jọ́jẹ́ sọnù àkọ́bí òní farakó ẹ̀kọ́ kúkó àkọ́bí òní rí wàhálà múnidàgbàjú ọjọ́ orí ẹni lọ ọmọ rẹ máa pàdé alágbàwí àkọ́bí rẹ kò ní di sá láàrin àwọn ẹni tí ìyà ń jẹ láyé símọ́nì lálábàárù àgbélébu jésù wàá rẹ̀ níbo gbẹ́rù rẹ o ìlàjà lálágbàwí námánì lórúkọ jẹ́ wàá pàdé alágbàwí àkọ́sẹ́lì lálágbàwí jáẹ́rù lọ́pàdé olóore tí ò látakò ò ní rí dágìrì lórí ọmọ rẹ ò mọ́mì ẹni gbẹ́bi fún ìgbà kọ́kọ́ lórúkọ jésù ilé yìí máa rọ́jú o ó ti ń gbẹ́bi tẹ́lẹ̀ òjò àánú yóò rọ̀ sínú ilé yìí ìrì àkọ́bí rẹ ò ní rẹ̀ bí mango tó ti bàjẹ́ nígbà tá a yẹ mọ́kàn kúrò lára ọmọ rẹ ó yà á nùgbẹ́ ìdílé aláfọkàn tó kò ní bọ̀ nínú jẹ́ lórí ọmọ rẹ balógun nílé balógun lóde yóò dáàbò bo ọmọ rẹ o ìdíjàgbẹ́kọ̀ iyọ̀ lórúkọ jésù àrùn ní sinrin o ìṣubú ẹ̀dá kì í ṣe pé ọmọ rẹ máa dìde ìṣòro kò ní sùn àkọ́bí rẹ di jálajàla a yóò ní pẹ̀gẹ̀ àkọ́bí rẹ ẹ̀gẹ̀ àkọ́bí rẹ máa padà di tẹ́símọ́nì sàmí ẹlẹ́yìí àkọ́bí rẹ ò ní rẹ̀yìn ilé àti ayé ọmọ rẹ ò ní da oro ìforúru ọkàn dópin lórí ọmọ a yóò ní bọ́ dárò lórí àkọ́bí àtàwọn ọmọ yòókù o a yóò ní di owó àkọ́bí rẹ mú níbi tó ti ń jẹun ìdarúdàpọ̀ kò ní wọ ẹgbẹ́ ìyàwó ọmọ rẹ o kódà máa ká ìyàwó rẹ wàá jèrè aya rẹ kódà wàá tún jèrè ọmọ ọwọ́ ayé kò ní tọ ọmọ rẹ nínú ayé àṣàyà 47 tó ní ṣọ̀fọ̀ ọmọ o lálẹ́ ọmọ rẹ tọrọ kẹ kò ní wálẹ̀ olóṣè oríkejì ẹsẹ̀ kẹrin má jẹ̀mú ibi pòórá lórí àwọn ọmọ rẹ lẹ́ni jeremiah 33:6 àkọ́bí olúwa wo ilẹ̀ rẹ sàn lọ́nàjà ògo tọmọtọmọ ó ní fọgbọ́ ọmọ rẹ ṣòkìkí ajé èpè nájànájà kò ní ràn àwọn ọmọ rẹ ojú kì í ti ní alẹ́ ojú kò ní tì ọ́ lórí ọmọ rẹ ọmọ rẹ ò ní ṣiṣẹ́ níwájú olóore ò ní payín kékeré torí àwọn ọmọ rẹ o aláàánú kò ní já ọmọ rẹ sílẹ̀ irú kí lẹ́yìn kò ní ṣẹlẹ̀ nínú lẹ́yìn o angẹ́lì ìrànlọ́wọ́ dìde sí ọ tọmọtọmọ iṣẹ́ ọkọ yín máa dìde ìrànlọ́wọ́ dìde sọkọ yín ọkọ rẹ yẹn á rọ wọyọ ọkọ rẹ yẹn á rọnà lọ ẹ̀yin ọkùnrin mo súre fún yín pé ọ̀nà là fún yín owó tẹ́ fi tọ́jú ilé ọ̀run pèsè rẹ̀ ilé tẹ́ fi tọ́jú ìyàwó yín ọlọ́run yóò ràn yín lọ́wọ́ èyí tẹ́ fi tọ́jú ọmọ ó yá ọlọ́run kó pèsè rẹ̀ ọ̀rọ̀ rẹ ò ní di bàbá wo gan ni ayé àkọ́bí àtàwọn ọmọ yòókù jáde láàrin àwọn aláṣẹ tì ayé ọmọ rẹ jáde lọ́dọ̀ àwọn akóbánì òkúta kò ní wọ igbá ọmọ rẹ o aláàánú gbogbo wọn ò ní fayé lẹ ayé ò ní fọmọṣẹ ọlọgbẹ ilé ọmọ rẹ ò ní kó nínú ọdún yìí o wàá jẹrẹ kúnlẹ rẹ lórí ọmọ ayé ò ní kájọ lára ọmọ rẹ o ìpàrọ̀ ojú kan dópin lórí àwọn àkọ́bí òbítíbitì oore ó yẹ gbà nínú ilé tẹ̀ tí ń sàmì yìí o ẹni gbọ́mi nínú mọ́tò wàá máa lọrí wàá máa bọ̀ rí ọmọ rẹ ò ní padà sí ẹsẹ̀ àárọ̀ ìyá ìran wàá di arẹwo obìnrin nínú ẹ̀mí ọ̀pá ọ̀là àkọ́bí kò ní jábọ̀ lójú ẹ̀mí rẹ rí àkọ́bí àtàwọn ọmọ rẹ máa dé lójú ẹ̀mí rẹ̀ àkọ́bí rẹ̀ àtàwọn ọmọ ìjọ́kù yóò ṣàṣeyọrí lójú ẹ̀mí rẹ̀ àwọn ọmọ rẹ̀ máa gòkè ọ̀la lójú ẹ̀mí rẹ̀ irí ọmọ rẹ̀ aṣojú rẹ̀ lójú ẹ̀mí rẹ̀ ọmọ rẹ̀ máa ṣe wedding ọmọ rẹ̀ yẹn á graduate ọmọ yẹn á ra mọ́tò fún ọ ọmọ yẹn á kọ́lé fún ọ ọmọ yẹn á gbé ọdẹ ìlú òyìnbó ọmọ á fowó sí àkáǹtì rẹ ó ní tàràkàtà ọmọtọmọ ọmọ ẹni lọ́lá ẹni wàá jèrè ọmọ rẹ lọ́jọ́ alẹ́ àgbàrá kò ní wọ ògo ọmọ rẹ túrútúrú òjò wẹ́líwẹ́lì ìbùkún yóò rọ̀ sórí yìí ayé òní ká yín ọ̀kan yín o wọ́n ṣe àwọn àmì sí gbọ́lọ́ yìí ọwọ́ ní gbọ́bọ sẹ́yìn ọkọ̀ wàá bọ́ nílé àtẹ̀gbẹ́ ní koríko tẹ́ rí bá tìtẹ̀ ọmọ rẹ yóò borí àwọn eléni nìyí òní ṣàṣe dànù lórí ọmọ ọmọ rẹ òní di àrùkiri gbogbo ọmọ tó jáde lára rẹ wọ́n á yàn wọ́n á yanjú ó sọ gbogbo ọmọ rẹ dolú ọmọ lẹ́ni àkọ́bí ọ̀nà ti là àkọ́bí lọ ṣe ríre àkọ́bí ohun tó bá dọ́wọ́lẹ́ yóò yọrí sí ere látẹ̀ni lọ ogún àkọ́bí ó yá ayọ̀ǹda rẹ̀ ìtìjú kò ní bo ẹ̀yìn àkọ́bí mọ́lẹ̀ ẹ̀yìn àkọ́bí ẹ lọ rí bá ti ṣe àkọ́bí lọ rọ́nà gbégbà ọ̀nà là fún ọlẹ́ni o wọ́n ní yẹ́jú sí wo àkọ́bí mọ́ ibi tó yẹ kó o ti náwó ó yá lọ́ máa náwó ń bẹ̀ ó yẹ bẹ̀ sí ṣe bí ọba bẹ̀rẹ̀ sí rí ògo rẹ lò bẹ́ẹ̀ lolúwa wí o ìyá tá a fẹ́ gbọ́rí rẹ̀ sí bí àṣírí rẹ̀ ò ṣe tó àṣírí rẹ̀ náà ní tú jésù olúwa.
1: mo ti ń gbàdúrà yẹn bí pé àwọn ọmọ yìí ti tó lọ́kọ̀ tán bá ní kán bọ́ síta máa bọ́ síta àwọn tó lọ́kọ̀ ṣùgbọ́n gbà tó dé ìyá ọlọ́run ṣe kò pẹ́ rárá a fẹ́ ṣe ìyàwó èmi tí mo fẹ́ ṣe ìyàwó mi rò pé mo dá ní 500 lọ́wọ́ ní títóbi ọlọ́run mo ná
2: 5.5 million
1: mi jẹ ní 500 naira.
3: bẹ́ẹ̀ni 500 naira
1: bẹ́ẹ̀ni dájú
3: ẹ̀dẹ̀ padà ná 5.5
1: bẹ́ẹ̀ni
3: àṣírí bíbò ni.
1: nígbà tó ya ẹnìkan send 1 million ó ní ẹran màálùú ẹrẹja ẹran nǹkan onítọ̀kí wa ń gbé méjì wá tẹ́ rí àwọn ẹbí ọkọ mi yẹn wọ́n tún send 1 million wọ́n ní ó ya a fẹ́ ṣe.
3: ẹ tún gbàdá
1: ni. bẹ́ẹ̀ni ní ọ̀lù tán gba ọ̀lù yẹn tóbi ọkọ ọmọ yẹn fi 10 million lẹ̀ nígbà tí máa dé ọ̀lù ẹrù bá mi.
3: wọ́n wá ń kó 10 million wọ́n kó gbogbo ẹ̀ wá. wọ́n ẹnìkan tó ṣàn gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. wàá tẹ ibi tí ṣègbéyàwó ọmọ.
2: ọgbẹ́.
0: màmá bàbá ń gbọ́ mi nù lẹ́ lọ́wọ́lọ́wọ́ ó ti darapọ̀ mọ́ ìsọjí yẹn èní gan la ń pè ní grand finale lẹ́yìn ìpàdé ti tòní lọ máa kó gbogbo ẹrù wa kúrò ńbẹ yẹn àìsàn sẹdíọmù yẹn máa ní agbára lẹ́ẹ̀ni o ìdí ajá ṣẹkẹṣẹkẹ máa tú ìlérí ọlọ́run nìyẹn dandan ni ó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ èmi ò mọ bí nǹkan ṣe máa ń dín fún ìran yín tó èmi ò mọ bóyá wọn ti bá a sọ wípé wọn kì í kọ́lé nínú ìran rẹ èmi ò mọ bóyá wọn ti sọ wípé wọn kì í ṣègbéyàwó funfun nínú ìran rẹ èmi ò mọ bóyá wọn ti sọ wípé àwọn tó bá ti rí lẹ́kọ̀ọ́ máa ń gbé òkú wọn lọ́bẹ̀ ni mo pè é ní ogun nínú ìran tó ń ran àwọn ọmọ àwọn nǹkan tá a fẹ́ máa bá wí nù sọ́jí ẹ̀ náà àwọn ogun tó ti jinlẹ̀ sínú ẹ̀jẹ̀ àwọn májẹ̀mú tó ti tira rẹ bọ̀ tó lè tira rẹ jáde mọ́ àwọn májẹ̀mú tí òbí rẹ ti tira wọn bọ̀ tó wá ń jà lórí rẹ àwọn májẹ̀mú tó ti sọ mọ́ ẹ̀jẹ̀ rẹ tó wá ń dàgbà lójoojúmọ́ sọ̀rí àwọn nǹkan tó bá lẹ báyìí ni jésù fẹ́ bá wí nítorí náà ìlúkìlú tó bá wà ní abẹ́ ọ̀run mo sọ mo tútù sọ má jòkòó sílẹ̀ nígbà tó mọ̀ wípé ìtúsílẹ̀ dúró dé òní ibìkan wòé mo ti ẹ̀járí àwọn abiyamọ tòótọ́ tó bá múyàn wọ́ látọjọ́ rí pé ó múyàn wá lẹ́ni bẹ́ẹ̀ náà ní sọ orí ẹ̀dìdì oúnjẹ tí mo ti ń sọ látọjọ́ yìí gbogbo rẹ̀ ni wọ́n máa já lẹ́ni tí wọ́n dẹ̀ máa mú lé ọwọ́ ẹnìkọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́ rẹ́ẹ̀sì ni o indomie ni o gàrí ni o gbogbo nǹkan ni sà èdìdì ibẹ̀ ni wípé bó ṣe ń wọnú ilé rẹ ò ní rí ebi mọ wàá dẹ̀ jẹun ọmọ tó bá ti dé under bridge sango àbí tollgate kàn sọ fún ọlọ́kadà wípé ọ̀nà sí st michael stadium ní ọ̀tà wàá ríre gbà ọrẹ àkọ́bí ni gbogbo èèyàn á dá lẹ́ni dá lórí àwọn ọmọ tó tẹ̀lé náà kò sí iye tá a lè fi ránṣẹ́ o bọ́lọ́run bá ṣe ràn lọ́wọ́ tó ni o àtọ̀rí ìkànṣẹ̀kan lọ lọ́run orí ni gbogbo wa lórúkọ jésù a ò ní dìrú o ẹ̀yin ọmọ bàbá alábìyamọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílẹ̀ ṣe bí àdúrà wa ń gbà ọlọ́run bàbá alábìyamọ o ààyè ló wà.
4: hello hello prophet 09060 57 1110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ.
5: Lagilu FM 96.7.
2: La Gelu FM, Jagaba Gbogbo Radio.

Ọjọ́ ọdún 2026 5 of August ọjọ́ Wednesday Ọlọ́run àrà ẹni tí ó fi àrà dá gbogbo tó dá àkọ́bí nínú àwọn òkú ipá tó borí ipá mo tún gbé olúwa mi dé láàárọ̀ yìí ẹjẹ́ ààyè gẹ́gẹ́ bí ìṣíwá o ẹ̀yìn tí ẹ mọ rírì bàbá mi ẹjẹ́ àjọ fi ẹ̀mí ìmoore hàn láàárọ̀ yìí pé ó ṣeun kò bí pé àánú rẹ̀ dúó láéláé bàbá o nílò láti mọ rírì ọlọ́run bó o bá fẹ́ gba ohun tó dáa lọ́wọ́ ẹ̀ ṣíṣàpọ́nlé ẹ̀ a máa fúnni ní ohun tó ní agbára a fẹ́ kí alleluia méje sí ẹ nílá ìstẹ́lì alleluia méje 1 2 go hallelujah.

0: padà lórí àárọ̀ yìí ẹ bá dá padà ó yẹ àdúrà báyà dábà rúgádá lẹ́gbọ̀n dọ́lé àdàbà ògo tó sọnù ògo tí mo sọnù nípa ó jẹ jíjẹ àyà dábà rúgà lẹ́tẹ̀yẹ́bẹ̀ rúgà lágà ògo mi tó sọnù oyé dẹ́rẹ́ bàbá dàdá yà bà rúgà ní àdàdá ẹ̀pàgàjọ lẹ́gbọ̀dọ̀ yẹ̀bọ̀ rádà lẹ́gbọ̀dọ̀ yà ògo mi tó sọnù nípa ó jẹ àyálégé bẹ̀rúbá ládà yádà lẹ́gbọ̀ àmì mẹ́ta jésù olúwa wa ọkùnrin kan tó ń bọ́ mi láàárọ̀ yìí ó jẹ́ múra wo bí yìí kò tó gìrì wo ló dá ògo rẹ sí o níbi tí èèyàn kì í lọ láti lọ gba ògo ẹ padà ẹ sà ẹ jẹ́ àgbàdua bàhádáyàbà kúbi ẹ̀dẹ̀ yẹ́dẹ́dọ̀lẹ́à ọmọbìnrin kan sà wọ́n sọ fún un pé kó má fi ọmọkùnrin o ọmọbìnrin yẹn wọ́n ní má fi ọmọkùnrin ṣùgbọ́n nítorí pé ẹni tó lówó le ó sọ pé òun bá a lọ ìtòrí bẹ̀ tó ń jẹ kò jẹ́ kó mọ̀ pé òun ti sọ ògo nù ẹ sà bí wọ́n sì ti fẹ́ra wọn tán lọmọkùnrin gbé lọ sí london ni ó bá ń sọ fún àwọn tán jíṣẹ́ fún pé kó mọ̀ lọ fẹ́ lóní ó tán alẹ́ ríran ó tán ṣe bá ṣe bẹ́ẹ̀ ní mọ̀fẹ́ ni ta ni ó wàá gbéràn wa lọ ìlú èkó ẹ sà pé èèyàn rí ìṣerere ọjọ́ kan ẹ sà kò nítumọ̀ o nítorí wípé àìmọye ẹni tó jẹun ohun tí wọ́n jẹ báyìí náà ló bọ́ wọn sí òhò mo wí tàṣẹ láàárọ̀ gbogbo ibi tó sọ ògbó rẹ nù sí nípa oúnjẹ bó o bá ṣàbẹ́ má jẹ̀bú dá ògo ẹ padà ọmọbìnrin yẹn ò mọ̀ pé ẹni tó ń fẹ́ olórí àwọn ẹgbẹ́ ògbó nílé sá wọ́n sì ti sọ fún un pé o gbọ́dọ̀ fẹ́ ìyàwó tó máa bímọ fún ẹ ẹsà tó bá ti lóyún a máa drop ẹ kúrò ránkì ẹ bí ìyàwó ẹ bá ti lóyún báyìí yóò wá ìyàwó lọ sọ fún un ó ti lóyún a ní ìyàwó mi ó a máa celebrate ẹ a gbé cup jáde a bu wine fún ìyàwó ẹ ìyàwó ẹ bá mu tí ìyàwó ẹ bá ti mu wine kílẹ̀ tó ṣú sà oyún máa wálẹ̀ ó ṣe bẹ́ẹ̀ nígbà àkọ́kọ́ ó ṣe lẹ́ẹ̀kejì ó ṣe lẹ́ẹ̀kẹta ìgbà tí ọmọbìnrin yẹn rí pé kì í ṣojú lásán ó wá lọ gbàdúrà wọ́n wá sọ fún un pé tó o bá ti lóyún má sọ fún ọkọ rẹ sò nígbà tó lóyún kò wá sọ fún ọkọ ẹ bẹ́ẹ̀ dẹ̀ rèé oyún kì í ṣe téèyàn lè gbé pamọ́ ọkọ ẹ lọ bá a pé ṣé olóyún owó olóyún olóyún oyún ò dẹ̀ ṣe é gbé pamọ́ sà torí bí ọjọ́ ti ń gorí ọjọ́ bẹ́ẹ̀ ni kò mọ̀ gorí kò ẹ sà ikùn àmọ́ tóbi sí ẹ wo bí ọkọ rẹ̀ wá mọ̀ pé ó lóyún ó parọ́ fún òní bí ọjọ́ kan bí ọkọ ti dé láti ibiṣẹ́ ó tilẹ̀kùn ó ní wo bí olóyún ìyàwó lóhùn olóyún ó bá bẹ̀rẹ̀ sí lù ú kò lù ní ojúsà kò lù ní ọwọ́ kò lù ní ẹnu ẹsẹ̀ rẹ̀ ló fi gba ikùn rẹ̀ ẹsà bí ìgbà téèyàn gbá bọ́ọ̀lù títí tí oyún fi yọ tó fi bàjẹ́ lára ẹ̀ wọ́n gbé lọ sí ọsibítà o ìgbà tí wọ́n máa kó gbogbo tí ó yẹ kán kó jáde sà wọ́n kíyèsí pé ilé ọmọ rẹ̀ ti bàjẹ́ pé ó dẹ̀ máa ṣòro fún un láti lè tún bí ọmọ mọ́ ẹ sà àìmọye ẹni tó ti torí tí ó jẹ tó dẹ̀ bọ́ aṣọ ògo lọ́rùn rẹ̀ a fẹ́ gbàdúà láàárọ̀ yìí ẹ porúkọ jésù ibo ni mo sọ ògo mi sí tí mi ò mọ̀ olúwa ẹ wá ẹ dá padà pẹ̀lú àánú ẹ dá ògo mi padà ibo ni mo sògbó mi sí tí mi ò mọ̀ ibo mo sọnù sí tí mi ò mọ̀ ẹ fàánú dá padà láàárọ̀ ó yẹ àdúà àyà bá lẹ́nu bá lẹ́gẹ́dẹ̀ lé àbáyà ibo ni mo sògbó mi sí tí mi ò mọ̀ ẹ fi àánú dá padà ọlọ́run ágẹ́lì àti ẹ̀lì rẹ̀ àyà bá dáre bẹ̀lẹ́gẹ́dẹ̀ rúbá lágàdá ètè ládá yẹ́gẹ́dẹ̀ bẹ́ẹ̀ lẹ́dẹ̀ yẹ́dẹ̀ ilé bá ládà ní àgàdá yà àmì bàbá jésù olúwa wa. Ìránṣẹ́ Ọlọ́run tí ò bá ti ṣọ́ra nípa oúnjẹ ẹ̀sà, ó bá ní ààbò, ṣùgbọ́n àwọn ní jẹ́ kó lè ru korútú ẹ̀sà, wọ́n bá gbà mọ́lẹ̀. Wọ́n á gbà mọ́lẹ̀ kò ní lè débi tó yẹ kó dé, wọ́n kì í parú wọn sà, ṣùgbọ́n àkàbà ògo wọn ni wọ́n bá yọ lẹ́sẹ̀ wọn. Bàyáàdà kwádà yá, o mẹ́ta ni irinṣẹ́ ògo bá kà fún yín nínú Bíbélì ti bá lórí ọ̀fẹ́ ẹ̀ lónìí àbí ní ọjọ́ bíi. Ṣé wá rí nọ́mbà mẹ́ta fún rẹ̀, gbogbo ẹni tó bá ní ògo wọ́n máa bá pàdé. Nọ́mbà mẹ́ta, ibi àkọ́kọ́ tí wọ́n á ti kọ́kọ́ mọ̀ ìwọ tó bá ní ògo ni pé ìgbà mẹ́ta ni ìgbà ìdáláyé, àárọ̀, ọ̀sán àti alẹ́. So gbogbo ẹni tó ní ògo ló ní season. Ìbí ìwà àárọ̀ ni, ìbí ìwà ọ̀sán ni, ìbí ìwà alẹ́ ni. Ṣé rí nọ́mbà mẹ́ta, ó ní ṣe pẹ̀lú ológo. Má fi hàn yín nínú Bíbélì, torí mo mọ tí mo sọ. Ẹ wá kíyèsí láàárọ̀ yìí, gbogbo ènìyàn, Olúwa ní ká gbàdúrà yìí nítorí ògo wa. Ẹ sà, ẹ pe orúkọ Jésù, ó kábi lára. Níbo la ta ògo mi sí? Níbo la tà sí? Olúwa ṣe ìdíyelé ẹ̀, ẹ dá padà fún mi. Níbo la ta ògo mi sí? Níbo la tà sí? Ẹ ṣe ìdíyelé ẹ̀ láàárọ̀ ìkẹ́ gbà fún mi. Ó yá àdúrà. Yadaba lẹ́gẹ̀dà, yabaruba lágàbà, yálàlẹ̀. Níbo la ta ògo mi sí? Àyádá lẹ́gẹ̀dà, rúba lágàbà, yẹ̀dọ̀. Ìrábà lẹ́gẹ̀dà, yẹ̀dọ̀. Ibo la ta ògo mi sí? Ẹ̀yà bá lẹ́gàdà lẹ́gàdọ́ yàbá. Ibi rúbà ládàyà. Àbẹ̀mẹ́ta Jésù Olúwa wá. Àwọn mi jẹ èèwọ̀ ògo láìmọ̀ o. Àwọn mi ojú kòkòrò ni wọ́n fi jẹ́ tí aṣọ ògo fi bọ́ lára wọn. Ẹ̀sà mo ti sọ fún yín bí rí ìkan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ẹ̀sà ní ìlú yìí ló sọ fún wa sà pé nígbà táwọn kéré, ẹ wo bí ìyáálé mọ́mí àwọn, ó dẹ̀ mú àwọn wọ yàrá bí ọmọ ọdún mẹ́jọ làwọn wà gbà náà, ọmọ kékeré. Ó dẹ̀ mú àwọn wọ yàrá pé wá jẹun, oúnjẹ ògo náà ni wá jẹun. Ẹ̀sà ó ní wọ́n sì gbé ọbẹ̀ mọ́ọ̀yò fún òun. Wọ́n wá gbé orí ẹja, wọ́n yí orí ẹja nínú ọbẹ̀ yẹn báyìí. Wọ́n wá ní ọmọ lanu, wọ́n wá fìbi ṣóńṣó orí ẹja yẹn, wọ́n wá fi sáwọ̀ lẹ́nu pé káwọn fa ọbẹ̀ yẹn mu. Àwọn wá ṣe bẹ́ẹ̀. Ìyá àgbà wá bèrè pé bóun ló ti rí. Ọmọ wá sọ pé ó dùn. Wọ́n wá ní ìtò máa jẹ́ láyé, òun náà ló ti jẹ yẹn. Ẹ̀sà àwọn kan nìyẹn. Wọ́n jẹ èèwọ̀ ògo nígbà tí wọn ò mọ̀. Ẹ jẹ́ gbàdúrà láàárọ̀ yìí. Èèwọ̀ ògo tí mo jẹ nígbà tí mi ò mọ̀. Ẹ jẹ́ Jésù pa orú ẹ̀ lára mi. Ẹ dá ògo mi padà. Èèwọ̀ ògo tí mo jẹ nígbà tí mi ò mọ̀. Ẹ jẹ́ Jésù ẹ pa orú ẹ̀. Ẹ dá ògo mi padà. Ó yá àdúrà. Ẹ̀yẹ́ dáadáa bọ̀ lẹ́nu ayé ìrọ̀lẹ́ yà. Èèwọ̀ ògo tí mo jẹ nígbà tí mi ò mọ̀. Àyá dẹ́dẹ́ lẹ́wà lẹ́gẹ̀dọ́dọ̀. Ìdábà lẹ́gẹ̀dọ̀ yá. Èèwọ̀ ògo tí mo jẹ nígbà tí mi ò mọ̀. Àyá dàlí àgàbà. Ẹ̀jẹ̀ Jésù ẹ pa orú ẹ̀. Ẹ dá ògo mi padà. Ẹ̀jẹ̀ Jésù ẹ pa orú ẹ̀. Ìdẹ̀dúgbà ládàá yẹ́gẹ̀dọ́dọ̀. Ìdẹ̀lẹ́ kálá ládàá yé. Àbẹ̀bẹ̀dà Jésù Olúwa wá. Sọ fún ẹ̀yọ́ ọmọ mi pé mo lọ mínísítà nílùú kan èmi dárúkọ bẹ̀ lórí rédíò. Mo sọ fún yín pé ìyàwó ọba ni. Ẹ̀sà ó sì kó èmi àti àwọn ọmọ, ó sì kó wa sí inú ilé. Ẹ̀sà pládójì ìbùrán fi gbé wa, wọ́n gbé wa lọ ṣọ́ọ̀ṣì, wọ́n gbé wa padà. Nígbà tí mo rí i pé ọjọ́ àkọ́kọ́ tí wọ́n fẹ́ fún gbogbo wa lóúnjẹ, èmi nìkan wọ́n ti wa ẹja mẹ́rin sórí oúnjẹ mi. Ẹ̀sà àwọn tó kù wọ́n fún ẹlẹ́yọ kọ̀ọ̀kan. Iyè mi ti ṣí pé kì í ṣe pé Samson kàn ń sùn nítan Dìláìlà o. Samson jẹ nǹkan ni o. Ọ̀gá dìde bí àárọ̀ ọjọ́ kejì mo yá sọ fún àwọn ọmọ mi pé wá jẹ́ a mọ̀ lọ oúnjẹ tẹnu kọ́ lélẹ̀. Wọ́n kàn fi tẹnu tàn mí ni oúnjẹ tabẹ́ lélẹ̀. Jacob bi ko go lo ba sonu omo to tele mi ni igbadun wa bi mo ni wo mo kankan o nje tenu lo wo ta so to bo lorun wo bi omo ologun asogo ti o ba ke sara e gbo gbogbo ediyan ni bi ti ogo re jabo si ni bi ti asogo re nu si bo ba same anu da pada anu da pada anu da pada ko si akoko fun mi ikan po ti ma tunu bibeli lola o ma tu ni ola sa esa tori mo fe ka gbadua laaro mo fe ka gbadua e kiesi sa iwo gbe wadi ibo lo sonu si esa mo so fun yin pe Samson ki te se pe o kan gborile itan nikan ni o lo fi wiwo toworo esa e mete 30 day laila test e o ti je lati abe be ni sa igba kokko o bere bi ti agbare wa o tu so esa o tu fun lo je o se be le keji o se be le keta mo de so fun yin pe meta ni se pelu omo ologun esa to ba ti o feli la kokko feli le keji to ba je po mo ni ko yen ko duro fe le keta tori won ba mu ni e keta meta ni se pelu omo ologun gbogbo eni to gbo mi la aro ise idanwo ika ti won lo fun e ti won fi gba ogo lare bo ba shame se anu da sogo pada anu da sogo pada ya meka barubali agadawa anu da sogo pada anu da sogo pada anu da sogo pada anu da sogo pada ika ni won daju Samson gan esa eh bo ti so fun won pe irun mi lagbara mi tori mo kiesi pe gbogbo igba ti ba ti fe na awon ara filistini ninu mi ma dide sasasan irun mi di agbara mi rode bo irun esa bi won ti bo irun e won wa file be won ti wa foju e esa eyin kan wa bi won gba sogo lasan won tu gba iran re lo tori won gba sogo lara Samson won tu gba iran re e wa wo bi iran nikan le yan file takutu ti o ba ti si iran mo wahala ti de esa ti igi ba nbe lori to nbe ninu ile ti mo ge tan to ba ri orun o ma ta pada orun ni iran re eyin kan gbo mi sa agbara to gba sogo to tu gba iran lowo re bo ba same majemu ye pare lori majemu ye pare lori ori e loluwa fi ran mi ola esa awon eyan wa eyin eyo kan ati iyo didi iyo yen wa ra agolo eyo kan wa ba won di iyo yen lo duo bi nti won pe ni agbara to de won mole esa eyin yen lo duo bi ogo amowaye won e wo bi a fe gba pada ni lowo awon tan gba e ja gbadua e poruko Jesu e pe to bu asogo danu lara mi oluwa pa oru e pe to bu asogo danu lara mi nigba ti mi o mo oluwa e poru e o ye adua e ya da da da ba da da da ba e de ru ba da ya da da ya e pe to bu asogo danu lara mi e je je e poru e Amena da Jesu Oluwa wa
1: Amen
0: O si akoko fun mi mo bo e je sare sele papa gbogbo eyin omo Olorun ni mo be esa e sare gba yi to pari eyi e wa ni anu ba wa ibi to sonu si ti mi o mo esa oni lojo ado se mo be mo ni nkan ke wa pelu meta esa a ma lo meta laaro ma de so fun yin idi ti mo fe so be bo mo nbo mo fe so kankan fun yin esa omokunrin kan benu bibeli won pe ni amani e ke si ti mo fe so yo o wa fe baye Mordekai je so won wa so fun Esther pe in to fe se ni o de file ma wori oba lo ma help abi ohun a fe ba ti e je okay o wa pe awon mejeji ateni to ma help Mordekai ateni to fe ba ti Mordekai je o wa pe awon mejeji si bi ase esa tori agbara nbe nu nje o wa fun won ni onje aten ti o help Mordekai aten to ma ba ti eje o wa fun won lonje so bo ti fun won lonje esa o fun eni ti o ma help e lonje pe ko ran ti e esa o de fun amani lonje ko parun e
1: jẹsa pe ki aso gbogbola re ko fun won ni ojo kan ojo meta lo fi fun won lo jẹsa ti won ba jeun tan loni ani oba se mo ri oju rere e tu wa ni ola esa won de jeun fo didi ojo meta to ba je meta e so pe o ni se pelu omo logo so mo ni kankan se pelu meta laaro e oluwa lo ran mi e ja gba to pari e yi e so pe anu ba wa
2: anu ba wa
1: bi to sonu si
2: si
1: mi o mo anu ba wa o ya dua ya da da da da le so do anu ba wa ibi to sonu si ti emi o mo ibi to sonu si ti emi o mo ibi to sonu si ti emi o mo ame meta jesu oluwa wa esa laaro yi ore wa ma yato 1300 esa eyi te ma ndaju be lo tori mo ni awon mi ti je ko ma ndaju be lo eyi te ma ndaju be lo sha make sure pe 31 to feda 1300 e wa kesi gbogbo eniyan to ba ri ore laaro yi mo fe mo sure lati da ogun ro pada atori oke oluwa mo bi o laaro yi awon to ba ri ore yi ni mo bebe fun bayi mo be sori oni ni west di akoko ni mo osu kejo e wa gbogbo ona ke wa ore yen 1300 mi o ni soju be now wa go be immediately to ba ti so ore yen wa fun mi ni oruko re ati ojo ori re ka ina barua baha eni kan ni gbadi kini tumo e sa aye wa ni se pelu ojo ori wa be ni sa ma so yen ni ojo mi e go be wa oruko re send die si number ti mo ma pe ati ATM oju be lo now e je koko pe account number gbogbo e lo ma fi ore yen sibe 02 71 96 92 04 e je tu pe 02 71 96 92 04 obi bank to ma gbe wa fun e o ni Wema Bank bank yen yen Wema Bank temi tope okun ade aladewura ma kan so fun e pe oni ki sojo to fi gbodo fi sere wa ore iwo na da wa wo ti oluwa yo se ni apete a ma wa ni apete ni aro yi o de ma ku fun agbara lati ago mesan esa awon eniyan mo gba duwa pelu eyin ati iyo ti won di esa aro eni agbara gbogbo eyin te ba le da ko te ba ti di apete oja e gbe okada pe e lo si jeja rokoto glass church wa ma gbe lo be lola ni ti woro ye ni agbara ipade olohun kankan ni aro to fi ma ma so yen daada lola sugbe egbo gbogbo eniyan number ti mo fe pe o le fi send di message ti mo so e oruko re ati ojo ori e nti oluwa ran mi mo so fun eyi o now number yi na le le fi join whatsapp group wa dadi e fi mi si group number yi na lo le fi pe ni pe ki ma gbadua fun e lati ori oke 090 25 20 27 24 090 25 20 27 24 Thank you. God bless you.
3: Lagilu FM 96.7
4: La Lagilu FM Jagaba Gogo Radio Ma

pẹ́ tèmi dáàdì ṣe lè dọ̀bálẹ̀ láti dúpẹ́ tí mọ́mí ẹ̀yìn náà kúnlẹ̀ àwa tó ṣe lóore là ń dúpẹ́ àwa tó ṣe lóore rè ẹ jẹ́ wò wọ́n màá mọ̀ bọ̀ yóò gbéra ga láàárọ̀ yìí ọ̀yá pastor mrs tèmítayọ̀ ẹ gbóhùn sókè ká mọ̀ gbóhùn rẹ̀.

tó ṣe mí lóore ṣe mí lóore dáadáa mo dúpẹ́ tèmi gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kí gbé pé mo dúpẹ́ tèmi ọlọ́run kì í kó àdúrà pẹ́ o gbogbo àwa tá ń dúpẹ́ ní òní ọjọ́ karùn-ún àwẹ̀ wá di nọmba 5 lónìí a sọ pé bàbá mi ológun àjọbọ ṣe pátápátá parí ọlá àwa gbé ọga gbogbo ìyẹn ní jésù ò mà ṣe ògo ni fún ọ jésù ẹ wá kúnlẹ̀ sókè mọ́mí àti dádì ẹ kúnlẹ̀ sókè ẹ jẹ́ ń gbàdúrà kejì fún yèmí màá gbà àdúrà kejì tí ọlọ́run kì í kọ̀ ni àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àmì ìmọ̀ bí ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ pọ̀ tó bàbá oní bí ìwọ bá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sí ẹnìkan tó lè dúró oní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ káwa ó lè bá a máa bẹ̀rù ẹ àtọmọdé àti àgbà tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí tó lọ fẹ́ dẹ́wò lónìí àti ní Jesus City ní ọjọ́ Friday jọ dárí ẹ̀ṣẹ̀ wa jìwà ìwọlẹ̀ lẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ bá a ṣe kúnlẹ̀ níwájú àjọra wa lójú gbogbo ẹ̀ṣẹ̀ lérò àti níṣe ọlọ́run dáríjì in the name of Jesus Christ mọ́mí àti dádì ẹ̀ṣẹ̀ rẹ lọ sí òkun ìgbàgbé ó ní bí àwọn èèyàn mi tí à ń pe orúkọ mi mọ́ tí wọ́n bá lè rẹra wọn lẹ̀ bá a ṣe kúnlẹ̀ ó ní tí wọ́n sì tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n gbàdúrà ń bí ó lóun gbọ́ láti ọ̀run ó lóun gbọ́ àdúrà wa ó lóun sì dárí ẹ̀ṣẹ̀ wa jìwà ó lóun sì wo ilẹ̀ wa sàn ẹ̀ṣẹ̀ tó taari àìsàn tó taari wàhálà sínú ayé wa ọlọ́run dáríjì wa ìwọ ni dáríjì wà lọ́wọ́ rẹ káwa ó lè bá a máa bẹ̀rù ẹ ó ṣètòrí pé o ti gbọ́ in Jesus name ẹ dìde kí n gbàdúrà kẹta fún yín ẹ ka ẹsẹ̀ márùn-ún síwájú òní ni 5 àdúrà kẹta tí ọlọ́run kì í kọ̀ ni àdúrà fún àánú gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí mi ò mọ̀lú tó wà tó ti ń gbọ́ program yìí n tó bá mú ọ ka ẹsẹ̀ márùn-ún síwájú nínú àwọn tí ó ra àánú gbà láyé tí wọ́n fàánú sàánú fún àkà ọmọ wọn in the name of Jesus Christ àánú tí ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ó ní láàrin ọdún ni màá sọ iṣẹ́ mi jí tí n bá ń bínú ó lóun sì rántí àánú lórí ìwà àtọmọ kí lè ò tó sú lónìí kí ọlọ́run kọ́ rántí àánú kó sí ọ láàánú kó sí ọ lóore in the name of Jesus Christ ẹ̀kẹ́ ní ìgbà márùn-ún bàbá sàánú mi bàbá sàánú mi ó di méjì bàbá sàánú mi ìwọ náà sọ bẹ́ẹ̀ bàbá sàánú mi bàbá mi sàánú mi ònlá láàánú ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run àti àná mo ti ṣíde ìwé psalm ìwé tí mò ń kà ó ní ìwé psalm 77 verse 11 psalm 77 verse 11 ó ní ẹsẹ̀ bíbélì tí mò ń kà níbo lẹ ti ń gbòun mi sà ó ní ẹ rán mi létí èmi ò rántí iṣẹ́ olúwa ní tòótọ́ èmi ò rántí iṣẹ́ ìyanu àtijọ́ màá rántí iṣẹ́ ìyanu rẹ̀ àtijọ́ this is the voice of God àwọn iṣẹ́ kan bẹ tí ọlọ́run ṣe ní ìgbà yẹn mo ló tún lè ṣe nísìnyí our God is a God of miracle he has done it

0: brother Mambo. And it is okay. And father say graduation. And we buy. Cause you will let say.
1: Computer science.
0: Ah. Oh my, we no need bon usima. Oda bi amputi bon school tele.
2: Ijo ton ba fe se final exam to Adeleke University lo wa ijo ye ni oni lo se exam
0: o pada se aseyori ba mi gbe si pada ki won wo e gbe graduation ceremony si o lo pada yi wa pada se aseyori.
3: Nice, that is deliverance and healing.
4: Omo titi ma mu mukumu omo to je wipe gbogbo igba to ba fe se aseyori ni wa ti ofa buku yen si o ya lo se nkan bayi. Very handsome young boy, gbogbo eyan lori inu church atun ri ceremony re. Ah, pepe yo pomo laaro, yo pomo lojo Friday. Isin agbara han han ni se wa ri testimony omokunrin te ba raju awon to jade ti an lawon o mu nkan mo eh ti mo bere si gbadura fun ni sport yen na. Tori to fi ti gbo yi to ba gbo ti mo gbe testimony owo e mo ya won ti owo yo down fun nje je mo pe to bin to bin tokun tokun e je ngbadua fun kan oya engineer e pe omo birin kini mo mu nti e
0: sister kini mo mu
5: ma npe moli
0: e mo gbe
5: moli
0: e woni poli kini je be so se mi kan na ni. Lato ni lo o muma out in Jesus name.
3: Nice bo mo birin yen na se bon ti eniye enikan ye mo pray fun ni bi n se pray fun yin laaro bi n se pray fun yin Jesus city in ta mo se nbe in ta n se lori ni church po ju n ta n se lori radio lo fere fere leleyi oda gbogbo eyin wo le be sun re majemu yin iwo na jaajo pade gbogbo eyin te gba Jesu ni ojo Sunday ati ni ojo Wednesday to koja mo ti so ntemi Oluwa ni se fun yin mo gbagbe o a pade je a pade laaro je a pade ni Jesus City a wa pade finally in Jesus ni ojo Sunday mo ti ni se nkan kan fun yin. Now o fe sun re majemu e kan try iwo na fe gbianju e e kan lo re majemu gbogbo eyin eyan patapata e wa rubo anuti iwo to ba ni ja mewa na je afi se je afu wo epo lowo je ti an pe ni yin rere eh bo lo ba fi se onu bi gbogbo eyan o sa ara won 150 ti o down laaro eh ti won so re anu ti won san ida mewa account number church ni 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank bi yin o ba wole elu eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank niyan Comfort Life Mission na ni o tun gbe jade nje je mo pa ti pari bible latana gbogbo iwo to ba je gbese bible tete mo ka bayi because Oluwa ni a se nkan kan to si ya to gedegede mo ngbe bo laipe lori oro bibeli na ni oh eyan omo Olorun ti won bi e wa kunle mo fe lo bi ase ati majemu Olorun mo fe bi lo soro si aye awon eyan lori Facebook YouTube ati TikTok nkan kan be ti mo fe se laaro yi a se nkan kan lana pelu igbale a tun se nkan kan laaro yi ago mefa abo ni e pade mi ka to pade church ni ago mejo abo atago merin isin to ba wo ni o wa nu mejeji eyan omo Olorun ti won bi loni te mark birthday yin loni eyan omo Olorun te mark wedding anniversary yin loni da oye kunle e je ngbadua fun mo gbe owo mi soke oro bi ope oni tan ninu irajo re ko to di woye amodun ti Jesu ba fa bibu eseyin aye yin o ti ni advancement e ti lo waju e ti ri ba ti se idile yin o to Nigeria o ti gbo lowo awon president wa. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Mo so le kan na fun gbogbo eyin te fe si a testimony number te si a testimony yin si re 080-88-71-65-66 God bless you.
6: Lagilu FM 96.7.
1: La Gelu FM Jagaba Gogo Radio
6: Ogo ni Fọlọrun loke oro. Oluwa gba ọpa ẹwa. Gba ọpa ẹwa. Gba ọpa ẹwa. Gba ọpa ẹwa. Ogo ni foruko Ọlọrun lo. Oluwa ma joba lo. Oluwa ma joba lo. A ma gbe oga. Jesu Oluwa wa. Inu osu kejo la mo nla lo yi o. Ki to ma gboro mi ni so lo gbo mi re sibi a se nde sibi re do. So ti gbo mi yen sibe. Very good. Ba se gbo lo gbe do. A fe gba se adua. O gbodo la jeje. Ona gbodo la. O gbodo ri ba ti se a gbodo ro na abayo. Yes, so ti gbe be. Bu opolopo yi o sinu e. So ti busi o ya fi owo si mo se ma ni ko fi owo sinu e owo yen o le yo o ko tun lo nigba mi o so ti fi si bayin oluwa gba ope wa ene kan gbo mi ayo ni je wa ogun ni ja wa idamu o ni gbo ba isoro o ni wole ba gbogbo to tin pa wa la ko tele opin desi mo ni opin desi abe si ni ba ti se arona gbo da in the name of Jesus ene kan ni ba lo soro oruko mi ni woli I O ajilori atamadasi ile se ranse Christ ati lari crusaders CAC atamadasi Jọlọ ba gbe ibu joko agbara anu re kale si Oluwo to wa lona to geje gbeda ninu Ibadan ha ni agbara o lo prepare ha ma ti shi budu agbara anu o pe Olorun se ma nse pelu owa agbara awon eyan to lanfani lati ku budu agbara anu yen ojo Monday ni on the 10 ye Olorun ba fe lanfani ati gun to so kejo e Olorun bo se aseyori yen tori pe iwe awon oba kini ni mo so four things o chapter 6 ni ori ekefa chapter 6 ori ekefa ma gbagbo ise ojo kefa ni o ise ojo kefa ni o bayi ni mo so ni oruko Olorun mogun ise ojo kefa ma sanu lo gbogbo iwa temi ta je ise ojo kefa bayi ni mo so loni a ma se aseyori in the name of Jesus 4:6-38 oni ati ni odun kankanla ni osu bunu ise osu pejo ni ile na pari jale pelu gbogbo ipin re gẹgẹ bi gbogbo eyi ti o ye o si fi ọdun meje ko ma wo ile naa o pari patapata ninu osu ekejo eriba yen o wa pari e ni osu aseyori osu ekeje awon ma pe 8 ni perfection won de tun ma pe ni beginning of a new thing gbọ mi o ma ra kaka ibabaria osu kejo yen la wa a ma ko aseyori oluwa sọrọ kan fun mi nijeta mo sọ lana naa ogun buruku ni ogun aile kan le yori oluwa ni ki n gbadua fọ ni gbogbo bi to ti n gbami gbogbo eni ko akopa ti ile iwo mo ba wi gbogbo eni ralẹ ti o le yori iwo ni mo ba soro gbogbo eni dowo le nkan ti nkan yi o le yori bayi lo Olorun awon omo ogun ki wi o gbo oro oluwa o ya ka lo se aseyori a ma se aseyori a ni se aseyori mo na ni se aseyori in the name of Jesus ohun to opolopo o mo nipa osu yi o ni wipe osu isotele po n bele ni Olorun gbo osu isotele po n bele ni osu ti dobi pe a ma sotele bayi ni mo de sotele oruko naa gbogun gbogbo ta ti fi ya wa taari loruko jesu ori ofe gbogbo a ma sase oni sekaraya ni iwe sekaraya sakalaraya ori ekini oni ni osu kejo ni odun keji dairosi ni oro oluwa to sekaraya wa omo beka omo ido woli pe ti a bi ta ba ti le gbọ pe oro oluwa to eyan wa isotele lo jebe iyen ni pe olorun fe fararu eyan lati soro sita emi ma n so ma ni to ba dodo woli iwo ko lo so to gba wa to de mi ma ti ma gbenu woli so pe bayi ni a de ti ran mi si o ogun ni ja ire akaka eta gori aka mama yi aye so pe wa pada sokun lori omo yi oluwa de ni ki n so fo ekun re tan lori omo in the name of Jesus fara katuni nama ma yi kontrakto nla ni o ma n gbase ju awon egbe lo won ti se asasi kan si eba debi wipe o ti e wa ri se gba mo ka lo ri se gba nikan ni ibada igbesi ti wa n wole emi la de ran si o gbogbo agbara to ni o lara agba ti so pe yoo seruku ni agba ti so pe ko ni ro na abayo ni agba to ni ko ni jere yen lori agbara yen gbagbe in the name of Jesus mo n bo na mu omi yen ko won sara re omi ti mo ni ko fo si ti mo ni ko fiyo si won si ara re won sara re so pe mara jejeun in the name of Jesus o ja je lo ni baba ti nbe leyin iwa ti mi alagba ti gbogbo ojule aiku aisa ipakoda olorun gbogbo gba olorun gba gbogbo olorun ti ran ni ise ti fe yi ti wa gbé ọwọ́ ẹ sókè wa tó tó ògùn sórúkọ ọmọ òyà ó jésù olúwa wa bẹ́ẹ̀ kọ́ wa tẹ̀lé rẹ bá tẹ̀lé bá nígbà sọ fi ọwọ́ rẹ ní olókùn rẹ máa wo jésù lórí ìjà ìgbéléwọ̀ akànwọ́ kankan o lè dídí o lè lajú wa so pe olorun ojo ni o olorun ojo gbogbo olorun to le so gbogbo olorun to gbogbo rorun fun lati se olorun to ni ase olorun to mu ri ti nu airi olorun to se iyanu iwo ni mo do wa loni wa de ra nu ba je ra jeje je ro na abaye ke je nji ya ma iya yi ti to ogo mi to ra mo mi lowo je wa mi ri pada je ri ogo mi pa je ri re mi gba je ri ba ti se olorun gba mi ko ninu oko ise ti mo wa ati ninu oko idamu ti mo wa wa kan se lori oro mi kemi na joko pelu awon eyan gidi ki joko pelu awon eni yi ki ko ninu aboku kemi na deni eye kona la fun mi kemi na rowo na ki adowo le mi ko be si mu re wa kawo eyan to wo mi bi oloshi to wo mi bi eni ya ka pada wo mi bi eni re be ni ko je ko ri o ose yi a se se fun mi jesu oluwa wa wo mi e para re ya ku le se mi jeju bayi dowo re dile so ti lowo ile wa kete mimo so olorun gbogbo ba wa ngeli se kini yen won fa la lo ka wa isaye ori eketa kun la tete kini ma lo bi eketa si kini wa ni pe won ti aje ori won won du ba won ba won ba aiku isaye papuda to ba laye lo ka iwe ti won ori keni ko lo ka ise ikejo wa ni bo se nke mimo si olu olorun awon gbogbo oba to ni ase aye atorun o ya o so mimo so olorun awon gbogbo mama owo bi dada o fọmọ rẹ bi ologun ologun lomo to bi jade ewo bi isa bibeli o le paro oro olorun ni o ni lati te ko se lo wa o ni oro wa pelu olorun o ni olorun si ni oro na omo to bi ati wa ti lewo bi isa ni o ni teyin ni verse 18 ninu iwe Isaiah 8 Isaiah ori kejo ese ikeji dilogun o ni kiyesi emi ati awon omo ti oluwa fi fun mi wa fun ami ati fun iyanu ni seli lati odo oluwa awon omo ogun wa ti gbe oke si oni emi ati awon omo ti olorun fi fun mi iyanu fura wa gbegbe ni awa na je ada wa fun iyanu ada aye wa fun iyanu oro wa je ko ya ota lenu ko jo ota loju amo to ba ti yi ko nibe owo kowo ti wo gbe oluwa owo kowo to dapo mi irajo omo wa owo kowo to dapo mi irajo aye wa owo kowo to dapo mi irajo ise wa ti se fi dise mo wa lowo loni ogun se lori ogun se lori ogun se lori ah ohun ti olorun daje ti sato wa so fi daada ni o ese to gbe ninu we genesis sato wa genesis sato wa verse 31 genesis ori kini ese ikekele logbon o ni olorun si lo gbogbo ti o da kiyesi daradara daradara aye daradara lo olorun da fun o to da fun mi aye daradara lo da fun aye awon omo wa aye daradara lo da fun irin ajo wa mo sọ fún àwọn ènìyàn wọn dá wa tògún tògún àdáwà mú ògùn ni wé genesis orí kínní ẹsẹ ìkẹrìndínlọgbọn genesis chapter 1:26 ó ní ọlọ́sùn fẹ́ jẹ́ ká dé ènìyàn ní àwòrán ara wa gẹ́gẹ́ bí ìrí wa kí wọ́n ó sì jọba lórí ẹja òkun lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ẹran ọ̀sìn àti lórí gbogbo ilẹ̀ àti lórí gbogbo tí ń rákò lórí ilẹ̀ òbí mọ́mì òbí dádì láti bẹ̀rẹ̀ ayé olórí náà fi wá dá ológo náà fi wá dá so don't be surprised wọ́n lè wo bí ma tẹ bá ń débì kan tán pọ́ ọmọ rẹ lólógo ṣùgbọ́n tó wà nínú ogun ó nídìí o mọ́mì tẹ bá wo ìrìn àjò ayé ẹyin tí gbogbo ẹ̀ka ń bàjẹ́ tó ń dàrú kì í ṣe bọ́lọ́run ṣe sọ nìyẹn o oh my god olórí yẹn ní ayé ló sọ wípé ò lè ní láárí ènìyàn ló sọ kọ́rọ̀ rẹ ò lè já sí re wòlíì ló sọ páyé rẹ ò lè nítumọ̀ o kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ wo bí ẹni tó kọrin yẹn túmọ̀ nǹkan kan ni ẹ wo bí ó ti dé pé dàbí wòlíì ti wo kéèsì ẹ tó ní kò sí solution aràn mi sọ wàhálì ṣe bẹ́ẹ̀ ni kéèsì ẹ ó ti sún ẹ ó ti káàkiri ó ti yálé wòlíì ilé àfa ilé babaláwo ilé yẹmí wòlíì gbogbo mi ló ti dé pásọ ti dá sí èèyàn ti dá sí ó ti wá sọ débi pé ọ̀fẹ́ lọ bí àdúrà mọ́ ti lọ sọ fún ọ wípé àwọn ọmọ máa wọ́ kí wá sẹ́rí mẹtálítì kan wà tó kárì wípé ó ti tán pé kò sí ìrètí mọ́ obìnrin yẹn náà sọ torí ojú tó fi wò mí nínú ìwé tí wọ́n pè ní 4 samuel ìwé samuel kínní ló ti ń sọ bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ ní chapter 4:21 ó ní kábòódì ó tó sọ ní bẹ́ẹ̀ ó ní ògo tán ní ìsírẹ́lì ó ní kò sí ògo fún ìsírẹ́lì mọ́ ní verse 22 ló ti wá sọ yẹn ní kábòódì yẹn verse 21 ló wá verse 22 ó ní ìtumọ̀ ẹni pé ògo tán fún ìsírẹ́lì nígbà tó fẹ́ máa ṣàlàyé ó ní torí wípé bàbá ọkọ rẹ̀ kú wọ́n wá gbé àpótí ẹ̀rí lọ àpótí ẹ̀rí ò sùn tẹ́nikẹ́ni lè gbé lọ so ó ba lójijì bí wọ́n náà ṣe wọ wípé wọ́n ti gbogbo lọ ọmọ ẹ lọ́wọ́ wọ́n ti gbogbo lọ èmi ò sọ pé wọ́n lè gbé ògo lọ mo ti sọ several times I'm repeating myself wọ́n máa ń gba ògo lọ́wọ́ ológo ṣùgbọ́n ẹnikẹ́ni kì í mú lógo lógo ẹ̀ o ológo ló ni ògo àwà láwùjọ kan ní pásítọ̀ kan sọ oní pásítọ̀ kan ti gbogbo everybody mọ́lọ̀ má jẹ kó lè gbogbo omi kò sí pásítọ̀ kan tí gbogbo ẹlẹgbẹ́ kò sí wòlíì kan tí gbogbo ẹlẹgbẹ́ wòlíì kan tó bá pàdé tó bá rìn pásítọ̀ kan tó bá pàdé tí ọlọ́run bá gbé sókè evangelist kan tó bá pàdé tí ọlọ́run bá gbà fún kò ló ogó ẹnikẹ́ni ogó tiẹ̀ ló ń lò ohun tí mo mọ̀ tẹ́lẹ̀ ṣe fún ogun ẹni pé wọ́n lè dá ògo rẹ̀ dúró mo dẹ̀ sọ wọ́n lè gbé ògo jù sẹ́wọ̀n tí ògo bá wọ ojúkorojú ológo fún ẹ̀ máa ṣẹ̀wọ̀ ojú ayé ẹ gbọ́ mi sà wọ́n lè dá ògo kúnlẹ̀ pẹ̀lú àìsàn káìsàn di ológo mulẹ̀ ògo rẹ̀ wà nílé ṣiṣẹ́ kó yẹ kó ṣe ẹ gbọ́ mi sà wọ́n máa ń gbé ògo sọnù mo sọ̀rọ̀ kan obìnrin yẹn tó sọ pé kábódì kábódì ó nítorí pé ògo kò sí fún sẹ́ẹ̀lì mọ́ kí ló fà ó nítorí àpótí ẹ̀ tí wọ́n gbé mí gbé tán gbé lọ mo ti sọ fọ ọ̀tá ni kó má jẹ́ kó bọ ògbẹ́ dànù lọ́wọ́ ẹ̀ torí bọ́ gbàgbá gbogbo ẹ̀ kò sí tó fẹ́ fi ṣe ọlọ́gbọ́ ó máa lọ dọ́ǹpù ẹ̀ ni kò sí gbogbo bí tán bá ti gba ògo ókè ẹ jẹ́ ká sọ pé wọ́n gba ògo ìdílé kan ìgbà tí wọ́n gba jósẹ́fù kí náà lọ ṣe wọ́n dọ̀pẹ̀ sókò ẹrú ìgbà tó kò ló pẹ̀rú kí náà ṣe wọ́n dọ̀pẹ̀ sí prínsì tó bá yẹn bẹ̀rẹ̀ síbẹ̀ ògo yẹn wà nú ayé ẹ̀ kí ni ògo yẹn ògo ìtumọ̀ àlá mo sọ fẹ́ pé ohun tẹ́pẹ̀ lógo ni ti àdámọ́ èèyàn àdámọ́ ènìyàn téèyàn fi ń tayọ àdámọ́ ènìyàn fẹ́ dámọ́ èèyàn téèyàn fi ń gbé èèyàn àdámọ́ èèyàn téèyàn fi ń gbẹ́ nǹkan jíjà àdámọ́ èèyàn téèyàn fi máa ń jókòó láàrin àwọn ọmọ aládé àwọn ọmọ aládé àdámọ́ yìí ló máa ń sọ ẹni kẹ́rò ènìyàn kan pè ní ẹrú dọ̀mọ́ ẹ wo dáfídì àdámọ́ ẹ̀ ni ogun jíjà ní ẹ̀ẹ̀kan ṣoṣo ogun ẹ̀ẹ̀kan ṣoṣo tó bá gbọ́dọ̀ yá ti dà ó dẹni tí ń dóni iwájú ọba àdámọ́ ènìyàn òun ni ogun ènìyàn òun ni ayé ń kówó lé lórí òun náà ń sanwó lé lórí nígbà míì àlòmí ìṣe sọ pé bóyá ẹ̀bùn tí èèyàn ní ẹ̀rọ ẹni tó ń gbẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ tó ń jà yẹn láyé ń kówó lé lórí tí ọba rí wòlíì mo máa sọ pé tó bá lọ́dọ̀ wòlíì ìwọ ọkọ ló máa sọ tó bá wa ẹ̀yin mọ́ ló máa gbẹnu mi tú àṣí ogun fún ẹ ẹ̀dẹ̀ lè ní hàn tó dọ́dọ̀ mi kí ni owó iṣẹ́ rẹ̀ gbé bá mi mo fẹ́ ṣàjẹ́ mo mínísà fún ẹnìkan ránṣẹ́ ọlọ́run lánìí ó wà láti lórí ìbò ni ó ti ń gbọ́ mi lórí rédíò 7 years ó bá wa bó ṣe ń dé ó dì káìsì wa bó ṣe jókòó ó lò fẹ́ wá gbàdúrà ó fẹ́ ìsọ̀rí lórí kankan gbàrà bó ṣe jókòó báyìí àárín àwọn èèyàn ló dààmú wa nínú program bó ṣe jókòó mú ní ẹ̀mẹ́lọ́ sọ wípé ìránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ that's number one number two ẹni ṣòro lórí ọ̀rọ̀ ìgbéyàwó yìí ẹ wá ń wò pé ọgbọ́n kí ni kẹ dà ìyàwó tẹ́ ẹ fẹ́ kọ́ ṣé ìyàwó kejì kan ló wà lọ́dọ̀ yìí oní jésù ni ohun tó sọ tó fi fèsì yẹn ìbéèrè tí mo béèrè ni kẹ sọ ṣé ẹ ti fẹ́ ìyàwó kan ṣé ìyàwó kejì kan ló wà lọ ó lò ní ìyàwó sí Nàìjíríà wọn ní problem òun tún wà nílùú òyìnbó lè tó tún ní òtún ní problem wọn wò pé wá tó wá ṣé kò ń fẹ́ yẹn láti Nàìjíríà lọ àbí kò padà lọ ohun tó wà béèrè nìyẹn ológun tó jà yín kọjá marriage ẹlòmíì máa rò pé bóyá marriage ni problem mo wá sọ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ló ń ṣe yín sá nǹkan báyìí ni kẹ lọ ṣe sá ní ojú ẹsẹ̀ mi ò tí ì rí irú ẹ̀ rí $1000 ló kọ́kọ́ ní kí n gbà ó ní pé wọ́n sọ bẹ́ẹ̀ ẹ̀mí mọ́dẹ̀ confirm $1000 bàbá wo dáadáa ó lé ní 1 million ló fún mi ẹ jọ sá kí ló kówó lé lórí ògo tí ọlọ́run fún mi bíi wòlíì àwọn ìránṣẹ́ ọlọ́run mi ò ní wàásù ni wọn wọn á parí ìwàásù owó tán máa fún wọn ju $100,000 ẹ̀bùn ẹ ni ògo rẹ ni ọlá rẹ ni yàrá wo bí tó wá ṣe ẹlòmíì ò lè gbà á no ohun tó lè ṣe wọn lè gbá kí n rí lò wọn lè búlọ́ọ̀kì ẹ̀mọ́ ẹ lọ́wọ́ ẹnu tó ṣe fún jọ́tẹ̀fù ni pẹ̀lú ogun ẹ̀bùn alẹ́ yẹn wọ́n lọ sọ fẹ́ wọn ó wá bẹ̀rẹ̀ sí sọ bíṣọ̀ fẹ́ lẹ́wọ̀n tàbí ìmájì ẹni tó ẹkú ẹ̀rọ àfi ọba ṣùgbọ́n nígbà tí ọlọ́run fẹ́ rí kọba ẹ̀ padà ńkọ ọlọ́run ò wá gbé padà síbi tó ti ń ṣẹrú mọ́ àfi ọba ló ti láǹdì gbogbo ẹni tó bá ní ògo bí ayé bá ti sáàkà tàbó bá ti kọjú ìjà sógo rẹ ọjọ́ tọ́lọ́run bá ti gbé ẹ pàdé ẹ̀mí mímọ́ tàbó bá gbé ẹ pàdé wòlíì rẹ tàbí tó bá áńgẹ́lì rẹ sí ọlọ́nà tó léwu tó lè lò ẹ gbọ́ mi sà ọlọ́run a máa yí èèyàn padà a máa lò bí áńgẹ́lì fún yàn ọlọ́run a sì máa yí áńgẹ́lì padà a lò bí ènìyàn fún ènìyàn tí ọlọ́jọ́ tó bá ti ní ẹ̀ka ń ta yẹn gbàgbé ọjọ́ tọ́lọ́run bá gbé ẹ pàdé wòlíì ẹ solution dé nìyẹn oh my god ránṣẹ́ ọlọ́run yẹn ni yes I'm satisfied. It is not that I know that God is directing me. Only thing by ọkàn wa balẹ̀ gbogbo o ti wa ókè ní sí ló ṣe mọ̀ pé ọlọ́run ló ń darí o. Ẹni kan ṣàmì ọlọ́run máa darí ìwà rẹ̀ ọlọ́run máa darí ayé ọlọ́run máa darí iṣẹ́ wa ìdàdé mọ̀ jẹ́. Wọ́n kàn lè mú ògo ẹ̀ka sọ́fẹ́ wọn. Wọ́n lè gbọ́ ògo rẹ̀ dàn mọ́ ẹnikẹ́ni ò lè lo. Mo sọ mi ìmọ̀gbà kan tí mo sọ́fẹ́ ìlẹ́nu ṣe káàsọ̀ lórí ògo yìí. Ọmọ ìyá ìyá ń lè yàwó wá lóun fẹ́ gbé ògo ẹ̀fọ́ mọ̀ ṣé kí ọmọ wa bẹ̀rẹ̀ sí sáré jùlọ ni àbí kò sáré tó kò ṣeé gbà ohun tó lè ṣe ni pé kó dá wàhálà sílẹ̀ bóyá pé ọmọ yẹn fẹsẹ̀ kan ohun tán lògó bá dagun ohun tó lè ṣe nìyẹn bí a tó máa ń sọ fún owó tó bá ń gbọ́ mi má jẹ́ ayé ó bàjẹ́ jẹ́dẹ́ bí lórí tán má jẹ́ ń da ayé rẹ̀ má jẹ́ bẹ́ǹgẹ̀ tó bá wá bẹ́ǹgẹ̀ ẹ̀ súnmọ́ bí àdúrà súnmọ́ wòlíì wòlíì lọ́lọ́run máa ń lò fún ìtọ́ni fún ìjarí fún ìgbésẹ̀ kí n má bàgbàgbé gbogbo ènìyàn ẹ lọ́wọ́ white paper paper funfun ni sa a ri be lati adura lati bi kan de bi kan ni ose paper white plain paper ti o le la lani boya bi photocopy paper tabi parchment paper ah lo prepare oh my god nkan godo sele egbo mi mommy ati daddy lori oro omo to mo gogoro ologo to jo ologogoro mo ni lowo yin hey lori oro omo ti o ti o bere yin mo yen lori omo to ye ka ma jeun e to je pe tun je ya lato bi yen lori omo to ye ko ma sanu yin ba mo de anu yin jina si yen lori omo ti o bere yin yen e get paper ti e na sa da ri wale omo ni na ku na sa pada wale abi o pada wale ni mo ti ba won kan lebe odura ko ti mo ni won ni ko brise fun mo fun loruko oluwa meta meta lo salaye fun mo se ma ka pelu rice yen awon kan won se na do na do won kan fe gbo vision mo ma so fi vision without solution, confusion and destruction. We live in the open like that. Don't bother to pay share. We live here to do anything. We are sharing. We live in mercy. We are turning the money. We are sharing the money. We are not going to lose. If we live in the open, we will survive. Ah, we are funny. We will live. We will go down. We will show. We will go down. We will go down. We will see. We will see. Mama can lose it here. Never see. But upon money, land in 7 days. Ah, we will go down. We will go down. We will go down. We will go down. Ah, my God. He said that he said this for 40 years. He said, oh, yeah, back me. Don't fool. Oh, yeah, me, yeah, she like. Oh, my, she like. What for? What for? What for? Oh, yeah, rocker. Munila, I need 7 days. Oh, my, about 20 years. Oh, my, you know, you know, to Walima. Everybody pray. Oh, my, God, I won't drop it. You got my mark. Oh, my, you know, no shit. Oh, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, olorun pa ijo doctor tabi kan only because re se wole lo so pe ma mi bele wa se ko ma bon ni lati lo ni bo o ma ni ma wale du pa du sile du sile ko ma da bi edi kayo ma fi kayo ma mo ha ma mi ma wole ohun te fe ri so bi ma jo so nigba to ma fun mama yen ni owo 100,000 mama koko fun bi da mewa olori ko ngba owo yen olori ko nkan te koko lo ra unje ko ma je o te ma fine pe ko ma wole o ma wa ba nso du lodun mama ka mo de jo ni ya lo ni ya re in the name of Jesus. Amen. You want me to know what people can find it? Don't even get me one. Ah, ah. Oh, she says, she said, you need to. Oh, bye. He let us think all that to you. No, no, no, you can go. Oh, bye. And take a baby so. Only for bedroom, you know, I don't know what you like. Please, and that you like. Come on, let's get on. Oh, no, bang, don't you see. Can't be back. That's a number that you call. That's 15 years. Look at me. Oh, what's your luck? Oh, see, you're like. Oh, no, and you're right. Where? Oh, yes, I don't know. You don't know. You don't know. Oruko Jesu lo kure mi oku gbogbo emi oku to ni o ma sasiyori to ni o ma sirise oza kaka baria oruko Jesu ogun yen se in the name of Jesus. So gbogbo yen lo mura on the 10 osi yi ma ni agbara ojo Monday to morning parchment paper tabi white paper yen bo ni mu bo o mu bo ni budu agbara o a fe gbe igbese ise kan to ni agbara pupo pupo ju se wa ni to ma sele ri gbogbo iwo to ba wo wi pe ki lo se aye emi e gbo sa oh my God o mo ni na kuna lo ko ro aye o ni a ki lo se mi bi mo fe jo nje elede ti mi tun je ma we kan je aje yu ata jesu ku ni baba mi e wo ma pada to baba mi lo o mu ra on the ten yi ni ha mo wa to ri te se o lo dede tori pe agbe daru tori pe ko ti e je o mo bi to fe ja si mo bo se le o ba ko ti o te mo o te mo ki lo se be rin ha ibe se to wa na elepete eh eh omo to to bi won tun je la mu lo mu ra on the ten ojo mu ndi ojo mejo ni oru la ma sibu do agbara yen wa de ti koju to mo oluwo to wa lona to de te gbedalo wa se gbe se bambo lati shadow en te bambo lati abekuta gbe te bambo lati ogun le ko te bambo lati ngo ta gbe te bambo lati ogun na jebu oko e ba sha ti wele fe de iwo road gbe te bambo lati ogun mo so te bambo lati ojo gbe te bambo lati ogun e sha de iwo road ni ba ti de iwo road wa ti ta ti ton ko ni egbe do ni egbe na me ba ti yen ko wo ni ke be so ojo amọ ta bango mi ni pile osu pile ki ti pile odo oko to ba gbe yin e sha ma so ko ni ojo se le ti fe bole bọ́lẹ̀ ní dọ́kítọ̀ olúwo gòkè sẹ́gbẹ́ ẹ̀fọ́ bá sì lẹ̀ òdìkọ́ kàdàbà ń gbé ẹ̀bọ̀ láta mátà sí a ní agbára o bá ní máa kéde fún àwọn èèyàn a máa fogun yẹn ní omi ibùdó agbára lọ́fẹ̀ẹ́ pátápátá gbogbo ẹni bá wa wàá fi jẹun ọ̀fẹ́ oh my God oúnjẹ tó wà káwòye tó máa mú lọ bọ́lọ̀ ń ṣe bẹ́tẹ̀ mi ẹ̀bẹ̀ àwọn tí wọ́n rí pé àmì kámi wà wá fún lómi ibùdó wọ́n á tún lọ wẹ̀ àmì kámi yẹn á tún kúrò ó máa lágbá ju ọjọ́ Monday tó ń bọ̀ ni o gbogbo ènìyàn tó ń bọ̀ mi pátápátá lọ múra láàárọ yìí o ìjókòó community hall ibẹ̀ la máa wà láàárọ yìí gbogbo ọgbọ́n tó bá máa dá má wà pẹ́ dé o ìdílé o láti parí bí 412 àmì ìdílé àtàtọ̀ ẹ̀. Ìjókòó community hall la máa wà ìjókòó community hall ibi tá a ti máa jọ pàdé pàtó ṣe àdúrà tó lé yẹn ìjókòó community hall under Sabo bridge ìyẹn ní sàgámù ní under Sabo bridge ní ìjókòó community hall òní ìjókòó community hall ẹni under Sabo bridge ní sàgámù. Jákìsọ̀ gbogbo ẹ̀yìn dá wà ní ìjẹ̀bú òde sàgámù lẹ́ máa wá o
7: gbogbo ẹta wà ní kòrò níta wà lójijó lọ múra láàrọ yìí o ìjòkó community hall ibẹ la máa wà láàrọ yìí tàbá ìsinmi ìsẹ ilé ìsókù ní friday nìbàdàn yẹn ní olúwo lọnà tó di ìtẹgbẹdá tí olúwo yẹn aago mọkànlá ló ti adé aago méjìlá ọsàn ní program bẹrẹ àmọ ti eléyìí tó wà ní sango road ní polytechnic ibadan road ní ẹyìn àfọ arena ní ẹgbẹ́kun university ní olúwa damiláre garden ní ẹgbẹ́kun university yẹn ìyẹn la máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn tá a máa ń parí aago mọ́kànlá àwọn yẹn ti máa ń débi aago méje mẹ́jọ wọ́n máa bọ́lá owó ìdàní mo fi dùn àwọn ẹja lọ bẹ́ẹ̀ ní èèyàn kàbí méjì káwọn gan tẹ̀ sọ bọ́lá òṣètò bí fún ọtún.
8: Orúkọ yín ibi tẹ́ ẹ ti wá àtúntọ́lọ́ àtàmátà ló ṣe fún yín. Ẹ sọ̀rọ̀ sókè.
9: Orúkọ mi ni Solomon Abimbola mo wá láti agbègbè ọ̀dọ̀ nígbà tí mo kọ́kọ́ wá ní last week Sunday nígbà tá a parí àdúrà bàbá ní ₦10,000 pé ẹ tó bá ní láàrin wa wọ́n á sọ pé màá wà ní ìlówó yẹn lọ́wọ́ nígbà tí mo
8: bí
9: ní pé torí mo fẹ́ yáwó lọ́wọ́ ẹni ẹ̀sìn máa ní pé yá mi lówó yẹn pé mo fẹ́ fi fi sẹ́kọ̀ọ́ nìkan tó fẹ́ yá mi ní owó tó bóyá ṣe yá mi lówó ẹ̀rì tí ọwọ́ alẹ́ ni alákìlẹ̀ wọlé tó mọ̀ sí
8: ọlọ́run àtàmátà dé o alágbà kí ló máa tẹ nípa òmìnira nù nípa ìpè yìí o.
9: Àmọ̀ràn tí mo ní ni pé tẹ́yìnbá tí ìbáwò ní rẹ̀ pàdé kí ló máa káàkiri
8: kí ló máa káàkiri
9: ìgbọ́n tí àbá báwò ní ẹ̀ pàdé komisan ti dé
8: komisan ti dé tọ́rọ ayé ẹni
9: ẹ ká mọ̀mọ́ bẹ̀ mọ́ rògbò àwọn tó wà ń gbòòrò náà pé torí náà ti pọ̀ kánáà pé owó fẹ́ gbà mí ni fọ́tọ́
8: sáàpì ní olúwa ní kí n gbẹ̀dọ̀ oṣù tuntun fún ọrẹ májẹ̀mú yẹn bẹ̀rẹ̀ láti 2000 sókè àmọ́ àwọn kábẹ́ tí wọ́n ti ara wọn ti abẹ́ májẹ̀mú kí oṣù kẹjọ yìí kí ni májẹ̀mú yẹn májẹ̀mú àṣeyọrí àti bẹ̀rẹ̀ ohun tuntun olúwa ní gbogbo èèyàn pátá tó bá bọ́ sábẹ́ májẹ̀mú àṣeyọrí àti ohun tuntun tí oṣù kẹjọ tí wọ́n fi ẹgbẹ̀rún mẹ́jọ tí wọ́n fi ṣe ìdí ìgbàgbọ́ wọn gẹ́gẹ́ bí wòlíì olúwa ní kí n sọ tẹ́lẹ̀ kí n fi pe àwọn wòlíì àgbàgbà kí n fi sọ tẹ́lẹ̀ gbọ́ gbogbo ìwọ tó bá sì san mo lè pe wòlíì àkọ́kọ́ ní áfíríkà mo sori mọ́lẹ́dẹ́ ajẹ́ra káàdì àwọn tó wà lórí ìpínlẹ̀ tó ń gbẹni tó wà lórí ìnáró mo da ìpè rẹ̀ pọ̀ mọ́ ti bàbá mi apọ́sù joseph babalọ́la mo da ìpè bàbá mi apọ́sù joseph babalọ́la mo dápọ̀ mọ́ ti bàbá òṣìṣẹ́lu tó dájọ́ ṣọ̀dá lọ́jọ́ sílẹ̀ mo wá da ìpè mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ mo dápọ̀ mọ́ ti bàbá mi bílẹ̀ wùmí ọ̀ṣọ́fà tó tọ̀ olé mi lórí ní 80s mo wá dapọ̀ mọ́ ìpè ti bàbá mi tìbọ́tì olúwọlé ọba dàrẹ́ tó ní 1977 tó ní kan yọ mí sọ́tọ̀ láàrin tó kù pé wòlíì sí gbogbo àgbáyé ni mo wá dapọ̀ mọ́ ìpè bàbá mi àkàndé kan pa mo dapọ̀ mọ́ ìpè bàbá paul mafori kan ní 1985 tó ní wòlíì ni ọmọ yìí mo wá dapọ̀ mọ́ ìpè bàbá akíndayọ̀mí tó dárí jíìmù sílẹ̀ mo dapọ̀ mọ́ ìpè bàbá àbíyá àkọ́kọ́ lẹ́dẹ̀ mo dapọ̀ mọ́ ìpè bàbá mi michael ojú ọlọ́wẹ̀rẹ́ tó tulẹ̀ fún mi nínú ìbàdàn mo dapọ̀ mọ́ ìpè gbogbo ìránṣẹ́ ọlọ́run bá láyé láìkú kankan gbogbo ìwọ tó fi ara ẹ sínú májẹ̀mú oṣù kẹjọ yìí tó dá ẹgbẹ̀rún mẹ́jọ yẹn àtúgbò ìwọ tó dá ẹgbẹ̀rún méje báyìí ni mo sọ oṣù yìí máa ṣe bójú bá wọ̀ wìnìwìnìwìnì ẹ̀yẹ kẹ́kọ̀ọ́ yìí fẹ́ nínú ẹ̀ kàkà kẹ́ yọ pé ilẹ̀ ní òǹtura ìtura máa bẹ́ẹ̀ gbogbo tó ní ọ lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó bọ́ sí ìṣòro ní oṣù yìí ohun rere tó rí tẹ́lẹ̀ rí wọ́n mi ẹ̀sára wọ́n mi sàn ó yà wọ́n á yanu ṣẹlẹ̀ ìdánimọ̀ jẹ́ fún ẹ ní àkànnà nọmba tó fẹ́ lò kọ́ sílẹ̀ báyìí.
7: UBA ni o. UBA. 1-0-10-2-4-24-77-5-0-50-80. Gbọ́n lẹ́ẹ̀kan sí UBA ni o. 1-0-10-2-4-24-77-5-0-50-80. Orúkọ tó máa níbẹ̀ Christ Artillery Atamátàsí. Gbọ́n mi ò mi yẹ kó lọ fi wọ́n ṣọ̀bù ẹ o. Wà á kọ́kọ́ wẹ̀ ńbẹ̀. Ilé tó bá kù fi wọ́n ṣọ̀bù fi wọ́n lé kò fi wọ́n nẹ̀. Wà á rí pé àyípadà ilé máa ṣẹlẹ̀. Owó yẹn tọ́jú ẹ̀ wà tún lò nígbà mi. Wọ́n bẹ̀rẹ̀ lọ́ pìrìbíà. Lọ wá white paper yẹn tí mo ní kó ní kálukú gẹ̀ẹ́tì o. Tó bá mu dé máa sọ tó fẹ́ fi ṣe fún ọ.
10: Gbogbo ènìyàn tó ń gbọ́ mi pátápátá
7: lọ múra láàárọ̀ yìí o. Ìjókòó community hall. Ibẹ̀ la máa wà láàárọ̀ yìí. Gbogbo ọgbọ́n tó bá máa dá. Má wà pẹ́jẹ́ o. Ìbírè o. Láti parí ibi fọ́tò àmì ìdí àtàtò ẹ̀. Ìjókòó community hall under Sabo Bridge. Ìyẹn ní Ṣàgámù. Tó gbẹ̀yìn tẹ̀ wà ní agbègbè Ṣàgámù pátápátá. Ìjókòó community hall la máa wà. Ìjókòó community hall. Ìjókòó community hall under Sabo Bridge. Ìyẹn ní Ṣàgámù. Tó gbẹ̀yìn tẹ̀ wà ní agbègbè Ṣàgámù pátápátá. Gbogbo rẹ̀ mọ̀ pátápátá. Láìkúbi kankan. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ògìjọ. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ìkòròdú. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Mòwe Ìbàfò. Ẹ̀yin tẹ̀ wà ní Kẹ́ẹ́nẹ́. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Pẹ̀rù. Gbogbo rẹ̀ mọ̀ lápapọ̀. Lọ múra láàárọ̀ yìí o. Ìjókòó community hall. Ibẹ̀ la máa wà láàárọ̀ yìí. Gbogbo ọgbọ́n tó bá máa dá. Má wà pẹ́jẹ́ o. Ìbírè o. Láti parí ibi fọ́tò ẹ̀. Àmì ìdí àtàtò ẹ̀. Ìjọba báyìí sí mísẹ̀ ilé tó kù ní Friday nìbàdàn nìyẹn. Ní olúwo lọ́nà tó di tẹ̀gbẹ́dá. Tí olúwo yẹn aago mọ́kànlá ló ti máa di aago méjìlá ọ̀sán ni program bẹ̀rẹ̀. Àmọ́ ti ilé tó wà ní Sango Road ní Polytechnic Ibadan Road ní ẹ̀yìn Tafu Arena ní Ẹ̀gbọ́kú University ní Olúwa Damiláre Garden ní Ẹ̀gbọ́kú University yẹn. Ìyẹn la máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án. Tá a máa ń parí aago mọ́kànlá. Àwọn yẹn ti máa ń débí ọwọ́ aago méje mẹ́jọ. Wọ́n máa bọ́ lọ́wọ́ ìdá ní mo fi jù. Lọ múra láàárọ̀ yìí o. Ìjókòó community hall. Ibẹ̀ la máa wà láàárọ̀ yìí. Tètè dé. Aago mẹ́sàn-án láàdọ́ máa bẹ̀rẹ̀ bẹ̀tẹ̀. Aago méje làwọn yẹn ti máa dé tá a ti máa gba nọ́mbà. Tó wọ́n fẹ́ rí mi bí wòlíì. Mídà máa sọ pé tó bá dọ́dọ̀ wòlíì. Ìwọ kọ́ ló máa sọ tó bá wá. Ẹ̀mí mọ́ ló máa máa. Ohun tó bá wá àti ìgbésẹ̀ tó máa dé àtọ̀nà àbáyọ lórí. Jẹ́ ń fún ẹ ní àká nọ́mbà tó fẹ́ lò. Kọ́ sílẹ̀ báyìí. UBA ni o. UBA. UBA. 1-0-10-2-4-24-77-5-0-50-80. Gbọ́n lẹ́ẹ̀kan sí UBA ni o. 1-0-10-2-4-24-77-5-0-50-80. Orúkọ tó máa níbẹ̀ Christ Artillery Atamátàsí. Gbọ́n lẹ́ẹ̀kan sí 1-0-10-2-4-24-77-5-0-50-80. Christ Artillery Atamátàsí. Ogun ò ní jà o. O máa bọ́ lọ́wọ́ ogun. O máa bọ́ lọ́wọ́ ẹ̀yìn. In the name of Jesus. Bó ṣe ń dá ọ̀rẹ́ yẹn máa pè báyìí. Tí ìjẹ́ gbàdúrà fún ọ. Ìwọ́ tó fi 2000. Ó kéré jù tó fi sí ṣàpè mí. Àti wọ́n tó wọnú èdìdí oṣù kẹjọ oṣù àṣepé yẹn tí mo lo ìpè fún. Nọ́mbà ẹ̀ ni kó máa pè sí. Òun náà ni WhatsApp nọ́mbà mi. Ìwọ́n tó dẹ̀ fẹ́ rí mi bí wòlíì náà o lè fi book appointment. Kọ́ sílẹ̀ báyìí. Ó dẹ̀ lè ní kí á dẹ̀ sí prayer group mi kó lè máa rí àdúrà gbà. Kọ́ sílẹ̀ 070-070-3535-2-3-23-14-17. Bọ́lá ẹ̀kan sí o. 070-070-3535-2-3-23-14-17. Máa pè mí gbogbo ìwọ́ tó fẹ́rẹ̀ yẹn sọ́pọ̀ tí mo fẹ́ gbàdúrà oṣù tuntun fún ẹ. Bọ́ nọ́mbà náà lẹ́ẹ̀kan sí 0705-2-3-23-14-17.
11: Lagilu FM 96.7.
12: La Lagilu FM Jagaba Gogoretio.

láti já mi nídìí mímọ́ bẹnu àtẹ́lu ààrẹ Bọ́lá Tinubu tó ń ti alákòóso fọ́rọ̀ ètò ọrọ̀ ajé orí omi ilẹ̀ wa Nàìjíríà fún ìdojúkọ tó ń rí nínú òṣèlú orílẹ̀-èdè tó kéré jù lágbàáyé tá a mọ̀ sí Nàìrò. Òun ló ti pa ọkọ rẹ̀ dà báyìí sí ilẹ̀ olómìnira ti Nàìrò. Wàyí o, ìròyìn eré ìdárayá Arsène Wenger òun ló ti yọwọ́ yọsẹ̀ kúrò nínú ìgbésẹ̀ kan tí ààrẹ FIFA Infantino tó gbé láti ta ìpín ìdókòwò àjọ náà. Ìròyìn àfẹ̀júmọ́ òní ò ní jù báyìí lọ láti ìkànnì Lágilú FM òkè gajòkè ilé funfun Báláú Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Fọkànjọ̀kan ìròyìn tó ń jáde láti ìkànnì ẹ kàn sí ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com. ẹ lórí ọ̀fẹ́ àti tẹ̀lé wa lórí ìkànnì X pẹ̀lú Lágilú FM 96.7 bẹ́ẹ̀ ni kí ẹ fẹ́ràn wa lórí Facebook pẹ̀lú Lágilú FM 96.7. Túndé Ọláwúwo lóòótú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Abátúndé Mùrẹ́ni Kejì. Tèmítayọ̀ Òyeládùn ló ti ń ròyìn. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ká máa yáṣẹ́ o, èrè ò ní sàn wá.

0: kilu ibaba ni oke gajo ke ni le oluya denbi 96.7 sani osani frequency titi wa o ese tembo wa
1: kari mandeyi abolori omo salami lagilu efe 96.7 felele lawa tati mpase bioba
2: mọgbọ́rin dé mọgbọ́dù mi bọ̀ ẹ̀sàn kan ijó dayo ló ń fún wọn lórin èdè àgbọ́n fi kọ́gbọ́n òṣùpá ti dóde o a bá ìrawọ́.

0: Pada sori eto yin eto wa owuro nla wa ni koni lagelu 96.7 FM okay toga joke lo hey gege ba se nbabo fun awon ti won ba wa lo ni daji an soro nipa obirin kan to je pe o wa le ile oko olon deje ki baba won na olon je ki won ri se dada nigba ti baba obirin yi ti won sun lolugbala laye aya olugbala shemo awon ogun to to se onikaluku won fun won so ti je pe won fun arabirin yi ni eto ti e na eto ti e won wa fun ni bi 35 million o kan hun be lo ko e bi le ri pe ah my sweetheart ti o ki lo fe fi owo yi se o ah when mo fe ra ile ki ma bale yen lo die die mo de fe ra moto mo fe se masters ni tori ngba ti that for lai mo promise him kon ma se awon ma ran mi lo si school fun masters mi ki lo pari masters mi then what o ku ma ko le business ka fi ma se were were oko ba ya ri pe ki lo de ki lo sele ki lo fohun pe laye laye gege bi olori ile gege bi oko yawo to hun je o ye ki yawo yen transfer gbogbo owo yen pata so hun ni ohun lo hun a mo bo hun se ma ba na owo yen iyawo ya ripe lai lai tori kini se ogun baba yin ni se gugu baba temi ni to kan emi ki lo wa kan yin the phone baking send owo sin ko possible lai lai tori kini kojo ere ni awada ni oko yi yari oni lai lai oni ti yawo ba se be ohun make sure pe inu le gbona mo ohun make sure pe ohun fe yawo mi iya ko na pada wa ba yawo to ni ko se eyin eyin e ko eyin ka sowo sowo ka fowo sowo po in lo wa fi mo kini ko won si feran re eyin ko bad ju bo ba ko won foko re egbe eyin ara ile iyawo won lo ti e ti wa su ohun wala ti oko ohun fohun ti poju lori owo ohun lori ogun babo ohun oni ke fa won ni moran se ka won lo kowo fun oko awon ni ka won se iyawo gidi tabi koko awon lo se n to ba wu mami eregusi se wa nbe ba mi jalaru se wa nbe on ke ba da se to 0912370875 tabi 0814249106 hello akoduro sa e je ko la pe radio yin abi ke pa
1: mo ti gbo gbe ra to re
0: yes sir
1: mo ti fẹ́ bẹ̀rẹ̀ sọ ni pé ẹ̀gbọ́n wọn kan sọ pé kọ́nà rẹ̀ ti lé kọ́nà sí gbogbo ẹ̀mí rọ gẹ́gẹ́ bí ọmọ yorùbá ọmọ àkàǹtì ọkọ ẹ̀ ẹ jẹ́ kó sẹ́ẹ̀dì kankan sọ́dọ̀ ọkọ ẹ̀
0: kó sẹ́ẹ̀dì kankan
1: sọ́dọ̀ ọkọ ẹ̀
0: rárá ọkọ ní gbogbo ẹ̀ ni kó sẹ́ẹ̀dì sóhun o kìí ṣe nkankan o
1: mo dá sáàdì yìí mà ẹni ẹgbẹ́ tó sẹ́ẹ̀dì kẹsàn ọdún ọ̀fẹ́ ẹjẹ́ kọ́kọ́ wọn wá sí aṣọ àyè padà sínú ọ̀fẹ́ kọ́jú wa jẹ́ pé tọ́ba nílẹ̀ tí ọba nílẹ̀ yà rí bàbá rẹ̀ tó ní tàfíà nílẹ̀ tí tàfíà nílẹ̀ ìkàn ní ogún bàbá rẹ̀ ní ìyà kọ́jú ìgbà lọ́ọ̀yà kó sọ kó fìrẹ̀ kọ́kọ́ yẹn lọ́rùn Kọ́wá ṣe pàákẹ́ ni kọ́ ṣe lọ́rẹ́ tìlú kọlọ si gba baba lo fe yawo ama ye jo fe yawo kọlọ fe si o ba wa wole o wa fun ni o gbe o le gba ru e ogbo ko un tori e le fe un ru na ti baba re ba ti ku to fun o ni 15 million mo gbo 15 million lo ku fe po e ni o fe kọlọ ko jade kọjọ popo yi fun yi o ti gba owo ko wa account ko re ko transfer owo kan si be popo re wa da owo yen pada ko ti wa lo de loya ko gbe re ko re lorun pe kan ko bo su olorun ko bi o si na wi ni ni ko o su ma ma na ti ni fe gba mi
0: se won dupe sa
1: a bi da re be kare ni ko
0: e se sa so kan mi se ki e ye hello
2: hello ẹ kàrọ
0: akọjú mọsà
2: ọlájídé lórúkọ láti ìlú wa
0: ẹ ṣeun sà
2: ẹrí mi ò ní tẹ́lẹ̀ kan tí ń jáde tó sọ̀rọ̀ lọ́sọ̀ ìdílé pé irú ẹ̀ ṣẹlẹ̀ recently ṣùgbọ́n ọmọ yẹn smart ó fi lọ lọ́ọ̀yà bàbá ẹ̀ àtọ̀rẹ́ kékeré ó wá jọ ìgbìmọ̀pọ̀ wípé kó lọ ṣe fake document fún gbogbo àwọn ẹlẹ́jẹ̀ bàbá ẹ̀ wà ń dọ̀bà ẹ̀gbọ́ ọkọ ṣe ọ̀ pé wọ́n fi ó máa iná ọ̀pọ̀lọpọ̀ òun ò jẹ́ kọ́ tètè mọ̀ ó fẹ́ ìyàwó mi ìyá ọkọ̀ gan tún wá dúró lé pé wá ibi àyè òkèrè kankan ọkọ̀ ẹ̀ ló fẹ́ ta pọ́pátì ọkọ̀ ẹ̀rọ pọ́pátì kan ó sọ pé kò gbọ́dọ̀ gbà ewó ti tẹ́ ẹ́ nígbà tó wá yára wa lọ pé lọ́ọ̀yà wa ni wọ́n fi rò pé pèsè ni ló pẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́sẹ̀ wàá bẹ ìyàwó tóbìnrin yẹn bá try wá síyà jẹ bó dẹ̀ ṣe wà yẹn ó gbọ́dọ̀ ṣọ́ra láti mọ nǹkan tó bá máa jẹ́ nu ilé ọkọ̀ yẹn bá máa pàdé rẹ̀ díẹ̀ ṣé wọ́n pààyàn sórí 200,000 láti
0: dépòdépò 35 million
2: tábàtì sọ 35 million tó bá fojú sí pé orí kó bó tó èrè ara ẹ̀ pa o ló bá transfer ẹ̀ ó ti lọ.
0: Ẹ ṣeun àdúpẹ́ sà ṣeun. Hello. Hello.
3: Ya ko juma.
0: O juma ni ma.
3: Ni da mara ni so mara ta yi.
0: E se wa to ko.
3: Mo ko kore o. Mo ko kore ara ara ara to kore ba fe ya wo mi ko do fe.
0: Kan lo fe.
3: Se ya wo mi. Toju owo re ko mo bi se bi se ti re jeje. Mo ko ko kore o. Ma ti mi ni yan.
0: E se. E se wa to ko ma se mo. 09123704599006.
4: Hello. Ojo mo ni ma. Yes, ma. Ami, ami, ami. Ojo mo ni ma. Bana 200 naira. Toko je nbe ni.
0: Abi?
4: Tomo na je nbe ni. Iya ko je nbe ni. Ọmọ ìlọ́pọ̀ ní kọ́ ní bá ń gbàyà. Wọ́n mi ní ìtì ẹ̀. Wọ́n mi lè kọ́ náà gbé gbogbo ọgbọ́. Ìyá kọ́ ọlọ́kùnrin ni ìyá kọ́. Ọjọ́ tó mọ̀ ní ọmọ yẹn rẹ̀ lọ́fún lọ́fẹ́ dá. Àmọ́ gbọ̀wá náà, àwọn ọ̀rọ̀ lẹ́yìn àyíkọ́ gbọ́. Ní ọjọ́ tó ń gbá kọ́ ní wúrà. Ní ọjọ́ tó ń gbá kọ́ ní wúrà. Ní ọjọ́ tó ń gbá kọ́ ní wúrà. Ní ọjọ́ tó ń gbá kọ́ ní wúrà. Ní ọjọ́ tó ń gbá kọ́ ní wúrà. Ní ọjọ
0: Hello.
5: Hello, ma.
0: Ako juma, sir.
5: Ewa, ako ako ko ima.
0: Yes, sir.
5: Eku eto puni baje o. O ko mine fai da ka oko. Lati tag ba ki o anyo bada.
0: Eshi on, sir.
5: He. Eku jome ta o.
0: Ojo ko pelu, sir.
5: Sheri, okunrin yen. E wa wo dada. Orogun ologun defi ti aya ti ni lati le. Ko to ni pe baba yen gan ku. O se se boya tori pe o ri pe family orobirin e wa oke.
0: Lo fi fe. O
5: lo se fe. Be le mo pe nkan te yan ba ti ni afojusun le lori.
0: O ti ri. Ti ri. Ni abala ti Facebook Miki omo ibile won ni eku ojumo eku ito eku ise koni baje ami manati awon na ni aku ojumo ise won dupe ogbe ni odeye mi omo kure on ni aku ojumo yin ni eku ojumo ise segun olade popo won ni eku ito lati gbare mu ibadan ise won dupe Ojo, ojo, oye wole Eshim, eshim, eshim Ojupe Queen Abisola Adebise Wedun Eshim, lasi ibura Ade Oshun, New Vision Eshim, eshim, ojupe
6: 091-237-8675 mani pe koko le lowo but to ba ti awon na jo ngbele awon na jo mora won bayi te ba ti mo pe eni ti o ni knowledge ati na owo so mo pe o ye ka won invest owo yen because boya awon na ngbo eto yi mi mo eyin gogo fun ara yin e gbudo e kokko lo keep owo yen e kokko lo keep e kokko plan le lori be se ma na owo yen gbudo invest e nitori ogun ti baba yin fun yin o invest owo le se ri leyin gan se ri gba o e joko e lo ba won ton le ba yin so ton ma ba yin plan le lori ton ma invest e kin soju kan le ma invest e ti o e ma wo tokunrin te ba ti mo pokunrin o de ba yin ma ni e se e wo e ma kin se e wo e sa invest owo yen dada e ma na na kuna te ba ti bere si ni nowo owo before you know ba eye ni akọtun
0: ko lo
6: ah eh ko invest dada o the different places so te mi le advice won
0: fun ki loruko yin ma ki loruko yin ki loruko
6: eh temi tope ni oruko mi lati olubadan street
0: e seun adupe ma e seun ati da po awon eniyan
5: 091-237-8675 sheri arakunrin yen ko si ani ani awon kunrin mi wa be to ja si pe oro yawo won òun ni wọn máa ranjú mọ kàn lé gbọ́ fẹ́ ba manager gẹ́gẹ́ bíi manager o gẹ́gẹ́ bíi ti fún lọ́rọ́ ni
0: tiwọn
5: kò sí nǹkan méjì irú èèyàn bẹ́ẹ̀ leléyìí owó tí ò wọ́n bó ṣe wá ẹjọ́ tí ó bá tẹ̀ wá ṣé bó yẹ kó gbà nímọ̀ràn ni pé ò ṣe jẹ́ àṣẹ báyìí ká ṣe báyìí fúnra ra ìyàwó yẹn ni a wò wípé baálé mi ẹ̀yin náà leléyìí ẹ̀ ṣé èèyàn yẹpẹrẹ ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè manage ọ̀rọ̀ báwo lẹ fẹ́ káyé ṣe àkáǹtì yín ló yẹ kó tiẹ̀ wà kò ń ṣóun ni ó wà mọ́ bèrè pé gbogbo kó mi gẹ́gẹ́ bí aláṣẹ
0: kò jẹ́ tó
5: dá owó kó kọ́ send owó sí mi débi pé ó wá ká lára débi pé ó tún wá lọ sọ fún ìyá rẹ̀ so kí obìnrin yẹn ṣọ́ra fún ọ̀kan ju èèyàn ni kò dẹ̀ sí tọ́kan ju àkò síbi tí ó lè ṣe nítorí dúkìá èèyàn yóò àìsàn ń kọ́ o.
0: Àlàáfíà ló wà ń bẹ àdìsó náà ń gbọ́ ń bẹ àdìsó.
5: Àlàyé bàmbàm.
7: Bàbá
5: àgbọ̀n
7: ẹ̀ṣẹ̀ kò
5: kí àti tó wà àgùjọ mẹ́ta kò ní bá jẹun.
0: Àmì ẹ̀ṣẹ̀ wọn dùn pẹ́sà. Ọmọ jọ dádì Abiodun ní ọkọ ètò láti san Ìbàdàn. Olúbùnmi Abiodun ní ẹ̀ka ro máa ní kìí sì sá. Ọláṣẹ́dẹ̀ Habib ẹ̀ṣẹ̀ wọn àdúpẹ́. Adébòjì Yusuf ẹ̀ṣẹ̀wọ̀n. Ògúnṣọlá Michael ẹ̀ṣẹ̀wọ̀n àdúpẹ́. Adéwùmí Kazeem ẹ̀ṣẹ̀wọ̀n àdúpẹ́. Bàbá Jide Sanwó Èkó ẹ̀ṣẹ̀wọ̀n àdúpẹ́. 09091237085. Hello.
8: Hello.
0: A kò ojúmọ́ sá.
8: Ẹ kò ojúmọ́ o.
0: Ojúmọ́ ni sá.
8: Ẹ kú àìsàn.
0: Àìsàn ni sá.
8: Olúwa yóò máa ràn yín lọ́wọ́.
0: Àmì. Àmì.
8: Orúkọ tèmi ni Kọ́dáwọlé Agbọ́dẹrẹ láti Omi Adìo.
0: Ẹ ṣeun àdúpẹ́ sá.
8: Fẹ́ rí ọkùnrin yẹn. Orí ló ń dẹ̀dẹ̀ bíi ti aya ni. Tẹ bá bẹ̀dí ẹ wò. Ọdẹ yẹn tó tálákùtà gan pàápàá fún rẹ. Tí kò tó gan tí ò ronú láti tẹ̀síwájú fún rẹ tẹ́lẹ̀. Tó pé gun àna rẹ̀ ló gbẹ́kẹ̀lé. Ìdí èyí èmi fẹ́ bá ọmọbìnrin yẹn sọ̀rọ̀ wípé kọ́ ọnìkan ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé kọ́mọ̀ bí ó ṣe yìí fẹ́ẹ̀sì. Kọ́ má jẹ́ kí àwọn ẹbí ọkọ rẹ̀ kọ́ má jẹ́ kí wọ́n kórì láìlérí owó tiẹ̀. Ètò ìtòrí pé tó má ṣe pé bàbá tiẹ̀ ló kú ìjọ lè sọ fún ìyàwó rẹ̀ wípé nǹkan báyìí ni ìlò ń gbà. Wọ́n bá kọjú sí ọkọ ọ̀tá. Tọ́ bá kọ́ ìṣe
0: ọ̀tá.
8: Tọ́ bá kọ́ nìkan tí ro ara rẹ̀ pa. Olùwàyò ràn wá lọ́wọ́.
0: Àmì àmì àmì ẹ̀ṣẹ̀ wọn dúpẹ́ sá. Tọ́ láti abala Facebook náà ni Maruf Olajire ẹ̀ṣẹ̀ wọn dúpẹ́ ẹ̀ṣẹ̀ wọn. Alájì ayé ni Fújà Bros ẹ̀ṣẹ̀ wọn ni Akwito. Àrọ ọmọdé ọmọ ìyá onírú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀. Mi lè rúpa lè gbé pé kankan mọ́ lára ẹ̀ mọ́ torí ọjọ́ ti lọ ètò ti wọnú ètò. Ẹ jẹ́ máa lọ sí Facebook lọ máa comment níbẹ̀ a mọ kàjáde tó bá yá a ti ń dọ̀sẹ̀ tó ń bọ̀ a kàjáde. Ẹ jẹ́ kí n kí àbúrò mi dáadáa oní tèmi my one on one Shikemi Alaga Alaga to stand out Alaga to ni mentor Alaga to masha to tun gbasha laruge. Happy birthday to you my wonderful sister. I wish you long life and prosperity. Igbodun odukan wa sopolopo odun laye ninu owo ninu la lafia igbega iko ton se ba le oro o ni fi ọdún ènìyàn ni fi dágbére fàyè lọ gbọ́rọ̀ ọlọ́run ọba. Ẹ jẹ́ kí n tún kí màmá mi màmá kẹ́mà mama alalubarika ni yen aku imura ojo obi ti yin na yo de ba wa layo atalafia a pojo se a re mi se so ona lati gbo awon ante mi awon na wa lori ikanni yi ta awon na gbo kitikiti na le ti gbo awon baba wa ti sa awon yewa ti so won ni to ba ko waju si oko ta to ba keyin si oko ta to ba wa ku wo ni ka si so won ni ko tere ara re pa ini won ti so fun yin won ni ke invest lori owo oni e mo ko wo foko in leti gbon so as du ga lo gba won ta jo se to patapata le ni edupe edupe mama mi elegusi eseun odupe baba mi jala ire eseun ati gbogbo won ta to pe mi eseun ese ku fe lagboro ani fi ku mo nira ko laso olohun ba so asizo olowo olowo button ni temi ise ola temi nu se lo ti miss mi ti pe abi ya tu jo ati jo ati ma wori ogun to ti se ti se olowo ti se olowo ti se to ti ja ni bisala Balkis biskova laga igbeyawo to masha to ngbasha laruge ni mi ele pe mi boya fe se polowo oja ni 0816033 7888 0816033 7888 ayo ati dun ti mo fi yin si o na ni ma se bayin lojo mejo I love you all oh double
7: Lagilu FM 96.7
9: you are alpha and omega

ọ̀sán ló dẹ̀ máa break ṣùgbọ́n olánfààní sómi o táago méjìlá bá ti lù Matthew olánfààní sómi torí wípé àjẹ́ ara onígbàgbọ́ ó ń la àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti mú balẹ̀ ìgbà tí ò sí nǹkan kan nínú ẹ̀ ó sanra ó tóbi

lágbára ọlọ́run mo ń lọ sí jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó bá ti dé tọ̀run rí yá àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ̀ rí láti rán wọn lọ but tó bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dálẹ̀ olúwa ni dálẹ̀ lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dálẹ̀ olúwa ni dálẹ̀ lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkúrí òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rẹ lọ wo ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe olóore rí kó ràn lọ sí jerusalem oore rẹ wà ńbẹ báwo la ṣe máa lọ oṣù kẹsànán kán mọ òróró méjì lọ yóò dára fún ọ fóòn nọmba yìí ẹ pé tàbí kẹ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ jerusalem wọn jọ èmi mọ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ríran lọwọ oore rẹ o ṣe bẹẹ jésù olúwa wa fóòn nọmba ẹ lo fóòn nọmba 08066 4814 55 08 66 48 14 55 ma

ilé ìwé tó máa gba báró méjì méjì tí bàbá adúlá yín ké kòtí sẹ́mù ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀ láti Ìkòròdú garage. Ẹ̀wọ̀n mẹ́rùwọ̀ tàbí máìkúrà tó ń lọ sí ẹ̀rọ ẹlẹ́gbẹ́. Ẹ̀sọ̀ kalẹ̀ ní gbẹ́gà bus stop. Ẹ̀sọ̀ dẹ́sọ̀ ní kejì títì. Ẹgbẹ́ ọ̀kadà kẹ́ sọ fún wí pé chọ́ọ̀chì bàbá adúlá yín ké kòtí sẹ́mù lẹ́ lọ. Àgbẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ tún lè gbé tẹlifọ̀n nọ́mbà yìí 0806648 1455. Orú ọjọ́ Fr

0: Assalamualaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sílé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Kádàm Báàsùná Hajj and Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísan díẹ̀díẹ̀, iléeṣẹ́ Kádàm Báàsùná Hajj and Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, Siyara, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Kádàm Báàsùná Hajj and Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex, Ọjà Bodè, nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Kádàm Báàsùná Hajj and Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni, Zuri ló lọ́kọ ṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà, lílọ edé, lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ.

0: Eka bo pada latoju oja. Ikani lagelu lagelu na 6.7 FM leleyi oke gajo oke ile to kale sinu gbalewu fun balawo lagbegbe felele nile Ibadan je kan ma le to. Iroyin re daraya ile to dusi gbogbo kan si. Ewo wa ni ikani bani dore ti lese wa bi Facebook. E ba ti wo Facebook e search fun. Lagelu na 6.7 FM. Ya tu ma lanfani lati ma ba wa share e share e share ko lo fa ka mi yan le mo po ti sele lapa bi laaro yi o di ipinle oyo nile Ibadan bi baba so nipa idije to lanfani ati waye ni papa isere lekan salami to mi ise Ibadan nikan gan lo mi titi Ibadan ni ti waye to to sugbon gbogbo Nigeria ni diji ohun on lo mititi baba so nipa Southwest 4x4 handball championship ile ti n waye todun 2026 inu o papa isere ile kan salami ifigabaga olekeji to lanfani ati waye nu dije yi lana la gba awon ifigabaga ojo akoko sin yila day 2 ifigabaga na lanfani ati waye iko ti Oluyole Warriors iko yi duro dede o Oluyole oga iko yi fi yaje Osawi Oyo Ami Ayo 14 si 5 ni Oluyole lo ni 14 eji o jiya ohun lo lami 5 ti e bakan na the legend pelu gbogbo legend ti an ni won pada so gbogbo legend won daikon ni o Lagos Sida lo fi ya je won the legend ami mefa lo ni Lagos Sida Lagos Sida Lagos Sida ni ami meji le logbon lo ni 32 point le pa le bi eran ti e Osun United Osun United pelu gbogbo nti a gbe dani ti an sun ti an sun ti an sun won lawon sun handball iya lo pada bade fa won na o pelu gbogbo ti asun won sun koja 17 point Osawi Ogun on lo fi ya je won ti e Ogun lo jiya o Ogun lo jiya o nti nbe le aniyan mi ni pe boya fi gabaga elekeji Ogun o jawe olubori lana leyin igba to ti jiya ni fi gabaga akoko Ogun lo jiya o Ogun lo jiya o Ogun boju mi je Osun lo fi ya je Ogun Osun ni 17 points, Ogun ni 14 points. Sunshine. Ifigabaga elekeji, meji won gba lana. Sunshine fi ya je Osawi Oyo. Sunshine ni 19 points. Osawi Oyo ni 13 points. Funadi ni 17 points, o pa Ekiti United ile ni pelu 4 points. Iko ti Lagos Sisaida ifigabaga elekeji ti e iko yi duro dede o fi ya je Betting Night Police pelu 22.9 points eleji yanti e sunshine ele to pa Osawi Oyo le ifigabaga akoko o ji ya lowo Oluyole Warriors ifigabaga elekeji 20-11 points ni Oluyole no ni 20 points Sunshine lo ni 11 points bakan na Mindscope o tun pa Ekiti ile ifigabaga elekeji Ekiti o tun jiya ni Mindscope lo ni 12 points nigbati Ekiti ohun ni 6 points ifigabaga eleketa to Oluyole Oluyole Warriors pa leopard ile bi eran ni meta lo gba lana o pa leopard ile pelu 20-17 points Ogun fi ya je Osawe Ogun 24-14 points 24-14 points ni Ogun ni 24 points Osawe Ogun na ni 14 points Osawe Oyo o jiya lowo leopard ifigabaga to ke inu gege bi won se to kale nbi Osawi Oyo ni 13 points leopard ni 15 points gege bi kan se wa temi lowo o ti wo ipele le to kan gu si asekagba ije semi final bayi baba so nipa idije Southwest 4x4 handball championship 2026 yọ̀lé tó ṣe dáadáa tó pa anybody ilẹ̀ ó láǹfààní àti tẹ̀sọ̀wọ́ iwájú ìpele semi-final báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe máa kojú ara wọn. Àwọn ikọ̀ tó láǹfààní àti ṣe dáadáa tẹ̀sọ̀wọ́ iwájú wọ ìpele semi-final ní group A ìsọ̀rí àkọ́kọ́ nù Olúyọ̀lé Warriors ló lékè ńbẹ̀ ní group B Lagos Siders òun ló ní ló lékè lápá abẹ̀yẹ ìsọ̀rí ẹlẹ́ẹ̀kejì group C Ọ̀sun United group D Mindscope Handball Academy òun ló láǹfààní àti ṣe dáadáa ńbẹ̀ yẹn gẹ́gẹ́ bí n ti ń lọ lápá abínú gẹ́gẹ́ bí èsì tó tẹ̀ wá lọ́wọ́ nù. Wọ́n gbé ìdíje ìkalẹ̀ láti ṣe àwọn ẹ̀bùn láti ṣàwárí ẹ̀bùn tuntun ìyẹn tá a bá ń sọ nípa ìdíje ti handball bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn náà nìyẹn àgbà náà sọ pé lẹ́yìn ìgbà tó ń rí ìtayà nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òun tún gbá handball. Àṣìṣó tún ti ń nawọ́ lápá bí ṣùgbọ́n ká tó lọ lápá abẹ̀yẹn. Agbègbè kan lórílẹ̀‐èdè Spain ní Madrid wọ́n kan sára sí Lionel Messi wọ́n ní dáadáa tí Lionel Messi ṣe fáwọn ó ní káwọn mọ́ wífẹ́ nìkan kan ni o kò ní káwọn mọ́ tòkí ṣùgbọ́n in tó ṣe yìí àwọn nílò láti sọ fún gbogbo ayé wọ́n ní Lionel Messi ṣe ìlérí 800,000 euro fáwọn ìpowó fáwọn ní 800,000 euro fún gbogbo làálù gbogbo ohun tó ṣẹlẹ̀ sọ́dọ̀ àwọn lágbègbè àwọn tí iná ṣẹyọ lójijì ọ̀pọ̀lọpọ̀ ààyè ló jóná ní agbègbè àwọn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pírẹsidẹ́ǹtì fún kọ̀míníìtì ọ̀hún Isabel Dias Ayuso gẹ́gẹ́ bó ṣe jẹ́ odi mímọ̀ nìyẹn o orí Lionel Messi ti ṣèlérí 800,000 euro fáwọn agbègbè kan tí wọ́n pè ní Syria Hostel de Madrid. Wọ́n ní gbogbo tí nọ́bà jẹ́ ń bẹ̀ Messi ti ní òun fáwọn lówó láti tún kọ́ àwọn sọ eléyìí láti dúpẹ́ lọ́wọ́ Messi ni oníkáwọn ọmọ wífẹ́ nìkankan láti bẹ̀yẹn ká sún ọwọ́ iwájú àjọ UEFA fẹ́ yí òfin padà ìjìyà tí ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí figagbága ti pọ̀ sí wọ́n ti fẹ́ lójú sí àjọ UEFA jẹ́ odi bímọ ìpè ìdíje Champions League ìdíje UEFA Europa League ìdíje ti Conference League ẹ mọ̀ pé tí ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni pé tí agbábọ́ọ̀lù gba ti gba káàdì àyìnrín ẹlẹ́ẹ̀kẹta tó gba third yellow card yóò pàdánù ìfigagbága ẹyọkan nínú tó ní ṣe pẹ̀lú àjọ ti UEFA ni o ẹ mọ̀ pé níjọ́ òun ìfigagbága mẹ́fà ni wọ́n ń gbá ní group stage bàbá ń sọ nípa ìdíje UEFA Champions League UEFA Europa League ni o àti Conference League nígbà náà ló di pé tó bá gba yellow card mẹ́ta tí ó sì pé yellow card tó lead sí dismissal ni o kì í ṣe pé yellow card tó jẹ́ second yellow card tó gba káàdì kópa o tó kàn gba yellow card ẹyọkan ìfigagbága kan yellow card ẹyọkan ìfigagbága kejì yellow card ẹyọkan ìfigagbága kẹta tó bá ti pé mẹ́ta báwọn ó pàdánù ìfigagbága kan ṣùgbọ́n gbà tí mẹ́tẹ̀ẹ̀ta ìdíje mẹ́tẹ̀ẹ̀ta ti di orí league phase báyìí tó ti di pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan gba ìfigagbága mẹ́jọ tó ti di pé wọ́n láǹfààní àti gba ní group stage báyìí wọ́n ti wá fẹ yellow card wọ́n ti fẹ́ lójú sí kó o tó lè pàdánù ìfigagbága kan báyìí ó gba yellow card mẹ́rin ló gbà báyìí kìí ṣe yellow card mẹ́ta mọ́ ìyẹn máa gbìnàyá láti 2026 to 2027 season gẹ́gẹ́ bí n ti ń tẹ̀ á lọ́wọ́ wọ́n wá jẹ́ odi bímọ ìpè tí agbábọ́ọ̀lù bá gba yellow card mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ sọ second yellow card tó padà lead sí káàdì kópa o tó gba yellow card mẹ́rin nínú ìfigagbága mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ yóò pàdánù ìfigagbága kan tó bá tún gba yellow card méjì sí yàtọ̀ sí mẹ́rin tó ti gbà tó pàdánù ìfigagbága kan o tó bá ti ń gba yellow card méjì sí báyìí yóò mọ pàdánù ìfigagbága ẹyọkan lé tó túmọ̀ sí pé tí yellow card yẹn bá jẹ́ tó bá padà gba yellow card mẹ́fà yóò pàdánù ìfigagbága kan tó bá gba yellow card mẹ́jọ yóò pàdánù ìfigagbága kan ṣùgbọ́n kó tó lè pàdánù ìfigagbága kankan láti ìpìlẹ̀ yóò gba yellow card mẹ́rin ní sísẹ̀ntẹ̀lé wá ti pé mẹ́rin bá ìfigagbága kan tó bá tún wá gba yellow card méjì yóò pàdánù ìfigagbága kan ẹ mọ̀ pé ó yẹ kán tún bẹ̀rẹ̀ ìfigagbága mẹ́rin mi-ín ni wọ́n sì bẹ́ẹ̀ àlàyé tó wà ń bẹ́nu ẹ já lójú ọjà gẹ́gẹ́ bí mo ṣe já yín tán tó lójú ọjà ikọ̀ ti chelsea wọ́n ti kéde o ìwọ tó bá fẹ́ gbé pedro neto máa kó £75 million bọ̀ tá a gbọ́ ni pé enzo maresca olùkọ́ni kan man city ó ti sọ fáwọn alákòóso kan man city pé òun nílò pedro neto ikọ̀ tottenham hotspur náà ń bẹ lórí agbábọ́ọ̀lù yìí láti gbé wá sínú ọkọ̀ wọn chelsea ní £75 million ni tá a bá ń sọ nípa pedro neto nínú gbogbo ìfigagbága tó gbá fún ikọ̀ chelsea sáà tó kọjá 52 matches 10 goals 10 assists lónìí ìyẹn ní sáà tó kọjá ẹjá lójú ọjà bá a bá dé kàtẹ́ wájú ẹ kú kalẹ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi star yóò sọ gbogbo

0: bàbá akọrinlá tá a rọ ni ó ti sún mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí Lájẹlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣí ìrọ̀rán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
3: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
5: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: Múnádì àlèmọ́m travelan tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa rìnrìn àjò àjà tí Umura. Àmọ́ rírì yín o, bí ẹ ṣe ń fi gbàgbọ́ sanwó Mọ́kà sanwó Umura sílé iṣẹ́ wa. Tọ́nà òsì jẹ́ káwa náà jàǹbá yín fún gbà kankan rí. Ẹ ṣé o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde pé ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ Hajj àti Umura àtọdún yìí. Ó máa jẹ́ 26 September 2026. Bárí ni pé PTA owó dáhùn náà ní Mọ́kà á fún yín nínú 8 million naira yín. Tara ṣàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com telephone 08057522230 tàbí 07026862751. A wà ní No. 1 Randall Plaza Ìwé Akari Estate Olúyọ̀lé Extension along Akala Expressway Ìbàdàn No. 31 New Court Road Old Gbagi Ìbàdàn 5850 Indianapolis USA No. 1 YBA Complex Sabo Ìbàdàn Jega Shopping Complex Ìyànàgọ́ Ìdíròkó Bọ́dà Ogo State Millions Multipurpose Plaza Michael Kolioso Expressway Ajégúnlẹ̀.
1: Àtúngbé kandé ohun golden chance lọ́tọ̀ fògláńgbé dòde.
2: Golden Chance Lotto Vogue má sùn píye gbéránlẹ̀ má gọra ẹ̀ mú nọ́mbà kàlà ọ̀là tó lá ó di mímúṣẹ ta Golden Chance Lotto Vogue gíìmù àárọ̀ kùtù ta àpòrúkọ rẹ̀ ní Vogue. Golden Chance Lotto Vogue ní gbogbo àárọ̀ ọjọ́ àǹfààní wà fún ọ láti jẹ owó tabua wọ́sá ti ta Golden Chance Lotto Vogue ta ta jẹ kẹrin ọpẹkẹ àǹfààní ibẹ̀ ni pé tó bá jẹ nínú èyí ó wù àwọn géèmù wa o lè gba winnings ní èyíkéyìí Golden Chance Lotto Payment Center wa kìlọ̀ tún dúró dé lọ sí èyíkéyìí Golden Chance Lotto Kiosk tó wà ládùúgbò rẹ̀ Golden Chance Lotto Vogue owó àárọ̀ kùtù fòlì hàì alẹ́ morning alẹ́ cash ta lago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òwúrọ̀ ago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ ló gbèsè kò sí mọ̀gòmọ́gò ta Golden Chance Lotto Vogue kò darapọ̀ máwọn ẹbí olóríire Golden Chance Lotto.
1: Golden Chance Lotto Vogue la gbé dòde.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bí Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Gbadu Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
4: Ọ̀rẹ́ àfàìmọ̀ kó má já àwọn àmì tí mò ń róye ẹ̀ nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀ kára ó máa ta mí bíi pé mo fomi atapara ara ń já mi jẹ nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara ara ó máa yún mi bàbá ń bari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀ ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀.
5: Ọ̀rẹ́ ó jẹ́ bẹnu ẹ̀ dákẹ́ ṣọ́rọ̀ fọ̀wá lélẹ́yẹ
6: ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC capsule wà ní Danax pharmacy Adamasinga Tanimọ̀lá pharmacy Òkè Àdó Aslam pharmacy Mọ́kọ́lá roundabout Boste pharmacy Àpáta Solution pharmacy Agbeni. BNC capsule wà nílùú Ìsẹ́yìn Ọ̀yọ́ Ìkirè Ìwó Ẹ̀dẹ àti nílùú Ògbómọ̀ṣọ́ tàbí No. 30 Adékọ̀yà house Àǹfààní road roundabout Ring road Ìbàdàn. Iléeṣẹ́ Tèmítayọ̀ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde láti mọ gangan ibi tí ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín. Ẹ pé 08 1 03 3 6 9 4 3 4.
7: Ẹ̀yin ti pápápá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò. Àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ.
8: Jésù olùkọ́lẹ̀ bá mi ṣẹ́gun mi o, kémi náà gbégbá ọpẹ́ lórí ìṣòro mi.
9: Ẹni mi mọ̀ ya àkókò ti tó, ogun ọ̀run ẹ̀dí amára àkókò. ẹ̀dá tó bá mọ iṣẹ́ agbára àdúrà àti àwẹ̀ kìí fi ṣeré o lọ́kọ́ ọjọ́ kẹrin ṣe jáde lẹ́nu àwọn ènìyàn tó wá fàdúrà àti àwẹ̀ bọ́lá ń sọ̀rọ̀ lórí òkè ọba sítú orí òkè àánú ìdí ọmọ òsínkéré gbogbo kálukú wọn ṣe ń sẹ̀ níbi àwọn àdúrà lágbára ti wáyé lórí òkè bí ìṣòro alẹ́ wednesday àdúrà lágbára àárọ̀ thursday ti wáyé láago mẹ́sàn án àárọ̀ sáago méjìlá àbọ̀ ọ̀sán àtàdúrà àgbà papọ̀ alẹ́ friday ti ń ṣe sóoru gbajúmọ̀ sátidé bẹ́ẹ̀ láyè sí ti wà gbogbo ènìyàn tó bá fẹ́ rí bòlíì sábẹ̀ sítú lórí òkè àánú ìdí ọmọ òsínkéré ní ọmọ ọjọ́ thursday friday saturday àti lẹ́yìn ìsìn sunday bí wọ́n lè bá lè wá fáwí àti àdúrà bọ́lá ń sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí arágbára ọlọ́run lórí ohun tó ń là kọjá o láti bí kíbi ìlú ìbàdàn ìwọ ọdún ní ẹ ti wọ ọkọ ẹgbẹ́ dá òsínkéré yára sọ fún mọ́tò pé níjà nàìjíríà ọmọlẹ́ ti bọ́lẹ̀ ó bá jẹ pé pẹ̀lú ọ̀sùn ti ń bọ̀ ìyá nàìjíríà ọmọlẹ́ ti bọ́lẹ̀ o ẹ ti rí sáńbọ̀ lórí òkè díje lẹ́rùkù tí ń bẹ́ mẹ́rin ẹ máa tọ́ bọ̀ wá sórí òkè bọ́ọ̀ bá wá pẹ̀lú ìgbàgbọ́ rẹ ogun rẹ ọ̀sẹ̀ lórúkọ jésù.

0: bi adanilogun odun o ta ba nrajo adanilogun osu mama wa felicia nora twainke o dagba kankan iku se bi ere bi ere iku molo ore lo mama wa felicia ainke o da ina ko ndoju ala ka to boju gan ni ara wa iya bosedi oyindamola iya kola wole akikunmi iya oluwa busola folasade iya oluwa femi olaide akanbi iya ola oluwa omo mayo wa ayonarebu oloye sunday oludele akanbi magaji oladi meji
1: weki yo wa ye ni ojo ọjọ́ kẹfọ oṣù kẹjọ bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ìrọ̀lẹ́ 4 p.m. ní number 3 love street ládẹ́jì àbọ̀tán ìbàdàn ìsìnkú ní ọjọ́ kejì rẹ̀ ọjọ́ keje oṣù kẹjọ 7/8/2026 ní st peter anglican church apẹtẹ bẹ̀rẹ̀ ní aago 11 òwúrọ̀ ìgbàlejò yóò tẹ̀lé ní ọjọ́ náà iyùn ní florissant palm center àbọ̀tán apẹtẹ.
0: màmá wa ọmọ ẹlẹ́rìn mọ́sà ọmọ iléèwé ládọ́gba ọmọ ìwé kan pè ìgbà ìwé ńlọ́jẹ́mi lójú ọlọ máa mi máa sun oore láti olùgbàlà rẹ.
2: Ó dé sí ọlọ́run ó fanú bá mi ṣe.
3: Ọlọ́run ló sọ̀rọ̀ lórí gbogbo èèyàn. Láàrin ọ̀sẹ̀ mọ́kànlélógún 21 prophetic Wednesday. Ó ti bẹ̀rẹ̀ láti April 29. Ó di September 16 kó tó parí o. Àkòrí tí ọlọ́run fún wòlíì. Àjíjọlá Adébáyọ̀ Johnson. Máa jẹ́ ẹ̀mú àánú. Ẹ̀rọ wìtìwìtì ó yá ní CAC. Mugbin of Shelter. Palace of Victory. Nínú pàdé agbára yìí o. Bàbá aláàánú Jésù fúnra rẹ̀. Àánú bẹ́ sọ̀kẹ́ ìṣòro gbogbo dìbò tẹ́lẹ̀ lànà àbáyọ fún onímọ̀júkọ̀. Àwọ̀ rẹ̀ ló kù sí dárapọ̀ mọ́ gbogbo ẹ̀yà tí èdè. Lábẹ́ ìgbọ́ràn lórí àwọn ìránṣẹ́. Wòlíì Káìsì Òkúdábí. Wòlíì Wùmí Jésù Yínká. Apọ́sítù Pọ́lá Jíbọ́lá. Olùṣọ́ Àgùtàn. Olúfẹ́mi Èlíjà Ìmọ̀. Wòlíì Ìlú. Olúwakáyọ̀dé. Pẹ̀lú ọ̀pọ̀ olórin ẹ̀mí Palace of Victory. Odori Elewe number 3. Anyeshola Street. Opposite the Wise Hotel in Ibadan. Be one of our faraon. Anu Oni Sheti Eti.
4: The Oyo State College of Agriculture and Technology, OISCATEC Igbora, a polytechnic of choice, invites qualified candidates for admission into its full-time and part-time national diploma and higher national diploma for 2026-2027 academic session. Candidates who scored 100 marks and above in UTME are free to apply by logging on to admissions portal on eportal.oiscatec.edu.ng, while HND applicants are requested to register on OISCATEC admissions portal for further processing. OISCATEC also runs degree programs in affiliation with the Federal University of Agriculture, Abeokuta, for candidates seeking admission into 100 level and direct entry 200 level. Applicants who scored 160 and above in UTME can apply for the degree programs online via https.com.
5: Gbọ́mi jákèjádò ibi tí atẹ́gùn yìí fẹ́ dẹ́. Mo sọ pé lórúkọ Jésù Olúwa ayé yóò ní bàjẹ́. Orúkọ èmi tí ẹ ń gbọ́ ni wòlíì Emmanuel Ikande Akande láti Christ Healer of the People Global Ministry, yẹ Christ People Church, eléyìí tó wà ní Fatusi Academy Olómi nílùú Ìbàdàn. Olùfẹ́, ọjọ́ karùn-ún nínú oṣù kẹjọ, ó ní 90 days, ọdún yìí máa pé 60 days, a kú ọgbọ̀njọ́ gérége. Ọjọ́ wọn ìdè ló bọ́ sí àwùjọ pàdé ní Christ Healer Headquarter tó wà ń Fatusi. Tó o bá ti ń bọ̀ láti ibikíbi, wọ́n kọ̀ tó ń lọ sí Academy Olómi. Bọ́ọ̀lẹ̀ ní abẹ́ Bridge Academy sọ pé ó lọ sí Fatusi ní chọ́ọ̀ṣì bàbá kíkọ̀rọ̀ kan. Ọjọ́ wọn ìdè yẹn mọ́tò á wà ní ojú ọjà Olómi dédé aago mẹ́sàn-án gérégé ní àárọ̀ wọn ìdè. O lè fẹ́ pè mí tàbí ká fún kóhùn sí ọlọ́kan 0803319545.
6: Wọ́n tún bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
8: Olúwa rí jẹ́mi náà rí tẹ̀mí ṣe lọ́dún yìí ọjọ́ lọ. Tẹ́lẹ̀ bá tiraka láti jẹ́ èèyàn tó lè bẹ́gbẹ́gbẹ́ tí ojú ẹ̀ kò tí ì pàdé wòlíì rẹ̀ ni. Lọ́jọ́ tó rí tàn bá pàdé wòlíì rẹ̀ yóò rí sílẹ̀. Kí ló ti ń bèèrè fún látọjọ́ tó ti bẹ́ tó ti rí gbà lọ́wọ́ Ọlọ́run? Ìdílé tó lu bá fi kọ sí
9: wòlíì rẹ̀. Pastor Prophet Akintayo Yusuf Kegbe ọ̀rọ̀ tinú ìjọ wíìtì sọ́sẹ̀ Evangelical Ministry International Wíjẹ̀m pé kó ṣàgbékalẹ̀ àdúrà tí gbogbo èyí ó ti máa bèèrè tí fẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ọjọ́ Wednesday láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjì lọ́sàn-án tí gbogbo ètò bá wá sínú pàdé àdúrà yìí sí lẹ́rìn pẹpẹ nínú pàdé àdúrà Olúwa mi ìwọ náà wá tó ìgbé Kristi wò nínú ìjọ Wíjẹ̀m International kó orí ìyanu Ọlọ́run nígbà tí wòlíì sọ̀rọ̀ sẹ́ni. Pastor Prophet Akintayo Yusuf Kegbe ọ̀rọ̀ bá pàṣẹ ìrọ̀rùn sọ àsọtẹ́lẹ̀ sínú ayé oríkọjíkọ̀ bákan náà àǹfààní tún bẹ láti rí bàbá wòlíì lẹ́yìn pàdé àdúrà fún ìtọ́ni Ọlọ́run ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìn ìwọ náà wá forí kórè àdúrà láti ibikíbi ẹ̀dín gègéde tàbórí tamẹ́rin tí ó yà ẹ̀sọ́ fọ́lọ́kadà pé kí wọ́n máa gbé tàbí síwájú ọkọ̀ yín bọ̀ wá sí Wíjẹ̀m International tó wà ní Wíjẹ̀m bus stop fọ́rọ̀gùn Ẹ̀nọ́ Prophet 0805 135 0649 ìwọ náà jẹ́ àjọpàdé ní Wednesday ọ̀sẹ̀ yìí nínú ìjọ Wíjẹ̀m.

0: ilẹ̀ funfun Balawu ní fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ibẹ̀ la kalẹ̀ sí 96.7 FM ẹ máa gbọ́ wa.
1: La Gelu FM, Jagaba Gogo Radio.

ẹ ṣe tẹ ń gbọ́ wa káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mú kí n pé ẹ kú ojú máa láyọ̀ fún tòní ẹ kú ọ̀yẹ̀ tó là pérégede káàkiri ibi yòówù tọwọ́ já àkànní lágelu fm tó ń fẹ́ dé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa jẹ́ kájọ sọ́ńkànní lágelu fm bákan náà òkè tó ga jòkè ilé fún bálá fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn ibẹ̀ lákẹtẹ ń fẹ́ ṣiṣẹ́ mọ̀ pé ẹ la lọ̀rọ̀ tá a bá là kì í yé ni yorùbá sì pé àjọrò ìjẹrò ni wọ́n ń pè

ọ̀rọ̀ ló máa jẹ́ jáde lásìkò tí ètò ìdìbò tí ó bá ti ń sún mọ́lé tẹ́ ẹ bá sì wo báyìí in tó bá kàn lọ́rọ̀ ni àkálégbá in tí ó kàn lọ́rọ̀ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ ń kálégbá òun náà ni ọ̀rọ̀ ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní 2027 léyìí tó jẹ́ pé oṣù kínní ọdún tó ń bọ̀ ó ní ètò ìdìbò ààrẹ àti àwọn tí ó lọ sojú ẹkùn kọ̀ọ̀kan ní ilé-ìgbìmọ̀ asòfin àgbà làbújá ìyẹn the senate àti ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ kejì yóò wáyé bẹ́ẹ̀ ló jẹ́ pé oṣù tó tẹ̀lé tó jẹ́ oṣù kejì ní ètò ìdìbò gómìnà yóò wáyé ní àwọn ìpínlẹ̀ tó ń bẹ ní nàìjíríà ìtorí ẹ̀ ló jẹ́ pé oríṣiríṣi lọ́bọlọ́bọ ló ti ń wáyé

0800 lẹ́ẹ̀kan sí 0802 089. Ti wípé wọ́n kọ yín lọ́nà bí ẹ ṣe máa ṣe, wọ́n á tún ṣe àtìlẹ́yìn fún yín láti jẹ́ kí ẹ lè dádúró láàyè ara yín. SIP ní ẹ̀tẹ̀ sórí 0802 089 9900. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé, ká má ba wá sọnù ká tó sọnú. Nílé-iṣẹ́ Fictionary Eagles Global fi ń sin wà ní gbẹ́rẹ́ ìpàkọ́ káwọn náà ba lè gbé nǹkan rese láyé tá a wà yìí. Má sùn lórí ẹ̀, tẹ àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802 089 9900 0802 089 9900. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lórí ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́. Àwọn ènìyàn 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láìsanwó rárá. Má fi àkókò rẹ dọ́là ọ̀rẹ́, ilẹ̀kùn oríire ló ṣí sílẹ̀ yìí, yàrá wọlé. Náà ni ó mọ yọjú síyàn ní gbogbo àkókò ọ̀hún. Ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire eléyìí tí ilé-iṣẹ́ Fictionary Eagles Global gbé jáde yìí. Lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gẹ́gẹ́ bí sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jíṣẹ́ SIP ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín, àwọn ọmọ lẹ́yìn láti wá jẹ àǹfààní oríire yìí, torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o. Ọ̀nà yìí gan-an ni ó jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín. Àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802 089 9900. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi fún tòní, ẹ má jẹ́ ó pẹ́ jù kó tó di pé ẹ̀yin náà mọ̀ fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí. Gbọ́ mi dáadáa o, àwọn ènìyàn 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láìsanwó rárá. Kí n tó máa lọ fún tòní, jẹ́ kí àwọn alábàágbé, ojúlùmọ̀ àti ọ̀rẹ́ rẹ jẹ nínú àǹfààní tí Fictionary Eagles Global gbédé yìí. Kájùmọ̀ sóríire Financial Empowerment Classes Success is Possible SIP tẹ sórí 0802 089 9900. Ẹ ṣé púpọ̀ títí àkókò míì tí mi àti yín ti jọ mọ́ pàdé. Bátúndé Adéwọlé ló kọ́ mi.

0: ara.
1: Ẹ ń bá gbé family house lágbóolé.
2: Olú òjé ọmọ àpèjọyé. Ìdẹ lọ́wọ́ ìdẹ lẹ́sẹ̀ ọmọ odò jébùn.
1: Látàgo méje àárọ̀ lẹ́ ti máa gbọ́.
2: Lóko ẹwì.
1: Ẹ jẹ́rán ẹ kọ́.

0: nígbà tá a mọ se traveling theater tá a mọ tẹ láwọn oní theater káàkiri nígbà kékeré mi ojú rí tó tó bá se wípé ẹni tí ọba ṣiṣẹ́ ní mọ̀ jẹ́ ni inú ọkọ lọ́yẹ kí wọ́n mọ̀ kó ìyẹn sí tó bá ṣe pẹ́ni tó dààmú ní mọ̀ jẹ́ sí ọwọ́ ẹ̀ inú ọkọ ni wọ́n bá mọ̀ kó yẹn sí ẹni kí n sáwò ọkọ lóroko ọkọ lọ́kọbẹ̀ ọkọ wọn fi gbé sú nígbàtí ọkọ tí wọn ó wú isu ọkọ náà wọn fi wú sú wọn wá wú isu tán wọn kó sú délé ìgbà wọn fẹ́ ṣe sú wọn wá bẹ sú ọkọ náà wọn fi kó ọkọ náà ni wọn fi kó èpo sú wọn ni ẹ lọ dà á sákì ẹ fi ọkọ ẹ fi gbá èpo sú njọ ẹ lọ rèé dà á fáwọn ẹran ọyá ọyá ẹ tètè ṣe sú ìkójì náà lẹ́yìn ìgbà náà isu wa jiná wọn wá gun isu lójú níbi wọn ti ń pé ọyá ẹ lọ gbáwo wá ẹwà wo tí ò ṣe wàhálà rárá inú yàrá làwo wà o wọn wá kó èèyàn sínú àwo wọn wá tẹ lórí wọn wá fi ọbẹ òsíkí sí wọn wá fi ẹran sí ojú wa ń ti àlejò ojú ń tiyán ojú sì ń ti ọbẹ nínú àwo tán ganran tó bá sẹni tó ṣiṣẹ́ ní mọ̀ jẹṣẹ́ ni inú ọkọ ni wọn ò bá mọ kó yẹn sí ẹ rí wípé bá a bá ń sọ̀rọ̀ nípa èyí tí mo sọ èyí ó nídìí o
1: orí rẹ ti dé
0: ẹ wà wọn tí a jìyà tíátà bàbá ògúnde àìsó pẹpẹ rè yíwù mí bàbá dúró ládi pọ kọlá ògúnmọlá àwọn àràbà àwọn ọlọ́kọ̀ kábíyèsí olódùmarè àwọn òṣèré olúyọ̀lé olúyọ̀lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ló jìyà tíátà wọn ò jọrọ ẹ̀ at the end of the day wọn ò rí ọ̀rọ̀ tíátà jẹ́ nínú àwọn tó lọ́kì díẹ̀ tí wọ́n jẹ̀yà tíátà tí wọ́n jọrọ rẹ̀ lára wọn ni bẹ́ẹ̀lò wà bẹ́ẹ̀lò là àwọn ọmọ inú ẹ̀ tún là lójú ẹ̀ wọ́n ní bí sin ọ̀là ọmọ inú ẹ̀ a máa là òwe kan ní ìran mẹ́ta kì í tòsí bàbá tó bí bàbá rẹ tí ọba lówó tí bàbá rẹ ọba

0: ẹjọ́.
1: Ọkọ náà ni a fi wá isu. Wọ́n wá kó àwo, wọ́n wá kó yẹn sínú àwo. Ló dí fá fún àwọn ọmọ ní tíátà àsìkò
0: yìí.
1: Àwọn òkúkú ṣe wàhálà kankan ibi wọ́n bá yé ni wọ́n ti ń jẹ. Tí a bá sọ pé àwọn ìlú ti ń bẹ Lẹ́kìtì, ọyẹ ẹ̀ka mẹ́wàá nù wọn tipátipá láàfin tó lè sọ mẹ́ta. Ìlú ti ń bẹ lọ́nà ilẹ̀ Haúsá lọ́nà Kwara ẹsọ mẹ́ta ń bẹ̀. Àwọn onítíátà tí a bá dirù látọ̀ǹdè wá tí wọ́n bá mọ́ padà bọ̀ alé ó lè jóṣù kejì ó lè jẹ́ ó lè di ọ̀ǹdè second upon the 15 oṣù kejì. Wọ́n pẹ̀ ń tíátà kárin ìyàwó ẹlòmí ò bímọ nù mọ́tò ìyàwó ẹlòmí ò bímọ sórí stage ẹkú ewu ọmọ ọlọ́run owó. Àwọn tí wọ́n jẹ ìyá tíátà tí wọ́n jọrọ ẹ̀ lára wọn ni bàbá dúró láde pọ̀ ṣùgbọ́n lọ́n compensate wọn pẹ̀lú àwọn ọmọ dáadáa tó fún wọn. Lára àwọn tí a ń jìyà tíátà tí ń wọ̀ jọrọ ẹ̀ lára wọn ni bàbá Kọ́lá Ògúnmọ́lá ṣùgbọ́n lọ́n compensate wọn pẹ̀lú àwọn ọmọ gidi tó fún wọn. Lára àwọn tó jẹ ìyá tíátà tí ò dúró jọrọ ẹ̀ òun ni Ré Èyí Wùmí ṣùgbọ́n lọ́n compensate bàbá Ré Èyí Wùmí pẹ̀lú àwọn ọmọ tó dáa tó fún wọn. Lára wọn ni Múkàrè Lásúnrè Mọ́fìrè àti Múkàrè àti Mọ́fìrè gbogbo wọn ló yewé rè. Ìyá wọn ní gbádùn lọ́dà bí ọmọ géun ìyá wọn wá dàbí sisi. Bàbá ń kọ́ bàbá ti lọ. Ọ̀pọ̀lọpọ̀ ilé tẹ́ bá dé Ìbàdàn bí tẹ́ bá lẹ fẹ́rẹ̀ǹtì ilé tẹ́ bá ní láńlọ́ọ̀dù ń kọ́ òun ó pé sàárè rẹ̀ lẹ́kàn ń ta òun a ní láńlọ́ọ̀dù láńlẹ́dì lá ní o 75% ti

fertility. Ọlọ́run dá ohun gbogbo fún ìlú àwa ìdá. You need fertility day. Wọ́n ti kọ́ wọ̀ látòkè òkun. Àwọn èròjà tó mú àlàáfíà bọ́ àgọ́ ara.

ìkùlé olú. Àwọn tán jẹ́ kábíyèsí ọ̀ni rìs. Àwọn náà ọba àwọn dá sí díẹ̀. Ní a bá gbé 100 million jùlẹ̀. Mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà. Ni wọ́n gbé jùlẹ̀. Wípé kí wọ́n fi máa bá ètò òru ẹkùn lọ. Ariwo ta gé. Sunday gbo ọdọ̀ balẹ̀. Bàbá mi ẹ ṣe. Tá a bá sì ní. Ká fojú sunùkùn wo. Ní gbogbo

0: bẹ́ẹ̀yàn kẹ́yìn ọ̀sán díẹ̀ torí owó àwọn ọmọ sùkúù owó òun yóò tún fi se nǹkan mi.
1: ẹ fẹ́ bẹ̀rẹ̀ business ni, ẹ fẹ́ ra solar freezer, àǹfààní ẹ wà, ẹni tẹ́ ń ṣe máa ro wá, ẹ fẹ́ gba
0: yẹn wá ra yẹn tí ọba bàjẹ́ tàbí tí nǹkan kan ṣe ń kọ́
1: sídìkì ẹ lẹ́tì ra bẹ́ẹ̀ni ẹ lè dá padà
0: lẹ́sẹ̀kẹsẹ̀
1: ẹ dá padà
0: ṣúgà já
1: ẹ dá padà so ẹ lè pè wá sí 070 74 74 60 39 39 11 0 70 74 60 39 11 tí àpáta nìyẹn níwájú Finre supermarket
0: okay.
1: Kọlọba tí wọn nìyẹn
0: tàpáta nu ọ wà lápáta
1: Timokola 070 74 74 54 54 30 05 05 070 74 74 54 50 30 05 ẹ má sanwó fún anybody o orí application lẹ ti máa ra account number yín ibẹ̀ náà lẹ dẹ̀ máa sanwó sí lẹ́nìbọ̀ tó ń gbé ó lọ customer o orí app lẹ ti máa ṣe gbogbo ẹ̀
0: ọ̀tán iléeṣẹ́ alára àgbà ìdá iléeṣẹ́ ẹ̀mọ́ ronúkú ọ̀tàlvik ẹ̀mọ́ wọlẹ̀ àwọn iléeṣẹ́ alálàájì tí ń kó ní ìrìnrìn àjò mọ́kà ẹ̀mọ́ wọlẹ̀ bá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀tàlvik lọ́dún tí mo ti ń polówó àwọn alálàájì mi ò tí ì gbọ́ rí o pé kéèyàn sanwó òdajì kó sì á lọ mọ́kà kó dé kó tó mọ́ san yòókù mi ò tí ì gbọ́ rí o bọ́yọ̀ fẹ́ ràn ìyá rẹ mọ́kà kọ́ wá san 50% ńbẹ̀ nígbà ìyá rẹ bá dé tọ́dà làájà tíwọ náà di ọmọ àlàjà ọ máa san báláǹsì yòókù lọ ọ lágbára o ọ̀nà wo làwọn ń gbé gbà lọ́nà tó mi ń bá wọnú àgbọn ni ẹ jẹ́ kí ọ̀tàlvik ọ wọlé ká máa bọ̀. Ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá.

0: ìrọ̀rùn tí àwọn nǹkan wọ̀nyí bá dé ọ̀tọ̀ọ̀tọ̀ ni.
1: ọmọ ẹyọ
0: tá a bá sì mú nǹkan wá fún yín lórí ètò yìí a ti wádìí ẹ̀ fínífíní. ẹ jáfẹsẹ̀ kan dé iléeṣẹ́ unique iléeṣẹ́ alára àgbà ìdá

0: fertility. Ọlọ́run dá ohun gbogbo fún ìlú àwa ìdá. You need fertility day. Wọ́n ti kọ wọ̀ látòkè òkun. Àwọn èròjà tó mú àlàáfíà bọ́ àgọ́ ara. Mára bọ̀ sípò, mára jí gbégbé. You need fertility. Tọkùnrin wà, tobìnrin wà. Lóníwòrò capsule. Àtolómi. Ìwádìí ìjìnlẹ̀ òkè òkun ni wọ́n fi ṣàgbékalẹ̀ rẹ̀. Àjọ NAFDAC ìlú Lọ́ńtẹ̀. FDA l'Amẹ́ríkà fọwọ́ sí. Ọ̀pọ̀ àwọn tó ti lo unique fertility. Lọ̀rọ̀ wọn ti já sọpẹ́ tí wọ́n ti kí wọn kú oríire. Website www.uniquefertility.org. Instagram Unique Fertility CEO. Facebook Unique Fertility App. TikTok Unique Fertility App. Olú iléeṣẹ́ Unique Fertility wà ní Jankata Junction, Aftakuola, opposite Sovereign Filling Station, Akara Express, Oluyanli Extension, Ibadan. 08067153744 09033556970. Unique Fertility lo wa si rẹrin ayo ni gbẹyin.
1: Lagilu FM 96.7.
2: Ẹ̀yẹ́ kí n wo bí èèyàn méje mẹ́ta tí mo fẹ́ fún lẹ́bùn. A ní pákéèjì ráìsì ẹ̀wà gaàrí, gbogbo nǹkan tẹnu oúnjẹ tó wà nù pákéèjì kọ̀ọ̀kan. Mo ti ní wọ́n bá ń ṣe 5,000 gaàrí, 5,000 ẹ̀wà, 5,000 èlùbọ́. Kò lélùbọ́ mú. Ọlọ́run yọ yín. Àjọ̀dé. Èmi fẹ́ máa lo yàtà ẹ̀mú yín lọ nìyẹn. Èmi fẹ́ máa lo lọ́nu. Unique dé. Unique dé alára àgbà ìdá. Àràbíjà o. Ẹ káàárọ̀, ẹ máa kí àwọn èèyàn nílé, ẹ jẹ́ wọn ọmọ ntẹ́ ẹ bá wà.
3: Ẹ káàárọ̀, ẹ káàsọ, ẹ kalẹ̀, gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi pátápátá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Unique Fertility. Orúkọ mi ni Ambassador Dr. Ms. Agboola Bolanle Victoria, Ìyá Ìjẹsà International, Managing Director fún iléeṣẹ́ Unique Fertility. Àti wà tipẹ́, this is 11 years now. Tí Ọlọ́run ọba máa gbọ́ àdúrà wa, ni exist till now. Gbogbo àwọn tó ń wojú Olúwa fọ́mọ, kí ló jẹ́ ká máa wá sí rédíò? Wọ́n ní kòkòkò fa báyìí náà máa ń ran fa nǹkan ni.
2: Mú rédíò, mú ọ̀rọ̀ ìpolówó, mú já kúnra tààrà mọ́. Torí pé èrò gan ti pọ̀ jù.
3: Bẹ́ẹ̀ ni, bọ̀ bẹ́rẹ̀ wá ṣe pọ̀ tó yẹ ṣe pé àwọn kan wà tó yẹ pé
2: ẹlòmí
3: ẹ̀ṣẹ̀ wò pé òun ẹ̀ṣẹ̀ ń gbọ́ rédíò Lágelú ni báyìí. For the first time.
2: Bẹ́ẹ̀ ni.
3: Ẹlòmí wà tó yẹ pé
2: òun sunkún lọ
3: ojoojúmọ́ ni followers máa wà. Òun ló jẹ́ ká máa wá sórí rédíò pé kàkà tẹ́ ẹ fi máa para yín, kàkà kẹ́ ẹ máa sunkún mọ́.
2: Ẹ sì kú oríire ti party anniversary wedding test.
3: Wedding anniversary wa.
2: Ẹ mọ̀ há nǹkan pọ̀.
3: Pọ̀, èrò pọ̀.
2: Àwọn nǹkan tẹ́ ẹ mọ há bí à ń ṣe sàárà à ń ṣe nǹkan kan tẹ́ ẹ mọ náwó síta. Ṣé èsè pé bóyá ẹ fi ń gbàdúrà pé káwọn èèyàn lè mọ róyún ní lọ́dọ̀ yìí àbí báwo kò
3: yé. Ṣé mo rí pé nǹkan tó yẹ ká máa ṣe gift number one àwọn customer lọ́jọ́ tá a ṣe wedding anniversary mi lè káyé gift tá a gbà. Lánàá ẹnìkan tó gbé gift wa. Ipe àwọn ò lè wá ní last week Wednesday o, ẹ gba gift yín o. So tó máa fún wa ní nǹkan báyẹn, àwa náà gbúdọ̀ máa nawọ́ sí àwọn customer wa.
2: So tó bá
3: ẹgbà, tó bá ṣe pé ẹgbà, àwọn náà tún wá ṣàdúrà. Àwọn tó yẹ pé wọ́n ṣe customer gan tán wá, wọ́n tún ṣàdúrà. Gbogbo àwọn tó bá ń wá sí Unique, wọ́n máa lóyún, wọ́n máa bímọ. Ṣàdúrà ti gbà bẹ́ẹ̀ ni.
2: O ti gbà
3: rẹ ni. So ìwọ kó wá wojú Ọlọ́run fọmọ máa bọ̀ níléeṣẹ́ Unique Fertility. O ti bírí ni, o wá fẹ́ bí sí ni máa bọ̀ níléeṣẹ́
2: Unique Fertility. Mọ́ dàmú ká.
3: Mọ́ dàmú kí rí. Mọ́ gbà ká mú ọ̀ràn kí mọ́ gbà ká mú mẹ́ni wá lórí rédíò lọ́jọ́ òní. Kó o bá ti gbà ká mú, o sọ fọ́lọ́run pé e lè ṣiṣẹ́ lórí ayé rẹ̀ mọ́ rẹ̀ ni.
2: Èèyàn ní kọ́ lọ ń lọ rè
3: jókòó nù. Kẹ́
2: kò sí géènì ń bẹ̀.
3: Ẹ sì géènì ń bẹ̀ máa bọ̀ níléeṣẹ́ Unique Fertility. Ọlọ́run la bá a ṣe àdẹ̀wẹ̀wẹ̀ odò. Ogun òyìnbó là ń tà tó ní NAFDAC number.
2: Kọ̀láṣe jẹ́nu
3: o, kò lẹ́ẹ̀ jẹ́nu o. Kò sí gbẹ́rẹ́ o.
2: Ẹ sì jẹ́jẹ́.
3: Kò sẹ́ jẹ́ o. Ẹ ń bá wù ló ń sọ pé ẹ gbà. Kọ́sọ́mà kan wá lánàá, ó máa yẹn ní òun sọ fọ́kàn pé òun ò lè lo nǹkan. Wọ́n ní kò máa lo anything pẹ̀lú ogun Unique tó ń lo gbà tó dẹ̀ máa wá lánàá. Fẹ́ brọ́dẹ̀ ti lọ.
2: Olúwa ṣeun.
3: Ẹ wo Ìbàdàn la wà. Ẹyin tẹ́ ẹ̀ ń wó mi, tẹ́ ẹ̀ ń gbọ́ mi ńlé. Tẹ bá ń bọ̀ láti Èkó àbí agbègbè Èkó, bẹ́ẹ̀ bá ti wọkọ̀ Ìbàdàn, ẹ sọ kalẹ̀ ń tó gèètì Ìbàdàn, ẹ sọ fún ní márọ̀ tàbọ̀ lọ́kadà pé iléeṣẹ́ Unique Fertility ní junction Jankata, Akala Express ní Kọjá Kúọlá lẹ́ ń lọ. won gbe yin dodo wa awon to ba nbo lati osun ni lati abuja ni lati ilorin ni te ba ti woko bade so kale ni iwo road lati iwo road e so fun maru pe ile ise e lo si new garage te ba de new garage ni bi le po tota e so fun maru pe ile ise unique fertility le nlo won gbe yin dodo wa ni junction jankata a ma nse laarin monday titi di friday te ba won saturday e le ba wa o e pe si ori 090 90 33 55 69 70 e pe si ori 08 0 0 0 6 7 6 7 1 5 1 5 3 7 3 7 4 4 4 4 090 90 33 33 55 55 69 69 70 pelu unique fertility
2: On the 27 no sui on was a ranti iso pepe.
1: Arun leja si wa.
2: Kara layo kapa denre a ne dolodi lenya rawa eku kade.
1: Arun leja si wa.
4: La gelu efe jagaba goboretio maro wanzo.
5: Omo Nigeria ja ma kira pa ku dede asiko ye ako afomo niyan se mo mu royin ayoto yin wa gbogbo eyin te tin po ngbe mo fe po lorilede Nigeria lo sise nilu bomi mo fe po lorilede Nigeria mo to fe lo di omo onilu nilu bomi ebi nikan ko mo fe lo mo fe ko gbogbo ebi mi lo silu bomi lati lo ma gbe gbogbo awon omo wa to fe lo kawe loke okun online dynamic ini won ba lo nlo bi dabi eni pe eni moju ogun lo ye ko pa bi ni re oruko to je pe o ti wa tipe ni e je ma ki alase ati oludari ile ise online dynamic pe baba e ku dede asiko yi
6: e se gan atoko
5: eyin la ba ma pe ni ogbagba ti n gba gbogbo aye kale lowo parin ajo o se wa rorun feyin sa
6: ta ba le se nikan la ma so
5: e ma so kini kan ti ma taya aja mi eni oruko rere sanju wura ati fadaka lo
6: kan ta ba le se o la gbodo so
5: nta yo ba ni ise e yo ni so oya awon kan wo le se
6: mo ki awon olugbo wa nile o e ranti pe ni april odun yi
5: be ni
6: a lo se business travel
5: ko e ku awon eyan lo china regede fun oro aje oni kaluku won lati te waju
6: inu wa de dun pe o gba awon ta dijo lo na oni won kan sara
5: ni o mu royin ayo wale
6: o mu royin ayo wale awon fe ki awon to je olokowo awon onise owo in to wu keyan ma se even alakowe se bi loya le mi ba temi na de china mo ri se se nbe I got brief in china I was able to create partnership ma fe ki gbogbo awon to nbo wa na ton ba nife lati lo owo to nsele in china ka won
5: lo won din sele ko e mo pe oro aje china li si ti wa bureke
6: laipe American president Donald Trump o lo si china eh
5: bene
6: ko pe to kuro nbe russia president no o na tun lo si
5: won lo wo kini sele nbe
6: so ki awon eyan wa ton ba nife ton je ka dijo lo an lo ni october yi
5: October ta nwo lo kan yi
6: October ta nwo lo kan yi
5: e ba si ti soro eyin ki yi adan bi ti wu omo
6: ko lo nba fun wa ta ba tin ko china ni October a ma lo si united kingdom ni November
5: awon eyan ma ni visa London o lo ma hagadi gadi
6: beni won paro
5: ona wo le yin wa n gbe igba to fi oro yi lorun
6: a se n to ye ka se to de ba information en to fe lo mu a ni paro o
5: alabajo ti oro ti yin fi gbo
6: elomi ko se mo kan ton fi gbe wole Hey. Taba de refuse e no ko mo nkan ton kan ton fi refuse e awa di se fun consultant awa ba ma lagun bi so awon ba nife lati lo si London ka won na ba wa do wupo
5: okay.
6: Kon je ka tete foruko sile o lo ma daju
5: ona wo le yin o wa gbegba
6: kon wa si office wa
5: okay
6: ni number 7 online dynamics limited bsb international
5: e soro residential le kan gba ta jo nsoro ba
6: fe
5: lo ma gbe lohun
6: awon fe lo ma gbe kon ma sise ni Canada ati New Zealand
5: ati yawo atoma
6: beni
5: eyo ko won dohun
6: e to fe lo ni individual be to fe lo ni family kokon si wa Saint Kitts and Nevis second passport awon to ba ni fe si second passport bi gba ti won ti di omo ilu yen ta ma wa ni passport yen lowo won ma wo 150 countries
5: 150 countries
6: ara globetrotters
5: ibi eru yi ti nba mi ile ise ti yin oku oni bi e wa
6: ako ni
5: e du tori tolorun fa
6: won number 7 adepate abebi crescent off edition police station jericho ibadan te ba ti nbo eyin pe customer service number wa te ba ni the direction 0810 273 8145 Online Dynamics Limited, BSB International, customer service number 0810
5: yes
6: 273
5: yes
6: 8145. Tan ba fe abe mi gogo wa le market
5: so Olori oko gaga
6: 0803
5: yes
6: 242
5: yes
6: 9497
5: yes
6: 0803 242 9497.
7: Online Dynamics ileṣẹ akorinrin ajo to ti gbẹrẹgẹ jige si Nigeria kakaki tun fan wipe lodun 2026 begbese ko ba won irin ajo ko kosile ninu awon eto won yi Online Dynamics ati BSB study abroad ni Canada ati ni London work permit wa nle for orilede bi Netherlands Finland Luxembourg Norway Ireland and Canada be lo wa ba kana fe to fe gbe ko ni Canada London Finland Ireland Hungary Australia ati be be lo Online Dynamics leto irinajo lo si China April and October Europe Germany and Netherlands June 2026, South Africa, May, Lobosi, London, November 2026, Niti BSB. Inajo ton fogman kogman fima kuma kpelu oloko o lagbaye. Business supporting business international. Online Dynamics ati BSB. Mwa o nilu egdo aru kudorobo. Ati ma wama se anko nini inajo fojok pipe. Ti eni kokan wala al office mwa o. Adepate a Baby Crescent of Edition Police Station. Jeriko Ibadan. Telephone 081-0273-8145. Ati 080-3242-9497. Online Dynamics. Je okan. Nino ala bashe pa wọn ìrìn àjò ayọ̀.
8: La Gelu FM, Jagaba Gbogbo Radio.

0: Aniodo Oyo Road, Aremu Blocks Bus Stop, opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó tópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 0803388100 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Javis PR I Care Foundation ló ń lọ́gun tatata wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń sokun fún arun lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Charity PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity PR I Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú ọ̀ reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR I Care Foundation. Nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánú gbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
4: 0701015255.
3: Ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
5: Golden Chance Lotto
3: Golden Vogue Independence Promotion gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pìyàn bí náà jáṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu tí ẹni kò kàn tán. Golden Chance Lotto Morning Game Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira independent gift. O lè ta láì mọye ìgbà bó ṣe ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó ó yá gbéra sọ má dọ́lu ara ẹ lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto and kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo o lè ta lórí online wa our website www.goldenchanceloto.com tàbí ussd code *7005# lórí mtn nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue scan qr code lórí tíkẹ̀tì ẹ tàbí sticker poster number drop kò drop o. Ẹ̀bùn òmìnira independent money gift dey grand for you. Òfin àtìlànà wa o ayò yìí yóò wà fẹ́ni ọdún 18 sókè ó yà látàsìkò yìí di September 27 you fit play ₦200,000 ₦100,000 ₦50,000 make you enter zone category Golden Chance Lotto lóní àìrínà ò ní bá wa lọ́dún òmìnira. Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ ní nǹkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa high quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka battle school items souvenir bags high quality stainless pot tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí pressing iron àwọn ògbàlódé lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wò yín ká bá yín set up kitchen yín àtúnlé bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kùlẹ̀lẹ̀ for the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí White Stone Souvenir ìdí àpẹ́ Odùdúwà building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs débi ọ̀rajà.
6: Gàgàgà
7: Gánúsí
3: gbogbo ọ̀yà nípínlẹ̀ lọ́dún ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn a rí pẹ̀lú àpẹẹrẹ ní Gánúsí Herbal Mixture àgbà ògùn amára sọjí ta fògidì ewé àtẹgbò ṣe yọ̀ lọ́tínú Gánúsí faraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé-n-tẹ̀lé Gánúsí Herbal Mixture ni ó gbẹlura bínú kú tínú ń kùn gbòdògbòdò tí san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé torí kéríkì ara ń roni láti jókòó dìde fúyàwó àdàgíraṣẹ ọ̀n rẹ̀ san ara díẹ̀ díẹ̀ nu yá ṣàwárí egbògi Gánúsí Herbal Mixture bó sì fẹ́ dalábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bọ́ba dẹrẹ alẹ́ Gánúsí Herbal Mixture ni ó gbẹlura ẹran rẹ̀ ó sì
7: le kan si lori okele gedegede ara fifo danu mara fuye ganu si abamicho lagbade fun o to ba re ni 100 odun to tun gbo amade ni yawo tara re tun ta putuputu irufa ganu si abamicho nlo gbelura ganu si abamicho o tu wa ka kiri le taja ogun ati lagbe ni kari kari asun wa lagbata jake jalo le nigeria ganu si abamicho fast kenny nigeria enterprises lo se idojuko nnpc filling station legbe bridge olon kemi lagos ibadan expressway mbadan lo wa telephone 08081689617 08081689617 Ganusi lo karao takebe
8: gaga
9: Ganusi fun ojo ati ojo kan ise agbara yo gun se odun yi o
10: ka ta gwa gbere gba ya lo gun ya me gbo su ka jo bi orun ti ma ni re agbara niyan e ma sai pe wo le daniel amo wa ladi meji jp anu ata ti one days covenant fasting and revival ha kori todun yi ona bayo si on gbogbo ogun to ti ma wo ya ja lo jo to pe akoko to ona bayo sana pe pase fọlo lori awon iranse professor de mama to de wonderful ambassador professor samuel ogunuga professor de aderomu professor de yemo adeyinka jo professor to sebayo to de pastor shen asolaye pastor yemi ojo pastor remi ojo professor oluwa lari professor faluwa fetamole professor asolaye ka ogunsola apostle timothy oladeji pelu aparanse olorun atawon lori emi wo di olorun alaye daniel amo wa lari meji jp wo ma so tele saye gbogbo eyan nu sojira go merin abo irole lojojumo Bakojo Saturday 1st August to Monday 34th. Then we got Christ as Savior and Holy Ghost Ministry. Asaju Pastor behind the new year estate. Aruro Gururo Jombado. Akoko Jutu Rari Uyaja Jori Aju Emi O.
11: Labbaik Allahumma labbaik.
12: Monday Ali Imam Javun and Paul Stigbe Anfani La Banta Banta Day. Umura Di Ronu. Gege Mi Joba Le Saudi Tifi Anfani Visa Olonu Kansile. Kugwe Ni Tove Gba Visa No. Pelu Accommodation Ticket. Bo Bashi Fe Sinio. Ma Bossi Monday Ali Imam Javun and Paul. Within. Bako No. Aswa Iram Tugwa Ni Le Biba. Fugu Gwe Ni Tove Lo Shihaj. Ati Umura. Atomba Ni Gba Hotel. Na 1345 Star Hotel. Bela Tule Bani Get Moto. Ni Lumaga Ati Madina. Eni Tove Kabo Unku Awe Yawon Shise Se Sihara. Ni Lumaga. Oje ko un lo se visa ti ticket fun won sun gbo raye ko won lo e pese manland ali mam travel and tour lori takwa

0: you. Pollution affects you.
1: Babies. Oh, God. People, if I can explain.
0: Oh, shall I be in for more 2 years?
1: Okay. Surely, you'll pass away. Be Eleanor Lula Moya. Most of all, let me have your fair for any Monica Moya, Nina, Kofa, and number, Lori Cashier. I don't have any problem with that. Mo kanti mo fe ni bo se wu mi dream mi pe afola ke o budget mi ti mo ni fun e ni pe mo n bo lati bi ise hello baby je ka ma lo le ki lo nse a lo party next week mo fe ka jo lo be ni mo ti ra aso yi aso kini ko si pe ah wo mo le fun mi ni time lo office eh I need to do this eh mo ni assignment te pe iwo lo gara e o I can still tell you what to do and you are going to do it without people ya eh check out buy eh o consider me fair consideration kankan the third party that is it ma
0: she wa ro pe igberaga ni
1: igberaga bawo jo ki lo fe ti mi o se fun e
0: ejo ise osu ise aladani ewo le le igba ki ewo yin se meja lojo
1: ka ni pe okunrin ti ko ni okunrin ti o ba capable o le so pe anything to ma mowo wa ko se bo emi ba capable bo mi kan fe ko duro nle ni
0: I'm not guessing you.
1: Fẹ ko duro le ni o ma gbe yan wa fun mi o. Hello.
2: Hello. Ma mi send you there. E ba mi send you fellow aja ti jo nturi Olorun.
1: Ki le wi?
2: E ba mi send you owo mi fellow aja.
1: Hello.
2: E mi ni ki bi 42.
1: Ta
0: se 42 yen ma to.
1: So ma to yin loja.
2: E ti kun ni, ni ti kun o sa lowo mi ni.
0: Okay. Ele le wa fikun.
1: Kile fe lo ja. O ti cut.
0: O ro pe obirin wo lo
1: je. E wo pe ki obirin wo ni down pe
0: phone. O down phone no kan bai. Bo ko se kan sha ti afi 40.
1: Bo yen lo sha pe o fe lo ja.
0: O ko to gba bo hun yi. Abo oko o ti tin so hun be.
1: Fola kemi wo na ma wo ni isin mai. 42 lo obirin bere yi ko fe lo ja. Igbo mo obirin owo gegere ko 42.
0: Wọ́n láwọn fẹ́ fi ní 100k tó wà lọ́wọ́ àwọn. Wọ́n ti lówó
1: ìrànlọ́wọ́ tẹ̀. Ẹ̀rọ wọn ni
0: 100k
1: o.
0: Àbí kí ni o sọ?
1: Wọ́n sọ 100k àbí. Kọ́tọ́ sọ
0: nìyẹn, wọ́n láwọn fẹ́ fi 100k tó
1: wà lọ. Ìbóbìnrin ní 42 ló ní kọ́kọ́ mú wà náà. Ló jẹ́ pé mistake ni kọ́ yẹn kọ́ jáwọ́ sọ́dọ̀ wa ni. Ọlọ́kọ̀ bá mi ṣe 42 ìbóyàn lélẹ̀ Fọlákẹ́. Wo àwòkọ́ ṣe rere.
0: Abu Dhabi bọ́lá oko lérò. Àti ilé wọn kátó. Owó wà lọ́wọ́ wọn. Wọ́n wà pa bàjẹ́ bàjẹ́. Wọ́n náà
1: big o large o lẹ́nu. Hello.
3: Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Ẹ̀rígbọ́n lágbára.
1: 42.
3: Wọ́n kẹ́kẹ́ sanwó rẹ̀ fún. Báyẹ̀ ṣe rí nù. Ìwọ ní mílíọ̀n.
1: Ẹ̀ mílíọ̀n ní Fọlákẹ́.
3: Ọ̀gá ti yẹ́ gbádùn.
0: Ọmọ tó kì í
3: sí ní ẹ̀bẹ̀ o.
0: Kẹ́fù.
3: Ọjẹ́ kọ́gbọ́n báyẹ̀ ṣe rí nù.
0: Kìmọ́ pẹ̀lú
4: Bola kemi ti daran lodo yin.
1: O daran ire lori. Ire lokuku.
4: Iwo ti la o ti like ka wufu ju. O ti like ka wufu.
1: Je bowo wa na ni.
4: Owo yin wo ni.
1: Owo wa ni.
4: Lo wa fe na fun yawo e.
1: Igba ti mo fe mo ma can't balance e.
4: Mo na ko change.
1: Igba ti mo fe mo ma can't balance
4: e. Ya yele gusi na tun so pe million wo mo n bere o je kogbon.
1: O de mo binu.
4: Ẹhẹ́n ní tí mo fẹ́ kó mọ ṣe yẹn.
1: Ẹ mọ̀ bínú. Aṣọ ọjà mi ti fàyà. Ilé
4: ẹgbẹ́ ọmọ wa bú àwọn àna ẹ̀.
1: Aṣọ ọjà mi ti fàyà.
4: Yẹlẹ́gbù ti ń bú àna ẹ̀. Ìwọ náà ti ń bú àna
1: ẹ̀. Ẹ má bínú.
4: Ẹ jẹ́ sọ́ra ká mọ́ gbà lọ́wọ́ ẹ̀.
1: Ah n gbọ́ do you want to go?
0: Ẹ ṣe dàrí tẹ́kù wa.
1: Ṣé bá mi bí àbùkátà mi? Ṣé bá mi?
0: Fọlákẹ́
1: afẹ́ kì í ṣe kí bóyá ó fẹ́ lọ ó kàn ní láti gbowó yẹn padà ni o.
0: Bóyá 42 yẹn bóyá ọkọ ẹ ti jẹ 42 bóyá 42 yẹn bóyá owó mọ́tò bóyá 42 yẹn ìkọ́kọ́ ṣáà lórí 42 yẹn bóyá ẹni ẹ fẹ́ máa ṣe pé ń pa àwọn ọmọ máa rẹ à ń bọ̀.

0: tún ti yá o sínú ìpàdé àdúrà àwẹ̀ àti ìṣọ́ òru ọlọ́gbọ̀n ọjọ́ tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday tó gbẹ̀yìn oṣù keje di Friday tó parí oṣù kẹjọ àkòrí ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn total deliverance from power of darkness Ephesians 6:12 àkókò àdúrà lójoojúmọ́ aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán aago mẹ́ta ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ aago mọ́kànlá alẹ́ sí mẹ́ta òru ni ìṣọ́ òru ọ̀pọ̀ àwọn wòlíì àti olórí ẹ̀mí ń bẹ tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà ìwòsàn ìbùkún ìtúsílẹ̀ ìbápàdé àtòkèwá ibi táàgbé ti pàdé Bethel Mountain along Adébáyọ̀ Ìjíayùnrẹ́ Road Ìbàdàn olùgbàlejò wòlíì Gideoni Tanimọ̀wò Èṣù Pòfo ẹ̀lú ẹ̀lú bàbá 08033281742 fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì máṣáláì wá o.
1: Jẹ́ ẹ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra token.
2: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
1: Pẹ̀lú ìlànà iRecharge. Lójú ẹsẹ̀ ni o.
3: Báwo la ṣe lè máa lo iRecharge?
1: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
2: Lẹ́gbàá IBEDC token yín.
3: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
4: iRecharge sanwó iná ní rọrùn.
5: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender gara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam pounder
6: asọ̀sùdìyànlẹ́yọ̀ sọ́ka
5: battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lorisirisi abomofo serving dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin a tun le ba yin ṣe ti gbogbo kọlọ o si jọra ohun kulẹlẹ for the original souvenir gbera nlẹ ma lọ si Whitestone Souvenir ìdí àpẹ Odudua building directly opposite NNPC filling station ìdí àpẹ Ìbàdàn bó rajà lọpọ o le pe 08069134989 08069134989 Whitestone Souvenirs. Baby Oraja.
7: Miliki special. Ajabale to tutu nene. Pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò dérò ni. Remi àti Remi. Remi Adesina Big Man Presenter. Pẹ̀lú Remi Babajide MC General. Láàgò mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday. Ní ìkànnì Lágẹ̀lú 96.7 FM. Entertainment program.

0: Remy àti Remy lójoojúmọ́ ọ̀sẹ̀ Miliki Special ètò bàbá ètò.
1: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
2: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
3: Mọ̀mìnì mọ́mìnà tún àmàlà kúrò ní ilẹ̀.
4: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sílé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Baasuna Hajj Umra Service, wọ́n tún ti ń ṣe ètò Umra olóṣooṣù, Umra December, Umra Ramadan 2027. Nísàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj Umra Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilẹ̀ wa Siyara ọ̀fẹ́ onígbàdégbà pé bàbá iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj Umra Service ìrìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà Bode nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Baasuna Hajj Umra Service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
5: On Lagilu FM 96.7.
6: Ẹ káàbọ̀ látòjọ́ jẹ́ má gbàgbé nípa káàṣẹ́ láìpẹ́ láìjì náà nípa ẹ mú káàṣẹ́ ẹ̀ so kẹ má sọ pé ẹ gbọ́ ẹ tètè lọ play káàṣẹ́ *347*1004*2# ni fún ti káàṣẹ́ ẹ̀yin tẹ̀ ń pè ẹ tí ẹ rí opinion tí yóò count Fẹ́mi ni o. Bẹ́ẹ̀ báyìí lèmi ṣe máa ṣe tèmi òní ẹ ẹlẹ́nu ńlámùyá ẹ̀ èmi ni mo níyàwó mi èmi dẹ̀ ni mo mọ nǹkan tí mo fẹ́ face tí n bá yó màmú pé mo yó mi ò sí nínú pé bóyá mo ní opportunity láti máa kọ̀ bí ẹ̀ pé ẹ ṣe kó lọ ṣiṣẹ́ ni ọ̀ jẹ́ ká lọ praise pé ẹ ṣe kó iṣẹ́ tó bá ṣe iṣẹ́ ìjọba mo mọ̀ pé yes oní masters oní gbogbo mo méjì gan ló ní kọ̀kan mi salary tó yẹ nǹkan tó mọ̀ fún ẹ lóṣù ó ju salary tó yẹ kó gbà ń bò mí lọ má ti pikọ yẹn mo bẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ sórí àwọn tó ń gbé yẹn ọ̀rọ̀ ayé nìyẹn àwọn yẹn family tí wọ́n tọ̀ this is for me and you only. Wáyé tó fún wọn fún nọmba wa gan à ń sọ̀rọ̀ lọ́wọ́ fáwọn èèyàn fún
7: nọmba. Ẹ̀ka àṣẹ ìgbà mi o.
6: Ẹ ló.
8: Mr. Man, ìkílódé tó wá ń lò sọ́pọ̀ ọmọ yìí. Nígbà tí a rán ọmọ nílé ìwé tó ní masters tó ní degree tó ní kó má fi ṣiṣẹ́. Ẹjọ́ tí ọkọ òkójò ìwé àlà tó wá ní kó lọ máa ṣí ṣọ́ọ̀bù ṣé a máa mọ òkójò ìwé àlà ni.
6: Family tí wọ́n nìyẹn. Moreover mi ò ní kó jẹ́ full housewife bóyá ẹ̀gbọ́ ẹ̀kan ẹ̀dọ́ ọ̀kun tá a sọ ẹ̀kan dédé jálu ọ̀rọ̀ tá a kọ̀rọ̀ tí a tá a pè yí sí ẹ bọ́ síbẹ̀ so o gbọ́dọ̀ practice ẹ àbí ẹ sọ̀rọ̀.
8: Ìbógbìnrin ni ló ń ṣe àtàntàn general.
6: Bọ́dà bẹ̀ ni pé ṣé script lẹ́ kà ní abẹ́ ìbá mi sọ̀rọ̀
8: ṣé kóun náà lọ máa sórí ìta mẹ́rin kó lọ máa tajà lórí ìta mẹ́rin
6: bí àwọn èèyàn làwọn tó wà níbẹ̀ mọ̀rúfà ìyẹn kọ́ mo lè ṣe ẹ fẹ́ bú mi ẹ̀ tiẹ̀ ní credit.
7: A mọ̀ dẹ̀ ní pẹ́ yí kò
6: tí orí nǹkan tí òun jẹ́ kí máa fèsì sí.
7: But jẹ́ ká jọ sọ kí ṣe pé mo fẹ́ gbọ́ ẹlẹ́nu try and reason
6: kí ló wù ẹ́ want to work ni one of them awo awon aso skippy skippy office dress kini kan kini kan o ya management meeting kini kan no
7: skimpy
6: kini kan night dinner kini kan and love meeting no do you know what I like you are mine
7: ah
6: ha
7: egba mi ke
6: yeah
7: ki la o lo lewe
6: e lo lati le mo pe
9: baba o loye
7: baba o loye okay
6: hey nene
9: iyada sola ni
6: iyada sola ah ya wa
9: e ni dam
6: ami
9: adua yin ogba
6: ami mama
9: adubalake mo kiyin o
7: tori mi
9: adua yin ogba e pe fura yin
6: abi
9: se ri si owo oda tabi ke eyan da duro
6: aha
9: oda eyin o free igba to ba fe lo re lo lo re pa pa obirin
6: ehe
9: papa yin ba fe pe o nilo yin bayi o e le da lo lowo kan
6: ah
9: pe se obo oda tabi ke eyan si se lade nikan o sugbon ke je ki te ri bo wa fe yin o be se aga mi pe mi o aga mi ni se kini o aga mi ni se kini o
6: go to work o kini kan kini kan o ma lebe mi oji
9: mo to ba je ti ara yin to ko yin ba de shop yin to ba laya close shop yin je lo bi bayi e tele lowo kan ni e ti mo pe yo yo fun yin
6: mama dasola e mo to ma e mo ti mo ma imagine asiko to ye ki bo to ye ko wa legbe yawo e wa ti jira tago mefa o nlo bi ise ise wo se mo se wo mi o si you know I love you ma je ki ma binu gati mo ti so e mo ti so ati mo ti so yen mo ti so ko si pe kini ka ni pe gama ma so kan gama ma npo ye kan won ni pe I ri bi ku lo la fi n lo sorun apadi there's no option ni orun rere atorun apadi ka ni pe eyan o ni option pe ah e n wa se eyin na o fe help family owo to ba ri be fe ma help family yeah o ni so fo ko pe no let me go and work fe fi help owo to fe pa nbe ta share le fe fi help abi mi
7: ni
6: shit
7: on
6: ba
7: ti wa
6: fi oko
7: show
6: ti wa work out say name your business
8: hello
6: so fun mi wa she business hello
8: e ka so
6: yes sir
8: e kwa taro
6: yes sir
8: ti de o lowo ni ko se de o la ro
6: sir yes sir
8: eh wida ti e ka wida ti e gba tabi ti ti o da
6: aha
8: bo a de n ba bi de na tabi ke ti e ba gba I you are not my blessing, brother. Freedom, which is cool.
6: Thank you, sir.
8: About the freedom. Freedom, no, no, no, no, no, no,
6: no, no, no, no, no,
8: no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no,
6: no, no, no, no, no, no, no, no, no, no,
8: no, no,
10: no, no, no, no,
6: no, no, no, no, no, mo gbo yin dada yes sir won ke o de soro
7: mo da yin lo sir
10: e ma je e je ki o ni ti se osu
6: ise osu
10: e ma da shop ti won e je ba da shop ti won a je ko ku bo te ba je ko je osu ise osu na mo ti won pa bi se to bai
6: ah mi o getin
10: e gbo
6: mi o getin yin o
10: e so pe ka ma si se osu
6: wọ́n ò ní free
10: fún fún sanfai wọ́n wà lẹ́nu iṣẹ́ bẹ̀tẹ̀ bá dẹ́pẹ̀ bí fún ọ̀rìn yẹn wípé ìtàgì tẹ́ ẹ̀kọ́ ìṣẹ́lẹ̀
6: ọ̀gá ẹ̀má ẹ̀wà ń bẹ̀ ẹ̀jẹ́ kan máa tàn yín iṣẹ́ gbọ́ iṣẹ́ oṣù ò ní free iṣẹ́ oṣù wo ni wọ́n ní kò sí ibi tó bá fẹ́ free máa free o tó bá fẹ́ free máa free pẹ̀lú iṣẹ́ oṣù sa omo get inside ni gbadde wa mo bo se nlo ai mo ye ise osu te pe we ma je ki ma we ma je ki ma ye ma je ki ma cast anybody ise en ba fe ma se se ku se ma se ba fe rin ku ni ma rin yen o discuss ko change o ko change ai mo ye te ku ma amaye to ma gba leave to ma gba leave ti o ni so pe o ti gba leave nle ta le ma kuro laaro to ni mo ma lo
10: oga bi se se mo musa leta se osu
6: e bo
10: se wa lo pe ti n se sogun
6: mo se te mo to se sere mi sere mi mo like ti cherry folake mo se wa yi awon eyan mo mi ati papo dada pe o ya o folake o mo n lo si abuja lola ni next week mo di be book ticket o mo mo pe won ko si bo je fe se o ma lo ni bo ise osu
11: ọ̀gá mi ò dé fún mi láǹfààní
7: ẹ̀mí
11: ní time.
7: Bọ́dá ṣe mọ̀ pé ọ̀tọ̀ ní kéèyàn ṣe nǹkan, ọ̀tọ̀ ní kéèyàn ní self fulfillment ṣe yẹ̀yìn, ọ̀tọ̀ ní kéèyàn máa ṣiṣẹ́, ọ̀tọ̀ ní kí inú èèyàn dùn sí. Why tọkọ mi ò fẹ́ kí inú mi dùn?
11: Mi ò ní pé kó má ṣiṣẹ́ o.
7: I mean, it's not even a share, but that I share my ring.
11: But you go in, but me you go.
7: It's not even about the money, but the fact that pay no me madu.
11: Is she be sure she look she can't you be CEO?
7: I want to. I like to
11: work under somebody.
7: Me finish a CEO. She will go in, she CEO.
11: She London.
7: What if my dream is to support somebody else's dream?
11: Hey, only your partner.
7: She will my back. She told me to friends to live life.
11: Oh, they that life will live.
7: This is not nice.
11: Oh, they that my son.
7: She me less of
11: my son English.
7: Oh,
11: see, you can tell me what you want me to do. Tell me what you want me to do. My son, where will my phone call?
12: Hello.
11: Hello.
12: Hello.
11: Yes.
12: Hello, my phone call.
11: Tami.
12: Tami. Is that why you are doing all my school? Second degree, o ti se master. Ọkọ kan wa ni ko ma pe mo ni wife in the practice to lo bi ya fun.
11: Eh, ko di ya fun.
12: Mo ni fun.
11: Ko di ya fun.
12: Ki la ko yen se fun.
11: Ah, eh.
12: Ki la ko yen se
11: fun. Ebe lowo e pe kini mo fun. Ebe lowo pe kini mo fun.
12: Ebe ko bi mo se won rara.
11: Mommy, gama. Gama.
12: Yes, I'm learning you.
11: Yes, ebe lowo e. Ṣo lack anything? Ko lack anything? Ko lack. Ṣé rí ká ló lọ school gan? Ko lọ ṣiṣẹ́. Owó tó yẹ kó gbà níbi iṣẹ́ gan, ó ń gba double ẹ̀. Kì í ṣe pé ó lack anything.
12: Ṣé ìwà ló ṣe
11: ṣe
12: ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe
11: Grandma.
12: You can pay a banny case. I'm so grateful. So that's all that is better.
11: Grandma.
12: Yes, yes.
11: Grandma, Sherry, Nigeria, Tawa, Yi. Ati le n to ye pe mathematics lo read to n sise ni bank ki se nkan teyan ko ni school niyan fi n sise ki se gbogbo nkan teyan jiya le lori niyan fi n sise o so yen iyen e ma lo excuse yen mo mo pe o jiya ko but o jiya lati lo for school ko ba jiya le oko ko de jiya le oko Mommy, Mom, got him a bell or one knee. Project him in for like every five put him up. Ah, Mommy, hello, Facebook over like a tell one.
7: The number, Shimon, number at a mark pay, Mr. Adekule Davis. Number at a mark pay, 0912-370-8675 Hello, Lati and your fellow 0912-370-8675
11: Hello,
13: hello, Quat Yahoo.
11: Yes, Yawa. Yes,
13: sorry for that. Your dad, is there one that Daniel on the
11: sales
13: for one? If that was what's not in the world, also, and then I went to go up for the above. You know anything. Bí ẹ bá bá dé wọn náírà àti ìdá yóò ní ọ ní ṣe oṣù dára ni àbí ẹwẹ tó kí ní ti dínwó àmọ sí ọwọ yàgùyàgù ní ọmọ náà ti ẹwẹ kí lọkàn pẹlú ìrẹrù kan.
11: Yàbèjì ṣẹlẹ ó tiẹ̀ make sense ká ní pé owó tó fẹ́ máa pa gbà níbi iṣẹ́ oṣù yẹn ó fẹ́ fi máa help mi kájọ fi máa jẹun ìyẹn normal mo lè sọ pé yá kó lọ ṣe it for our own benefit ni mo lè ṣí ṣọ́ọ̀bù fún ẹ sọ business tó fẹ́ máa ṣe wàá máa ṣe. Is for your own good ni ko je ko boya o fe fi ma help mi okunrin wa fe do ma help okunrin o le se ba yen
13: o ti e pe an do tani zin won ta zin le won ta yo won ta guru pe zin won ta nu le
11: o fe ma o para kokoko ni kokoko ka ni office ke wa ni board meeting
13: awa we ti pa so nde ni sin won o tun mo ogun ani
7: o la ga ka ka ba won
13: mo pa so nde ni mo bo ni ta ba
11: o se ba so nde e fi ba so nde ele fi mi sa so nde le
7: And now this is the time for me to be able to
11: you will wear it to church.
6: patakoko kan wa wo lo church.
7: I know why. I know
6: when
7: what
6: you are made. When you are made. To ba ti lo.
10: My brother pray to
7: him.
10: Oruko temi ni Oke Oluwa contain Arise Afata Ibadan. Eh ise owo da lo to tabi ke yen dare eni ni. Ṣugbọn ti yen ba to foju won gba mi, se yen ba wo wahala se yen se. Kẹ́yìn tó gba rìpọ́ọ̀tì ìyàwó kó yẹ kí mi náà ti ẹ̀ lo ìwé ẹ̀rí mi yìí bí ò ti ẹ̀ ní pẹ́ kẹ́yìn náà practice nǹkan tó lọ
6: kọ́ gbogbo èèyàn kan ló ń lò wé ló nǹkan tá a kọ kúrò school gbogbo èèyàn kan ló ń lò nǹkan tí èèyàn lọ kàn school gbogbo èèyàn kan náà.
10: Ẹgbẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹlòmíì máa ń lọ pé kó òun ṣiṣẹ́ oṣù bí pé kó máa lọ tajà tàbí
6: pé kó máa ṣiṣẹ́ àjàdùn. Fọlákẹ́ tèmi o lọ́dọ̀ anybody kò lè ṣiṣẹ́ ẹ bá yẹ kí n bínú sí yín o.
10: Èmi kàn ń wò ni ẹmọ
6: pé ìjọba wà ní ẹ̀rọ ẹ má wo ẹ close
10: ẹ fi wo ní sàgbéga pé bá sọ ń sìn pé òkè òkè ní sàgbéga fọlákẹ ni pé bóyá ẹ fẹ́ ṣe supermarket tàbí pé kàn máa sìn kàn sìn tí mo bá ṣe dáadáa ń kọ́ nígbà tí òun wọn látọkàn.
6: Ṣé ibo ṣe wà ó kàn mọ̀ pro lex ni tẹ bá rí ṣọ́ọ̀bù aṣọ tí mo ṣí fún ṣọ́ọ̀bù aṣọ tẹ bá fẹ́ ra aṣọ wá bá fọlákẹ bá fẹ́ rẹ ní aṣọ ẹ bá fọlákẹ mi.
7: Ẹ ṣe tẹ̀pẹ́ wá mi
6: sí mo lè máa
7: fẹ́ sílẹ̀ iṣẹ́ ọ́fíìsì
10: ló ń sọ fún mi. Ìdájú gbogbo ẹ̀ lọ nǹkan tó bá àwọn èèyàn lọ́kàn ló máa ń da kéèyàn ṣe kéèyàn lè wà sọ̀tọ̀
7: fún. Nǹkan tó wọ pọ̀ ẹ̀kọ́
6: nǹkan tó wọ pọ̀ ẹ̀kọ́.
7: I mean kọ́kọ́. Rere bá mi.
6: See if you tell me that kí n bá
7: ṣiṣẹ́. Ẹyin ọkùnrin very
6: selfish.
7: I don't want to say that.
6: It's because of pé àwa ni head.
7: Mi fẹ́ pẹ̀lú.
6: Àwa ni head. Hello.
7: Fed of fish.
10: Hello, God bless you.
6: Head of what?
7: Daddy Carson, sir.
10: Only at all, you are blessed, man.
6: Thank you, Daddy.
10: Apulaki ni dara fun.
7: Ami, sir.
10: Mi kaka kawasi mi lokan ni ba ti ni mo se go ise ni. Mo ni ko se se fun mi pe to so wipe ma se lo awon ise ile.
6: Ka ma se.
10: Ka ma se lo awon oro bi awon eto oro bi ile.
6: Okay.
10: Bẹ́ẹ̀ni, because awon oro to n so awon oro ijinle ni. Ṣé ẹ gbọ́ mi?
6: Yes, sir.
10: Gbogbo ọkàn dẹ̀ ni ẹ̀dá èèyàn wà mo ṣe máa ń sọ. Ìyàwó bá sọ wípé òun fẹ́ ṣiṣẹ́ oṣù gẹ́gẹ́ bí àwọn èèyàn bíi kí n sọ̀rọ̀ látàárọ̀. Ó ní ìwé ẹ̀rí òun lòun fẹ́ fi ṣiṣẹ́. Báyìí tí ọkọ dẹ̀ sọ pé kó ṣe báyìí ó lóun ṣe kọra sílẹ̀ kó máa wò ó ràn. So tó bá wá yá tó rí wípé iṣẹ́ tóun ṣe yẹn ò ṣe á wá padà síbi tí ọkọ wà.
6: Dádì táìmù ti lọ.
10: Ìyàwó ọkọ ẹ máa gbọ́ ọkọ tó sọ wípé ìyàwó mi má ṣiṣẹ́ oṣù mo ṣiṣẹ́ ọ̀bù fún ọ. Òun náà bá jókòó tó jẹ́ kí ẹ̀mí náà bá ń sọ á rí pọ̀ kan ń gbà ìrọ̀rùn fún òun. Pé kò ṣe máa gbé nígbà tí máa lọ bí iṣẹ́ ṣùgbọ́n bí ẹ̀dá ènìyàn láyé irú èmi tí mo fẹ́ tọ́lọ́ fún mi sì ní ìrìn àjò ẹ̀mí mọ̀mọ́ ẹ ṣe báyìí mọ̀mọ́ ẹ ṣe báyìí nígbà tí wọ́n sì dáhùn wọ́n mo ti ráhùn wọ́n rán èmi sì ra ń bá iṣẹ́ ìrànṣẹ́
6: tọ́lọ́ fún mi. Àwọn òrówó gbọdẹ náà ló ń ṣọ àwa.
10: Ẹ̀wí.
6: Àròwó gbọdẹ ti wọ náà ló ń ṣọ àwa.
10: Ẹ̀hẹ́n bọ̀tẹ̀ ní máa darapọ̀ mọ́ sódà tí ìyàwó yẹn bá ronú dáadáa rí mi ọkọ̀ ń kóun ní ìrọ̀rùn. Ní kò kàn jí kò ṣiṣẹ́ ilé kò dẹ̀ bọ́ sí ṣọ́ọ̀bù òun. Mo tó bá rí i pé kò lọ máa jí lọ ṣe ìṣe ṣàlábẹ́ ẹnìkan. Pé kò kan máa dàrú kiri nǹkan nǹkan igbá àwọ. Ife ikọ̀ òkò ọ̀dà sàn gbẹ̀tẹ̀ ní tó bá wù yàn ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọlọ́
6: ṣe bí yẹn ń sìn
10: ń
6: tó ń tó kọ tó ń kálukú ọ̀tọ̀ ọ̀tọ̀ ni ṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ó fẹ́ fi certificate ẹ̀ ṣiṣẹ́ àdéhùn àbádà jọ ṣé wàá lọ ṣiṣẹ́ lámìsí ni tó ló fẹ́ tó kó fẹ́ fi certificate ẹ̀ ṣiṣẹ́ jọ.
7: Àdáhùn ibẹ̀ yẹn jẹ́ ká kọ́kọ́ gbé kọ́lì meanwhile ẹ̀yin náà ti mọ̀ pé nílé iṣẹ́ lágẹ̀ẹ́lọ́ àti splash gbogbo wa pátápátá là ń jẹ́ àǹfààní ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyà ní àwọn it tí wọ́n attach mọ́ wa ní kílárí gbọ́ mercy àti
6: esther
7: our phone assignment
6: aduke
7: kí wọn kọ orúkọ àwọn èèyàn tí wọn ti pè wá lọ́sọ̀ọ́sẹ̀.
6: Ìbúlò ti ní 4-2.
7: Mo dẹ̀ láti kọ ok mercy school wo lè tún.
6: Bowen Lipsity ok.
7: So mercy okan ìyá abèjì as a first caller. 4-2
11: 42
7: as the second caller. Welcome Mr. Sunday Awolo. Welcome Mr. Dot Dot Dot Felele. Oton Oko Ata
11: Ata
7: Kon Laka
11: Kon Kaka Otida
7: Iya Dasola Iya Viji. Okay, Olua Kontin Mese Ati Esta Emurasi She Ani
11: 42
7: Yepis Nida She Ani Kembra Yepis Lati Be 2 weeks
11: 42 Emma Worry
7: Yeah
11: baby
7: hey, immediately
11: to my pick cash. Sorry, on the note, on sorry. Oh, okay.
7: I can get call you after this call. We pick cash. Two on the dot. Let me pick cash.
11: Like it.
7: Should I roll you? Oh, deeper. You got an solo. Need to show a jacking solo.
11: You bear me a question. But
7: ah, I saw you.
11: But the only thing to your question, push you consider it. Consider terminal. T. Mo ba ni pe ko se nkan idunnu mi ni pe kin ri pe yawo mi o se nkan ti mo fe to ba fi agidi se to ba lo. If I want to test you now, if I want to free you, kini ko lo se mo pe kekere ni ba pe awon ebi meta awon fe nse to ba se, but I will allow you to be busy while I will be busy with another thing and you might not like it.
7: You be busy with another thing.
11: Yes.
7: Now, ah, God of mercy, Olorun e de tobi o.
11: E tobi lover. Oluwa e tobi.
7: Olorun e ja gbolorun tobi o. E ja gbolorun tobi.
11: Allah.
7: Jomo e ja gbolorun tobi le ko
11: se. Allah
7: akuba. Because bi Olorun se da eyan okuru ma da yin da o. Mi o bi Olorun se da yin yen. O po oji o fe mi le sotan. Mi de le awon oro kan wa ti o gba enu mi.
11: O ti tan ya stop e.
7: Ah, because of what you want, you want me to do what you are asking me to do.
11: No, it's,
7: because
11: it's
7: of the ego.
11: I'm it's tired. For the betterment of this marriage.
7: 0912-370-8675 Ewo lo ni larambe. Kia wo yin si. Ise osu
11: abi. Me be focus there lori ni.
7: Abalada ni. Excuse me.
11: Ma fi mi le.
7: E ka san.
11: Ma fi mi le for 2 minutes, two hours, 5 hours, 6 hours.
7: E ka san.
14: Oluwa se abiyemi ogbe mi lo soro.
11: Yes sir, e ba mi soro soke sir.
14: Wa si wa lori oro yin anigba fun yin Mr. Oyato.
11: Oro wa ko lo mo ye ko lo wa fun yin le dik.
14: Ah. Data awon mo to ni masters to ni degree. Pẹ̀lú kó wá pàṣísẹ̀, mo ṣe ń tẹnu mọ́ tí ọkọ̀ ògójì ìyàlà tó bá ní kó wá ṣiṣẹ́ tó jókòó sínú ilé. Ṣé wúlẹ̀ ń jẹ ni àbí kí ni káàpì?
11: Máa jowó Fọlákẹ́mi, Fọlákẹ́mi gbọ́ máa jowó ẹ̀. Kò lè ṣe anything bó ṣe wà yìí, máa jiyàn láfáwo dà.
14: Ẹ fẹ́ bo talent, ẹ fẹ́ bo mọ́lẹ̀ kó wà ní ilé yín. Ẹ fẹ́ sọ di ìyá òfìlì ganga. Kò jókòó sínú ilé, kó máa jẹun, kó máa sùn, kó máa jí nínú ànígbà fún yín.
11: Kò sí wàhálà.
14: Ànígbà fún yín. Ànígbà fún
11: yín.
14: Ọmọ yẹn gbọ́dọ̀ lọ ṣiṣẹ́.
11: Ó
14: ti ṣe láti fún yín tó ti márì sọ́dọ̀ yín ni ti wá ní pé kẹ ṣe bó ṣe wù yín.
11: Kò sí wàhálà.
14: No, no, no, no.
11: Kò sí wàhálà.
7: Ẹ jẹ́ ká mú káṣẹ́.
14: Òun náà lọ́pọ̀lọ́ tiẹ̀ tó fẹ́ lù nà.
7: Ẹ ṣe omi ni wá yín tí o.
11: Mo ti gbọ́.
14: Ipò àgbẹ̀ ó ní talent tiẹ̀ tó fẹ́ lù. Kò fi talent ẹ̀ kò fi sùn yín.
11: Mo ti gbọ́.
14: Ìbáwọn òbí tí bí wọ́n rán yín ní sùkúl wọn, ìkan tẹ fẹ́ jẹ́lẹ̀ ń jẹ́ sí oyún olùfẹ́ tí wá máa rí pé kó wá di.
11: Kò sí wàhálà.
14: Ìyábílítì sínú ilé.
11: Ẹ ṣáà máa rọra kí ọ̀rọ̀ wa má fún yín lẹ́dìk.
14: Ṣẹ̀gbọ́n. Nígbà fún yín o, ọ̀rọ̀ yóò lè fún wa lẹ́dìk, ẹ̀yin kẹ máa fún wa
11: lẹ́dìk. Ẹ máa jẹ́ kí yín lórí ọ̀rọ̀ ayé wa.
7: Ẹ ṣe dàre, ẹ̀yin náà máa ròyìn ọ̀gbẹ̀já yín, alágídí lọkọ mi, kọ́lọ́hún kò ṣàánú fún mi.
11: Tèmi ló máa ṣe, àgò ló máa dádì ẹgbẹ́ yín o, tèmi ló máa ṣe.
7: Ẹ ṣe tẹ̀pẹ̀ wá.
11: Mú káṣẹ o.
7: Mẹ́gà, ṣé ká mú káṣẹ àbí káṣẹ?
11: Mú káṣẹ. Káwọn ẹni tó máa gba káṣẹ, nítorí nǹkan táwọn èèyàn sọ yẹn, àwọn kọ́ ni ó wà ní ilé wọn, ilé tèmi ló wà, sọ ni mi ló jẹ́. Ọlámi ló ṣe fi mí.
7: Èmi ò máa ṣe ọ̀jẹ̀ntẹ́ nọ́mbà tó yẹ kí n
11: tẹ̀. Èmi ò ní kó má ṣe kó má wà òkè kó mọ̀ máa wọlé fún mi ní kó o lè lówó tó fẹ́ mi ní kó jẹ́ full housewife. Pẹ́ ní tin tó bá fẹ́ máa fún
7: mi. Tẹ́lẹ̀ fún ẹni tí.
11: Ká ní ṣẹ́yẹn náà ló fẹ́ ṣe. Màá jẹ́ kó lọ ṣiṣẹ́ yẹn òpó máa sáìn nígbà tó bá tẹ̀yìn ẹ̀ jáde. Mo sọ tìkan tí mi fẹ́
7: fún.
11: Ati
7: 52 ló parí nọ́mbà ẹni tó.
11: Tó bá jọ́kùnrin ni jẹ́ kí n bá sọ̀rọ̀.
7: Tó bá jọ́kùnrin ni.
11: Bọ́ bá sọ̀rọ̀.
15: Hello.
11: Bá sọ̀rọ̀. Hello.
15: Ẹ̀ka sọ̀rọ̀.
11: Yes ma.
7: Ẹ̀ka sọ̀rọ̀ ma.
11: orúkọ mi ni Gbenga Folakemi mo fi number e pe yin.
15: Okay.
11: Trestor number e pelu Folakemi Lagelu.
15: Okay sir.
11: Nkan ti mo kan ni ki pe yin fun niyan ma.
15: Oja,
11: e se. Se play ka se.
15: Ben.
11: E ti jeri dada.
7: Me
15: ti
7: je
15: o.
7: Ki wa de.
11: Ibare bere simple.
15: Eni ran.
11: First time lele.
7: Wow.
11: Ah.
7: E gbo
11: lo to. Ojo o na bi yin na weekend ni abi weekend abi weekdays. Eh mo
7: elomi o mo
11: elomi o mo elomi o mo mo kiyin ko rire ma
15: e se o sa
11: mo kiyin ko rire e da ami wa pe yin yes ma no ko opolopo mi o mo
7: elomi o de wa le lati mo mega ojo ona bi e na
11: weekdays ni abi
7: which of the ojo aje ni o se o ni ojo aje lo wa je aki en to je ka se aki en to npe we ka san ki la ri gbo leto lori lagele
11: hello oh fala ke show me pe do you show mo number mo te lori fala ke
7: ewo nbe hello we ka san
11: leto bi why
16: ko ko to
7: yes show
16: ipa fala ke ni
11: yes ma
16: housewife
11: bawo olohun ni je
7: housewife ni gbogbo wa but
11: full housewife
16: full housewife olohun ni je odugba ke ba
11: wo
16: pe iru e lo wa la di mo wa bayi ko fe ra komo ile bi
11: Daniel Olorun ni je.
7: Ko te se pe mi ni sise
11: lo wa lo wa lo we. Sise.
16: Ti o ba si se do eyin ni pe gbe na.
11: Ah.
16: Eyin ko ma se na ko ma ku wa so ra kale ni. Aga do ma wu ati gbe.
11: Ah. So ko wa lo ma ise London eyan.
16: O ko le de. O so ri buru ti na.
11: Mo ti gbo yin. Mo ti gbo yin.
16: O ti gbe ise pe mi ta
11: ise yin owo ni. Mo ti gbo yin se. Ani mo ti gbo yin.
16: Ṣé
11: máa tẹ̀lé red button àbí kí n kí
7: grace
11: spoil mi?
16: Bọ́dì gbòye ni.
11: Ẹ tẹ̀lé button.
16: Ìjọba láti ọ̀gbìn.
11: Ẹ tẹ̀lé button. Ẹ ṣe jàre sí mọ́mí Victoria. Fọlákẹ́, ṣé o mọ̀ pé bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí? As I'm talking to you now. Tọ́mọ bèrè lọ́wọ́ mi pé number plate number mi ò mọ̀ and I'm very sure o lè má mọ̀ tiẹ̀ náà. This one tó gbé wá. This one tó gbé wá o lè má mọ̀. So and awon ton sumo ele mo
7: then
11: am so that something was there pe mo eyan o ri pe eyan can't
7: o ti je philosophy fun yen wa
11: gan ni erale we are going for that
7: wa
11: lo gbe mi jeun wa lo gbe mi jeun
7: a tin lo a de tun ma ri laipe lagbara olorun ikon lagi 96.7 fm o na le n gbo leyin eto tun wa for like be my tiloro
11: I mean, that'll come in, come on.
7: Gbenga, yeah, tell you, come here, touch your eye.

0: níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wà ẹwà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Mo ti bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ̀pánilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Kìnìún ló ló làájú. Lágelú 96.7 FM. Ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.
1: Tó gbogbo àgbáńlá ayé káàkiri dúníà o, ẹ máa gbọ́ ìkànnì Lágelú FM 96.7 òkè gajòkè nìbàdàn. Èmi tú bàbá ìtàkọ́ra Fakútọ́ ní padà bó Gbẹ̀ngà Adébóyè lónípẹ́ kẹ́ ẹ máa gbọ́ ìdẹ́gbẹ̀ngbẹ̀ rédíò.

0: awako.
1: Oh,
0: lo ni lo de la le wa le bi.

ọ̀rọ̀ mọ́ àwọn olùkópa eléyìí tó jẹ́ mílíọ̀nù kan àti ọ̀tàlé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé ní ọ̀tàlé ní ẹgbẹ̀ta lé mẹ́jọ 1,959,666 candidates ni wọ́n kópa láwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin lé ní ogún ó lé méje lélúgba 24,207 schools èyí tí wọ́n fi orúkọ sílẹ̀ yíká tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà benin republic cote d'ivoire àti equatorial guinea nígbàtí àwọn tó jókòó fún ìdánwò náà tí wọ́n jẹ́ ẹgbẹ̀rún tí wọ́n jẹ́ mílíọ̀nù méjì ó dín ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta dé díẹ̀ ìyún 1,950,729. ọ̀gá àgbà àjọ panápaná ti ìjọba àpapọ̀ olúmọdé adéyẹmí ló ti kéde ètò ìdásí ètò ìlera tuntun tá a mọ̀ sí medical intervention schemes àti ètò tó wà fún ìgbáyégbádùn nínú èyí tá a ti rí àlékún owó yá tí kò ní èlé nú láti ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún sí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta from 300,000 to 500,000 adéyẹmí lásìkò ìfilọ́lẹ̀ ẹ̀ṣọ́ agbègbè yun quarter guard ni olú-iléeṣẹ́ panápaná ti ìjọba àpapọ̀ tó wà ní wuse nílùú àbújá fi ọ̀rọ̀ léde wípé wọ́n gùnlé ètò náà látàrí àti mú ìgbáyégbádùn dé bá àwọn òṣìṣẹ́ àjọ náà níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ni ó múmú lókan àyà ìdarí àjọ náà alákòóso àgbọ̀ ọ̀hún yọjú ọ̀rọ̀ síta wípé ètò òun náà ni ó wà nílẹ̀ láti bu ọlá fún àwọn èèyàn pàápàá jùlọ látọwọ́ àwọn tó jẹ́ ọ̀rẹ́ fún orílẹ̀-èdè nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò ìdásí ètò ìlera medical intervention scheme adéyẹmí ṣe àlàyé wípé ètò náà ni wọ́n gbé kalẹ̀ láti mú àdínkù dé bá ìrora eléyìí tí àwọn òṣìṣẹ́ náà mọ́ fojú wìná lẹ́ka ètò ìlera bákan náà ló tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé àjọ náà ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò owó yá eléyìí tí kò ní èlé nínú. ẹ̀wẹ̀ ọmọdébìnrin ẹni ọdún mẹ́sàn-án tí wọn ò fi orúkọ rẹ̀ síta ni wọ́n ti jábọ̀ rẹ̀ wípé àwọn ajínigbé ló ti jí gbé ní ìletò sùúrùlérè tá a mọ̀ sí sùúrùlérè street ní òdì kejì ìjọ àgùdàyún anglican church tó wà ní odò ọ̀nà kékeré ní agbègbè àràpájà ní ìlú ìbàdàn lónìí òde yìí gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí ọmọ ọ̀hún afurasí ajínigbé náà òun náà ni wọ́n júwe rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tí ọjọ́ orí rẹ̀ wà láàrin ọdún márùn-ún dé ní ogójì sí àádọ́ta ọdún ti ọmọláwọ̀ tó sì jẹ́ ẹni tí ó rí rùmùrùmù lẹ́ni tí wọ́n ní wọ́n rí nígbà tó ń béèrè ọ̀kan òjọ̀kan béèrè nípa ibi tí ó ti lè ṣe irun rẹ̀ lọ́wọ́ ọmọdébìnrin ọ̀hún kó tó di wípé ọmọ náà di àwátì ẹni tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe àpèjúwe rẹ̀ òun náà lọ ga tí ó sì tí ò fi gbogbo ara ní ara àmọ́ ó dúdú láwọ̀ lẹ́ni ọdún mẹ́sàn-án lọ́jọ́ pé nígbà tí wọ́n rí kẹ́yìn òun náà ni ọwọ́ ṣòkòtò aláwọ̀ eléyìí tí a mọ̀ sí àwọ̀ àlùbọ́sà tó sì ní ẹ̀dà ṣòkòtò aláwọ̀ wúrà tí ó gé irun rẹ̀ lọlẹ̀ díẹ̀ ẹnikẹ́ni tó bá kófìrí ọmọdébìnrin yìí tàbí ibi tó wà òun náà ni kó tètè kàn sí àgọ́ ọlọ́pàá tó wà nítòsí tàbí kó kàn sí ìkànnì splash fm 105.5 fm tí ṣe ìkànnì ọmọlúàbí tàbí ìkànnì lágẹ̀lú fm òkè ìgajòkè irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ló tún lè pe òǹkà 08 08 9 4 9 3 8 0
054-98-4533. Orílẹ̀-èdè Nàìjíríà náà la sì wà. Gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke ló ti fi ẹ̀sùn kan àjọ eléyìí tó ń gbógun ti ìwà jẹgúdújẹrá lẹ́kọ̀ọ́ ọrọ̀ ajé tó ń ti ètò ìṣúná tá a mọ̀ sí Economic and Financial Crimes Commission EFCC pé ń pètepèrò láti gbé ẹsẹ̀ lé àpò àsunwọ̀n ti ìpínlẹ̀ ọ̀hún ṣáájú ètò ìdìbò tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 tó jẹ́ ètò ìdìbò sí ipò gómìnà. Adeleke ló fi ẹ̀sùn ọ̀hún kàn nínú àtẹ̀jáde yìí tó lù síta ní ọjọ́rùú Wednesday láti pàṣẹ kọmíṣínà fún àfintónilétí àlàyé tó ń ti ìlanilọ́yẹ̀ àwùjọ olú ọmọ alimi níbàámu pẹ̀lú àtẹ̀jáde ọ̀hún. Gómìnà ọ̀hún òun náà ni orí àtẹ̀jáde àbọ̀ gbà wípé àjọ EFCC ni wọ́n ti parí ète àti èrò wọn láti gbé ẹsẹ̀ lé gbogbo àpò àsunwọ̀n tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn àpò àsunwọ̀n àwọn lọ́gàlọ́gà lẹ́nu iṣẹ́ ọba. Gómìnà náà lójú odi mímọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ òun náà ni kò ní àṣẹ òfin nínú ẹ̀sùn ọ̀hún. Òun náà ni wọ́n fi léde látàrí bí gómìnà ọ̀hún bí ti ń jìjàdù láti rí wípé wọ́n tún yàn sí ipò gómìnà lẹ́ẹ̀kan sí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord eléyìí tí ó tẹ ẹni tí ó mọ̀ díje tako ọmọye fún ti ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Bola Oyebanji. Àjọ EFCC ẹ̀wẹ̀ náà ni wọn ò tí fi ọ̀rọ̀ léde lórí ẹ̀sùn náà. Àjọ àbò ara ẹni làbòlú ìyún Nigerian Security and Civil Defence Corps NSCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Jigawa ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ọmọdékùnrin ẹni ọdún 15 Isa Muhammad ni ó ti rì sínú odò ẹja kan eléyìí tí a mọ̀ sí Sterling Pond tó wà ní Dissana Road ní ìjọba ìbílẹ̀ Dutse ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí alūkkóró iléeṣẹ́ àjọ NSCDC ti ìpínlẹ̀ Jigawa ASC Badruddin Tijani Mahmood ó yọjú ọ̀rọ̀ yìí síta nínú àtẹ̀jáde léyìí tó di odi mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà lọ wáyé ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ti ṣe ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún 2026 ní nǹkan bíi aago mẹ́rin ààbọ̀ ọ̀sán léyìí tí àjọ náà rí ìpè pàjáwìrì gbà lórí ìṣẹ̀lẹ̀ náà láti ọ̀dọ̀ ẹnìkan tí í ṣe olùgbé ní Bokoto Quarters tó wà ní Dutse. Níbàámu pẹ̀lú àtẹ̀jáde ọ̀hún ní kété tí àjọ náà rí ààbọ̀ ọ̀rọ̀ náà gbà òun náà ni àwọn òṣìṣẹ́ àjọ náà ni láti Taku Side Division ni wọ́n gùn lé iṣẹ́ lẹ́yìn ọ̀sọ́kà tí wọ́n sì du ọmọdékùnrin ọ̀hún wọ́n gbé dìgbàdìgbà odílé ìwòsàn gbogbogbò yún General Hospital tó wà ní Dutse níbi tí dókítà onímọ̀ ṣègùn ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ó ti já wàhálẹ̀. Ni wọ́n ti fìdí ìṣẹ̀lẹ̀ ikú ọ̀hún múlẹ̀ tó sì jẹ́ pé òkú ọmọdékùnrin náà ni wọ́n ti yọ̀ǹda rẹ̀ fún mọ̀lẹ́bí rẹ̀ láti sìn níbàámu pẹ̀lú ìlànà ẹ̀sìn mùsùlùmí. Ẹni tí wàá ṣe apàṣẹ wà fún àjọ NSCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Jigawa Commandant Muhammad Kabiru Ngawa ló ti kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àwọn èèyàn ọ̀hún tó sì gba àdúrà wípé kí Ọlọ́run kó tẹ sí afẹ́fẹ́ rẹ̀. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ìfikùnlukùn láàrin Iran àti Oman èyí tó ń lọ lọ́wọ́ lórí Strait of Hormuz ó ní wọ́n ti jábọ̀ rẹ̀ wípé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà. Ṣáájú òun náà ni akọ̀wé ìlú ilẹ̀ Amẹ́ríkà ìyún US Secretary of State Marco Rubio ló ti jábọ̀ ìlọsíwájú ìfikùnlukùn ọ̀hún lórí agbègbè náà nígbàtí akọ̀wé ìtúná ìyún US Treasury Secretary Scott Bessett tí ó dá alábàá lórí àdéhùn eléyìí tí wọ́n lè fi ẹnu kò lé lórí ní kíákíá lónìí tàbí ọ̀la. Ẹ̀wẹ̀ Otis ló ti fi ọ̀rọ̀ léde wípé ìkọlù èyí tí wọ́n dojú ẹ̀sùn ọkọ̀ akípo ti Saudi lélẹ̀ tí ó kọ rẹ̀ ń jẹ́ wáfà òun náà ni

0: Santade.
1: Mo ra di rorun.
0: Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní fíṣà Ọlọ́run kan sílẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ gba fíṣà náà
0: pẹ̀lú accommodation
1: ticket.
0: Bó o bá ṣe fẹ́ sí ni o.
1: Máa bọ̀ sí Manland Al Imam Jebel and Talk.
0: Fidin.
1: Bákan náà, aṣọ ìram ti wà nílẹ̀ bìbà fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj
0: àti Umra.
1: Àtúnbáni gba hotel
0: láwọn 3-4-5-star hotel.
1: Bẹ́ẹ̀ la tún lè bá ní get mọ́tò
0: nílùú Mọ́gà àti Màdínà.
1: Ẹni tó fẹ́ ká bóun kó àwọn èèyàn ṣiṣẹ́ ṣe Sihara
0: nílùú Mọ́gà.
1: Tó jẹ́ pé òun ló ṣe fíṣà àti ticket fún wọn ṣùgbọ́n kò ráyè kó wọn lọ.
0: Ẹ pẹ̀ sí Manland Al Imam Jebel and Talk.
1: Lórí ìtàkùn.

0: fẹ́ fẹ́ yàwó ni kẹ́ fẹ́ ka sí ẹ yìí ẹ mọ́ ta lọ. Ká ṣe ẹ̀. Ẹ bí ò bá ti kàn ọ́ ẹ ti gbàgbé pé mọ̀kànmọ̀kàn lóye kàn ni. Mo bá kẹnìkan lónìí yóò kẹnìkan lọ́la. Nítò ni màá rora rẹ pin ọmọ tí ò kú òfèèlì. Níwọ̀n bá téèyàn ò bá ti kú. Ìrètí sì ń bẹ̀. Má rora rẹ pin. Ọmọ tí ò kú òfèèlì. Ẹni tí ò tó ń jẹgun lénìí. Ó lè dọ̀la kó jẹ odidi adìẹ tí ó gbé ẹnu hánu báyìí. Egun ló ń jẹ lónìí o. Ó lè dọ̀la. Ọlọ́run ó sì jígbà padà. Yóò sì mọ jẹ ẹran tí ò ní sí egun kankan bẹ̀ báyìí. Ní tó ti ṣẹlẹ̀ rí ni. Tá a sì ti rí ni. Eléèkó ni pé wọ́n ní bóyá ọlọ́run ṣe ṣẹ̀dá ayé nu. Béèyàn ò bá ti rora rẹ̀ pin. Ìdọ́lọ́run ò fẹ́ ni pé kéèyàn máa rora rẹ̀ pin. Bó o bá ti rora rẹ̀ pin gan ìwọ gan ti fẹ́ẹ̀lì. Mọ bí wọnú ò bá ti rora rẹ̀ pin pé ọ. Nílé ayé tá a jọ wà kò sí tí ò lè ṣẹlẹ̀ jọ. Bó o bá ti ro ìjọ tó o bá ti rora rẹ̀ pin. Ìdọ́nà láàrẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní da. Bọ́wọ́ ilé ayé ṣe rí nu. Gbọ́mi dáadáa. Mr. Anthony Bọ́dúnrin. Ẹ kú ìjẹrin àbíjẹta ni. Mo ti ẹ̀ ti gbàgbé ẹ mọ̀ pa àwòrí ètò Liverpool láti tú o dàn. Nígbà fi ṣe àwọn ọmọ ìgbówó ló ń lọ lọ́ọ̀kan o. Bàbá wọ́n ní ṣe bí friendly match ni. Ẹ mọ̀ pé gbogbo ejò ní jíjẹ lọ́dọ̀ àwọn ọmọ ìgboro. Liverpool fi nǹkan ṣe àwọn èèyàn gbòòrò o. Mo ṣe jẹ́ nìyẹn. Hello my face show. Hello.
1: Hello.
0: Ẹ káàsán kí lorúkọ yín.
1: Afis Abiodun láti Odo.
0: Afis Abiodun láti Owode.
1: Láti Olodo Olodo.
0: Olodo àbí. Ó yẹ mú bèrè sá.
1: Nàbà sẹ́wùn.
0: Ìbéèrè nàbà sẹ́wùn. Má yú fàǹsì níyẹn àbí.
1: Madrid.
0: Madrid abájọ Cristiano Ronaldo.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dá ìbéèrè nàbà sẹ́wùn tẹ̀mú. Ó ní ẹ̀dárúkọ ikọ̀ mẹ́ta tó promote wá sí Premier League ní Sátáwàì.
1: Okay. All City.
0: All City, Odeni.
1: Ipswich Town,
0: Odeji.
1: Ati Coventry City,
0: Odele Keta, Coventry City ni. Oya, mo bere yin to gbeyin sa.
1: Number 10.
0: Ibere leke wa ti lo.
1: Number 11,
0: Ibere le kokanla. Ibere le kokanla, o ni agbábọ́ọ̀lù wo ni agbábọ́ọ̀lù akọ́kọ́ lọ́kùnrin tí ó kọ́kọ́ mi 100 goals ìyẹn ni international goal 100 tí ó jẹ 100 goals ni international goal ele tí ó mi agbábọ́ọ̀lù wo ni.
1: Ronaldo.
0: Cristiano Ronaldo àbí.
1: Bẹ́ẹ̀.
0: Ó dà Cristiano Ronaldo kọ́. Alida Hill ọmọ orílẹ̀-èdè Iran olókọ́kọ́ ṣe dọ́kọ́ mi 100 international goal ìyẹn fún orílẹ̀-èdè Iran nígbà tó fi ń gbá bọ́ọ̀lù kété Cristiano Ronaldo European ní ti Ronaldo bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká fọ́wọ́n mi láǹfààní láti pè wọlé 08142491006 08142491006 òní nọ́mbà tí ẹ láǹfààní láti fi pè sí. Ta ló ni nọ́mbà yìí? Ṣé ẹ jẹ́ kàn sáwọn ta lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ìyẹn ti ìkànnì ti Lágelú FM àwọn tó ń gbójú wò wá tó ń wò wá life and direct látojú òpó. *347*1004*2#. *347*1004*2#. Bó ṣe jẹ́ nìyẹn. Network yẹn lọ́sìn ni. Order. Hello, sir.
2: Ẹ káàsán.
0: O kí lorúkọ yín bọ́lá tí ń bá yín sọ̀rọ̀ yìí.
2: Oyèdìrán Ajibọlá láti Oyita Challenge.
0: Ó yẹ mú bèrè sá.
2: Number 30
0: àbí. Ìdíje NPFL Nigeria Professional Football League ní ọdún 2012-2013 ikọ̀ wo ló gbà á.
2: 2012/2013. Èyínbá
0: International ti lu abá àbí. final answer.
2: Bẹ́ẹ̀ni final answer.
0: Oda canopilar ló gbà canopilar ni kì í sí èyí ń bà canopilar bó ṣe jẹ́ ni ẹlápa ibẹ̀ yẹn canopilar tìlú kano olólànfààní láti gbà lọ́dún 2012-2013 *347*1004*2# láìpẹ́ yìí àlànfààní láti mú ẹni tí ó jẹ ẹ̀bùn owó báwọn kan sọ pé àlàfidà kóòdì yẹn àwọn ń gbìyànjú ẹ ṣùgbọ́n kò lọ bóyá nẹ́tíwọ̀kì ni ẹjẹ́ ṣàlàyé ẹ̀ fún yín ṣẹ́rí tẹ bá ti dá ẹ kóòdì yẹn tí ó bá ti wá fún yín ní account number tẹ ẹ sanwó sí tó bá yẹ pé nẹ́tíwọ̀kì yẹn bẹ́ẹ̀ ṣe tẹ ó ń padà account number tó bá fún yín yẹn gangan ẹ lè mú account number yẹn lọ sọ́dọ̀ àwọn ní pos lọ́dọ̀ yín ládùúgbò yín tó bá súnmọ́ yín pé kán bá yín san owó sórí account number yẹn ṣe rí account number yẹn bẹ́ẹ̀ yìí ṣe yẹn ó ti wà lára ẹ̀kọ́ tó táwa yín bí wípé orúkọ nọ́mbà yín náà fi generate account number ilé tán fún yín yẹn fún délé ni pé tẹ́ bá mú lọ sọ́dọ̀ àwọn pos kò sí kinní kankan ń bẹ̀ ẹ̀yin náà ni kété pé bóyá ọ̀dà àwọn pos bóyá nọ́mbà àwọn pos yóò wọ orí akate tàwa ń bí rárá o nọ́mbà yín náà ni níwọ̀n ìgbà tó yẹ pé kóòdì yẹn orí fóònù yẹn ti dá ẹ̀ àwọn náà dẹ̀ fún yín ní account number ọ̀dọ̀ wmb yóò ti gbé wá ṣùgbọ́n tẹ́yìn bá ti sanwó sí yóò darapọ̀ mérò pé ẹ̀yin náà ti wà lára àwọn tí ààyè kò tó káàṣì ẹ̀ fún yẹn náà pè ní darapọ̀ mérò ẹ̀yin ò darapọ̀ mérò ni so fúnde eléyìí ni pé bí nẹ́tíwọ̀kì ò bá dá torí ẹ mọ̀ pé lásìkò òjò tá a wà bí òjò sì ń rọrùn bí òun nísìn àwọn nẹ́tíwọ̀kì kan wà tí ó ti sá lọ ìkan wà bí nẹ́tíwọ̀kì tèmi nísìn òun náà ti sá lọ bí àwa bí nẹ́tíwọ̀kì àwa tí nẹ́tíwọ̀kì wá bá sá lọ nísìn kò ní ìdè tẹ bá ti kọ́ ẹ kàn lọ sí ọ̀dà àwọn pos ẹ dákun ẹ lágelu ẹfẹ sì mò ń gbọ́ káàṣì ẹ báyìí mo fẹ́ jẹ́ káàṣì ẹ èmi ló kàn mo fẹ́ jẹ́ káàṣì ẹ ó yá ẹ bá ń wọ ẹ sí tẹ bá ti ṣe kọ ẹyin ò kò sí kankan mọ ẹ ti darapọ̀ mọ́ àwọn táyì kò tó fún lọ́sàn tè nínú ẹ jẹ́ kí n wá pé kóòdì káàṣì yẹn fún yín lẹ́ẹ̀kan sí *347*1004*2# òun lẹ́ẹ̀fi láǹfà láti fi ta káàṣì ẹ̀ tù yẹn dúró fún lágelu fm ẹ mẹ́gbọ́n ọmọ ọba àfọ́sùn o *347*1004*2#. Hello.
3: Hello, Alafida.
0: Ẹ káàsán sá.
3: Hello, Ala. Ẹ̀rọ akọ àtàárọ̀.
0: Yes, sir.
3: Yes, sir. Olúfẹ́mi ni láti Fẹ́lẹ̀lẹ́.
0: Mr. Olúfẹ́mi láti Fẹ́lẹ̀lẹ́.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹni orí ọ̀fẹ́ ẹ̀ ti mú ìbéèrè méjì lórí ètò yìí. Ó yà ẹja ṣe pápá pásá.
3: Ẹjẹ́ mú ìbéèrè kejìlá.
0: Number 12 ti lọ, sá.
3: Okay, ìbéèrè kejìlélógún, that is 22.
0: Number 22, ìbéèrè number 22. Ìbéèrè number 22 lè tẹ̀ mú, ó ní kí n bèrè wípé ká má sọ nípa UEFA Champions League. Ẹ dárúkọ àgbà UEFA Champions League, àsọlé tó ní clean sheet jù.
3: Ó ní clean sheet.
0: Ẹ ti gbàgbé Manuel Noir ni 62 clean sheet lónìí nínú díje Yoruba Champions League ni bó ṣe jẹ́ nìyẹn *347*1004*2# àní kásáré yà á bẹ̀ yẹn ni ta ló ní owó káàṣì ẹ̀ lọ́sàn-án ni ta ló lowó yìí torí pé àkókò wa ti lọ lọ́sàn-án ni *347*1004*2# *347*1004*2#. Hello. Ẹkú ọ̀lẹ́gbẹ̀ rédíò yín.
4: Hello.
0: Ẹkú ọ̀lẹ́gbẹ̀ rédíò, mò ń gbọ́ yín tèmi. Kí lorúkọ yín sà?
4: Asís láti Bólú Ají.
0: Asís láti Bólú Ají, ó yẹ pápápá ẹ̀yin ní àgbà kẹ́yìn lórí ètò yìí.
4: Number 7.
0: Ìbéèrè number 7 ti lọ.
4: Ẹbí number 12.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kejìlá ti lọ.
4: Fourteen.
0: Number 14 àbí ẹlẹ́ẹ̀kẹrìnlá. agba ball iko egbe agba ball wo lo kokko gba yewa champions league lati le gesi manchester united eh si orire o ya we bere yin to gbeyin number 16 abi number 16 oni ke daruko agba ball to mi hat trick fastest hat trick ele to ya fefe ju se gba mi fastest hat trick ninu dj yewa champions league agba ball wo lo ni akosile yen
4: oh sadio mane
0: sadio mane ninu dj yewa champions league abi Sadio Mane Oloni akosile ju Abi
4: ah
0: oda Sadio Mane ko Mohamed Salah ni se ti gbagbe pe Mohamed Salah ni nigbati ko Liverpool tan koju ko Rangers lodun 2022 Olomi awon beta to ya fefe ju ninu DJ Yoba Champions League e se te pe wole si agban ti ka se bayi ka fun awon olowo lowo ta lo ni owo yi ta lo ni number yi ta lo ni number yi *347*1004*2# *347*1004*2# *347*1004*2# o le fi lanfani lati fi ta ka se losin ni

ṣùgbọ́n network yẹn ṣe bákan bákan lọ́sẹ̀ ni ó da network yẹn lọ́sẹ̀ ni ó rí bákan bákan.

0: pẹ̀lú rẹ̀mí àti rẹ̀mí lójoojúmọ́ ọ̀sẹ̀ miliki special ètò bàbá ètò.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ kí o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ohun ojúrí lè tó ètò lóhun ojúrí ṣùgbọ́n lọ́sẹ̀ ọ̀sẹ̀ lèmi ṣe ládùúrà wípé ìgbàgbọ́ àwọn àgbà ńlẹ̀ yorùbá ni wípé ojú àṣà ò kí ń ríbi tàwòdì kan ò ní rọ́ràn àtàwọn àtàwọn èèyàn tiwa àtàwọn àtàwọn ará ilé wa ojú tiwa ò ní ríbi inú ayé tọmọtọmọ. O ga o o pada lale o ga araga adun ni ade isogbe ni abiola akin wale bose abose de omo lara iya ko awon eyan mi ti n wole soju opo yi ase ẹkú ìfẹ́ ọmọ tìjà ni ọpọlọpọ àwọn tó ń wọlé ni wọ́n padà wá fún final saga orí tìjà ní fàtí defense minister tó dá yàtà fàtàì àjàrà tó lábísí àwọn èèyàn fẹ́ mọ bí tí ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìjẹjọ́ padà forí sọlẹ̀ sí ẹ̀rí pé nǹkan ṣe lúpọ̀n ọmọ tìjà lórúkọ tẹ̀mí jẹ́ ṣọlá rẹ̀ ó lájọ́ ń bẹ ilé agbára nírọ̀lẹ́ yìí pàdé pa aago méje bá kùn ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn ni wọ́n máa gbàlejò iléeṣẹ́ kàkáṣì wáyà lórí ètò yìí ṣùgbọ́n kó tó dìgbà náà mo kí ìyá mi àlàájá ìyá àbíjì ẹlẹ́gùsí ẹ ṣe ẹkú ìtẹ̀lé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mi ní fi ń ṣàwátì inú ayé ẹ jẹ́ ń fa àákò yìí nǹkan ṣe alájà mú ìbáta adédọyìn ìyá mi dáadáa alájà medinet ọmọlọlá àránsí ọládélé taiwo rafiu táwàkálítọ abiodun àwọn tí wá ti wojú òpó tààrà ẹ bá ń ṣe à programu yẹn kó lè kalẹ kó lè kako kò ní rẹ ẹyin náà lágbára ìlédùmarè ẹ ṣe ẹkú ìfẹ lọ́jọ́ ìjẹjọ́ mi ò láǹfààní láti yọ̀ǹda fẹ́ni kejì ni àkàjọ wà ní okú lórí ọtúnba adélé felix akinyemi láti germany ìyẹn ẹkú ìtẹ̀lé ìránṣẹ́ ọlọ́run alaye sunny davis ẹ̀ka àbọ̀ sórí ètò yìí ojú olúwa tì mí lẹ́yìn jẹ́ kí yọ̀ǹda fún olúwa tóbi lọ́ba adépẹ́jọ́ ọmọ fadáre ó kí àrùn yẹn wà nínú ilé ká wá gbára kásìtà torí ìjọba àkókò ọ́yà.
1: tó ẹ̀yin ara ilé akudé dé àsìkò yìí àsìkò gbójú ọjọ́ ṣe rí ọdẹ odò bí ọdẹ kó wọ ó máa dùn ní lágbára dẹ́dá àti àṣẹdá ẹ̀sìn káàbọ̀ sí final saga bí bàbá mi ṣe sọ ẹ gbọ́ gbogbo bó ṣe lọ wínrín wínrín rẹ̀ gbogbo ẹgbogbo bí kú ṣe ṣúṣe kú tọ́bẹ̀ ṣe
0: bẹ́ẹ̀
1: pátápátá làájò gbọ́ olúwa tóbi lọ́ba ọmọ bàbá fádà rẹ̀ tẹ̀mọ̀ sọmọ́nu rédíò ló ń kì í káàbọ̀ sórí ètò.

Ìyàlá tọ̀dọ̀ ní ìkáyé ni ọ. Àgbàlagbà kan ní màá kì í bẹ́ẹ̀. Adéhùnmí Aramide káàbọ̀. Gbẹ̀ngà Fish. Gbogbo amúgbamù rẹ̀ àti jigijigi. Ọlọ́run iwájú mú Káìlà ọmọ ìbílẹ̀. Olórí ọ̀dọ́ káàpàtà. Èèyàn ńlá tí gbọ́ gbogbo ètò tí ń lọ lóru. Ìsọjù bẹ́ẹ̀ lọ o. Èèyàn ńlá tí gbọ́ gbogbo ètò tí ń lọ lóru. Ok, tó bá rí bẹ́ẹ̀. Alhaji Ajemilat. Ẹni ọ̀la. Ṣéun tí ẹ wà ń bẹ̀ pẹ̀lú mi. Ọlámilẹ́kan Adeleke. Ẹ dákun ẹ̀yin tó wà ní yàrá agbára ẹ fi kiní yìí lẹ̀kọ́ máa lọ bẹ́ẹ̀. Ẹjẹ́ ó máa lo bẹ́ẹ̀. Sani ọ̀dọ̀ owó ẹ o. Àbí ohun tí mò ń sọ òye. Wọ́n náà rí tráfíkì tó ń bẹ lójú òpó yìí. Èèyàn ò gbọ́dọ̀ dá àdúrà àwọn ilé wọ̀nyí kọ́ dá wọn lága. Àbí ohun tí mò ń sọ òye. Ó dáa tó bá jẹ́ bó ti jẹ́ ni ẹ̀jẹ̀ ká ṣe báyìí ṣé ìgbàgbé lọ́jọ́ ìjẹjọ́. Princess Àfìjì sọ̀rọ̀ káàbọ̀. Alhaji Amdalat Ọdúnṣẹ̀lá torílẹ̀-èdè Italy. Kìyìn ìyá mi. Ẹ ṣe ẹ̀kú ìtẹ̀lé gbogbo wa. Ṣé ìgbàgbé ìṣẹ̀lẹ̀ tá ń bá bọ̀? Tọ̀dọ́mọdékùnrin. Olúwa Ṣínà mi. Tàbí Olúwa Ṣínà Ayọ̀mí tí wọ́n ṣọ̀tì ẹ̀ sí Olúwa Ṣínà mi. Pẹ̀lú ìyàwó rẹ̀ Ayọ̀mídé. Táwọn méjèèjì fẹ́ra ní lọ́kọ̀láya. Tolúwa sì dá ìgbéyàwó yẹn lọ́lá pẹ̀lú èso méjì tó lálùbáríkà. Pẹ̀lú àwọn ọmọbìnrin gbàǹkàn-gbàǹkàn méjì. Ọ̀gbẹ́ni Ọdẹ́yẹmí Ọmọkúrè káàbọ̀. Ẹ ṣeun. Fatai Saheed Alhaji. Ẹ ṣe. Ṣé ìgbàgbé pọ́kọ ìyàwó? Tolúwa Ṣínà. Wàhálà rẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ni pé ìyàwó òun ò bọ́kùnrin. Tọkùnrin sì ń. Tó sì ń hùn bí nǹkan míì. Àran nìyáyá láti ìlú ìsẹ́yìn. Kú iṣẹ́ tó lágbára o. Yóò máa júṣe àran nìyáyá. Kò sì ní ṣìṣe lágbára Elédùmarè. Ṣé ìgbàgbé ọmọ Nàìjíríà? Pẹ̀lú bọ́rọ̀ yìí ṣe rí yìí. Èyí tó jẹ́ ìpèníyà tarábìnrin yìí dojúkọ ni pé lẹ́yìn ọmọ kejì lọ́kọ rẹ̀ bẹ̀rẹ̀ sí gbógun tì í pé kò bọ́kùnrin. Ó sì ṣe gbogbo akitiyan ẹ̀ pé ṣe bá àti ìdáwọ́ ọmọ bíbí dúró. Ọkọ rẹ̀ ń tẹnumọ pé òun tóun fẹ́ fi ṣàrólé tòun ni kọ́jọ́kùnrin. Òtún wá bi lá

0: níwá jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
1: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí. Má fi ṣe àbáwọ́.
0: Ètò tó ń múlùdùn lórí ńlágelu 96.7 FM tún bọ̀ ọ̀nà àràyọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àníyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàrodo 1000. Ó wà ń bẹ̀. Ó máa

aṣọ sáàfù wọn gbèrú látẹyìn bàbá tún bẹ̀wú lẹ̀ láàrin ọjà ó ní wo òròpó ń gbádùn ni gbogbo ẹ̀yìn tẹ mú ìyàwó òun kò run lẹ́mọ̀ wọn bá ń ṣẹ́ra àwọn léèkánná pé ìyàwó èwo èyí ń bò míì ó di pé àwọn bàbá ọjà àtàwọn arádùúgbò ń pera wọn jọ wọn sá pé wọn láti bá wọn parí ọ̀rọ̀ náà àṣẹyìnwá àṣẹyìnbọ̀ náà wá mú lọ síbi tárábìnrin yìí kẹrù sí tó ti ríbi tẹrù ìyàwó ẹ wà kókó lọlé ọkùnrin o ṣùgbọ́n kí ni ìwọ náà rí lọ́bẹ̀ kó tó gàrú ọwọ́ èyí ṣe tó sọ pé torí pé ìyàwó rẹ ò bọ́kùnrin méjì náà lẹ́sẹ̀ bí ìwádìí fi hàn wípé ò wọ yàrá rẹ̀ mọ́ kódà kìí ṣòro oṣù mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà sẹ́yìn kí ló burú tó bẹ́ẹ̀ arákùnrin yìí níbẹ̀ ni bàbá tó bí òun lọ́mọ mẹ́fà lọmọ tó bí gbogbo àwọn pátá ọkùnrin làwọn àbúrò bàbá tòun márùn-ún lọmọ tó bí gbogbo ọmọ tó bí pátá ọkùnrin ni wọ́n èyí tó kódà èyí tó jẹ́ obìnrin ẹyọ kan tó ń bẹnu àwọn bàbá wọn nílé ọkọ rẹ̀ lọ́hùn gbogbo ọmọ tó bí ọkùnrin ni èyí wá ṣe òun náà fẹ́ kókùnrin ọjà rò lè tó ẹ̀yin ò wá ní nǹkan kan ṣe aláyìipadà lọ́lọ́hùn ara tó bá wọn ní fàyè kálukú dà tó bá jẹ́ pọ́mọ obìnrin ní òkè wọnú ayé tiẹ́ o ò ṣe jíyàwó rẹ̀ ó bóbìnrin fún ẹ kó o sì fọkàn rẹ̀ balẹ̀ wọ́n sábà wọn parí ẹ̀ ó lọ́rọ̀ ti tán òye ohun tẹ́lẹ̀ ni wọ́n bá bẹ̀ ìyàwó ìyàwó náà tún kẹrù wọ́n padà alé ọkọ nígbà ẹrú bí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin ìyàwó náà ti ń bóyí kẹ pé àǹtí ti bẹ̀rẹ̀ sí sanra díẹ̀díẹ̀ padà gẹ́gẹ́ bí ìbéèrè jẹ́jọ́ ẹ̀dá kun ṣé kinní yẹn lè jẹ́ kó bìyàn máa rù ni ìyẹn lè béèrè tẹ̀ tí ìdáhùn ẹ̀ ẹ̀dá kun tí mọ́mí bá mí sí kinní yẹn fún bí oṣù mẹ́fà oṣù mẹ́jọ kí wọ́n lè máa rù ṣá ẹ mọ̀ bínú o torí àǹtí ayọ̀mídé rù dáadáa mo dẹ̀ síìkì ṣùgbọ́n kẹ́tẹ́ tí wọ́n padà wọlé ńgbà máa rọ́sẹ̀ mẹ́ta oṣù kan àǹtí ti bẹ̀rẹ̀ sí ibò sára padà wọ́n ti ń lẹ́ran létí ẹ dákun ṣé kinní yẹn lè jẹ́ kéèyàn ó rù ẹni kinní wo ẹ̀yin náà ẹ̀dá wò tí wọ́n ṣe tó jẹ́ pé mi lè sọ̀dẹ̀ lẹ́jọ́ ẹ sáwọn ibi àtijọ́ ń bọ̀rọ̀ yìí bọ̀ láti jẹjọ́ láì ní dènà pẹnu bàbá ti bẹ̀rẹ̀ sí wọlé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní gbogbo àákò yìí àṣé wíwọlé rẹ̀ ní bá ẹni bá a kí ni ìyá adaṣọ bùtàgé ń bẹ̀ yẹn ẹ bá pàdé lọ́jọ́ iwájú wọ́n ń bọ̀rọ̀ bọ̀ àyàfi bó ṣe yọjọ́ kan ṣẹmọ inú ìyá ti dùn dára pé ọlọ́run ṣeun ó ti wí fáwọn ọ̀rẹ́ rẹ̀ padà àwọn yẹn ti pàtẹ́wọ́ wọn ṣára wọn lápẹ́ pàtà kí ṣe mo wí fún wọn òjì ọjẹ́ òun bá wo kò mọ̀jú kámú màálù lọ kára lọ sọ́rí kámú màálù láti kára kámú ló rí sá gbogbo ọgbọ́n inú ẹ̀ òjú kó dá màálù gbálẹ̀ mo tọ̀bẹ bọ́ lọ́rùn àwájò òun lọ ọdẹ tí ń pẹkùn nínú igbó obìnrin ní wọn lè mọ̀ sọ́rí àwọn náà sọ bẹ́ẹ̀ kì í ṣe mi wọ́n bẹ̀rẹ̀ sí kíra wọn mẹ́tẹ̀ẹ̀ta náà ń ṣápẹ́ gbà ẹ̀yin ọ̀rẹ́ mi ẹlẹ́gẹ̀ẹ́sì tó ṣẹlẹ̀ ẹ̀yin bá wo orí ẹ̀ ti tutù àfi bí omi tó ń bẹnu frisa àwọn kinní ìṣá ló kó ṣàṣàánú wa àjẹ́dá ó kó sí wọn lọ́wọ́ ni sọ́rí ẹ̀ mọ́ bínú ẹ̀yin kọ́ o àwọn ọ̀rẹ́ ayọ̀mídé àtayọ̀mídé náà ni

0: ati kara degboro ti o degbe edele awon anti meta aro buruku meta ti edo benu won poda so bo dadode won sape e ma je ori ijoba koko sape sira pa pa pa won won ni gist fun ore mi je pade won tun fura won lowo afi bo se dojo kan anti ayo mi ati bodasina e nti olorun alaye won ti rerin yo le e gbo sejo temi niyan woli ogire ku kalejere ba mi ah e ku ogun suru o e nti olorun eh kasa gege bi oro ti mo nba bo anti ayo mi de ati bodasina se mo ta ni ki boda o je ti o fe je tele yen boda ti bere ti je won mu mi si lo di olowo kan bayi lo di segbe kan le yan ta si ara won won pada wa ninu ile lowo asale ojo kan leyin gba ton jeun tan bo mi sara won san wole fi ha kokan okoko ndo koko erin won gist para won lerin ibo se de kan na na lo koko ku bi oye yi won tun re yin lo kakakaka ibo se ma se die ta ba gbo won silent moon won activate e da ke lo si e awon no so pa won ogbo won ko soju te olohun go olohun wa dariji yin e ba bi la mo ni olaji se ori pe sugar ja eh ha omo nigeria boda kan ra mo ise yi boya ka so pe boda sina wa loke I'm sorry anti ayo mi de wa lori boda sina tabi boda sina wa lori okan lo sa wa lori okan tori ko soju temi eh okan wa loke okan wa nsale e kan feel in the gap iyo ba wun yen gbe soke ye ba wun yen gbe sale afi bi boda se mi fuke fuke awawu awawu ah o ma pa yen o ma pa yen ere yi ma poju ah mo lo fele si tele ah o ma je po o o ma kan baba leyin je mori dele awawu ah ayo de ko se bi igba ti ogbon ton wi o tun karamo kini yen daada se mo pe won ba kuku sasegbe yi na tele won karamo yo won fe dagbere ni o ah o gbe fun won kasa eh apa yo ta won agba fa fi firu yo won sister mi abiola eh eh nipa deni kan bere ko soju yin ni sa eni kan so pe e salaye fun wa daada ni olaji yoda fun o Tire ni yo Lai ni de ne pe nuko mo Nigeria le ba mi da si Oda tun so be le kan si Awu Awu o le pe kini o ni amo daada Tori emi bo da ti ndogbon pe ke Aje mo ri dele Wa so de bi ni ma ku si Ni oju boda dudu be ti koja so nfufun lokun se ri gba ti omo obirin yen anti ayomide o kan san boda li labonu ni pa ala wa wu oju buruku to tin yi lo iyan sa ri yi pada wa ha ha sa wa wu mo pe ni sorry kini ayomide na de ja o kan je po faraji fokunrin ni o pa foko re ni fin se rejereje papapa ya ti nde o ti ma sori o ti ta moya ha o ti ye nwa yi papapa ta ni nje awawu awawu to suma won to ba pada ran ti pe ori ohun yi sawawu ah omo se ti ba ta mala eh se si gbagbe pe mo so pe ayomide ti kalara re lo mu ore re to nta nje wa sodo oko re pe ko ma re ran lodo re se won pa ma ba mi ge re fo re mi won si nse dada ko si wahala o je ko tete ro lo pe ta lo nje be oboko re gbon o si gba yara ti e lo gba le si mo oko e ma binu ko si wahala gba le si mo se mo ntara bi rin se ita bi de shop o si ranse pe ore re loju si mi o na kan jo mu labi aso ore na ba de won kala yo se e wa wo bo ti salaye ti e o
1: ọ̀rẹ́ mi ó dùn mí mo lójú òmọ̀ràn wò lábẹ́ ọ̀dẹ̀ ń bẹ̀ yẹn èèyàn kan dẹ̀ ń lóyún mọ́ ẹ lára lábẹ́ ọ̀dẹ̀ òun bá wo kí ló wí fáwọn òbí ọmọ yẹn àtàn fọmọ sọ́dọ̀ ẹ pé ọmọ akọ́ṣẹ́ tọmọ ń ba ẹ ṣiṣẹ́ ó sì lóyún mọ́ ẹ lára ta ló ń tọ̀ wọ́n tó o rí kí mo wo àwáwù ti fẹ́rakùn bá wo àwáwù báwo ṣe máa lóyún ó ṣe dáadáa ewo ló ń ṣe tó o bá dé ṣọ́ọ̀bù rẹ̀ ń sìn tẹ̀ nínú dáadáa o rí pàwọ́ àwò ó jẹ́wọ́ fún ẹ ìyẹn náà bá ń dé balabalabala ara rẹ̀ ọ̀gbà mọ́ṣọ́ọ̀bù yá kọ́ mọ̀ pé ọ̀rẹ́ òun náà ti tẹ̀lé òun dákọ́ni ẹ ṣe adélakùn bàbá yorùbá láti ìlú èrò ẹkún bàbí mo kí yín o ẹ ní mo sàárẹ̀ ọmọ lágbára ìlédùmarè bọ́ọ̀rẹ́ ti dé ṣọ́ọ̀bù ló bá pe àwáwù tó o bá ti fẹ́ wàhálà tó o fẹ́ kàlejò méjì ó bẹ́ ìlédùmarè lónìí kí ti gbọ́ mọ́ gbatagbọ̀n láàrin èmi àti ẹ yóò bẹ́tà kọ́ jẹ́wọ́ ó sì kojú òun sóòrùn alẹ́ kí lòun ṣe fún ẹ ta ló ṣe wọ́n kò sí wàhálà o ló bá kábàdà lọ ṣe mọ́mọ́ ọlọ́mọ lẹ́yìn pàlà ta ló lóyún fún ló bá ń pè mọ́mì burúkú ẹ orí ta ló lóyún fún ọbọ̀ọ́lẹ́ ó ráwọ̀ ṣé ọbọ̀ọ́lẹ́ ó ráwọ̀ ló kọ́ ẹni tó fún ẹ lóyún abọ́ olóyún abọ́ olóyún kó tó máa wà bójú fẹ̀ tó fẹ́ tó ń ṣe ọkọ̀ ọmọ táwí láyàjẹ ìyẹn bá ń pè ọbọ̀ọ́lẹ́ ó ráwọ̀ èwo ni jẹ́ ọbọ̀ọ́lẹ́ ó ráwọ̀ ṣókọ̀ rẹ̀ nìyẹn ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ládùúgbò yìí ìlú òdì kí bó ló ń ka ẹ mọ́ gan èyí tá à ń wí yìí ọ̀rẹ́ rẹ̀ ti dé ṣọ́ọ̀bù wọn tá à ń wò wọn lọ́ọ̀kan ká tó wí ká tó wọ̀ ọmọ nàìjíríà àbí ohun tí mò ń sọ òye yín lọ́rẹ́ bá yọjú ẹsẹ̀ sọ̀rọ̀ yìí sáàrin wọn mo wí fún wọn ìyẹn sì ń bẹ́ẹ̀ mi ti ń ṣe ọmọ rẹ̀ lọ́gbọ̀n ò lè sọ̀rọ̀ ni lọ́ba nàwó sọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀gá rẹ̀ báwo ta lọ́rẹ́ kí ló tiẹ̀ ìyẹn ayọ̀mídé kí n ti wọn àwọn náà àwọn wo ni ìyẹn náà bá sọ pé ṣé òun ní nǹkan mi lẹ́yìn ọ̀pọ̀ yìí náà lẹ́rìn báwo láti sọ̀rọ̀ ilé ni o ọmọ nàìjíríà wọ́n sá padà jẹ́wọ́ pé ọkọ wọn ló bùn lóyún ìṣẹ̀dá o ayọ̀mídé kọ́kọ́ nà bíi kókó bíi kóyún ọ̀tẹnu rẹ̀ jáde oyún ọ̀jáde o ọ̀gbọ̀n ẹnu jáde kọ̀gbàdé jáde oyún burúkú yẹn tún dúró síbẹ̀ sọ́ọ̀rì ọmọ nàìjíríà báwo láti wá ṣe o. Aláyọ̀kẹ́ ọmọ dùnú aláyọ̀kẹ́ ìyá mi wọ́n ní ọ̀rọ̀ àwo obìnrin tó tó fún ọ̀rọ̀ yín ni mo ṣe ìyá mi ó jáde nǹkan ṣe ọkọ̀ yìí ó sì gbà ń báyìí lídùn rẹ̀ arábìnrin bá gbéra pàápàá ọgbà ṣọ́ọ̀bù rẹ̀ lọ pẹ̀lú bàlújẹ́ ọkàn kí n má làágùn jìnà òkìkí ti kàn bá ọkọ̀ ìyàwó pé wọ́n ti nà ìyàwó ẹ̀ ọ́ fẹ́ pa ṣùgbọ́n bọ̀rẹ́ kó yún ọ jáde oyún ọ̀bọ́ta o àmọ́ oyún tí wọ́n náà kì sí nínú o nígbà tí wọ́n wọlé lálẹ́ bẹ̀m̀bẹ́ ọjọ́ òkórè òjìyà tó Ayọ̀mídé nígbà tí olúwaṣínà padà wọlé pé ìyàwó tó fẹ́ bí àrólé fóun ìwọ burúkú abojúfẹ̀ tó fẹ́ ìwọ sì lọ na ìyàwó tòun tó báyìí ṣé bí wọn ọkọ ẹ lóhùn abánilé ṣé nítorí pé ó lé mú àbí ó nà bíi kókó bíi kóyè ìyẹn ló jẹ́ kọ́dọ̀mọdébìnrin náà kẹrù jáde ńlé bíi kí ló wá jáde ńlé sí nígbà tí ilé oṣù mẹ́ta oṣù mẹ́rin ń ta ibi tó rẹ̀ǹtì ilé tó ń dágbé ó ṣe alábọ̀pàdé bàbá arákùnrin kan ìyẹn jẹ́ àwọn táǹkà dráìvà ó ń ṣe pé ó ń wa dráìvà ó ń wa táǹkà ṣùgbọ́n ó ní owó fi ra táǹkà fáwọn ẹ̀tàn bá ń wà káàkiri ìyàwó arákùnrin ti wá kú ó ṣe kẹnu ò fẹ́ sí rẹ̀ o làwọn ọ̀rẹ́ ẹ̀ bá wò wípé lọ́dàbíi pé orí ọkọ rẹ̀ yẹn ò gbájù bàbá eléyìí ó fẹ́ẹ́ dá o bàbá tà àti ìdá lòun títí ra nǹkan wáyìí bàbá tó ti káwọn ọmọ ẹ jáde tó gbé wọn lọ fún shopping ìwọ náà ó ti ra nǹkan fún ẹ ẹ ò ní bàjẹ́ ó dàbí ìpọ́n ọlọ́run fẹ́ẹ́ fi eléyìí ìsanjọ́ fún ẹ ni rà bàbá oní táǹkà yìí mú dáadáa arábìnrin bàbá wa bá lọ ká má làágùn jìnà tó lásìkò yẹn ò pọ̀ mọ́ ìyẹn jẹ́ mọ̀ wípé nígbà tó di oṣù ẹlẹ́ẹ̀keje tí arábìnrin yìí ti lóyún ìyẹn ìyàwó olúwaṣínà mi ìyàwó kéke ẹ̀yin àwáwù ṣàǹgbéǹgbòdo oṣù ẹlẹ́ẹ̀keje ibà lásán ló ṣe arákùnrin yìí olúwaṣínà mi ó sì jẹ́ pé ọlọ́run wàhálà yìí pọ̀ àwọn kan ń sọ wọ́n ń da alẹ́ pé kí ló lè fà á ìfẹ́ ìyáálé rẹ̀ ló nífẹ̀ẹ́ ìyáálé ẹ̀yàn pọ̀ inú tó ronú débẹ̀ ni ìyáálé náà ò da láàrin oṣù mélòó sóṣù ó yà bẹ́ẹ̀ lómi lọ enti o bumbu eni o kutiku eledumare yo ma je ti wo gbe lati ma kuku to ya wonu aye omo Nigeria won yen fowo mu awawu lejeka o so kale layo oro o to be ko si wahala a ma ri be le kokan ojo kun le ma pe awawu na ma bi mo looto o ko yun nu e bibeji o pokun kan o si bobi kan e wa wo eledumare bi o lagbara si o to na wa wo so kale layo ṣùgbọ́n gbà tí wọ́n ká wọn ọmọ jáde ìbọ̀ rúùmù náà làwáwù náà dákẹ́ sí àgbà fọ́ ọ̀rẹ́ dè kalẹ̀ ìlú làbá ti ṣẹ̀rìn àjò alágbára àwọn ìbejì dẹni tí ò níyà tí ò ní bàbá ibi tí mo wá rèrè ìṣẹ́jú mi mẹ́ta pé lókùn lórí ètò ìlábala yìí wọ́n ti ń kọ̀ǹga tó lè tiẹ̀ níbí àyè gbà mí ayọ̀dẹ́lẹ́ bàtà ti já ọ̀rá ti dè kalẹ̀ àwọn ìbejì ò ní bàbá wọn ò níyà wọ́n kó àwọn ìbejì fún ọ̀gá àwáwò òun ló kọ́kọ́ ń tọ́jú àwọn ọmọ náà nígbà táwọn fámìlì ìyàwó àwáwò padà wá láti òkè ògùn wọ́n wá sílẹ̀ ìbàdàn ní ààyè wọ́n káwọn ọmọ fún wọn kó wọn lọ nígbà tí ètò oṣù mẹ́ta àwọn iná ẹ̀ tún dá wọn mọ́ padà pé ọ̀rẹ́ ni ó lè tọ́jú wọn wọ́n dá padà fáwọn ọ̀gá àwọn fámìlì ọkọ rẹ̀ àwọn yẹn ò gbọ́mọ wọn ní kò fìyàwó han àwọn ẹ̀ wá wo bí ọ̀rọ̀ wá dé dúró bàbá àti ibi ti padà bàbá táǹkà ti padà ó ti fẹ́ Ayọ̀mídé àwọn ti ń ṣe dáadáa ó dá Ayọ̀mídé wọ́n ti gbọ́ kọ̀ọ̀kan sí nídìí tí ń gbé lọ ṣọ́ọ̀bù ẹ̀ gẹ́lẹ́gẹ́jẹ́ ẹ̀ wá ní kíni kàyéfì tó wà ńbẹ̀ tí wọ́n gbọ́ ọmọ Nàìjíríà bíi méjì láì láti bá mi dá sí àfi bó ṣe dọ̀jọ́ ọ̀sán ọjọ́ kan ní nǹkan bí ọ̀sẹ̀ kan àbọ̀ sẹ́yìn ti dọ̀sẹ̀ kejì báyìí ní ọ̀rẹ́ Ayọ̀mídé tó bá káwọn ìbejì lẹ́yìn sínú trọ́lí bí ọmọ lánkẹ́tì ẹni lọ́ sá fi kinní kan báskẹ̀tì báyìí ibi kó fi aṣọ rọ wọn lọ́tún lọ́sìn lọ́gbẹ́ wọn wá bá Ayọ̀mídé kó jọ àwọn ọmọ ọkọ ẹ̀ kúkú ni kọ́dà kó gba ọmọ ẹ̀kọ́ máa tọ́ ni kó gba ọmọ kọ́dà pọ̀ kọ́ máa tọ́ máa wọn tiẹ̀ ẹ nífẹ̀ẹ́ ròyìn sọ ẹlòmíì èmi náà ò ní fi tèmi náà sọ yẹn lágbára ìlédùmarè ẹ dákun sọ yẹ kó gbàrú ọmọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ wọ́n yarí ó tutọ́ sókè pé àtìyá àwọn ọmọ yẹn àti bàbá wọn tí sọkọ òun wọ́n da òun ni ṣé ká sọ pé òun ń ṣàgolo ṣàgò káàkiri ṣé wọ́n lè kọ́ ọmọ wa bóun òun ò jẹ́ gbarú ọmọ tí ó máa bà òun jẹ́ ọmọ Nàìjíríà ìpè méjì ni ọ̀yá ìwọ ni ọ̀kọ́kọ́ sọ̀rọ̀ ọ̀yá láàrin gbólóhùn kan.
2: bá mi tó tọ́ nǹkan tán ṣe fún ọ̀dà
1: ṣùgbọ́n
2: kó rò pọ́lọ́n ti gbèjà òun bẹ́ẹ̀ni
1: kókó tó wà ní ọ̀rọ̀ yìí rè
2: bẹ́ẹ̀ni
1: ó ti dá hello.
3: hello sir.
1: ẹ yà wá láàrin ìṣẹ́jú kan kí wọ́n kó wọn lọ ẹtì yín ò ní bàjẹ́ ṣé mi ní wàá mọ orúmọ kí tèmi ti jẹ́. 0912370865 ǹbá lè rí pé kan sí nínú ìbádùn hello ta ló wà ńbẹ.
4: hello.
1: yes sir.
4: ọgbẹ́tò.
1: ẹ ṣeun ní pàápàá ìṣẹ́jú àbọ̀lẹ́ ní o.
4: orúkọ tèmi ọlámilé kàgbà kó jẹ́ alákàbọ̀lẹ́ ní bàbáàdàn. láti sígbóye.
1: ó yà
4: ẹ rí ọlọ́wọ́ bẹ́ẹ̀ kọ́lọ́ sànù wa.
1: yes sir.
4: kọ́lọ́ má dẹ̀kọ́ yín mẹ́rin kọ́lọ́ má dẹ̀kọ́ kọ́lọ́.
1: òdòjú méjì ẹ ṣeun.
4: àbí
1: orúkọ tí ẹlẹ́bìnrin kan gbà kú jẹ́ tí yóò ní bàjẹ́ ẹjẹ́ ń gbà pé yí kan sí ẹ ṣe mo dúpẹ́ hello. ẹ tó tó kó mú ọlọ́nu ó dá tó wọ́n ní ọ̀làlẹ̀ florence ọ̀pẹ yẹmi kí ni wọ́n ti ẹ̀sán tí wọ́n náà ti gbé sókè àníkí ọmọlá ó ní kò yẹ kó gbà á ẹ̀hẹ́ ọ̀làlẹ̀ florence ọ̀pẹ yẹmi ní kó má gba àwọn ọmọ yẹn jọ tó yẹn láwọn tó wà lójú òpó ó ti lóun ọjà ọyà fi nọmba rẹ síta fáwọn tó bá fẹ pe nọmba pe nọmba pe nọmba pe nọmba ìkójá lọ.
2: tó nọmba mi rí ẹrọ bá mi sọ̀rọ̀ mi rè é 08063285008.
1: ire o. fún ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó ní sítórì kan tàbí ìṣẹ̀lẹ̀ ayé kan tó ń ṣẹlẹ̀ sí lọ tó fẹ́ kọ́ ọmọ nàìjíríà òun làwọn lọ́yẹ ẹ̀ lè pe nọmba ìtàn pèsè tó bá níbẹ̀ ẹ jẹ́ kí n gbé bọ́dì pàápàá ká máa kọjá lọ láti lọ pàdé ilé iṣẹ́ kàkà ṣe wà ẹ kú ìkàlẹ̀ mọ̀ ń bọ̀.
5: Lajiliw FM 96.7. ọ̀rẹ́ mi ní kòdò ń lọ mo ń lọ káka ṣíwáyà.
6: Fẹ́sù ṣe ń halẹ̀ tó nílé ayé tí ń mọ̀fọ́ lójoojúmọ́ tọ́ ya láì lójútì olódùmarè òfìlé ayé lẹ̀ o gbogbo tó sọ sí wa iní sọ̀kalẹ̀ lé wa lórí lásìkò lásìkò ọlọ́run ọba tó ti gbélé iṣẹ́ kankanlẹ̀ bọ́pá ti wù kọ́ mọ́ sí ọ o rí bí ìgbà tó wà léwe ni eegun rẹ̀ ń dínkù agbára ò sí mọ́ gbogbo tó bá rí kọ́ mọ́ ṣẹlẹ̀ ayé ti wà fún padà dọ̀tun ọmọ ẹ̀dá ènìyàn kágbà ó ṣe bí èwe kéwe náà kó dúró bí èwe ẹ kọ́ rí sílé iṣẹ́ Takasiwaya Integrated Servicing Limited àwọn ni wọ́n létò tó yanjú lọ́wọ́ nípa àgbáyé gbádùn ọmọ ẹ̀dá ènìyàn pálántó kan ni ó ń sánmi ń bì kan ni àbí kókó orú tó bá rí ọ jẹ́ kọjá àìsàn nínú ayé rẹ gbà pé kì í ṣe kádàrá o.
7: Tọ̀ sí wọn ní nọmba 4 Sogbamu Street Felele Barrack Nìbàdàn pè sórí aago 08067918447 Takasiwaya Integrated Services Limited. Ìlera lọ́rọ̀.

0: lewa ebi mi mo ese
1: oluwa oluwa wa oruko re ti niyin to ni gbogbo aye
0: mi a won woli
1: e ku de dasiko yi eyin lolufe ikanni yi
0: ebi mi
1: e de ku igbadun gbogbo eto wa lati gbati le ni ti mo sala fi alewa akuse ni
0: to ba je family member kan lo duro wa ti ma fi sasi wa mi kiri
1: akanse eto le toto n de se ti gbo yin lowo yi
0: ni a ti ma pere owo
1: lati le ise iranse agbalaiwosan prayer center ele to wa ni adugbo sanyo nilu ibadan
0: jesus thank you for
1: lagos ibadan express road oluwa re mi lekun adesina big man presenter loruko mi mo ni alejo ninu kulu pelu mi ni role yi iranse olorun wa laye iko ati iriju eledumare lati agbalaiwosan prayer center ni sanyo ibadan bi bami ekale
2: ekale o gbogbo ilu ibadan lagi ilu ekale o
1: tin ba titi ri yiba inu mi ade du okan mi ade bale pe baba baba mi tun ti de
2: inu yin adun dajo ale o
1: sala fi ale wa sa
2: mo dupe lowo leda
1: oluwa seun
2: e seun
1: fun afani awon to se ngbo wa gbohun yin fun gba koko la sale yi oruko yin sa
2: oruko mi ni prophet ebenezer ojoadu ti gbogbo eniyan mo si baba eyan mo jp
1: prophet ebenezer ojo adu
2: jp
1: ti gbogbo eyan mo si baba eyan mo e je ki n bere bayi sa kilo bi baba eyan mo ton mo yin si sa ton pe yin
2: a siri lato lo n gbe kale ni lati ki awon eniyan kan le mo ayan mo ton ba wa le aye yi esin la gbe kari esin dara ile aye le esin wa ile aye le esin ma pari si sugbon eyan me eniyan ode orun lo ti wa
1: kabisi
2: o to ma je ohun ta ma da ohun ta ewa ayanmo orogun ayanmo oja ayanmo alabarin ohun gbogbo to ye keniyan o mo ki ise olorun lo jebi wa to si po repete aida ayanmo wa mo ni gbogbo to wa laye lo ni ayanmo igile ayanmo okuta layanmo omi layanmo eniyan si wa ni ayanmo eni ti o ba ni ayanmo o ni ni ilawo
1: eni ti o ba ni ayanmo ko ni ilawo
2: koda olorun ni da olorun ni seda e I wa da eyan mo yan mo in la fin go ori oke gun pe tele elomi te gbawe o sa ti pa
1: se dada ni ka da eyan mo mo ni sa
2: be ni yan ba da eyan mo mo o se ru e gbo ni ile aye to wa si ni
1: kabisi ledumare
2: be ni yan ba da eyan mo mo
1: yes sir
2: o ba la ye for what ni be ni yan ba da eyan mo
1: yes sir
2: yo ma ba la eyan mo gbe eyan mo ti e
1: kabisi ledumare
2: eyan mo ti e oriri lo eyan mo in lo le so eru do ba ayanmo lo le so ni ti a mo di ẹni tá a mọ orí gbẹni dé orí àti ilẹ̀ ló wà níbi tó ti yàyàn mọ́ gbogbo ìránṣẹ́ ọlọ́run tó wà láyé àìdá mùsùlùmí àìdá kìrìsẹ́nì àìdá lẹ́sìn kan àbáláyé gbogbo ọlọ́dà yẹn wọn mọ̀ kẹ́láyé tó mọ̀ wọ́n kẹ́láyé tó máa sì wọ́n pé dáàdì dáàdì dáàdì dáàdì.
1: ẹ sá báwo la ṣe dá yan mọ́mọ́ sá.
2: ó program ló wà lé ní ọ̀sẹ̀ yìí nínú program láti dá yan mọ́ wa mọ̀ ọjọ́ jímọ̀ ọjọ́ sátidé ọ̀tún látijọ́ mẹ́rin ẹ̀ni ni 7 and 8 ní àgbàlá ìwòsàn prayer center ní sọ́yọ̀ mi báyìí.
1: ẹ sà ẹ jẹ́ kó yé mi sà láti dá èèyàn mọ́ mọ́.
2: bẹ́ẹ̀ni
1: o ní pàdé tẹ́ ẹ gbé kalẹ̀ sà.
2: láti dá èèyàn mọ́ ènìyàn mọ́.
1: ṣé ẹ̀yin lẹ́fì àyàn mọ́ hàn wá.
2: ọlọ́run ni ó fi hàn látara wa ó ní àwọn ọmọ pẹ̀lú àkẹsẹ̀ jáyé nígbà yẹn lọ́hùn.
1: ok
2: bàbá tún ìwọ̀n ni
1: bàbá
2: àgbàlá ìwòsàn prayer center òun náà a máa lu a máa dún bẹ àwọn èèyàn a máa ṣe àyẹ̀wò nínú àgọ́ ara wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ àìsàn gan náà tó bá ti dé báyàn ṣe ni pé àyàn mọ́gá olúwa onírìí lò.
1: àìsàn gan lè pààyàn máa ta láyàn mọ́ dáadáa.
2: ìwọ ni ṣètọ̀ṣètọ̀ ìwọ onírú àrùn tó bá bá èèyàn jà tó bá wọn fira kan jẹ pàdé láìrọ.
1: ok ní ọjọ́ ọjọ́ ọ̀hún a jásí pé àgbàlá ìwòsàn.
2: bẹ́ẹ̀ni
1: tí à ń pọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ ń pa ìsà.
2: bẹ́ẹ̀ni
1: a jẹ́ pé ẹni kankan ṣe pẹ̀lú gbogbo ọmọ nàìjíríà lẹ́mìí àti lára ń lẹ́wà fún.
2: àtẹ̀mí àti ara ni.
1: títí ẹ̀mí ni ká gbàdúrà lórúkọ jésù.
2: àdúrà lámà sọlẹ̀ ńbẹ̀.
1: títara ni àwọ̀ àyẹ̀wò ara táwọn onímọ̀ ṣègùn òyìnbó ti wà ń kalẹ̀.
2: bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ni
2: sà.
1: lọ́jọ́ wo nìyẹn sà.
2: ọjọ́ jímọ̀ ọ̀túnláì àti ọjọ́ sátidé ọjọ́ kejì tó ń pè ní ọjọ́ mẹ́rin ẹ̀mí
1: eje ko ye mi dada
2: on the 8th
1: eni ni Wednesday sir
2: on la Thursday Friday
1: Friday otuna la soro
2: sir eh ni
1: la gomedo
2: ago mejo
1: laaro
2: laaro
1: titi di ago bi meta merin role
2: oh my god
1: to ba to di Saturday
2: orire la won ibadan se pelu asiri ayanmo ara won ton wa la ton do set ni bi ton wa so do set ati wa kon le si bi bayi eh re ko eh lo eh eh wo mo to ni chichikiri mo be oluwa se mete me nbe laye be eniyan ba da eniyan mo igba lo to le ri esi se
1: kabiyesi
2: bi be kan yo ma jese yo ma pere ri bo o jese ngba te eniyan ba bi mo mefa to da eniyan mo won mo ba wo le se fe mo ise to lukuruku ba waye eh ri talaka bo je po baba fe kan lowo nile ibadan laarin wa katika katika gbogbo lowo to baba fe kan loshi o ni odun mewa lo ni ati le kade daji ati bodno ko eru odo we eniyan bẹ́ẹ̀rẹ̀ lẹ̀ má wà má wẹ́ sẹ́yìn má wọ̀rẹ̀ rọ ọba ìjẹ́ mùsùlùmí ọba ìjẹ́ kìsẹ́ni àyànmọ́ òsì kan tó kàn pẹ̀lú ẹ̀sìn.
1: yes sir ọ̀dà tí àwọn èèyàn bá ń bọ̀ ní ọ̀túnla friday kí ni kí n máa mú dání bọ̀sà bíi 1000 mélòó.
2: àtọ́mí o àtòróró tó máa lò olúwa máa pèsè ẹbí dá wáyé nínú gbọ̀ngàn náà lórúkúkú wọn ti máa mú tiẹ̀.
1: kama ben kankan kama mu kankan dani bo igbagbo nikan
2: beeni
1: esa irufi awon iyawo le wa nreti se musulumi christian
2: sele kerubu ati musulumi ati christian ati alese kan balaye everybody lo ni lo ati mo asiri ayanmo e get man lebi na ba ku si 13 years bo fi se get man nilo eko
1: 13 years
2: beeni igba ti mo da ayanmo mi mo ni ogo soro
1: 13 years le fi se lenu ona
2: akobi baba akobi ya eniyan oni je eyan yo ma fi aye ese pastor kiri yo ma fi aye ese eni to toni a ma gori oke gun petele baba miracle le sade de wa aya fi to ba mo nara e mo so loni ki gbogbo ibadan atagbegbe ma gbo odojo to ba ti da eyan mo re mo ko to ku oloku eru kaye to ki o pe olori eniyan ni o atoba ati joye ate moso ate nla atalejo ni program wa fun ani se program agbala iwosan prayer center yi
1: yes sir
2: pelu asiri eyan mo yin gbegede agbina o
1: lotun laye
2: mo so fun isa ki se gbera ga o gbogbo ede eniyan to ba wa ko se je nikan to le ka ba mo nbe ateyin atebi gbogbo alajo ma wa nbe
1: ni ojo friday otun laye
2: otun laye ni
1: oda e je ka se bayi agbala iwosan
2: beni
1: program te gbe kale
2: beni
1: lotun laye
2: beni
1: a ti to gbawo ati pe kini awon ore ri to ti jade lati pase awon program nipase program tan so yi
2: baba okunrin kan wa nlu eko lenu jo beta ile ti mo se se yi mo so fun ise daare ogbudo gun igi agbon bo ba gun o padanu omo olowo meji ti soda ori chichi bene are ti mo so fun pe ise daare o ki se ni bi se ijoba iwo fra ile ogbudo sise ara re to ti ni o kere to jup mari marun marun si compound there to ba di daruko ti ma daruko
1: ni ba sin sore bye bye
2: bene ara won to le testify si ni ilu ibadan to ti wa ba mi bye ni kene baba e bye ni ewore o ba ni ogbudo je ta lo fi ede ti de
1: emi na emi na emi na kan biri na ni emi na mo awon eri yen awon eri ma je mi so na
2: emi na emi na
1: emi na le fi die mule but sa mo kan fe ko ja dada ti enu ni but e wa je ko ye wa bayi laarin emi ati yin sa awon ara ile ogbe je ka pa microphone awon eyan tan wa sinu program te n pa awon eyan si lotun lai to le ni testimony ti won den ba ayemo won to den ba solution sinu e ton den ri solution ton den ri eri ton testimony daddy
2: sir
1: laarin ba ti yin awon ara ilegbo obun o le tun da si kile nlo
2: mo je bilisa mo jojo mo je baba mi je adu ko gbadu ape ko lon ta si mi fun won n ba lo kankan emi o lo anything
1: ko si kankan te
2: fun won sir ko si anything
1: jesu nikan ni sir
2: loruko jesu
1: mo ti yo ti mo fe yo esa e je ka se bayi àwọn èèyàn ń bọ̀ ní ọ̀túnla
2: bẹ́ẹ̀ni
1: àti saturday
2: bẹ́ẹ̀ni
1: laago mẹ́jọ láàárọ̀
2: bẹ́ẹ̀ni
1: kí ni bọ́ọ̀ láṣẹ débẹ̀ ení fóònù nọmbà wọn náà máa pè yín sí kó tó di.
2: àwọn tó bá ti bọ̀ láti eré àṣàlẹ́jì mọ̀lẹ́dẹ̀ kankan anywhere lọ́ọ́ lè gbà ṣùgbọ́n àwọn tó bá gba express wọ́n á bọ́ọ̀lẹ̀ ní sọ́yọ́ bus stop wọ́n á máa wọlé kankan pè ní àgbàlá ìwòsàn wọ́n cross sí other side wọ́n á wọ ojú títì ń bẹ̀ yẹn ni wọ́n rí lẹ́lá yẹn wọ́n kọ àgbàlá ìwòsàn prayer center síbẹ̀ kán wọ̀ bẹ̀ àní kò sẹ́dá láàyè tó máa wá síbẹ̀ yẹn bó ṣe tẹ̀sí ẹ̀ lónà ara nú ẹ̀mí gbogbo ẹ̀kọ́ tí ò tó àṣẹkù then nọ́bà tó lè pè sí
1: yes sir
2: nọ́bà tèmi prophet ebenezer ojú adú 081
3: okay
2: 09 177 328
3: Lekan si
2: 081 09 177 328 Ikeji ti mo lo
3: e ma ti mu keji e ba to ko e ba to so mo lekan si
2: 081 09 177 328
3: Lekan si sa
2: 081 09 177 328
3: Elekeji en ko sa
2: 080 68 65 0858 Sugbon ti baba to je doctor Adedotun
3: Daniel
2: baba kafata Olorun de baba 070 45 69 37 71
3: Lekan si
2: 070 45 69 37 71 Ofe ni ayewo ara
3: mo fe bere na bi ti mo nbo niyan pe ayewo ara ti won se yen ni ti ilera lati fi mo kilo sere lagu ara won
2: yin bene
3: ofe niyan sa
2: ofe ni oyibo ku sori oke bi ti wa yi research lo fa ye gba ayewo de ni tumo
3: yes sir
2: won be se wa won se won so asiri mo jeje mo to fun wa bo je jachiri oko ju omi eni ba debe yen fura ara eni lo pe awon mewa pe ewo o to ke mona ara yin aimoye gadwe to gun okada eni to gun okada te ti se pere aimoye gadwe to ko fun sigbo to re ona gbegba to si je mi lo ni aroye kan ba waye o nko won yi awon ranjo olorun bi temi o so fun wa mo to re fe gun jeep to re fe di gbagbala baba gbogbo ala sase yori sugbon ta so ni pe iwo san ara o a ri gba
3: temi
2: tane ariga adua to gbojigan la fe gba nbe program ni o baba wa npe ni akese jaye ko si eda laye ta wa program yen to ni foko folorun o
3: esa kilo bi agbe kale program nkan kilo bi
2: emi fura mi gan igba ti mo wa ninu aimo kan
3: eh
2: ni mo to mo ti oluwa wi gba wa ma ma fa sire awon eyan han no na ba wa ye won wa ma so
3: eh
2: wa ma ko lokeru pe gbagbaru eyan lo te so nu ti o mona se gbo mi bayi
3: yes sir
2: awon to wa ni Saudi Arabia ko su kan to kan pelu bible awon to wa ni Jerusalem ko su kan to kan pelu Quran ki se si lo lo ma fi daju aye ko ye tan wa je ayan mo ta ba ti rilo o gogo ni parun be e ta ba ti rilo la yo be more than 40,000 religion lo wa la ye o ko si as do da kaye kan da mesikan
3: oda oda e je ka se bayi ni otun la agbala iwosan prayer center la won yan bo
2: lagba olorun
3: le pe gbogbo eniyan si
2: ba ni o
3: lago mejo laaro
2: aaro ni o ki sale o awon o se se oru o iso aaro lele yi o
3: to ba de di saturday na lago mejo laaro
2: a tun le koko be
3: bi awon yan se ngbadura
2: ba ni
3: ton re si adura
2: lo se kese
3: be na lo ton ma se aye wara won
2: lo se kese
3: lo fe
2: awon to ni pocket seto seto e o ni ruru arun maru bo
3: otan e fi na mayan da kama
2: baba lorun o si gba laye
3: e fi na mayan si ta kama lo ojo ti lo
2: church ti baba abi temi
3: mejeji
2: oda ti temi ba 081 07 09 177 328 ikeji 080 68 65 0858 ti baba 070 45 69 37 71
3: Eche, awon eyan bo lotun la.
2: Okan wa balẹ.
3: Ami Jesu.
2: Ari alayo.
3: Thank you. God bless you.
2: Amen.
3: Eje ka pade nibe agbala wo so lotun alagbara Olorun ko ni si ewu nibe. Oluwa re mi lekun additional big man presenter loruko mi. Tun Dixon lajo se omo alaja. A pade lori eto yi abi lori awon eto bayi atawon eto mi lojo mi ojo ri. Elebe ku kale. God bless you.
4: La Gelu FM. Jagaba gogo radio. Ma ro wan so.
5: Mo ti bere fun o le se alai mo pani lerin lakoko apejopo itakoro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
6: Maggi starch ase latara e wa soya alubosa adu chili ati konofuru
5: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
6: Maggi starch yo so gbogbo nje ta se do won ara oto yo su tu so akoko na da koko mo ni gbagbe
7: So good, dada.
8: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ó fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A level to se fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afu ojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
9: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
10: You won't believe what happened yesterday.
9: Seriously, and good morning to you too.
10: Sorry, I forgot. Tea before tea.
9: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.

ni yàrá òkè lọ́jọ́ wọn ni èmi olóòrùn yóò tó ń balẹ̀ àwọn ìránṣẹ́ pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ̀rẹ̀ láti wednesday 12 friday 14th August 2026 pẹ̀lú ìpò ọlọ́run tó dájú lórí ìránṣẹ́ prophet akínbíyìmá 2026 apostolic meeting ìwọ náà darapọ̀ wá gba agbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀ kí ewu àkókò yìí má baà kó dànù ìwọ náà ò lè ṣèdáyọ ọjọ́ wednesday 12 friday 14th August 2026 láàgùn mẹ́sàn-án òwúrọ̀ 9 a.m. this is more than a meeting it is a divine encounter with God through his anointed servant prophet akínbíyìmá 2026 apostolic meeting ọjọ́ wednesday 12 this friday 14th august ni láàgùn mẹ́sàn-án òwúrọ̀ lẹ́mi olórí yóò fi máa balẹ̀ gbogbo àwọn ikọ̀ rẹ̀ àtòṣìṣẹ́ nínú ìjọ̀rò wọn lágbára gbogbo ẹni christ power bus stop adégbàyí ife ibadan express road ibadan igun association of ministers ló ṣàgbọ́.

0: of 0707118-1997 at 0808-070-1243.
1: Tell me how you like it.
2: Ṣe látọjọ́ Monday, káwọn fi weekend wá jẹ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù.
3: Ó wà bẹ́ẹ̀.
4: Ó dẹ̀ sílé gbogbo àwọn sórí. Má fi ṣe àpamọ́.
2: Ètò tó ń múlò dùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.
5: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ. Ó ṣe ìjáì!
6: Make your cooking fun.
7: Lagilu FM 96.7.

0: sẹlẹri fún wòlíì sí abolú alábàbà adarúgbó mọ.
1: Láti ṣe ní yunifásitì lọ́dún yìí.
0: Bẹ́ẹ̀ ló rìn àjò àwẹ̀ àtàdó ọlọ́dọọdún yẹn.
1: Sure mercy of baby.
0: Àánú tó dájú ti dá bídí ọ̀sẹ̀ yìí ló bẹ̀rẹ̀.
1: Pẹ̀lú àánú tí sọ olúwa fẹ́ gba gbogbo ìyẹ̀lọ́ wá lájí ní ogun.
0: Ẹ̀gún ìdílé tí ò jáde àwọn ń gbà.
1: Lọ́jọ́ Friday, Saturday àti Sunday
0: náà.
1: Bábẹ́
2: lórúkọ Olúwa àti lórúkọ Professeur Olúwalọ Bàbá Adámimógo, mo mọ kí gbogbo ẹ̀yin olólùgbọ́ olólùfẹ́ iṣẹ́ ìránṣẹ́ Adámimógo yìí wípé a máa kú àmójúbà ti ìpàdé àdúà alágbára ńlá yẹn. Sure mercy of David, àánú Dávidì tó dájú tí ó bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ yìí Friday oṣù kẹjọ lọ́sẹ̀ yìí gangan ni ó bẹ̀rẹ̀. Ṣáájú náà ẹ jẹ́ kí n kọ́kọ́ fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tí ẹ máa pè láti lè máa mọ̀ bí ó ti ṣe ń lọ àti bí ó ti ṣe lọ ní program Sure mercy yìí.
3: 07036793432 07036793432 tàbí 08132942920 08132942920.
2: Bọ́lọ̀dé ọmọ Olódùmarè bàbá orísun ayọ̀ ló kọ tèmi jẹ́ ọ̀sẹ̀ yìí náà ni ó bẹ̀rẹ̀ o. Bàbá ẹ gbàdúrà fún wa.
4: Ẹgbẹ́ gbàdúrà orúkọ Jésù ni orúkọ Jésù ni agbára ìjẹ Jésù ibi ó ti ń gbọ́ mi káàkiri àgbáyé mo sọ tẹ́lẹ̀ lọ pàdé àánú ibi tí ayé rẹ ti ṣubú tẹ́lẹ̀ àánú gbé ọ dìde ibi ó ti ń dájagun àdájà lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ arúgbó ọjọ́ gbé ọ níjà olórí ogun tó ní ẹ̀mí mímọ́ bíwó ògo ni fọ́lọ́ lókè ọ ní oṣù kẹjọ tó ń ṣe oṣù sú ọmẹsì lọ rí àánú tó sọ wọ́n gbà ògo ni fọ́lọ́ lókè ọ jésù olúwa gbà ní abẹ́ àkóso bó ti kò rí orúkọ mi ní wòlíì àti ajínrere Sam Olúalọ tí gbogbo ẹ̀yin ọ̀dọ́ mọ̀ sí Adámimógo.

jẹ́ kí àwọn ènìyàn kí ó wá rìrì. Ó jókòó lórí àwọn kérúbù, jẹ́ kí ayé kí ó ta gbọ̀ngbọ̀n. Olúwa tóbi ní Sioni, ó sì ga ju gbogbo orílẹ̀-èdè lọ. Kí wọn kí ó yin orúkọ rẹ̀, èyí tí ó tóbi, èyí tí ó sì ní ẹ̀rù, nítorí pé mímọ́ òun ni òun. Agbára ọba ń fẹ́ ìdájọ́ o, àní agbára ọba ń fẹ́ ìdájọ́ pẹ̀lú. Ìwọ́ dẹ̀ fìdí àìṣègbè múlẹ̀, ìwọ́ ṣe ìdájọ́ àti òdodo ní Jákọ́bù. Ogún ni fún bàbá, ogún ni fún ọmọ, ogún ni fún olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́. Bí ó tún rẹ̀ ti kọ́ ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo. Ayé àìnípẹ̀kun, àmì Ọlọ́run aláàánú jùlọ, ogún ni forúkọ mímọ́ yín. Adúpẹ́ fún owó agbára yín tẹ fi pa wá mọ́. Ẹ jẹ́ ká la oṣù tó kọjá yẹn, July. Ẹ jẹ́ ká là jẹ́láyọ̀ àtàlàáfíà. Ẹ jẹ́ kí July ó jẹ́ wa jùlẹ̀. Adúpẹ́ nítorí pé a tún lórí ọ̀fẹ́ láti wọnú oṣù tuntun tí í ṣe August, oṣù kẹjọ. Agbé Ọlọ́run ga lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹ̀yin Ọlọ́run, ẹ jẹ́ Ọlọ́run sí wa. Bàbá àgbáyé gba ọ̀pẹ wa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọlọ́run mo gbàdúrà ní orúkọ Jésù Kristì ti Násáréètì wípé bá a ti ń lọ, Olúwa máa bá wa lọ. Ẹ gba gbogbo ògo ìrìn àjò oṣù yìí kọjá sáyọ̀. A ó dẹ̀ yìn lọ́run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa.

0: lọ́wọ́ Ọlọ́run fọ́rẹ́ rẹ̀ lórí ayé wa. Bí kò ṣe wípé Olúwa bá pa ìlú mọ́, ṣe bólú sọ́jí lásán. Bí kò ṣe wípé Olúwa bá wà lẹ́yìn wa, kí la lè dá se? Àánú rẹ̀ ló mú wa dòní. Awo oṣù kínní láwù, awo oṣù kejì, awo kẹta, àtúnwò kẹrin, àwa náà lawo karùn-ún, àtúnwò kẹfà, àtúnwò méje, ìkẹjọ láwọnú rẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ olùgbàlà lórí ìwà ni. Ṣe lọ́yẹ̀ ká dúpẹ́, ká fìyìn fọlọ́run tó ń fún wa ṣe, Ọlọ́run tó ń kó wa yọ, Ọlọ́run tó ń pa wá mọ́, Ọlọ́run tó wà pẹ̀lú wa, Ọlọ́run tó dáàbò bò wá, Ọlọ́run tó wà ní àti wa. Ẹ̀hún jáde, ẹ̀hún wọlé, àánú rẹ̀ lórí ayé
1: yìí ni.
0: Ẹnàwọ́ sẹ́nu ẹ̀rí nǹkan mú lẹ́nu, àánú rẹ̀ ni ní gbogbo ìdá. Àní ooo, bọ́ bá pa wá lálẹ́, àtúnjí wa lówùrọ̀, báyìí bá ṣe wípé a fẹ́ ṣe sóòrù. Bàbá tún jí wa ni, ṣe bóore ọ̀fẹ́ rẹ̀ lórí ìwà ni. Làwa ṣe ń sọ wípé Olúwa á ṣeun, àánú rẹ̀ ẹ dúró títí láé lórí ìwà, lórí yín ooo. Torí wípé ní gbogbo ìgbà lọ́lọ́run ń wà pẹ̀lú yín, ni ń wà pẹ̀lú wa. Ààbò rẹ̀ ló mú wa wà láàyè, tá a fi wà láàyè. Adúpẹ́ ooo, lọ́wọ́ Ọlọ́run ìwọ nìkan ṣoṣo lọ́ba, ìwọ nìkan ṣoṣo níṣẹ̀dá, ìwọ nìkan ṣoṣo lólùgbàlà, ìwọ nìkan ṣoṣo lólùdáhùnkè, olùbùkún, olùràpadà, gbogbo ọkàn. Ìwọ lòun pa ni, ìwọ lòun jí ni, ìwọ lòun fún ni, ìwọ lòun gbọ́ pẹ̀lú wa. Ìwọ la fún ni mọ́ṣíregun, ìwọ la lágbára gíga gíga, ìwọ lòun gba ni amọ́roro, àlàroro, ọ̀pátírín kanlẹ̀ okòrùn ìjìnlẹ̀, fi a tó fara ti bí òkè. Ọba lórí ayé pátápátá, adẹ́dàmẹ́ẹ̀dá, Ọlọ́run àwọn bàbá wa, Ọlọ́run ti wa, Ọlọ́run tó wà pẹ̀lú wa, Ọlọ́run àìkú, Ọlọ́run àìsà, Ọlọ́run àìdíbàjẹ́, Ọlọ́run tí ń gba ni, Ọlọ́run tí ń la ni. Ayéráyé nu ayéráyé, ọba jàmọ́ jẹ̀bi ẹni, bàbá mi ló fi mọ nankan nankan fẹ́ níbi lògbò lògbò. Ọlọ́run tó ti wà, Ọlọ́run láéláé, ọba tí gbàdọ̀ balẹ̀ ẹ gbogbo ọba, gé kan pa kan gbé kan dìde, ọba tó wo tálákà sùnsùn tó gbé dìde látorí àkìtàn, tó ní ọjọba pẹ̀lú àwọn ọmọ aládé, tó bá lágbé látinú èrùpẹ̀, tó ní ojogun ìtẹ́ ògo. Ẹgbọ́ná ta ni ó bí ìta ni ó bá wíjọ, ohun tó bá ṣe àṣegbé nígbà gbogbo ni. Òun la dẹ́dá, òun la ṣẹ̀dá, òun ní sohun gbogbo tí ò sẹ́ni tó lè yẹ ẹ lọ́wọ́ ẹ wò. Adájọ́ tí dájú adájọ́, bàbá mi lọ́ba tó ti wà, títí ayérayé, ọba ńlá tó sì lọ́kànrin kéṣe ni. Àní ooo, bàbá ni a mọ̀ yìnà náà rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ lórí wa, ó mọ̀ mọ̀ pọ̀ jàǹtirẹ̀ rẹ̀. Bàbá ni a mọ̀ sọ, Ọlọ́run ń gbọ́ látòní títí dọ̀la, a nílè sọ́tán, àkàkàtán lórí ọ̀fẹ́ olùgbàlà lórí wa. Ẹ jẹ́ àjọ mọ́ dúpẹ́, kájọ mọ́ fìyìn fọlọ́run lọ́jọ́ gbogbo. Àní àwa dúpẹ́, àwa tá a kọ̀wé ẹkún tá a gbàwé ọ̀fọ̀ o, ọ̀pẹ yẹ wá. Àwa tá a kọ̀wé ẹkún tá a gbàwé ọ̀fọ̀ o, ọ̀pẹ yẹ wá.
1: Fẹ́ panjẹ́ fún sí ọ̀dọ̀ ìjọsìn náà ni ọ̀pẹ yẹ wá. Dúpẹ́ ọ̀pẹ́ ọmọ ìyẹn gbogbo wa náà ni, àmọ̀ lẹ́nu ọ̀pẹ ni, ẹnu ọ̀pẹ wa ò ní kan. Olúgbàdé Victor Ayọ̀mídé, God bless you. Ẹnu ọ̀pẹ ni kọ̀ọ̀kan wa ò ní kan o. Ọmọ́tayọ̀ Yusuf, God bless you. Ẹnu ọ̀pẹ wa ò ní kan. Ẹ ṣe à programu yìí, ẹ̀yin náà lè wà tó ẹ̀ wà lórí Facebook, ẹ̀yin náà lè kọ̀ tí yín síbẹ̀. Kí ni ohun àtijọ́ tẹ́ ẹ̀ fẹ́ mọ́? Kí lohun tuntun tẹ́ ẹ̀ ń retí kọ́lọ́run ó ṣe? Torí pé ó ti sọ pé bàbá ti wí létí òun, òun náà ni yóò ṣe. Èmi dẹ̀ mọ̀ pé yóò ṣe bá a ti wà nínú oṣù tuntun yìí. Yes, tá a bá lọ sókè lọ́hùn-ún, tá a bá padà dé, a wà lórí ọ̀fẹ́ àti máa pè wọlé. Ojú òpó wa tá a máa pè sí náà ẹ ti mọ̀ ọ́, a tún sọ́nà nígbà tí a bá fi máa, tá a bá padà dé lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ wà ń bẹ̀ pẹ̀lú wa o, torí Ọlọ́run fẹ́ ṣe ohun tuntun nínú ayé ẹnìkan. Tálẹ́ni náà, èmi ni.
2: o ba le ma ke o wo le pelu steeze gugu bitati o o bi a o bi sti bitas jatu la bi opo yogun gentleman on the body system o bo tariji akanse bitas to ba orisirisi aisan bi a dota ninu agu ara wo ya ya 50 bitas be ti gugu bere to dati e mo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitas wa fun gugu sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david ta sise sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitas ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kuba 50 bitas is produced by the 50 waves limited esileri da ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni plot 3 light and craft building basorun ibadan while our head office is at ojaja mall abraham adesoya ajah lagos to be our distributor call 0704-318-3929 50 bitas na daki tolote
3: Etin yin melo gbogbo eyan pinle Oyo White Stone Souvenir lo ran mi sin lori gbogbo eyan to tin lukan wo lu Ibadan te ni kan re se te sin nilo souvenir lori sirisi to je original pambele te le lo ninu le te le fi sebun fawon oninawo gbogbo lojo ayeye won bi ariya gbeyawo oku agba ojo bi isile ati fun awon omode ka so die ke le mo po jagede yapa high quality stone mix blender gara tin be lori stone mix blender wa o stone mix yam panda aso su diyan le yo soka back to school items souvenir bags high quality stainless pot The doctor recommend we come out of the way. Present iron. I will balloon the lures in a bomber for 7 dish. Rechargeable fans. Book bonus at a wool of any ketra. Solar fan. Who will only kitchen at any nulle? Who's a week up and set up kitchen? I don't let by his day. People will call us a jar on kulele. For the original souvenir. Perale Malosi White Stone Souvenir. Idea where Odu do a building directly opposite NMPC filling station. Idea where Badon. Who Raja Lopo? Ole pay 080-6913-4989. 080-6913-4989 White Stone Souvenirs. Debi Oraja.
4: Labbaik Allahumma labbaik
5: Mo lati ale mo travel and tours mo dupe lowo gugu eyin te baba ni lagbo haja ti umura amariri yin o e se n fi gbagbo sanwo maka sanwo umura sile ise wa to na won si je ko na jam pa yin fun gba kankan ri e se o alo to lo ni o ma je o awon fi asiko yi kede ijoba Saudi Arabia ti fi gbedeke si oro haja ti umura atodun yi to ma je 26 September 2026 gugu eyin te wa fe wa lo si haj e je ka ite ma wa sanwo sile to di September 2026 owo haj atodun yi o ma je 8 million naira ninu e le ti gba visa Ticket accommodation maka ati Medina pelu jija mimu baba nbare ni pe PTA wo down na ni maka afun yin ninu 8 million naira yin sara sasa kan so wa lori takun agbaye www.manlatravel.com telephone 080-575-222-302 tabi 070-268-627-51 agbari number 1 Rando Plaza Iriakari Estate Oluyole Extension along Akala Expressway Ibadan number 31 New Court Road Odigbagi Ibadan 5850 Indianapolis USA

kojú àwọ́ká àròmọ́lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorunsùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá ìbarubá ọba isanra ìyànà UBA bank ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn lẹ́yìn ilé bàbá adédìbú gangan adójúkọ people's girl grammar school 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé làwọn kọ̀ọ̀kan fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: Apple Office JKJ Builders and Developers Limited. To Wanyodo, your road. Aremo Blocks Bus Stop. Opposite ITA, Manila, Ibadan. Telephone 0707-118-1997. Tabi 0808-070-1243.
1: When I know you can't tell me, if we share
2: tun ti ya o sinu ipaje adura awe ati iso oru ologbon ojo ti ijo Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire sagbekale re lori oke Bethel bere lojo Friday to gbeyin osu keje di Friday to pari osu kejo akori itusile patapata ninu agbada okukun total deliverance from power of darkness Ephesians 6:12 akoko adura lojojumo ago meso owuro si mejila osan ago meta osan si mefa irole ago mokanla ale ti meta oru ni iso oru opo awon woli ati olori emi nbe ti Ọlọrun ti pese sile fun opo ise iyanu bi igbala iwosan ibukun itusile ibapade atokewa ibi ta gbe ti pade Better Mountain along Adebayo Ijeayure Road Ibadan olugbalejo woli Gideon Tanimo wo esupofo elo elo baba 08033281742 fa eni meji tabi meta lowo dani kejo ni iriri itusile lori oke Betheli mashallah iwa o
3: ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà ìfètòsọ́mọ bíbí ran ni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
4: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
3: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
5: Christ Dominant Church presents
6: Convergence of Dominance 2026.
5: Gbogbo onígbàgbọ́ àgbáyé ó tún ti yá o ní ìjọ Christ Dominant Church International tó wà ní ìdíròkọ junction lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja lọ́nà amúlòkun ńlẹ̀ ìbàdàn ìpàgọ́ wọn lọ́dọọdún tọdún yìí tó ti kò pẹ̀lú àkòrí Ab Dominion bó ṣe wá wáyé rè o lọ́jọ́ Tuesday ọjọ́ kẹrin oṣù kẹjọ tó bẹ̀rẹ̀ aago márùn-ún ni ọjọ́ Wednesday aago mẹ́jọ sí aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ Thursday bákan náà aago mẹ́jọ sí aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ Friday aago mẹ́jọ láàárọ̀ títí di aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ Saturday aago mẹ́jọ ló bẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ gbẹ̀rẹ̀ ojú ọ̀nà amúlòkun ni o ní ìdí ìrókò junction lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja àwọn àtúntọ́lọ́wọ́ lónìí wọ̀nyí.
6: Apostle Israel Ogbemudia Bolaji Bukola Buki voice.
5: Pastor Samuel Alao Pastor Oyebamiji Eso Bàbá nínú Olúwa Pastor Kingsley Sanga àwọn olùkọ́ àgbà tí gbogbo èèyàn lálejò a máa retí yín o Jésù
6: Olúwa.

0: adupe e ka bo pada sori eto oluwa ajirire kayode ibo de le bi je igba mo wi pe mo be guja mo segun egungun mo ba orisa ja mo lu orisa mole igba mo gbianju lati ba olohun obaja gbangba olohun ba ma da mi o se na olohun baba ti da o se farawe emi na ko oju oluwa ti nbe lara mi le mi si ma wi pe oju oluwa o wo mi o si wo igboju oluwa ba ti wo yan mo oju satani ni o ma wo ni tohun e wo e je ki si oju opo sile tori pe ko si akoko lati fa koko se ere rarara ni abala yi moni ohun tuntun ti a ba wo oro olorun ni Isaiah 43 ta ba wo ese ikejidinlogun ati ese ikokandinlogun oni e ma se ranti nkan ti isaajumo ati nkan ti atijo e ma se ro won oni kiyesi emi o se ohun tuntun kan nisisiyin ni yo hu jade eyin ki yo mo bi looto emi o la ona kan ninu aginju ati odo ni asale ki lo ohun tuntun ka to wa gba ohun tuntun ohun atijo bodo ku o tori pe eyan bodo fo ti tonton sinu ego atijo ni be ko bi beli so pe yo for monton loju ni e o ti ko ni mo so kan ma so pe won so pe won lo tinu bi beli o wine tonton la soro nipa re sinu ogbologbo ego oju opo te ma pe si ni 091 23 70 86 75 091 23 70 86 75. Hello
1: sir.
0: Hello, sir. Mi ma ni.
1: Mo wole lale.
0: Oluwa se o.
1: Jaji e kale fe.
0: God bless you, ma.
1: Amen. E ko le lo no
0: se. Ta lo n ba wa soro lati bo ni.
1: Ah, mama fa je se loko meta ni sa.
0: Loko meta. E se o, osu kejo la wa yi. Mo losu kejo la wa yi. Inu osu tesiwaju yi. Kini ohun atijo te fe ko Olorun mu kuro? Kini ohun tuntun te fi reti lojo Olorun?
1: Mo fẹ́ pé mo ti fà sẹ́yìn ìwọ̀n afẹ́kọ́lọ́hun kó tún mi ó tún mi kì lọ́wọ́ ó gba ẹ̀tọ́ mi fún mi lórí òkè kó gba ẹ̀tọ́ mi fún mi ní ìjọsìn.
0: Nǹkan méjì lẹ ti sọ ohun àtijọ́ ẹ̀dẹ̀ ti sọ ohun tuntun ẹ ti ń fà sẹ́yìn lọ́dọ̀ ẹ ti ń fà sẹ́yìn ẹfẹ́kọ́lọ́hun kó tún yín kì ẹ wá ohun tuntun tẹ ẹfẹ́kọ́lọ́hun wá ṣe ni pé kọ́ gba àwọn ẹ̀tọ́ yín kan fún yín bí ẹ ti sọ lórúkọ bàbá tọmọ tiẹ mọ lóṣù tuntun tá a wà yìí ọlọrun yóò ṣe bẹẹ fún yín nítorí pé ẹ ti ẹ sọ pé ẹ fà sẹyìn ẹ lè ríra yín ẹ lè ṣàkíyèsí bẹẹ dẹ fẹ kí ẹ tún mọ agbára ìtẹsíwájú kọ wọ ayé yín ní orúkọ jésù olúwa wa ẹ ṣe màmá mi god bless you ma ẹ ṣeun +234 814 249 1006 ẹyin tẹ wà lókèrè ẹ lè gbàbẹ wọlé. Hello. Olúwa ló ń ṣètò. Ẹ gbé kúrò lẹ́gbẹ̀ ọmọ yẹn tàbí kí ó já kúrò bẹ́ẹ̀. Hello. Olúwa ló ń ṣètò. Kí ló ohun àtijọ́ tẹ́ ẹ fẹ́ nú ayé yín mọ́?
1: Mi ò fẹ́ gbogbo kò sí.
0: Ẹ fẹ́ kò sí kò sí mọ́. Ẹ fẹ́ kẹ́ ẹ ná tantan kẹ́ ẹ tún rí mi. Kí ló ohun tuntun tẹ́ ẹ wá ń fẹ́? Kí ló ohun tuntun tẹ́ ẹ ń retí lọ́dọ̀ Ọlọ́run? Ọ̀dà ogun kò sí kò sí Ọlọ́run mú kúrò láyé yín o. Ọ̀dà náà ogun kò ká kò lá Ọlọ́run mú kúrò láyé yín. Bá a ṣílẹ̀kùn fẹ́ lómi àwọn ti kúrò lójú òpó. Hello. Inú oṣù tuntun rèé gbogbo ń tọ́ ọ bá ti bọ́ lọ́hùn sọ ọlọ́run fẹ́ ṣe bẹ́ẹ̀ nú ayé rẹ̀. 091 23 70 86 75 +234 Hello. +234 814 249 1006 méjèèjì ní gbogbo ẹ̀rọ lura wọn ni. Hello.
1: Hello.
0: Hello.
1: Hello.
0: Ẹ̀kalẹ̀ orúkọ yín bọ́lẹ̀ tí ń pè.
1: Ọláìtàn Alákọ̀ọ́mọ́dé.
0: látọ̀mí àdìo
1: aláìtọ́ ọláwí látọ̀mí àdìo
0: ẹ̀ṣẹ̀ tí lóhun àtijọ́ tẹ fẹ́ kọ́lọ́hun mú kó àwọn nǹkan wà tí ọ̀yẹ́ kó bá yín rìn àjò oṣù kẹjọ lọ sí oṣù kejìlá ọdún yìí ohun àtijọ́ ẹ̀ tí ì sọ ohun tuntun rẹ̀ ń bèrè
1: wọn. Tẹ́lẹ̀ ẹ̀rọ ni mo lọ ní ìlágbára àti ìlọ́mọ kò sókun àtágbára kankan fún mi. Ọlọ́run sàánú mi.
0: Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ wà okun àti agbára tó ti ń dìtànú ayé yín ó dohun àtijọ́ báyìí olúwa wa fi okun tuntun ó fi rọ́pò fún yín bẹ́ẹ̀ àìlókun yẹn mo ló dohun àfìsẹ́yìn fún yín lórúkọ ọba tọmọ tí ẹ̀ mọ́ ohun tuntun náà ni pé olúwa sọ pé òun ó fún yín ní agbára yóò dẹ̀ agbára yín ẹ ó lè fìyẹ́ fò bí ìdì lórúkọ jésù ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún yín jésù olúwa wa àmì ẹ̀jẹ̀ awo ẹlòmíì ń bẹ̀ bá ń ṣílẹ̀kùn fẹ́ lòmíì +23481424910 hello
2: ẹ̀kálẹ́
0: ó yà ẹ̀jẹ̀ amúlẹ̀ ó yẹ kẹ́ ẹ̀ ti márì ti pẹ́ ṣùgbọ́n ẹ̀ níyàwó ogun ìdádúró ní kòríta ìláyà ó jẹ́ ohun àtijọ́ fún yín bọ́lọ́run bá ti ohun tuntun tẹ wá fẹ́ ni pé kó lóra kó ṣe aya rere fún yín lórúkọ bàbá tọmọ tiẹ̀ mọ́ ibi táyé dá yín dúró sí ẹni mímọ́ ìsírẹ́lì mú yín jáde kúrò ńbẹ bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà ohun tuntun ìyàwó rere lórúkọ jésù olúwa yóò ṣàwárí ẹ̀ fún yín lórúkọ jésù yóò dẹ̀ dìyìn lógo lórúkọ jésù olúwa wa àmì.
2: Hello.
0: Hello sir. Hello sir.
2: Yes sir. Ẹ kú sí olúwa.
0: Olúwa ló ń ṣiṣẹ́ rẹ̀ sà.
2: Bí Ọlọ́run mú ogun ẹtì kúrò nínú ayé rẹ̀ ká dáwọ́lé ìsan.
0: Ká má tètè yọrí ẹ̀. Ohun kí wàá lo tuntun.
2: Tuntun tí mò ń fẹ́ kí Ọlọ́run tún ṣe náà ayé mi pé gbogbo tí mo ti gbé nílé yóò ti tẹ̀mí lọ́wọ́.
0: Kò bẹ̀rẹ̀ sí ní tẹ̀yìn lọ́wọ́ oṣù márùn-ún tó kù yìí gbogbo ohun tán ń pè ní ẹ̀tì tàbí àṣetì nínú ayé yín ọlọ́run mú kúrò ní orúkọ jésù ọba tó ṣèlérí tó sọ pé òun á dẹ̀ mú lérí yẹn ṣẹ tó ní pé kí àwọn ènìyàn òun má ro ohun àtijọ́ mọ́ gbogbo ohun àtijọ́ kò sí tàbí kò tètè bọ́ sí tàbáṣetì olúwa mú kúrò láyé yìí ohun tuntun olúwa ṣe láyé yìí o jésù olúwa wa àmì ìtabápàdé a mọ tẹ̀síwájú ẹ kú kalẹ̀.
3: Fún ọgbọ̀njọ́ àti ọjọ́ kan iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí
4: o. Ẹ̀yà ìfọ̀dù àpẹẹrẹ ìgbà yẹn ló ń gún yá ní ìgbà oṣù kẹjọ bí ọlọ́run ti máa ń rìnrìn agbára nìyẹn. Ipa ṣe ìpè. Wòlíì Daniel Amọ̀wálé ní méjì JP. Anu ata ti wọ́n dé Covenant Fasting and Revival. Àkórí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjàlọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́ nà. Nípasẹ̀ pé ọ̀nà lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sì Sunday Babatunde Wonderful. Ambassador Prọfẹ̀sì Samuel Ogunuga. Prọfẹ̀sì Kúrẹ́dì Adéròmú. Prọfẹ̀sì Adéyẹmọ. Adéyínká Jò. Prọfẹ̀sì Jósè Bayo Tunde. Pásítọ̀ Ṣẹ́ń. Asọ́láyé. Pásítọ̀ Yẹmí Òjò. Pásítọ̀ Rẹ̀mí Òjò. Prọfẹ̀sì Olúwa Lárí. Prọfẹ̀sì Fọlúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀sì Láyínká Ògúnṣọlá. Apọ́sítù Tímọ́tì Ọládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí wò ní Ọlọ́run aláyè. Daniel Amọ̀wọ́ Ládìmẹ́jì JP. Wọ́n ó máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August. Bí Monday 34. Nínú ìjọ Christ our Savior and Holy Ghost Ministry. Aṣáájú Pásítọ̀. Bí Àìtì ní oyè Ẹ́sìtè. Arúgbó Rọ̀jọ́ Ìbàdàn. Àkọ́kọ́ ojútùú rẹ̀ ò yá jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
5: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted ally. The toju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon tayo si, be gele le se ma jamfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ma si ko to ye ki won o gba to. ìtọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tárúgbó ṣe. Wọ́n sì màsìkò tó yẹ kí wọ́n nọra. Emerald Comfort Home. Ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀. Gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1, Road 2 Junction, beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home. Exceptional care in a place you can trust.
6: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House at Deuni Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeman Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
7: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ́ ìran láti lọ sí ilé Hajj 2027. Ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission, ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basun Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basun Hajj Umrah Service ti pé àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, Siyara, ọ̀fẹ́ onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Basun Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex, Ọjà Bodè, nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mukaddam Basun Hajj Umrah Service, fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.

0: eje ki agbadura ogo ni foruko re oluwa oluwa gbo pe gba yan wa o ma ba wa lo la be oro ni oruko jesu oluwa wa amen amo ba wa soro lori idajo olorun ko ye enikeni sile idajo olorun ko yo enikeni sile gbogbo alama pe idajo olorun idajo e ma ro idajo e de ma gbona papa julo fun awon alaiwa olorun sugbon opolopo ma wo loni bi eni wo pe olorun na gbayan lejo eri gbata kan ba ti soro na ai maka maka won won olorun a so awon koja na o ba fe se idajo e ti n gbok nigbata awon agbofinro aye ti won o mu awon eyan sina ati male tabogbo ewon melo melo wa ni olorun to ye pe gbolo nkan na ni depart o na loro re fe ti o ba ti wojobo orun so depart ti o kaluku ba gbo bayi inu awon ti o mo olorun ni o oro apadi o la wangeli atari won lo street ninu ina so depart idajo awon eyan ni yen ye okan ti ko gba Jesu okan ti ko yonda ara e okan ti o ni igbala ati okan ti o ni isodi mimo so idajo olorun ko yo enikeni sile mo pin oro si meji eti ikini mo so pe o di dandan fun gbogbo eniyan lati farahan iwaju ite idajo Kristi eti ri bayi idajo ite idajo Kristi ni o dandan ni gbogbo eyan ọfẹ ọkọ ìbọlọfẹ yẹsi sórí bí ọba bá jésù sọta láyé yìí iwájú rẹ lóde sí ní ọba ya ṣé ń gbà tó yí ikú bá ti pojú ẹ dé kí lọ mọ̀mọ́ ojú tó ọba lábá ìdájọ́ lọ lajú sí ebérú 927 ó sọ fún awo pé a ti fi lélẹ̀ fún gbogbo ìyá láti kú lẹ́ẹ̀kan ṣoṣo ó lẹ́yìn èyí ìdájọ́ ni ó ti gbọ́ kò síbi ọfẹ yẹsi ìdájọ́ yẹn ń bọ̀ so ìbá wa dá kọ́ padà dọ̀ jésù kọ́ sáwádú sọ́dọ̀ ẹ̀ báyìí kó sọ pé ó sọ́rí gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ gbogbo àwọn ìwà búburú ọ̀rọ̀ òdì tó ti sọ kó ní ó darí jìyàn o jẹjẹ mọ̀ pé yóò darí jìyàn kí ni ìwé kọ́rìtì kejì orí karùn-ún ẹsẹ̀ kẹwàá kí ló sọ fún wa ó ní nítorí pé gbogbo wa kò lè sa ẹ̀ má fi ara hàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi kí olúkúlùkù lè gba nǹkan wọn ni tí ó ṣe nínú ara gẹ́gẹ́ bí èyí tí ó ti ṣe bá a ṣe rere bá a ṣe búburú ó ti gbọ́ kọjá tí ò ní farahàn wájú ẹ̀ tọba mà dọ́jì nínú ayé ó lè dọ́jì ní ọjọ́ ìdájọ́ ìdí ni wọ́n pé njẹ́ à ń pè ní excuse kò sì ti jẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ ìdájọ́ kò sí ẹ̀ẹ́dàkùn ọ̀fẹ́ lọ tọ́lẹ́tì ọ̀fẹ́ lọ ṣùgbá ọ̀fẹ́ lọ ṣàwó kò sí ti jẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ ìdájọ́ torí ọjọ́ tí gbogbo èèyàn máa gbọ́n ni iwájú ẹ̀ olè ti gbọ́ iwájú ìtẹ́ ìdájọ́ Kristi ẹ̀ ti rí ó ní jésù ní bàbá fẹ́ ọmọ ó ló ti fi gbogbo lé lọ́wọ́ so iwájú ẹ̀ tó ń lọ́nu ẹ̀ tó rí ọjẹ́nu ayé ẹ tí ó sì dájọ́ ẹnu so ó kúkú sàn kó tètè gbàgbọ́ báyìí kó tètè yọ̀ǹda ara ẹ̀ fún jí ó dá ọmọ gẹ́gẹ́ bí ọmọ tó bá ti lè dá ọmọ abúṣebúṣe ìwọ náà lè máa ní àǹfààní sí i torí ó pé ó ti sọ ọ́ di ọmọ ó ti sọ ọ́ dọ́mọ. Kí ni òkejì? Ìkejì ni pé ìdájọ́ ọlọ́run kò yọ ẹnikẹ́ni sílẹ̀ ìwé rome ló sọ bẹ́ẹ̀ romans chapter 14 ẹjẹ́ ẹ̀ka láti verse 10 romans chapter 14 from verse 10 ó ní ṣùgbọ́n ẹsẹ̀ tí wọ́n fi ń dá arákùnrin rẹ̀ lẹ́jọ́ tàbí èsì ti ṣe tí wọ́n fi ń kẹ́gàn arákùnrin rẹ̀ gbogbo wa ni yóò ṣàdúró níwájú ìtẹ́ ìdájọ́ Kristi sọ ti gbọ́ ojú ló ń kan to fi n da arakunrin re tabi arabinrin elejo ah so mo ko good ni dajo gan omo yan da lejo ma da lebi o ma condemn ma jojo okan o ma kegan ne kankan gbogbo ani o sa duro ni waju te dajo Kristi so to ti ri beye Kristi naa ni o ni o se dajo aye mo funre problem mo funre ne problem ko si bi o le ye si o tori ati ko pe oluwa wi pe bi emi ti wa gbogbo eko ni yo kunle fun mi ati gbogbo ahan ni yo si jewo fun olorun verse 12 o ni je nitori na olukuluku wa ni yo jin ara re fun olorun ese ketala wi pe nitori na e ma si je ki a tun ma da ara wa lejo mo ṣùgbọ́n ẹkúkú máa ṣe ìdájọ́ èyí kí ẹnikẹ́ni má ṣe fi ìkọ̀sẹ̀ tàbí ìdìgbòlù sí ọ̀nà arákùnrin rẹ̀ àti gbọ́rọ̀ yẹn báyìí má dáyàn lẹ́jọ́ mọ́ gbogbo wa onígbàdájọ́ lọ́dọ̀ jésù gbogbo wa ìdínà sórí bẹ́nìkan ṣe rere bó ṣe búburú ìyẹn ọ̀kan wọ̀ gbogbo wa ni o gbàdájọ yẹ ti dájú gbogbo èèyàn àfẹ tí ò bá sínú ayé yìí àtẹ tó kù àtẹ tí ó sì ń retí ikú lọ́jọ́ kú tiẹ̀ náà bá pé àtẹ tọ́jọ́ kú rẹ ti pé gbogbo wọn fẹ́ dájọ jésù wọn yọjú sí ìbá wa dá o kò tọ́nà rẹ ṣe kò tó dìgbà náà bá dá o kí ìgbé ayé ẹ̀mí rẹ kó ní ìtumọ̀ kó tó dìgbà náà tó bá ti tún ayé ẹ ṣe tó tún ọ̀nà rẹ ṣe tó gba jésù lolúwa àtolùgbàlà tó wá rìn déédéé níwájú rẹ tó sì tún ọ̀nà rẹ ṣe ó rí wípé ó rúri ọ̀fẹ́ gbà nìkan ẹ jẹ́ ká gbàdúrà àwa dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run wa nítorí pé a ti mọ̀ wípé ìdájọ́ ọlọ́run kò yẹ nìkan kẹni sílẹ̀ ọjọ́ ìdájọ́ rẹ̀ olúwa jẹ́ ayé gbé ní orúkọ jésù olúwa wa amen ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 080-233-947-96 ó tún di ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù.
1: Yéṣu mi bá wá ó ń bá wá wá gbogbo.
2: Ìjọ ìhìnrere ti tuntun nínú Kristi, the new in Christ evangelical church, ìsọdẹ mímọ́, ìwà mímọ́, ìjèrè ọkàn lọ́jọ́ wá lógún, àǹfààní wo lo ní kò jèrè ayé kan wá sọ ẹ̀mí rẹnu. Àbámágbẹ̀yìn kò ní jẹ́ tèmi àti tiẹ̀, àmì ìdíẹ̀rẹ̀ ta fi ń pe gbogbo ènìyàn sínú díẹ̀ lára àwọn ètò ìsìn wa tó ń wáyé ní gbogbo ẹ̀ka nílẹ̀ yìí àti lókè òkun. Olúlé ìjọwọ́ kalẹ̀ sí ẹ̀yìn ìbàdàn boys high school, òde àwọn òkè bá là ń bàdàn, gbogbo ọjọ́ ìṣẹ́gun túùsì ọ̀sọ̀ọ̀sẹ̀, ẹ̀kọ́ bíbélì tí wọnú etí lọ fẹ́ tọ́fẹ́ẹ̀fì ìjọba ọ̀run ṣeré jẹ láago márùn rọ̀lẹ́ ọjọ́ Wednesday ọ̀sọ̀ọ̀sẹ̀ counseling níbi tá ti láǹfààní láti rí bàbá wa nínú Olúwa. Apostle P.A. Alimi lójú korojú láti tú ẹ̀dùn ọkàn yín palẹ̀ tí Jésù sì ń jẹ́ ọ̀nà àbáyọ sí ìṣòro gbogbo láti aago méjì lọ́sẹ̀ di mẹ́rin ìrọ̀lẹ́. Gbogbo ọjọ́bà Thursday ọ̀sọ̀ọ̀sẹ̀ wákàtí ìyanu rẹ̀ Miracle Hour níbi tí orúkọ Jésù ti ṣe gbogbo ogun pẹ̀lú ẹ̀rí ọkọ̀ ọ̀jọ̀kan. Gbogbo ọjọ́ Sunday ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́sàn-án nígbà tí ìsọjọ́ ìsinmi wáyé láàrin aago mẹ́sàn sí méjì lọ́sàn-án bákan náà. Monday àkọlóṣooṣù pàdé Olúwa gbọ́ tèmi àdúrà ọ̀rọ̀ kùtù àyè ológo láago mẹ́jọ òwúrọ̀ níbẹ̀ ni Ọlọ́run ti ń gbọ́ àdúrà àwọn oníṣẹ́ ọwọ́ oníṣòwò oníṣooṣù ọ̀dọ́ àtàwọn alákàṣe ìbéèrè pẹ̀lú Holy Ghost Night Friday kẹtakẹta lọ́sọ̀ọ̀sù ni o. Níbẹ̀ ni ẹ̀mí mímọ́ ti ń yọ pàṣẹ ogun tí ọ̀jẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi rọrùn sí Olúwa. Wáyé o ìpàgọ́ ńlá mìlú títì fáwọn ilé tí ọmọ olóṣù mẹ́ta mẹ́ta don't manage error conference àárọ̀ Thursday tó bá parí oṣù kẹta kẹta ló máa ń wáyé o. Níbẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti rí àwòrán àgbèsí ayé wọn fún àtúnṣe kíákíá tó níṣẹ́ tó dé. Ẹ̀yin náà yọjú fáwọn ètò wọ̀nyí ó dájú pé tí ẹ ò ní ṣòro ṣe telephone 0023394796 the new in Christ evangelical church nípasẹ̀ bàbá wa alákòóso àgbà apostle P.A. Alimi ló sọ pé ìgbàlọ́kàn rẹ ni ó dùn mọ́ bàyé rẹ.

0: kábíyèsí ọlọ́run ìbá rẹ arúgbó ọjọ́ ìgbà ni ìbá rẹ ìbọ̀ ọmọdé ìbà àgbàlagbà ìbà ọlọ́run tí ò pín méjì ẹ káàbọ̀ lálẹ́ òní sórí ètò láwùjọ àgbà torí ọlọ́run ni lédùú ti bàbá wa ọba muritala adébáyọ̀ àkàndé ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn ti ń bẹ nífẹ̀lẹ́ lẹ́ńbí ilé funfun báláwo mo ti wà níbí mo ti dúró mo sì wà ńbẹ amojú ẹrọ mi dixon ìtùnú ó ń bẹ níbẹ ẹni tí ẹ wà lẹnu lóru mo kì í ẹkú àtàárọ torí rédíò gangan ẹnìkan ò láyé ẹnìkan ó dìde ẹlòmíì ó tó jókòó ẹnìkan ò lè ṣe láti àárọ di alẹ nígbà tí èsì díje ọlọrun ìwọ ni lálẹ́ òní olóòótọ́ mi adésínà aláwòdé adésínà aláwòdé àwọn ni olóòótọ́ ètò láwùjọ àgbà kenneth kebugi àwọn ni ọ̀gá wa ńlá gèlú kenneth kebugi ni tó fi jẹ́ pé gbẹ̀ngànlá ìwọlá ní ń bẹ lẹ́yìn wọn ṣe mọ̀ pé ẹnì kò ṣáájú ẹnì kò tẹ̀lé bẹ́ẹ̀ ni ọ̀gá gbogbo wa ni lọ́tún lọ́sẹ̀ túndé ọláwo túndé ọláwo ní tàbí sọ pé àná wà ní splash àná tún ni wọn wà ní lágìlú àná sìkọ́ ọlọ́run ni wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ òní ní ọjọ́ karùn-ún nínú oṣù kẹjọ ẹgbẹ̀rún ọdún méjì ó lé ogún àti mẹ́fà èmi àti ajọgun àkàbà oṣù january oṣù february èmi àti yín ọlọ́run sì ló ń ṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ oṣù march tọ́jú oṣù kẹta èmi yín náà ni oṣù april ajọgùn náà ni àkàbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfikún may èmi àti yín agunjúùnù àwọn atungun july ní ìwò yìí jẹjọ inú july láwà kò sì jù wá nù ọlọ́run ni o atungun ajọgùn oṣù ti august òní ní ọjọ́ karùn-ún kábíyèsí ọlọ́run tí ò pín méjì kábíyèsí rẹ ètò láwùjọ àgbà ti bẹ̀rẹ̀ lálẹ́ òní mo fi kí pé ẹ kú àmójúbà mi torí láti ìjẹjọ sóní ẹ̀wọ̀ tí wọ́n bá ní òjò ń rọ̀ ilẹ̀ fi mu bẹ́ẹ̀ ni òjò ń rọ̀ ilẹ̀ fi mu àánú lèmi àti ìjọrí ìgbà kì í ṣepá mọ̀ ṣe tó bá dé nìkan tó lọ mọ̀ ṣe ẹ sọ pé wọ́n tanra rẹ̀ jẹ bẹ́ẹ̀ ni ọlọ́run nìkan ló mọ̀ ṣe kò ṣe tó mọ̀ ṣe bẹ́ẹ̀ ni àwọn nǹkan àti nǹkankan àti nǹkankan ló ń ṣẹlẹ̀ àánú lèmi àti ìjọrígbà láfi sọ pé ọlọ́run ìwọ ló ṣe ọlọ́run ìwọ náà sì ni ọlọ́run ò pé méjì ọlọ́run náà sì ni ọlọ́run máa jẹ àmọ́ gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ pé ilé wọn kòrò lọ́wọ́lọ́wọ́ kí ọlọ́run bu omi ìtura síbẹ̀ kó lọ bu omi ìtura síbẹ̀ kí ọlọ́run ó sì ṣe ní ìrọ̀rùn fún wọn mo sì ń bọ̀ mo ti wà lórí ètò láyé john ní lónìí láwùjọ àgbà lónìí láyé john lọ́la láwùjọ àgbà lónìí láyé john lọ́la wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ọlọ́run ìwọ ni o sọ mi síwájú mo sì ń bọ̀.
1: Ẹni lórí lórí ń bọ̀ o, ẹni lórí lórí ń bọ̀ o, ẹni lórí lórí ń bọ̀. Ẹ ń gẹ́yìn dé, ipa tí ẹ ń bọ̀ ṣe wọ́n wá pa ọmọ ọ̀dẹ́ ó kàgì ó ṣe. Ẹni lórí lórí ń bọ̀ o,
2: ẹni lórí lórí ń bọ̀ o,
1: ẹni lórí lórí ń bọ̀ o,
2: ẹni lórí lórí ń bọ̀ o,
1: ẹni lórí lórí.

èmi àti yín ìdàmú wàhálà ìfowórókùnrin dé bá wa. Ní orí ètò láwùjọ àgbàlálẹ̀ tòní ìmọ̀ràn àgbàlagbà rí ṣe mọ̀ pé èèwọ̀ ó ń bẹ ní káàrò jíire díẹ̀ a sì ti ń gbàgbé rẹ̀, àmọ́ ti àwọn òyìnbó a ò gbàgbé rẹ̀. Téèyàn bá sì gbàgbé rẹ̀ ó ṣeéṣe kí nǹkan kan ó ṣẹlẹ̀ lójú ẹsẹ̀, tàbí kọ́ mọ̀ ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ kó sì ṣẹlẹ̀ nígbà téèyàn bá ti fi ara dàpẹ́ kò sí nǹkan kan. Bẹ́ẹ̀ni tí wọ́n bá gbé transformer iná síbì kan wọ́n á gbé èèyàn kan sí ibẹ̀ yóò sọ bọ́ọ̀ báyìí yóò fẹyín ìdí ń sọ ó nítumọ̀ èèwọ̀ sí ni èèyàn lè ṣe kó mú jẹ ó sì lè dìgbà wípé èèyàn má mú jẹ. Bẹ́ẹ̀ bá wà nílé epo ìdí ẹ̀ tó sọ bọ́ọ̀ báyìí tó fẹyín wọ́n sọ fún èèyàn pé danger ni o danger mọ́sùmọ́bẹ̀. Bẹ́ẹ̀ni mọ́sùmọ́bẹ̀ má fi ṣeré òun ni. Téèyàn bá wà nílé epo wọ́n sọ fún èèyàn pé téèyàn bá ń ṣe tó bá ń tẹ́lẹ̀ fóun rẹ̀ lọ́wọ́ fóun ọwọ́ rẹ̀ má fi pè èèyàn má jẹ́ wọ́n ó pè ọ́ níbi ilé epo wọ́n sọ bẹ́ẹ̀ èèwọ̀ sí wọn nù. Téèyàn bá wà nídìí gáàsì tó ń jò lọ́wọ́lọ́wọ́ má mú fóònù lọ sídìí rẹ̀ má jẹ́ wọ́n ó pè ẹ́ má sì pè èèyàn níbẹ̀ èèwọ̀ tí wọ́n nù. Àmọ́ nílẹ̀ káàrò jìrì bẹ́ẹ̀ wọ́n ṣe pọ̀ tó sì wúlò fún wa. Ndásọ ni pé sọ́bà sínábìlì fún ni pé kò sí kankan ìdí àṣì sọ́nà ìtumọ̀ nígbà náà lọ́hùn-ún. Bẹ́ẹ̀ni ìkọ̀kan ìjèjì lè wọ́n wà táwọn fi ń ṣeré tá fi ọwọ́ pa ìdá rẹ̀ lójú ó sì nítumọ̀ ó ní tó lè bí ọba ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ ó lè ṣẹlẹ̀ nígbà tó bá yá. Àjọba láyé ni wọn ní olóòlù obìnrin ò gbọdọ̀ rí. Tá a bá wá rí obìnrin tó ní kò sí nǹkan kan nǹkan kan àti nǹkan kan lè ṣẹlẹ̀ nígbà tó bá yá sí onítọ̀hún. Kódà bí ọba ṣẹlẹ̀ lórí rẹ̀ ó lè ṣẹlẹ̀ lórí ọmọ rẹ̀ tàbí kó gangan kó ní àwọn ìpèníjà tí ò ní tẹ́lẹ̀ nínú ara rẹ̀ ó lè má sojú tiẹ̀ mi. Níjọ́ Àlàmísì tó kọjá lọ tí mò ń gbé ẹni tí ọjà àlejò mi níjọ́ náà mo ní ṣé ìwọ ń bẹ wọ́n ní ìwọ ń bẹ ọba ìṣègùn sí ni o. Tí a bá ní ọba ìṣègùn ṣe mọ̀ pé ti wà nílẹ̀ káàrò ìṣìrẹ nù tí wọ́n bá ní irọ́ ni ń pa kò sí nǹkan kan irọ́ ni máa ń pa kò sí nǹkan kan ẹlòmíì tó bá fẹ́ ara kó jápin lẹ́yìn igun ni o tàbí nǹkan kan ló ṣe ó ṣeéṣe kí òun gangan kó mọ̀ pé nǹkan ti wọnú ara òun. Àmọ́ kí ló dé tí àfojú di èèwọ̀ nílẹ̀ káàrò ìjíire tí àwọn òyìnbó

0: from today at Splash FM Media Academy, Red House, Fenile, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: tutuzo kale
1: inu le ori
0: baba ba ti ramo nbo wa o
1: baba meje ba ti du
0: baba ba ti ramo nbo wa inu le
2: dise tunu oyeju awon nkan ko kan be nile karu ojire ko ya fi sere owe lesin oro oro lesin owe ni esin palaye igba na lohun o ni tumo mo fi sere agbalagba ni iyi si ti ma so pe iwe eri ati di agbalagba ko si lowo enikan kan omo olohun nikan soso lo wa kabisi olohun gbogbo awa ti a si je odo ko lo jade agbalagba orori baba lekan alabi baba se gudugudu meke sugbon o dagba po be ni nigbati mo se interview fun baba ta jo foro gbero mo ti ni lemi pe a lo ogbon seju be nti baba lo o le ni ogbon seju mo lo lose kini nigba na mo lo ni ose keji orori baba be se gbiyanju be se se agbara ibi an ti di akogun ilu lalopan ni an ti fi won joye akogun nilu lalopan gba na lohun won se te mo won la ko to di pe were were won je magaji won rule won si sun won sun won sun de bi ti won sun de ki olohun to so pe ma bo lodo mi gomina merin merin la banko banko ti ese pe gomina ti won so gbogbo enu e sohun ni baba sise fun gege bi akowe iroyin bene won si se gbogbo e nigba na orun re won orun re won orun re won lale oni egbon mi o ugbe ti ale oni re o eba mi tu o si ni tumo won fi sere aja tori ni ton yoru mani deba ni aja yoru o suma yan yoru so yoru si o wa to ariyan o ngbo nkankan ati nkankan lo sele bene aja tori ni ton yoru tinu en dun to njo ngba yen to tun wa ri o ngbo ya to ngbo ngba to yo lo kan o ni tumo le ka rojire number ti e pe mi si fun awon ti won gbo mi to ba ni to ba di en to ni gbogbo aye lo ngbo mi en paro ni radio station po gan be elomi ogbo ti Nigeria gan to le pe ti lo ibodo ngbo elomi ogbo ti bada to je pe ti je so pe won lo gbo ni ipinle Osun tabi Eko ko elomi o ti egbo ti Ibadan no yo sit to ngbo kaki to an gbogbo aye lo ngbo mi ironi number ti egbo mi si lati ba tun mo gbe unu ore 7912370786 75 aja tori ni to njuru ti yo to wa tun ari ni to ngbo o ni tumo 7912370386 75 egbo mi dada 7912370786 75
3: hello
2: emakal oh what po lori pe hello e ti wole eso e mo kale lalu ambe
3: akita baba tunde lati airport
2: akita yo baba tunde lati lati
3: airport
2: alakia
3: be ni ka
2: oya e ba ni tu
3: eh aja tori to njo tutu wa pada ri ni to njo ti o ba nkan wa nbe ni ipin mo ni pe e mo nkin ibi boya fun bi apere ni ife eyan sise ni ibi ile ise kan en to wa je di oga ni ile ise yen o fẹrin yan nipasẹ boya eyin ti wa da pẹlu ise ti yan ti pẹlu ẹ to wa to aarin kan boya wa gbo awọn ọrọ kan nipa eyan ẹ̀yẹ wa padà wá change being. So ìyọ́ máa wù fi kí ni mo wá ṣe ṣe fún ọ adájọ́ ni tó ń lọ́rùn tẹ́lẹ̀ tó wá rí tó ń kọ́ kankan wà bẹ́ẹ̀.
2: Ẹ ṣe ẹ ṣe ó tún nú wọ́n ń ka ilẹ̀kùn dixon ìtùnú wọ́n ń ka ilẹ̀kùn gbọ̀ngbọ̀ mọ̀ ń gbọ́ bá a sì fún wọn. Hello.
3: Ẹ
2: mọ̀ kálẹ̀ o.
3: Ẹ kálẹ̀ kú òtò.
2: Ta ló wà ń bẹ̀?
3: Wọ́n kàn ṣe ní àjọ àjò Aládé Ejì àbí Yẹmọ.
2: Alájọ ó láti méjì àti Yẹmọ.
3: Àṣàyọ̀ ni ajá tó rí ni ní ìrọ̀rùn
2: tó
3: wà ní gbogbo
2: tó
3: ní túmọ̀ sí ni pé ẹni tó ti dáadáa sí ẹ̀jẹ̀ tẹ̀lé ẹ̀ ọgbọ́n á ní ẹ̀yọ́ rẹ̀ rán ra ẹkú yọ́n ta ẹ̀ náà mi ẹ̀yà ọmọ nǹkan kan ṣàdúrà o ọwọ́ ikú àmúgbọ́ wà ń bọ̀ ọwọ́ pàdúrà
2: ìjọ
3: wà ikú à nǹkan bẹ́ẹ̀ wà ajá tó rí ni tó ń yọ̀rùn tó wà ní gbogbo
2: ìmọ̀ ayé ìrọ̀lẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ẹnìkan tó ń kalẹ̀ kò mọ̀ ń gbọ̀ bájábádé tó ń yọ̀rù tẹ́lẹ̀ ẹ ló
4: ń kalẹ̀ o.
2: Ìdí dídò yín ń lu o.
4: Ọmọ mi ayé lágbogbo láti hàn látọ̀.
2: Ẹ kalẹ̀.
4: Ẹ rí i pé àpèjú ẹ̀ fọ́mọ ìyìn ẹ̀ńtẹ̀ ń ṣe dáadáa ẹ̀ńtẹ̀ ń fún lóúnjẹ
2: ẹ̀ńtẹ̀
4: ń tọ́jú ìjọba ìgbé ní ògùn abàbá jí ẹ káàbọ̀ o.
2: Ṣùgbọ́n
4: yìí tó jẹ́ pé òkú gbagba ó láwọn ọ̀pẹ anímọ́ra tọ́ba débà ìlú náà àti ìmọ̀pẹ́ ti dé tó ìtumọ̀ náà ni pé ajá tó àdájá tó lè ti ń gbó tó méjì tó ajá tí yàrá àmúlọ́bí ajágbẹ́ ajá tẹ fún lóúnjẹ tẹ̀ ń fọ́ra la tí ẹ bá ti ń gbọ̀gbà yìí yóò máa jù sóun yìí yóò fẹ́ fún igi lónìí ẹ fún igi lórí ẹ dá mí gbóná sí i la kó o fún lóúnjẹ tó bá ti ní báyìí ẹ máa gbé mi tó tún èèyàn bú ìpínlẹ̀.
2: Ajá kò sì lè gbàgbé olówó rí rẹ̀
4: bẹ́ẹ̀
2: ni ẹ ṣe ẹnìkan tó ń kalẹ̀kùn kí n fi hun kí n fi kó ń lẹ̀ ẹ ṣe ẹ mọ̀ kalẹ̀ o ẹ kalẹ̀ ma yes ma yes ma táwọn àmì bẹ̀.
5: Àdáwọ̀ máa fún yín ṣe ní báyìí.
2: Àmì àmì.
5: Ajá tó rí ni tó ń gbó.
2: Ta ló wà ń bẹ̀.
5: Orúkọ mi ni Dúpẹ́ Àyọ̀wùmí láti gbó ọ̀rà.
2: Màmá Dúpẹ́ láti gbó ọ̀rà.
5: Ajá tó rí ni tó ń gbó. Tó wá di pé ó rí ni ajá tó rí ni tó rí ọmọ ọ̀yàn. Tó wá di pé ó rí ni tó ń gbó. Ṣé kí ọmọ kékeré kó wà kó kéré sí yàn.
2: Téèyàn
5: fi ń ṣe dáadáa sí téèyàn fún nìkan. Kò kọ́kẹ́ wá di ijó kan. Ẹnì kan wá sọ ọ̀rọ̀ kí wá ní àbí ṣe máa ń ṣe nìyẹn bí wọ́n ṣe rí nìyẹn. Tó bá padà gbọ́rọ̀ yẹn pé à ṣé ẹ yẹ kí ìyá yìí sọ nǹkan tó sọ yìí. Tó bá ti rí ìyá yẹn kò ní kí. Olùsọ̀nà pé ó ń gbó mọ́ olówó ẹ̀ padà.
2: Ẹ ṣe ẹ ṣe torí àwọn nǹkan yìí pọ̀ wọn ò fi ṣeré ní tó túmọ̀ sí ni pé nítorí ọmọ ṣe ìtàn ló ń kọ́ má fi ṣeré tí wọ́n bá rí ọ tí wọ́n bá yọ ọmọ o ní tó ń ṣe ni o tí ọba ṣe dáadáa mọ́ kò jẹ́ alága ládùúgbò wọ́n rí ọmọ ń pàtẹ wọ́n wọ́n ń yọ inú wọn ń dùn tó ọba yí padà tí ò ṣe bẹ́ẹ̀ mọ́ nǹkan kan àti nǹkan kan ó lè ṣẹlẹ̀ bóyá ọjọ́ náà níbù ni o ọjẹ́ chairman ni o ọjẹ́ gómìnà ni o máa ṣe dáadáa lọ ìtàn ni ajọ́ ń kọ àwọn kan ti jẹ́ gómìnà wọ́n ti jẹ́ ọ̀nàrẹ́bù tí àwọn èèyàn sì mọ̀ pé tí wọ́n bá yọ lọ́ọ̀kan wọ́n pàtó wọ́n ti gba máa wọlé àmọ́ tó ọba ṣe dáadáa ni o tí kò bá ṣe dáadáa nǹkan kan tí ó ṣẹlẹ̀ ni pé wọn ò ní nání rẹ nígbà tí ọba yọ lọ́ọ̀kan wọ́n máa wò wọ́n olélẹ́pẹ́ ẹ̀yìn ẹ̀ ni wọ́n wà kí wọ́n sì lẹ́yìn rẹ mọ́ èèyàn bá wọn àwọ̀ gédéǹgbé ẹ tó kẹlẹ̀kùn bá ń ṣe fún un kọ́mọ gbàdá ẹnì kan ṣoṣo wọn yín gbọdọ ọjà àbí ọjà.
6: Jẹ́ ẹ ti gbọ́.
7: Kíkíní.
6: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó náà tàbí ra tókè.
7: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
6: pẹ̀lú ìlànà
7: A-Recharge.
6: Cherish PL I Care Foundation lo nlogun tatata wi pe ti yin me lo gbogbo eyan bada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to lu wa daada ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo Cherish PL Foundation se n pe akiyesi gbogbo eyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Cherish PL I Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese layewo oju reading glasses lofe fun gbogbo ma nilo e anise ofe layewo fun gbogbo to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju lati sagbe kale Cherish PL I Care Foundation nigba to tun wa gba bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank Cherish Consult building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye
7: 070-101-522-55
6: Oju lo bara oni din do mo wa lagbari
8: ọjọ ati ọjọ kan ise agbara yo dun se todo yi o
9: ẹjọ sa agbara igba ya lo ogun ya igba su kajọ bi ọrọrun ti ma rin re agbara niyan e pa sai pe wo le daniel amọ wa lani meji jp anu ata ti won this covenant fasting and revival akori todo yi ona bayo si ngogo ogun mo ti ma wo ya ja lojo to pe akopo to ona bayo fa na e pa se to lo lori awon iranse professor de mama to de wonder ambassador of professor samuel ogunuga Prophet Oredi Aderomu, Prophet Adeyemi, Adeyinka Jo, Prophet Joseph Ayotunde, Pastor Sheu Asolaye, Pastor Yemi Ojo, Pastor Remi Ojo, Prophet Joluru Alari, Prophet Folu Afetamile, Prophet Asolaye Ika Ogunsola, Apostle Timothy Oladeji, pẹlu aparise Olorun atawọn olori emi wo ni Olorun alaye, Daniel Amowo Oladeji JP, wo ma so tele saye gbogbo eyan nu sojira ago merin abo irole lojojumo, Bakojo Saturday 1st August, Monday 34th, Benu Ijo Christ as Savior and Holy Ghost Ministry, Asaju Pastor, behind Tinoye Estate, Arunoguru Rojo Mbadan, akoko oju tun rare o ya jejo rere ajo emi o
10: Gaga gaga
11: Ganusi
6: gbogbo oya ni pele lodu ṣugbọn ojo ti oya to je odu oya ba farahan a ri pelu apere ni Ganusi aba mixture agba ogun amara soji ta fogide ewe ategbose jo lo tinu Ganusi baraba wo degbirin to ngun fe ni tele tele Ganusi aba mixture ni ogbelura binu ko tinu kun gudugudu ti san ara gbogbo fe sise pe tori kerika ran ro ni lati joko dide fuya wa dagirase on le sara die die nu ya sawari egbogi Ganusi aba mixture o si fe dalabuku lodo olulufe re bo ba dere ale Ganusi aba mixture ni ogbelura eran re o si kan si lori okele gedegede ara fifo danu mara fuye Ganusi aba mixture lagbade fun o bare ni 60 odun to tun bu amade niyawo lara re tun takutukutu irufe Ganusi aba mixture lo gbelura Ganusi aba mixture o tu wa kaakiri le taja ogun ati lagbe ni kari kari asun wa lagbata jake jalo le Nigeria Ganusi aba mixture fast canning Nigeria enterprises lo se idojuko NNPC filling station legbe bridge Olorun Kemi Lagos Ibadan expressway Mbadan lo wa telephone 08081689617 08081689617 Ganusi lo karauta kebe.

0: bá ń rebi àdánilógún ọdún o tá a bá ń rajo àdánilọ́gbọ̀n oṣù mọ́mọ́ wa felicia nora twainkẹ́ o dàgbà kankan ìkúṣe bíire ìkúmọ́lò orin lọ mọ́mọ́ wa felicia àyìnkẹ́ ó dá ìnàkó ń dojú àlá ká tó fojú gan ní ara wa ìyá bọ́ṣẹ̀dé onídàmọ́lá ìyá kọ́láwọlé akínkùnmi ìyá olúwa bùsọ́lá fọláṣadé ìyá olúwọ́fẹ́mi ọláìdé àkànbí ìyá ọláolúwa ọmọmáyọ̀wá ayọ̀nàrẹ́bù olóyè sunday olúdélé àkànbí mọ́gàjí ọ̀ládi méjì.
1: wẹ́ẹ̀kì yóò wáyé ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹfẹ́ oṣù kẹjọ bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ìrọ̀lẹ́ 4 p.m. ní number 3 law street ládẹ́jì àbọ̀tán ìbàdàn ìsìnkú ní ọjọ́ kejì rẹ̀ ọjọ́ keje oṣù kẹjọ 7/8/2026 ní st peter anglican church apẹtẹ bẹ̀rẹ̀ ní aago 11 òwúrọ̀ ìgbàlejò yóò tẹ̀lé ní ọjọ́ náà èyàn ní florissant palm center àbọ̀tán apẹtẹ.
0: màmá wa ọmọ ẹlẹ́rìí mọ́sá ọmọ ilé ìwé ládọ́gba ọmọ ìwé kan pè igba ìwé ńlọ́jẹ́mi lójú ọlọ máa mi máa sun re lẹ́sìn olùgbàlà rẹ.
2: ó balẹ̀ bàgẹ́ owó ní pẹ̀lú steeze gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyá àyà 50 bitters bẹ̀tí gbogbo obìnrin tó dá ti ẹ̀mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Waves Limited SLA ya ka kiri gbogbo bi ti won tin taja to dojulowo office address wa ni plot 3 light and craft building Basharun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos PBR distributor call 0704-318-3929 50 bitters Nadaki Tolote
3: ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ whitestone souvenir ló rán mi sí yìí lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa high quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
4: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
3: battle school items souvenir bags high quality stainless pot ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí present iron àwọn ògbà lórí lóríṣiríṣi abọ́mọ̀fọ́ 7 dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn ketra solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wòyín ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra lẹ̀ máa lọ sí whitestone souvenir ìdí àpẹ́ odùdúwà building directly opposite nnpc filling station ìdí àpẹ́ ìbàdàn fún ìrajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 whitestone souvenirs débi ọ̀rajà.
5: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa àwọn náà ṣe fún ra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
9: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi lorúkọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
5: Tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ ná mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000 0807-112-4000.
5: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Ṣé ẹ mọ̀ pé ọ̀sẹ̀ tó kọjá ló mo sọ àwọn mọ́gàjì tuntun ní agboolé gbàǹkọ̀gbàǹkọ̀ ńlẹ̀ ìbàdàn wọ́n tún rólé bíi mọ́gàjì kápẹ́ sí ọba Rashid Adéwọ̀lú Ládọjà wọ́n sì ṣe bẹ̀bẹ̀ fún wọn torí gbogbo wọn ni wọ́n sì bá sọ̀rọ̀ pé ẹ ṣe dáadáa ní àdúgbò yín ní agboolé yín ẹ mú kí ó sì ní ìtumọ̀. Ọjọ́ kẹta ó dín ní ọgbọ̀n nínú oṣù keje ni ọ wáyé ní òkè Àrèmọ níbi tí olóyè Wọlábí Akeem Ọládúnni tí wọ́n ti rólé ìyún ní ìjọ náà lọ́hùn agbó ń bẹ ní ìsàlẹ̀ ọ̀sùn tẹ́wá ní odò ọ̀sùn ìsàlẹ̀ ọ̀sùn bẹ́ẹ̀ ni eré ni àwàdà ni ọlọ́run sì ṣe fún wọn dáadáa kábíyèsí ó kìlọ̀ fún wọn wọ́n sì gbọ́. Olóyè Ọlálékan Ìbílóyè òní bẹ́ẹ̀ ni agbolé ọmọ ni Adámọ̀sìngbà wọ́n ṣe dáadáa ń bẹ̀ òkè èṣù ni Adámọ̀sìngbà. Olóyè Abíóyè Dáúdà Adéwálé Gbípẹ́sọlá Gbípọ̀sọlá bẹ́ẹ̀ ni àwọn náà ṣe ti wọn inú wọn sì dùn wọ́n ṣe dáadáa Gbípọ̀sọlá ní odò ọ̀sùn náà ni Nílábìnà Ìbàdàn nítorí àwọn méjì mọ́ lórí agboolé wọ́n sì yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ ni. Olóyè Ọlápàdé Dáúdà náà ṣe dáadáa wọ́n sì agboolé wọn bẹ ní òjé lójé ni bẹ́ẹ̀ ni Akínlọ Adélèrò Kọ́mbàdì. Olóyè Ẹnjínà Ibrahim Kọláwọlé Sàláùdínù Dámọ̀jẹ bẹ́ẹ̀ ni Dámọ̀jẹ Kọ́mbàdì Bọ́lá ní Ògé Bọ́lá Nínàlèndé Bọ́lá Nínàlèndé wọ́n ṣe dáadáa. Olóyè Tuntun Ọmọ Ṣáájú Fàtáì Amsat Adégòkè bẹ́ẹ̀ ni náà wọ́n ló lé ijọ́ náà ní Alékúsọ bẹ́ẹ̀ ni ibẹ̀ ni wọ́n wà. Barista Dr. Akintunde Adéyẹmọ àánà wọ́n ló lé ní àdúgbò kan tí ń bẹ ní ọjà àdúgbò dáadáa ní ìbẹ̀rẹ̀ sí ọkẹnu bí wọ́n ti lólé náà Baálẹ̀ ni wọ́n wà ń bẹ̀ Baálẹ̀ Rahman Olóyèdè wọ́n ló lé Baálẹ̀ Ishaka Ayọ̀bami Kìlàní bẹ́ẹ̀ ni àánà wọ́n ló lé Mufutau Baálẹ̀ ni o Baálẹ̀ Mufutau Mutiu Adéwálé Ọlámọ́yẹ̀gún náà ló lé bíi Baálẹ̀ Ìkìlọ̀ wọ́n sì ní wọ́n ṣe dáadáa wọ́n sì gbà bẹ́ẹ̀ Ọlọ́run ọba yóò jẹ́ kí wọ́n wà fún wa pẹ́ ẹ gbóhùn lẹ́nu wọ́n ń bọ̀ báyá lórí ètò láwùjọ àgbà tó náà náà ti di àgbà ládùúgbò tí ọmọ tó àdúgbò wọn tí inú kábíyèsí ọmọ rẹ torí ọba ni àwọn náà èèyàn mọ́gàjì ti ń bẹ ní àdúgbò kọ̀ọ̀kan aṣojú Olúbàdàn ni wọ́n ń ò sì gbọ́dọ̀ fi ṣeré èèyàn bẹ́ẹ̀ àwògédéńgbé ẹjẹ́ fi ní nọ́mbà wọn kọ́nẹ́tọ̀ ní ìjọba ìbílẹ̀ míì tọ́jẹ́ kọ̀ọ̀kan nínú àwọn àmọ̀tẹ́kùn ó ṣe pàtàkì ẹ̀kọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ẹmú gègé yín àti ìwé. Olúyọ̀lé Oyèdèjì Yusuf nọ́mbà wọn rèé Oyèdèjì Yusuf 070-6849-3070 Olúyọ̀lé Oyèdèjì Yusuf 070-6849-3070 ẹ̀kọ́ọ̀lẹ̀ Ọyọ́ East Salami Ọ̀pẹyẹmí 081-333-598799 Ọyọ́ East Salami Ọ̀pẹyẹmí nọ́mbà wọn rèé 081-333-598799 nọ́mbà wọn nù ó ṣe pàtàkì kẹ́ni lọ́wọ́ torí èmi àti ìyá ò ní sì ni a ò ní gbàlejò ọ̀run ó ṣe pàtàkì. Ògo Olúwa Pupọ̀ọ́lá Paul 071-673-2330 nọ́mbà wọn nù ó ṣe pàtàkì ẹ ò ní sì ni ẹni lọ́wọ́ àwọn èèyàn wà níbikíbi káàkiri bí wọn ṣe rí nù mo ti rí àwọn tí wọn dúró ti wà lórí facebook ti lágẹlú pé wọn ti wà ń bẹ láti òní wọn sì dúró ti wà ẹkọ kan ijeji ọlọrun si ni fun wa le tori won fe ran ọlọrun lara wa ni awon ti do ti wa lori lagilu mo ri won ni ko gan ijeji mo ri ige kende Amos won ni ekweto alaba Yusuf won ni ekweto alaba oko iyawo re lati olomi be ni won be nbe adunia de sugbini eka le o eka osudetu lawojo agba olayemi olasku mori won tajudin tajudin mobolaji Yusuf mori won awon eyan po nbe gan ogbeni odeyemi makure mori won imafuji Peter mori won ogbeni adeboje Yusuf mori won adeboje Yusuf won ni ese o ojo ni si wa mo si nbo tori won du ti mi lorun won si wa nbe alaba Yusuf mori won olorun si ni fi sile mori dayo dayo ni ogbere ti o ya mori won leyin awon engineer keke moruwa mori pelu Alhaji Laide Motosela ati ai Laide ni o ati dayo ni ati megbon ati mi ati maburo olorun fi yin le tori won wa pelu wa so mi siwaju okay ojo sare ni kudu de ni kankan ama gaji ati bale ti an do ti mi lori eto oju ni ti olorun si ni fi sile tori won du ni o won du ni ama gaji asmi ati ko fi se na gule ari ori Alhaji Basom Sadu ma fi jabi ese kwaduti Alhaji Sabur ese wo ekwaduti olorun ni gbagbe o si ni fi sile o le fi tari mi pe mo gaji ogbo ni ogunjaji ogbogba ni agbole ogbogba ni onari onari ma woni alaafin arimo ese eko aduti Alhaji Damani Abiola Raji magaji zadu ni oduye ese o olorun gbagbe tori gbere gbere gbere gbere magaji adeniji lati finile magaji tale pada ese eko aduti enile olorun gbagbe magaji agbole
4: Ladini FM 96.7.
12: Ẹkú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko orúkọ tèmi ò yí padà o ọmọlára Abọ́sẹ̀dé Adébànjọ sí gbogbo yín mọ̀ sí ìyá ara lèmi ń jẹ́ mo ní àlejò pàtàkì kan nílé lónìí oníṣègùn àgbà sí gbogbo ènìyàn mọ̀ dáadáa bàbá ìbàrùbá tí gbogbo ayé mọ̀ sí ọba iṣan ara mo dé àdúgbò mọ̀lété nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú opposite people's girls grammar school mo rí àwọn ènìyàn tí wọ́n rán kẹ́tíkẹ́tí ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀
13: ẹ kú dédé àkókò yìí gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi gẹ́gẹ́ bí atọ́kùn ti wí bàbá ìbàrùbá ló kọ́ mi gbogbo èèyàn a sì máa pè mí ní ọba iṣan ara iṣẹ́ la ṣe débẹ̀ o òdú ni mímí ìṣà ìmọ̀ folóko gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run kí n tó tẹ̀síwájú ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080 33 88 10 08 tàbí 070 18 21 11 11 ó ti pẹ́ tá a ti ń fàwọn òyìnbó jẹ́ ń bọ̀ kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́ eléwé arẹmọ làwa o ìtọ́jú gbogbo ara ayé pátá la sì yàn láàyò iṣẹ́ tá a mọ̀ tá a kọ́ tá a dáyébá tá a ṣèwádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní bàbá ìbàrùbá lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì ẹ wá nǹkan fi lédìí àbí kẹ́ ẹ fìdílé nǹkan àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
12: Bàbá ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni Yorùbá ń pè ní eléwé arẹmọ.
13: Ẹ ṣe atọ́kùn béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí oògùn nárun oògùn márọpá márọsẹ̀ oògùn inú lílọ́ oògùn làkú ègbé ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú ká máa rìn tàgétàgé ká máa mí lókèlókè kí tọ̀hún máa pọ̀ tàbí kó mọ́ṣáláì tó kó di wípé ojú ń ṣú àbí nǹkan ńlá ago lórí èèyàn àti gbogbo ohun tó jẹ mọ́ ń tá a fi lálàáfíà láyé tá à ń wá ń fewé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
12: Bàbá e je ka sare wo awon aisan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
13: e se atokun opolopo aisan ni so awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba eje ara eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba de pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi isire won mo fa wonu moto won mo gbe bi gba ti an ba n wa po ewa ni elomi to ba rin di e yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itu ta wo kan na si n pa o si lateyin wahala ti onu eje dale opolopo yo ma so pe apa kan ori nfu awon ye ni gbogbo igba elomi isire to je wi pe yo ma ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wi pe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se japute de bi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo moju to bo ba ti di pe eyan n sun loru eyan n ji eyan se yo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se dede nile mo opolopo ejo be la ti ri lori aye lujara lori mo mawoan e oko mi o se dede oko mi o se dede elomi se kan sun lo won ati e ma fe elomi se yeye awon baba ti ati an bi awa atawa ta n soro yin na awa na o salai mo moju to ra wa awon baba awa oloko won lodo won si soju si won lodo awon iyawo won elomi nu won gan oni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo tan tori nti an fe wo nta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abile ewe abibi ti won o toju daada nlo ti so elomi di lakurete ti o le pe pepepe mo opolopo elomi lo je wi pe apa kan re bayi atese kan yo mo gbon ri bi ba si tin gbon be afi ka moju to tori pe bomi mara ki n pa eloruko ta n pe ais tun mi le ki n fi ele niloruko ta n pe arun o iwo na o tu sita ni pe nkan bayi n se mi o bo ba dodo wa baba ibaruba oba isan ara ni eyin ile baba adedibu lo adojuko people's girls school to wa ni molete ni badan ibe la wa ta n fa wo oyinbo n jeun ko fo ko si ni fo opolopo awon eyan wa nile nigeria ipapa nile yoruba ni won ma ba se teni eleni nse je ise temi tin se lati ogoji odun atodun merin ti mo wa lenu re yi lawon kan o kan gbe baagi won mo kiri garage ni worodu loja aba layeye ni moko ni bere ati kaakiri pe awon ni baba ibaruba o baba ni kawon ba won mero wa si molete mo ni ah eleyi ero to wa gan ati idan lontan aran eyan kankan nse o awon ti an si re seru ise be towo to bi meji okunrin meji nu won towo to afimu won danrin na ni asifian jofin ile ise wa osisi lori oke isale l'office wa wa ibi ta wa lati do ati wa na la wa telefonu wa na telefonu wa so ogun mi to koja ewe are mo kara o ya gaga keyin o lu aye pelu igbadun eni ti o ti iku lo ni gboke ohun ati gboke yin awon ru awon omo ita ati wa kilo fun ti won gbo lowo ba meji nu won baba ibaruba o pe meji office wa o si pe meji ko si lori oke isale lo wa leyin ile baba adedibu ni molete ni badan telefonu wa o si yato te fi n pe wa lati joyi ohun na la nlo tawon eyan fi n pe wa 08033881008 egbon yun lekan si 08033881008 tabi 070-1821-1111 070-1821-1111 baba ibaruba leyin ile baba adedibu ni molete ni badan o doju ko people's girl grammar school ni belawa boro badoro la ku egbe abi nti won pe ni to sugar àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ́rò ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọ̀ká àwọn tó wádọ̀ wá ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wa bí wọ́n náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ọ̀gbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ọ̀gbàlódé iléèbó ngba ba se yun tan la mo bi ta isan lugo si la wa bere ese to ba ti lo ba se ni olo ko si tin je po nde gbe on worin bi moto tin ko gede ko si tin je po taputu nle ogbodo taputu ni won mo ki o pe baba ti bere si taputu ti ba ni baba o ni gba baba o ni gba baba ibaruba ni won pe be o alaafi ara wa ko ni gbadanugu bi elubo
12: baba iru awon eyan wo gan ni ki won mo wa sodo yin
13: ese won atokun eni ti o ba ni gbagbo ninu iwe ategbo ma wule wa ẹni tí ò bá ní lo ògùn tá a bá fún un kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo ògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó nígbàgbọ́ nú ewé àtegbò àwọn tí wọ́n ó sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní í ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lógun wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìí lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìí mọ̀lété bẹ́ ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdójúkọ people's girls grammar school la wà 08033881008 tàbí 070-18-21-11-11 àìsàn ò ní ka ẹ́ wóróko bí awọ gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjú ẹ̀sìn ní pópó ojú àti tí ò ní rí eléde yìí àmì nìkan kọ́ o kẹ́ǹdé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédé lọ́dọ̀ obìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08033881008 tàbí 070-18-21-11-11 àlàáfíà ara wa ò ní gbọ̀n dànù bú bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògùn ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.
14: Lágelo FM jaga.

0: kò lọ rárá ni so la ṣe ṣe wà lórí ẹ di sin ṣùgbọ́n ẹ máa gbọ́ bá ṣe rìnrìn lọ́sẹ̀ tó kọjá tó yóò máa da kí etí tó bá gbọ́ àlọ kó balẹ̀ fara balẹ̀ gbọ́ àbọ̀ náà so ẹ ṣe àti pé ká tó wọnú ètò
1: ní. Pastor ya ti sikito omo be bi o sikito ti leko si ni
0: exactly a dupe lowo olohun yes a dupe lowo olohun won ti fe fa asikoko ati ko yi so fun yi ka to wonu eto ni san san pe ejo lagbara olohun saturday on the 15th of august ojo kedogun se from no wrong to get here 15th of august ni saturday ninu august ta wa yi 2026 I beg your pardon a fe se idanileko ta fe se ofe ni free of charge a fe se idanileko fun eyin okunrin specially for men alone lori kini lori idakole to nse awon okunrin nisin eyi te ba da ni anti chikito mi o de ki musika mi o ki mu oti ko wa ye kini ise mi ẹni sùúrù ẹfọ kara yín balẹ̀ fún ìdákọ́lẹ̀ àti fún rírọ̀ nǹkan ọmọkùnrin tàkókò tó máa fi ṣeré bá tó then the third one ni nǹkan tó jọmọ́ prostrate enlargement ìyẹn àrùn sétọ̀ nǹkan mẹ́ta yìí la máa mú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa láti wá kọ́ àwọn ọkùnrin wa torí òyìnbó bọ̀ wọ́n ní knowledge is power information is power kò yé wa àti knowledge náà so but tí o bá lọ sí irúbẹ̀ yẹn tí wọ́n bá kọ́ ẹ̀ nǹkan tó bá kọ́ ẹ pé kẹ́ máa ṣe láti fi tọ́jú kiní tá ń sọ yìí ẹ̀yin náà máa ṣe kíni ẹ máa bẹ̀rẹ̀ sí ní ṣe àbí kò yé wa because ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò ń ṣe ẹ máa kógùnjẹ máa kógùnjẹ ọ̀pọ̀lọpọ̀ ìgbà nǹkan tó máa jẹ wọ́n máa bó ṣe máa jẹ́ ó rẹ̀ máa jẹ́ kí ológbòjì bá gbégún ṣe kíni kó mukun so ẹjọ́ on the 15th of august saturday 15th of august 10 o'clock láàárọ̀ la fẹ́ bẹ̀rẹ̀ a dẹ̀ máa parí ní 12 o'clock ọ̀sán 10 to 12 noon 10 o'clock in the morning till 12 everybody's going away from there so it's a men's seminar free of charge please don't let anybody tell you to bring any kobo one naira no give it to anybody we want to do free seminar for all the men on weak erection quick ejaculation and prostrate matter you will be say if it's the other room before you even remove your boxers finish everything don't do wah for grant your eye don't come down you will be say this thing you don't drink you don't smoke so the thing no fit stand up again as it's supposed to stand and give you good stand up ovation just come then this prostrate matter in full town now so make all of una come doctors will be there they will educate una and they no go collect kobo from una free of charge so if you get interest call me immediately we finish program this night god go bless all of una okay ọ̀rọ̀ tí mò ń sọ lọ tẹ́lẹ̀ nípa màmá yẹn wòlíì kan ló bá wa lọ síbẹ̀ tó ń gbé lẹ́gbẹ̀ẹ́ ilé wọn a dẹ̀ bá màmá sọ̀rọ̀ gẹ́gẹ́ mo sọ àti pé ọmọ màmá títí ọmọ màmá kọ́ọ̀lì ẹ̀ kọ́ ń drop ni so àdẹ̀wà mọ nǹkan tá a fẹ́ ṣe mo àmọ̀ nǹkan tá a fẹ́ ṣe àmọ̀ ọ̀nà tó fẹ́ gbé gbà because màmá ní ká wá gbé òun àwọn ká wá gbé àwọn èmi dẹ̀ ń wò pé ta bá nípa a lọ gbé màmá ibo la fẹ́ gbé màmá sí because mo fi pé ó yẹ kí màmá ní family now but tí àwọn èèyàn ṣe wá òun ló ṣì ń ya èmi lẹ́nu di ọ̀la so bí wọ́n ṣe yọjú sí wọn so màmá máa wà lórí ètò ó yẹ kó wà lórí ètò ṣùgbọ́n wọ́n sí lórí ètò báyìí so ẹ jẹ́ ká lọ ká gbọ́ ohun wòlíì tí a rán lọ ká dẹ̀ béèrè ká dẹ̀ sọ bí gbogbo ẹ ṣe gbogbo dédé náà ṣe lọ ká tó wá wọnú àwọn ètò tá a gbé wá ní alẹ́ yìí so à ń try láti pe wòlíì yẹn à ń try láti pe wọ́n so that a máa gbọ́ tẹnu wọn lórí bí wọ́n ṣe lọ síbẹ̀ because màmá wà wọ́rìdì gan-an pé kí n wá gbé àwọn kí n wá gbé àwọn èmi dẹ̀ ń wò pé tí bá wá gbé màmá ibo mo fẹ́ gbé màmá lọ ibo gangan mo fẹ́ ni mo gbé màmá lọ láì jẹ́ káwọn family wọn mọ̀ so mo ń try láti pe wòlíì yẹn báyìí ẹ jẹ́ ká máa wo bí kọ́ọ̀lì yẹn ṣe máa rí ẹ̀yẹ́ yọmí à ń bọ̀ a ò tí ì dé.

0: Hello, Woli Ise wa nbe.
1: Mo wa nbe Kalema.
0: Oda e kale sir, gbogbo le nka o.
1: Alaafia lo wa.
0: Oda ki n kokko ki yin pe congratulations lori ti omo tuntun to tu wole saarin wa leni.
1: Eche goma.
0: Oluwa lo lo pe. Olorun ba ka mo wa.
1: Ami Jesu, ami.
0: Ode dupe pe iya ati omo won wa lalaafia.
1: Ema, eche goma.
0: Oda.
1: Eche ma.
0: Oda woli e se gan ni eyin gan lo ye ka ki pe e se ju. Ti e ba wa lo be grandma wu. So ki la won kan ti eni lati so fun wa nipa be se debe ati bo se lo.
1: Be nkan ti mo ko fo e to ko dupe lowo ayin na. E se gan. Ko ya ro ni lowo.
0: Ami.
1: Be ti ki ke ma ti be lo. Ati dadi wi pe ati ni boda bola ju egbu gbogbo o ba won lowo e o ko ri igba aye o gba ku eni to ni ati ti ko nje to ba ko ni go o la ti so o la ti se wa wa ku pe gbo ko ni nkan kan ko ni la gbe ni ye e ko ye bi mo se gbo lowo ojo ye ni mo message yi pe gbo mo so do mi gba to be da o jo keji ni mo ko gbo bi mo se president ni mo de ke ti mama ye mo ba won so ba fun pe yin ba yen de ba won so go go picture of everything ni mo gba mo gba na ko mo won gan a po mo send the thing mo go number ye o ko o ara mama ye o ya ara mama ye n gan ni o gan ni gbogbo ibi tí màmá ẹ jẹ ìgbé ìlẹkùn kò sí kọọkan níbẹ kò sí lẹkùn kò sí kọọkan tó ọwọ ọgbọn tìtù ọwọ tẹ kí lè ṣe fún màmá yẹ kára tí wọn fi gbé màmá yẹ kí lè bẹ kára màmá yẹ á lè balẹ ìrọ̀lẹ́ bó ṣe wà yẹ 50-50 ni láti màmá yẹ 50-50 ni. Bo se wa 50-50 ni kan se pe omo tuntun ta sile mi oju pele mi na jo fe wa jo gba ta bi mo tuntun ni to gba beku le ku se ni to gba to change e gba ti mo ko ma be ni atawon eniyan ko le se ami fun mama ye ko se ro fun mama ye ti mama ye ko ma ba po ku be ni ko se mi to fe ran lowo ko ti kokan to bi mo se rin niyan.
0: Oda. Mm, we look how you agbo yin. So, number omo mama, she eyin na ba eyin na try e.
1: Mo try number e lo ba ko drop ni.
0: The same thing na lo nsele lodo wa.
1: O drop ni. Boya mo ya bi omo ojo ti laye mo ko gbe ni. Boya mo e o si like o be ko ko gbe ni. Mama go o ti kuru e ti affect gbe ni. Bàbá máa ṣe ń sọ̀rọ̀ ó pé afẹ́ ti gbé wọn bọ́ ṣe wà wọ́n màmá tó ń pera wọn lọ́mọ ọdún 40 years ó wọ́n kàn pọ̀ upside down ni. So màmá ẹni gan jẹ́ ìyẹ̀ káwọn ọmọ nàìjíríà àtàwọn ọ̀yọ́ state ìjọba wa àbọ̀ wọn lómi ṣàmọ̀ wọn rí ní mọ́nítùn gbọ́dọ̀ ó pè kò yẹ ló jẹ́ wá wọn lọ.
0: Ṣé
1: ìrànlọ́wọ́ tó bá lè ṣe fún màmá.
0: Oda a fe lo soju oja tori ama like lati beere nkan awon kankan na lowo yin then ama de be pe ki mama fun ora won ke gbe mama wa because se ma n wo pe se mama o ni family ni amo won aro mo won pe mama de de mama ti follow ju mama is 80 years old mama o ma n ba
1: mama o won ti mama o won ti kankan mo èèyàn kọ́gọ́ ló tún ń ṣàánú màmá gan ládùúgbò rẹ̀ pé kí máa ń bá màmá pọnmi kí máa ń bá màmá pọṣọ ẹ̀yìn náà máa ń kọjá náà lẹ́nu ẹ̀ fi ní màmá ẹ̀ ló fi ń ṣàánú ẹ̀. Màmá ẹ̀ dẹ̀ máa ń tọrọ owó a máa ń lọ ẹ̀jẹ̀ ṣàánú mẹ́ ṣàánú mẹ́ ṣàánú mi ló tún sì bẹ́ẹ̀ níwájú bẹ́ẹ̀.
0: Ọ̀dà àfẹsáyé lọ sójú ọjà
1: ó kàn ṣe màmá wà ó gbà.
0: Ẹ máa ní sùúrù wa wòlé ẹ ṣàní sùúrù fún wa a fẹ́ lọ sójú ọjà à ń bọ̀ a ò tí ì dé ẹ̀yìn yọ wa.
2: seeking quality healthcare education and a rewarding career in health sector, then your future begins at Ibadan College of Health Technology, a federal government approved institution accredited by NBTE. Admission is now open into national diploma programs through UTME in the following courses: Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Healthcare Technology. Candidates who chose other institution in UTME and scored a minimum of 100 should apply for a change of institution and course. Did I hear you say no UTME? No problem. Apply for professional diploma programs in Community Health Extension Workers too. Health Technician, Pharmacy Technician. We also offer professional certificates in Junior Community Health Extension Workers, JHU. Visit us today at Plot 29 along Beja Street,
3: Degede Ululoyo, Amuloko Road, Ibadan.
2: Apply now at icotech.edu.ng or call 0805-109-8329, 0806-998-0560.
4: Kúbalẹ̀ gbàgẹ̀, ó wọlé pẹ̀lú Steve. Ìtàgé ìyàwó. Jàtúlàbí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Webs Limited, SLR Kakiri Bobo Bitwatin Taja to Jojulowo, Office Address Iwani, Lot 3, Light and Craft Building, Bashon Ibadan. While our head office is at Ojaja Mall, Abrahama Desoya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, Nadaki Tolote.
5: Hola, wala yemo.
6: Baba, akọrin lataaro ni. O ti sun mi, igbo gan la nlo bole mu mi lo.
7: Arakunrin, fọkan balẹ. Onu ati laare ni mo fe fi han e. O ya wo, ore.
6: Takashi, pẹlu ẹdẹgbẹta naira, 500 naira lori Splash 105.5 FM. Pẹlu kodo e, *347*1004*#. Lori Ilajelu 96.7 FM, *347*1004*#. Tabi loju opo website, www.kashe.ng.
8: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú orun yìí? Ṣé ń là láàá ni? Àbẹ́ ń ṣìrànràn.
6: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lù Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti ká

lọjọ wọn ni ẹ̀yin olórí yóò tó ń bà lé àwọn ìránṣẹ́ pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ̀rẹ̀ láti Wednesday 12 bí Friday 14th August 2026 pẹ̀lú ìpò ọlọ́run tó dájú lórí ìránṣẹ́ kò fẹ́ takí bí ìmà 2026 apostolic meeting ìlú náà ìdàrapọ̀ wá gba agbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀ kí ìwà àkókò yìí má baà kó dànù ìwọ náà lè ṣèdáyọ ọjọ́ Wednesday 12 bí Friday 14th August 2026 láago mẹ́sàn-án òwúrọ̀ 9 a.m. This is more than a meeting. It is a divine encounter with God through His anointed servant, Prophet Akibima. 2026 Apostolic meeting. Ojo Wednesday 12. Be Friday 14th August ni. Lagu meso wuro. Lemu lo yufu ma bali bubu awen kore. Atu sheni lo yoro wa lagbara. Bubu eni Christ Power Buster. Adegba yife iba express road. Ibadan. Igu's Association of Minister. Lo shagwa temwe. Iwono wa agbara. Kule shita yo.

0: wa e ka bo pada ani ki a je ki eti to gba lo ko pada gbo ambo lori oro mama ti a play ohun oni ose to koja ati ba ni ko surprise iran mo pa because bo a se so yi amo ohun lata odo ta fe daun lasi mama wa nbe mama o riran mama nda gbe ni ile yen eyan kan ladugbo lo kan ma wa ba won foso ba won gbalẹ ba won lo soja ba won dana ose to koja ti woli ba n gbo mi ma ni mama so pe nkan bayi la won fe je won fe se ni to de n ba won ra so pe ohun ti ra ta ohun ti ra gba ohun ti ra wo pe but a ko sowo ta won fi ra ata o le so fun mo ni agbara olohun gbe o te ma fi ra ata olohun de se won de ro won de ra ata so I don't know any n pe lati ko se ni information kan te yin fe fo hello hello
1: e kale lo mo kun se
0: amima
1: ipo re mama ni mo te da si
0: agbo imo
1: mo mo pe bi ana ni e nse sugbon mo te ka wa die daada kéèyàn ò tó gbé wọn ké ká gẹ̀ẹ́tì ẹbí wọn tí wọ́n bá mọ fámìlì wọn tí wọ́n sì mọ̀ lúbi tí wọ́n ti wá tí wọ́n mọ ọmọbi tí wọ́n ti bí wọn tí wọ́n bá ti ẹsẹ̀ ọmọ àbàdàn irú fọ́tò tí wọ́n bá rí lé wọn èyí ó lè mú lọ sí stéètì wọn wọ́n á lè gbé sórí rédíò pé tó bá mọ̀ ìyá yìí o ní kó yọjú o ìjọba náà fẹ́ tọ́jú ẹ̀ wọ́n fẹ́ gbówó kan fún wọn ẹ rí pé ẹbí wọn máa yọjú ìkọlẹ̀ mọ́jọ tí nǹkan lọ ṣẹlẹ̀ mọ̀mọ́ ti dàgbà tí nǹkan bá ṣẹlẹ̀ sí bó lèèyàn ti fẹ́ ṣe èmi ìbá sọ pé irú ilé wọn tí wọ́n ní pè mí lẹ́kùn yẹn tí wọ́n bá tilẹ̀kùn sí fún wọn irú ẹni tó wá ń tọ́jú wọn téèyàn communicate pẹ̀lú ẹ̀ ni tí wọ́n bá tẹ́ fún wọn kọ́ máa fún wọn bẹ̀ tó ọlọ́run ní di ajẹ́bí rẹ kó ètò.
0: Àmì ẹ ṣe gan ma ẹ ṣe gan ma ẹ ṣe ẹ mo like ẹ advice tẹ mú wá yìí is a very nice one ká wo bá ṣe máa ṣe torí ẹ mo ṣe ní kọ́ gbé màmá wá lálẹ́ pé tí màmá bá tiẹ̀ wà lórí rédíò táwọn èèyàn bá tiẹ̀ rí màmá bóyá àwọn tọ́ ni màmá máa mọ̀ pé èèyàn wọn ò nílò ìrànlọ́wọ́ o because gbogbo aṣá ń béèrè pé ṣé màmá ò léèyàn ni but bí mo ṣe ń sọ̀rọ̀ lọ lọ́wọ́lọ́wọ́ yìí mo ń sọ̀rọ̀ yìí màmá máa ń fi fóònù wọn tó máa fi wọn pẹ́ ni pé kọ́ máa ṣáà máa bá wọn pè mí mo ṣe wá ń wò pé ìwọ ọlọ́run kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí because mama a le gbe mama kuro ni ile won igbo la fe gbe won si a le gbe mama lai get consent lati owo awon eyan won en to ba sumo won abi en to ba family en to ba je family won lo ma je keyan si ore se gege bi iya en se so hello
2: hello chikito
0: yes my car e kale ma yes ma
2: nko se mi na kan to no ni tori omo won ga mo bojo mo won wa laye gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe sọ lẹ́ẹ̀kan bóyá kò sí wáyé mọ́ ẹgbẹ́ kan wá àwọn èèyàn ẹ̀ rí ó láti láwọn èèyàn bá ọwọ́ àwọn èèyàn èèyàn tó tẹ̀ kọ́ ẹnu asan torí pé oré ṣòro ṣe láyé ìsinyìí o ọwọ́ àwọn máa jẹ pé wọ́n ṣe ìpè ìbùbọn yẹn lọ́wọ́ ọwọ́ àwọn èèyàn tẹ̀ kọ́ ṣòro pé lọ́ yàn bẹ́ẹ̀ bá wọ ibi tó ti wá ná wọ́n bá tẹ̀ kọ́ ṣe nǹkan kan sọ̀rọ̀ mi yẹ ohun tí mo fẹ́ bèrè mi orí ọ̀rọ̀ o bàbá ìjẹ́ ó lágbára díẹ̀ tó rọ́mọ yẹn ni rò ó wà láyé.
0: Màgà ẹ ṣe gan mà gbogbo èèyàn ló ṣáà ń pè mí tó sọ pé chikito ṣe o ṣọ̀pọ̀ ọmọ yẹn wà láyé mi ò lè sọ bóyá ọmọ yẹn wà láyé ṣùgbọ́n ọlọ́run ọba mi òun ni à ń bẹ̀ pé kó jọ kó ṣíjú àánú wo ìyá yìí kó má jẹ́ kí ìyá ìra rẹ̀ ní period tí ìyá yìí wà yìí because I don't know ìgbà àjọ tí mo ní ọrọ̀ agbára ọlọ́run gbé ọbẹ̀ tí màmá sè ẹ̀yà ata tí màmá rà láti fi se ọbẹ̀ ọjọ́ yẹn gangan bí mo ṣe ń sọ fún yìí màmá tí wòlíì débẹ̀ màmá ní àwọn òní nǹkan táwọn máa jẹ ok abá ní kí wòlíì lọ pé ẹni tí ó máa ń tọ́jú màmá wòlíì lọ pé ẹni tó máa ń tọ́jú màmá kó ènìyàn tó dé màmá ti sùn ìgbà tí màmá máa jí ó tó nǹkan bíi after 4 sí after 5 for us ìrọ̀lẹ́ ìgbà ẹni màmá ẹ̀ṣẹ̀ sọ pé ìwà yẹn tí màmá jí màmá dẹ̀ jókòó àkọ́yìn tòbí mo ṣùgbọ́n màmá jókòó màmá ò ṣe nkankan ìgbà tẹ́ni tí wọ́n á ní kọ́ lọ pé dé màmá wa bẹ̀rẹ̀ sí ní sọ pé ebi ń pa wọn ẹni ẹ bá ní òun ti bá wọn ra pọ̀ mọ́ òun ti bá wọn rẹja kíká díẹ̀ kìíní kan àwọn ti ra epo ṣùgbọ́n kò sí owó ata abalo agbara Olorun pe. So I don't know nko ta le se si mama. Anyway, by 11 o'clock I'm a one way to ti amu wa fun yin lale. Iya beje legun si npe wa. Hello, iya beje legun si e ka ran ma. E ka le ma. Yes ma.
2: Okay.
0: Yes ma.
2: Mama,
0: ah okay, egbo eto yen lose to koja. Oh, okay. Dixon la ma lo soju oja. Omo meta ni mama bi. Omo meta ni mama bi. Meji ti ku oku eyokan. Eyokan yen la wa mo bi to wa bayi.
2: Oh.
0: Ta ba pada de we ma play voice mama so that our ma ye gbugbu wa.
2: Ni
0: mo
2: ta.
0: Omo
2: la roju ale.
0: Ami.
2: Ami.
0: Oda, eje ka lo soju oja, anbo out ni.

0: olùkìsára gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe nínú ewu tàbí ìsára ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ káàrin òkú ná méjì kò ti mọ rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara ẹ ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá ọbádẹ́rà fún ní irú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà láàgọ́ ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlùbà gòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wọn ò bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ́nà sí i kà sí wa lónìí ní ọbádẹ́rà abá o.
1: A wà ní ìta Akinlóye ní ìtútàbà òjẹ́ Ìbàdàn.
0: Bàbá ọbádẹ́rà ló ní àlàáfíà ló ń wú o.
2: Ẹ kú u déédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnì kọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Iléeṣẹ́ wa ti wà ní ìta Akinlóye Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total Òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́lé bàbá Akinlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹ wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ bá ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lé ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 bàbá ojú ni ìmọ́lẹ̀ ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kò fi bojú ọ̀tún kò là á kò wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kò mọ́wọ́ òsìn kò fi bojú òsì kò là á kò wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn wìnì wìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí náà rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ká mélòó ní ẹlòmíì ò tiẹ̀ rí nẹ rí o rí nǹkan tó súnmọ́ ẹ o dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nà kọ́nà táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan o ló máa ń fa àìsàn kéèyàn má rí nà déédé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ̀rọ àjàkáwòkọ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dá mi kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò iná ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ ó máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédé títà táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà tí ẹkún bá pọ̀ lápọ̀ jù àwọn náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà wọ́n láàmú àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà àìrìnà déédé yìí o lè dáka Kùránì o lè dáka Bíbélì o ti ẹ̀ rìnà ẹ̀rí ohun tó súnmọ́ ẹlòmíì ò rìnà ẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bí ṣe ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn. Kàn sí mi iléeṣẹ́ wa ti wà ní ìta Akinlóye Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total Òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́lé bàbá Akinlóye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pé onípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó. Bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ó fi rìnà déédé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí òun náà ni 09048868 53 09048868 53 ní iléeṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torí pàwọn náà ọbẹ̀ lọ́rùn kọlọ́rùn fara ni wá. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí iléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ Elédùmarè yóò jẹ́ kí wọ́n ní ò lẹ́nu ọpẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè mí sí ni 09048688 53 09048688 53 àlàáfíà lójú o.
3: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: ara ise yin yan wa e ka bo pada e ka bo pada adupe lowo eletumari pe si wa nbe a si ma wonu eto ni san san sugbon e je ka pari ti side odo grandma ka wa wonu eto ni san san awon polopo yan ti so fun wa pe ka se bayi ka se bayi ka se bayi olorun a de fun wa se olayinka olatunde oni ti lo adekunle daud omo omo okay daud okay oliyemi awoko ede thank you waris oladipupo thank you daud again thank you omolara yakom thank you tommy t sunday thank you romoke olaibi thank you imafoji peter thank you adeola odumosu olaseyi thank you kayode asore abegunde thank you only good job eku eto edakun a ori yin gbo lori radio ni ilu kishi o facebook nikan la nwo e ba wa wa nkan se si o thank you okay sir ama so fa won ga wa oluwa tosi daniel good evening ma we are enjoying you from sango eruwa thank you okay deka tun gbe lomi ka to wa lo nu eto ni san san ejo hello yes ma yes ma
1: ejo se mi omo yen na won gba pension ti awon ton jo gba pension yen se won le ti arin yen wa won yen wa wo la won ton mo won mo won gba na dojo si se
0: ki okay idea kan le tun mu wa yen okay
1: wo awon ton jo gba pension yen wa de ton mo won mo won mo ra won wo le ton mo mo ti wo fi mo ri yen won
0: Ese gan ma God bless you ajagbe oluwatoyin comfort okay won ni awon ti won gba true won gba pension because already won ni mama ti ngbon won ni mama ma ngbon mama gan pe mi pe ese awon ma ngbon ati owo apa awon tawon ba dide tawon ba rin ese awon ma ngbon but ko se pe a le so pe ka fun won ma ni ogun but a ko le sare ku giri so po ya mama ogunre e ma mu eh olo ma je kiyan daran hello
2: hello e ka le ma
0: yes ma
2: e se ku se oluwa
0: oluwa ku se
2: oluwa wa pelu yin
0: ami ma
2: e jo ma mama mo ro pe ni awon oro te so ni last week Christian ni mama
0: ben
2: e go to church ti mama lo
0: ti ma okay
2: e keji e bi pension ti won so yen e jo e tun go through definitely be je romo e ri awon ton dun mo won mo won ibi ton ti sise ri e jo ta ba lo sibe e ri e gbo nkan te ma gbo latodo won then e de wa mo iru ibi ti mama ti wa ilu wo ni awon wo ni won je family won to ba je pe gbadan yin na ni won sise ti won fi pension for sure ni pe e tun ri awon ibi te ma tun ti le tete ri awon ina won si so that ki mama ma fun yin ni gboju diso ibi ton ba ti wa ti won so abi ti e go to awon niyan ke fi le mu ta to ibi te ma wa omo won abawon ina won si
0: oda
2: won ba gbe koda bo je church go wa ni won je ni church to won ba nlo e ba ti le mo won kan de mo won be e ri e gbo nkan mi
0: oda e se gan ma
2: oda e se oluwa fun yin se o
0: ami ma fun anfani awon ti won gbo mama ni ose to koja e je kin tun play because mama soro kan gba ti woli lo lo ba wa wo mama ni jo mo ni jo thursday to koja lohun la lo ma pe ose kan mama soro kan mama lawon church awon pe won ti fi awon sile eh mo pe mama o
3: omodun melo ni
0: o ye ni suru mo fe ke gbo mama e gbo mama
4: mo se pe si
3: e ti pe ti awon omodun melo ni omodun melo ni
4: e si ni mo se pe si
3: e ti pe ti awon omo yin ko
4: ọmọ ẹyọ kan náà ni kò jẹ wá mi àti pé gbogbo èèyàn ló pe ni kò dá wa lóhùn.
3: ọmọ ẹyọ kan lẹbi.
4: Mẹ́ta ni méjì wá ti kú bẹ́ẹ̀.
3: ẹyọ kan ló wá kù. ẹyọ kan tó wá kù yẹn nǹkan ṣé kò yọjú sí yín ni.
4: o yọjú rárá.
3: Sóbìnrin ni àbọ́kùnrin.
4: Wọ́n ti pẹ́pẹ́ tètè dá mi lé o.
3: Sóbìnrin ni àbọ́kùnrin.
4: Ọkùnrin ni.
3: Ṣó ti márì ni.
4: Ó ti márì. Àgbàlagbà náà ló náà.
3: Ó dẹ̀ ti bímọ.
4: Ó ti bímọ.
3: Ókè ẹ̀ ń pè kò dá yín lóhùn.
4: Kò dá mi lóhùn o.
3: Ṣé ẹ ṣẹ́ ni?
4: Èmi nìkan mo wà ní kọ́rọ̀ kan dún bí o. Mo tẹ̀ sí mo ti kọ́lé gan kí n tó kó wá síbí yìí. Nígbà tí ẹ̀rẹ́ mi bá ń ràn mí lọ́wọ́ kọ́ bá mi ta lé ikọ́ bá mi yọjú mi síta gbangba.
3: Hàn torí Ọlọ́run.
4: Ṣé kò ń ṣe pé ni mo wà mi ò rẹ́ ni bèrè mi o.
3: Àwọn fámìlì ń kọ́.
4: Ìyàwó tó kọ́lé sẹ́gbẹ̀ẹ́ wa gbogbo wọn ti kúrò nílé tán. Àmọ́ àmọ́ mi tán kò lọ.
3: Òkè ṣẹ́yìn lọ ní ilé ibi tẹ́ ń gbé.
4: Bẹ́ẹ̀ni èmi ni mo ní o.
3: Sáìdì ibo
4: níbẹ̀. Ìwà tí nǹkan tán wọ́n ti jí gbogbo nǹkan tán máa bá mi ṣe iṣẹ́ wọ́n ti jí mọ́ mi lọ́wọ́.
3: Sáìdì ibo ni ilé yín wà.
4: Sáìdì ọmí ni.
3: Sáìdì ọmí.
4: Lọ́nà mi kò dọ́mí o.
3: Báwo lẹ ṣe wá ń jẹun?
4: Kò dọ́mí.
3: Báwo lẹ ṣe wá ń jẹun?
4: Wáyà kebù ló wà.
3: Òkè báwo lẹ ṣe wá ń jẹun?
4: Yorùbá ni o kò fi mí sílẹ̀ o. Àwọn èèyàn ni wọ́n fún mi ní nǹkan o. Orí mi náà ti ṣiṣẹ́ ní wọ́sàn náà sì rí o.
0: Ìyá àbèjì ẹlẹ́bùn ṣiṣẹ́ wà ń bẹ̀.
4: Ló dá mi nídé o.
3: Ṣojú
4: lọ́kọ́ màá náà pé o. Mo ti tọ́jú ẹ̀ gbogbo owó tó yẹ kí n fi ṣe dáadáa mi. Ìrì fi ṣe mọ́ gbogbo wọn bá tó kù náà wọ́n ti jí mọ́ mi lẹ́wọ̀.
3: Bọ̀ ṣé ojú yẹn ti padé ni?
4: Wọ́n jí páànù wọ́n jí gbogbo ẹ̀.
3: Ṣé ojú yẹn ti wá padé?
4: Èmi nìkan mo wá dá wà nínú igbó yìí ẹjọ́. Ẹ̀ṣọ́ nù mí. Mi mọ bí mo fẹ́ ṣe lé débì kankan.
3: Ṣé o ṣe ríran ni?
4: Mi ríran. Ríran yẹn náà ló fà á. Àríran ni.
3: Gbẹ̀rí wáyà kebù lẹ wà kí ni àdírẹ́sì yín tó bá ti ẹ̀ráhùn tó máa wá gbé yín.
4: Wáyà kebù ni níbi ìrì akárí náà ń pèbè.
3: Ìrì akárí.
4: Wáyà kebù.
3: Òkè. So ṣáà ẹ̀yìn nìkan lè dá wà nínú ilé. Ẹ̀yìn nìkan lè dá wà nínú ilé ń bẹ̀ yẹn.
4: Èmi nìkan ni o. Àfi bí àti mú èmi náà ni mò ń gbọ́ mi kaná ni mò ń ṣe gbogbo àwọn tẹ̀ tí díngàsì mi. Ẹnìkan tún ṣàánú mi wọ́n tó rà mí fún mi. A dẹ̀ ṣe bí yóò wá kò wá kò wá. Gbogbo èèyàn náà ti pé.
3: Ṣé ẹ ní nọ́mbà ẹ̀?
4: Mo ní nọ́mbà rẹ̀ ṣùgbọ́n mi lè sọ. Mi mọ lórí ìbọn tó wà nínú fóònù tí mo kó fóònù yìí.
3: Ó da màmá. Màá fẹ́ play voice yìí lórí rédíò lálẹ́ yìí. Ṣé kí n play ẹ̀? Kí n play voice yìí lórí rédíò lálẹ́ yìí.
4: Ẹ bá mi play ẹ o. Ẹ play ẹ o.
3: Ó gọ
4: kí ló. Mo ti fẹ́ dọ tó ọrọ̀ àrí. Kínní náà lọ́dọ̀ bàbá ìrẹ́ ní gbé mi lọ ni o.
3: Ó da, máa
4: pè á. Kí ni ẹ tún bàbá kíní ẹyìn?
3: Ṣé torí ojú yín?
4: Torí ojú yín ni o.
3: Ó da ẹ má wọrí, máa bá ọ̀gá mi dé sórí ọmọtọ́ṣọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ojú yín.
4: Àwọn náà ni mo fẹ́ lọ bẹ̀ mí mọ bí mo ṣe lé débẹ̀ o.
3: Máa bá wọn sọ̀rọ̀ ṣẹ́gbọ́n. Màá bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ má wọ̀ọ́rì. So ibi tẹ́ wà nísìnyí ṣé ìyàrá yẹn sèfù kò èèyàn lè wọlé ṣe yín ní jàǹbá ń bẹ̀ àbí?
4: Ara.
3: Ó da.
4: Mo ti débẹ̀ náà ti pẹ́. Ojú yóò kò sí ìṣe báyìí nígbà yẹn kò ṣe pátápátá.
3: Òkè ṣé ó ti wá ṣe pátápátá báyìí?
4: Ó wá ṣe díẹ̀. Ìwárí kankan mọ́ báyìí pátá.
3: Ó da báwo lẹ ṣe wá ń jẹun?
4: Ṣé ẹ mọ̀ pé lítà ríìsì ni mí?
3: Òkè.
4: 10,000 náà náà fún mi gbogbo owó tó yẹ kọ́ fún mi wọ̀ fún mi.
3: o da se e sa sare oju yen nikan ni
4: oju yen ni mo re gbogara bi shake
3: o ko gbogara
4: ni
3: gbo e de oogun kokon te nlo oh credit don't finish I have to call this woman back.

0: ẹsùn mẹ́ má bínú mà mo mọ̀ pé credit yín ló tán so mo sáré lọ ra credit lórí fóònù ni pé kí n fi pè yín padà so ta ló wá ń bá yín méèkì kọ́ọ̀lì yìí.
1: Ọmọ tó yọ ń lọ ń ta ni ìmọ̀rí.
0: Ó lọ ń ta ni ìmọ̀rí.
1: Ìrẹ́ni ní ìlú ẹni gbọ̀ngàn mo kàn sí gbé náà ló wá bá mi.
0: Okay, ẹ kí gbé pé káwọn.
1: Kí lẹ́ kí gbé fáwọn èèyàn pé kó ràn mí lọ́wọ́ kọ́ ṣàánú mi. Ojú ló ń yọ mí lẹ́nu ojú mi.
0: Òkè ọmọ yẹn wá bá yín.
1: Òkè
0: náà
1: mo. Mo máa pe nọ́mbà yín fún ọ wá bá mi bẹ́ẹ̀ sí.
0: Òkè ẹ̀yin lẹ pe nọ́mbà mi fún. Báwo lẹ ṣe wá mọ nọ́mbà mi?
1: Mo gbà nínú rédíò ni mo lè gbọ́.
0: Òkè ó dáa náà
1: mo
0: tún. Nǹkan tí mo fẹ́ bèrè ni. Nǹkan tí mo fẹ́ bèrè ní sí ni pé ilé ọ̀dọ́ yín yẹn ni ó wà safe fún yín àbí? Ilé ibi tẹ́ ẹ wà safe.
1: Ó safe.
0: Ọmọ yín yẹn ibo lẹ ló wà?
1: Ifẹ̀ yìí.
0: Oh, ifẹ̀ okay pẹ̀lú family.
2: Hello, you have 1 minute remaining.
0: Ifẹ̀ yìí. Okay, ó wà nbẹ pẹ̀lú family ẹ̀. Ṣé ẹ̀yin lẹni fóònù tọmọ yìí fi pè?
1: Èmi ni.
0: Ó da ẹ bá yẹn jẹ́ kí n bọ́mọ yẹn sọ̀rọ̀.
1: Ọmọ wọn lọ fẹ́ bẹ̀ sọ̀rọ̀. Àbó ti lọ.
0: Ó ti lọ ni.
1: Hello.
0: Hello.
1: Wọ́n lọ fẹ́ bẹ̀ sọ̀rọ̀ ó ti lọ.
0: Ó
1: ti lọ.
0: Ó ti lọ.
1: Ó ti yọ mi sílẹ̀ ó ti lọ.
0: Ó da ẹ ní àpáta lẹwà ẹ ní ọ̀nà ọmọ níyà lẹwà ọ̀nà kíni.
1: Fáyà kebù ni.
0: Ó da màá mo ti ní nọ́mbà yín èmi á máa pè yín pọ̀ ẹni kí n gbé kiri yìí lórí rédíò lálẹ́.
1: Ẹ gbé sí.
0: Lórí rédíò lálẹ́.
1: Wọ́n ní owó ẹ̀kọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀.
0: Ó da okay ṣọ́mọ yẹn ti dé ni.
2: Okay, your balance is too low to complete this call. Dial star
0: 71. Mélòó la ti sọ náà ti balance tẹ́ tí ẹ fi ń lé owó dání báyìí. Hello, grandma.
1: Hello, ma.
0: Ẹ má bínú credit yẹn tún tán ni so mo sáré tún ra kékeré kan sí nísìn. Ṣé ẹ ní ẹ̀yin lẹni nọ́mbà yìí àbí?
1: Bẹ́ẹ̀ni ma.
0: So ti bá pè yín anytime tí bá pè yín a lè get yín pẹ̀lú nọ́mbà yìí.
1: Bẹ́ẹ̀ni ma.
0: Ẹ sọ pé ọmọ mẹ́ta lẹ bí. Ẹni méjì ṣaláìsí. So wá ku bọ̀dá yìí nìkan. Ṣé ẹ ti ẹlẹ́ ti ń pè wọ́n?
1: A ti pè wọ́n ọwọ́ ọ̀dàn.
0: Ẹ̀bọ̀ ṣé wọ́n ń bá yín gbé tẹ́lẹ̀ kan tó má rí lọ sí ifẹ̀ ni? Hello.
1: Hello ma.
0: Grandma, mo níṣẹ́ yẹn àti wọn lẹjọ ń gbé tẹ́lẹ̀ kí wọ́n tó kúrò fi sílẹ̀ lọ sí ifẹ̀.
1: Èmi àti ẹ̀kọ́ la jọ ń gbé. Ìbàdàn ni bàbá ẹ̀ wà. Bàbá rẹ̀ wọ́n lọ ló fẹ́ sọ ni. Bóyá Amẹ́ríkà gan ló wà sí bóyá Abuja mi ni.
0: Ṣé bàbá ẹ̀ wà láyé?
1: Ó ní bóyá ó wà láyé mi mọ́.
0: Àṣé ẹ̀.
1: Àti ìgbọ̀kú ẹ̀ṣà.
0: Bọ̀ṣẹ̀ bẹ́yìn ẹ̀yin àti bàbá ẹ̀ lẹ́jọ́ fẹ́ra.
1: Èmi àti bàbá ẹ̀ láti kékeré. Mo lóyún fún.
0: Okay.
1: Ìgbà yẹn wà ní yunifásítì.
0: Okay, ẹ̀yin wà ní yunifásítì ọ̀f Ìbàdàn ńgbà yẹn. Okay, dáàdì ẹ̀ wà ní yunifásítì ọ̀f Ìbàdàn ńgbà yẹn. Ẹ wá lóyún fún dáàdì ẹ̀. Okay, dáàdì ẹ̀ wá fi yín lẹ̀ pẹ̀lú oyún.
1: Ṣá wa ní kìdí kan ó ṣàìlè ó ṣe àkúrọ́ sí rárá. Ó ní kí n lọ boyún yẹn jẹ.
0: Okay.
1: Ó mú mi lọ sílé boyún jẹ mo wá ní èmi ò boyún jẹ o. Pé ọ̀rẹ́ mi kọ́ ẹ̀ fún mi lọ bàjẹ́ mi ò ṣàfẹ́ dáhùn.
0: Okay, àwọn dáàdì yẹn ní kẹ lọ boyún yẹn jẹ ẹ wálẹ̀ boyún jẹ pé ọ̀rẹ́ yín kan. Ó dẹ̀ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ grandma ibo ni side ibo gangan lẹ wà báyìí.
3: Ṣé rí ẹyin èèyàn mo fẹ́ fàkókò yìí bẹ́yìn ẹjọ́ mo fẹ́ fàkókò yìí bẹ́yìn agaga te ba je obinrin atokunrin atobinrin e je kin so lale anira ari igba ogbo e je ka sora nkan tan se nowo lowo bayi turu ma bayin ode ale ṣugbọn te ba gbogbo nkan ti ya yin so nkan ti mo se tun replay kini ni pe eyin o ma si si oju opo sile fun yin o in to lo soda awon dadi uk atan ku bije o ko ti mo se je ki mama so oro yi ni pe a nilo lati tete ran ya yi lowo dixon oni kini kan ti mo mo ta ni ni nigeria yi teyan ba wa laye to ba need iran lowo a ki nsubu esurubu eniyan a ki nsugba eniyan ni kia kia but I'm telling you ti eniyan ba ku a ma wa raye gbogbo everybody a wa pejo sibe mo wa worried afi ti ba ma paro mo wa worried mo ni lati ran woli mo ni lati be woli mo dupe lowo woli ngba ti woli ni chikito e se pari program laaro yin e lo leko e lo sun e fun mi ni number mama yen woli de ba mi lo sibe ni wajo olohun ti o se peje e diro mo busy baje ni week yi mo busy baje mi o raye mo sha so ko mo sha ntiraka lati find out time lati find time kin lo ri mama bo mi o raye lo ri won bo mo se wo to ba possible laaro lati ba kuro nbi tolorun ba ko be pe a ma dari sodo mama street 80 years ni mama mama ori je mama ori mu mama ti fo loju won de ni church mi ni daruko church ti won lo mi fe play be ni won lawon church o ti e ran ti won mo won ti e ri ti won ro mo iyen church ti won lo ngba ti gbogbo e si da omi o lo sodo church kini e ko bi culture abi kini ma pe ni Nigeria ti eyan ba nsare o eyan wa ni need a ni shubu eni yen a ni shugba eni yen ba lo se nso sugbon to ba ri pe eni yen ti ku everybody ma gather e da ku mo beyin ki la le se fun mama yi mo so fun yin mo ni mama so pe auntie ti mo ni kon lo ko wa ton toju mama ton ba mama once in a while won lo sibe ko so pe a ma so fun won anything but won kon shanu mama gege bi e obini ta won na je atabi ma ton moge ta won na mo pa won ma dagba won na so pe 3000 naira o pe 3000 naira to ba ti so pe to ba ti pe to ba ri 3000 naira o ma to ra atati mama ma fi se onje mo loke fine agboro olohun gbe yen Olohun de fun won ni 3000 naira yen. Tin ba ni ki nso nkan t'Olohun fi se. Tin ba ni ki nso nkan t'Olohun fi 3000 naira yen se. 3000 naira jade lojo Friday. Kuro ninu apo asun. Sugba igba to ma di Saturday eru ba emi gan fun ra mi. Orojo mi ni yen. Kini ka se? Mama ni tawon ba rin ara awon mama gbon. A mo family eni ni mo ni ki mama wa so radio kawon eyan ti e ma woju won lori radio boya awon family won a dide sha mama wo mama yi bayi ti olojo si ma de ba won olohun ni je ara won to ngbon yen nkan to le lo ah hello eni n pe lati ko hello ati pe omo won pe number kan drop ni ko si number ti mi o ti fi pe ya hello
4: lema
3: e kale sa
4: oko obirin ni mi o mo ka jo won okunrin ni oruko mi ni oloye labake lati ona ologun erubo lati to
3: ile ya kabo ma
4: emi ka fe so je si mi pe ibi o da bi ke won ti da ibi kan sile tan ti ntoju awon agbalagba Boya ka organize ka gbe mo lo sibe. Ke wa se donation. Ki gbogbo awa ta ba le dawo ka dawo ka te ko ma fi toju mo na. Ka wa gbigbon yen ko kuro be. At least won ma fun won lo je no matter won de ma we. Won de wa ti facility ka mo yen to wa. Mo gba ori mo gba adugbo ebo mi ran ti mo. Ile bi to tin toju awon agbalagba nse. Tẹ bá lè bá wa ṣe ìwádìí lórí ìyẹn mà. O kẹ́ dẹ̀ drop account a máa drop owó sí. So that wọ́n á fi ọ̀kọ́ gbé wọn lọ sí home yẹn náà. Ó dàbí ibi program tó máa ń ṣe ní overseas yẹn tó máa ń kó àwọn àgbàlagbà sí. tí a bá ṣe yẹn a ṣe wọn a ṣe kọkọ kúrò nínú ruru tí wọn wà yẹn then ẹ wà gba fóònù wọn ẹ máa fi àwọn nọmbà sí bá wà bẹ ìgbà tí o bá bẹ̀rẹ̀ sí ní ra bá bẹ̀rẹ̀ sí ní pe ọmọ wọn yẹn ó máa dáhùn bí ẹ bá tún lè fi wọn lọ síbi tí wọn ti ń gba pension ẹ lè trace family wọn bẹ ibi tí wọn ti ṣiṣẹ tẹlẹ. Kọjú mi rò pé lóyá tún lè ṣe nìyẹn mà.
3: Ọ̀dà ẹ ṣe
4: bá. Àṣẹ kọ̀ wá Ọlọ́run má di aráàlú.
3: Àmì. Àmì.
4: Ẹ kú iṣẹ́ mà.
3: Ẹ ṣe gan sa.
4: Ọlọ́run tún mọ̀ máa kú yín lọ́wọ́ o.
3: Àmì mà.
4: Ṣé ẹ dọ́pọ̀ àkáǹtì a máa máa fowó sí?
3: Ẹ ṣe rí àkáǹtì a máa àti sọ fáwọn ọ̀gá wa ọ̀gá mi ké bugi wọ́n máa fún wa ní go ahead ká tó lè drop account kò yé yín mà. Bó ṣe èmi rò pé màmá máa wálé alẹ́ yìí pé torí màmá ní àkáǹtì wúmà yẹn tó máa ń bá wọn fọṣọ ló máa lọ ń gba owó láàkáǹtì wọn kò yé yín ṣùgbọ́n màmá ò wà lálẹ́ ṣẹ́gẹ̀t màmá ò wà lálẹ́ bóyá ká tó parí ètò bóyá ká tó parí ètò a máa rí ọgbọ́n tá a máa dá sí ṣùgbọ́n mo gbọ́dọ̀ ìfọ́ọ̀mù àwọn ọ̀gá mi torí èèyàn kò lè máa pa àkáǹtì lórí afẹ́fẹ́ mà ẹ ṣe gan mà.
4: Ok ma ẹ fún iṣẹ́ o.
3: Yes ma olúwa kú iṣẹ́.
4: God bless you ma.
3: Amen ma yes ma. Èèyàn wa kí lè rò sí ọ̀rọ̀ yìí kí lè rò pa à lè ṣe kí lè rò pa à lè ṣe ẹ̀yìn èèyàn wa ẹjọ́ ẹgbà wa 80 years ni ìyá yìí ọmọ mẹ́ta ni ìyá yìí bí méjì ti kú okú ẹyọ kan. Hello. Ẹ jẹ́ kú ò lẹ́gbẹ̀ẹ́ rédíò yìí a program yóò ṣe program tí wọ́n máa dúró sẹ́gbẹ̀ẹ́ rédíò ẹ̀ jọ mo bẹ̀ yín
5: ni. Sẹ́mo àti Sèkìtò.
3: Yes sir.
5: Ọjọ́ iwájú ló ń ṣe gbogbo nǹkan tó ń ṣe ló ń ṣe fún. Ọjọ́ ayé ẹ̀ ó máa dáa.
3: Àmì Jésù.
5: O ní ṣe orí burúkú.
3: Àmì Jésù.
5: Ṣé mẹ̀mí tí mo bá yín sọ̀rọ̀ àgbàlagbà ni mí òkúkú mọ̀. Nǹkan tí ó ní ìbárí tí ó bá jẹ́ Ọlọ́run tó jẹ́ kí n di Ọlọ́run mú. Yirimaya 7:4 ó ní ègbé ni fún ènìyàn tó fi ẹlẹ́ran ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Àwọn ọmọ tí mo bí wọn bá fojú mi rí mọ̀ bò. But mo ti gbẹ́kẹ̀lé Ọlọ́run láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. I deal with God only. Ọlọ́run rẹ̀ ló wá gbèjà mi. Ọmọ mi kan wà. Ṣùgbọ́n ó tàtú ló bá bẹ̀ fi báyàn sùn kiri. Èmi tí mo ń gbé magafo tí mo ń wà sùn kiri. Ṣé wàá gbọ́ pé ọmọ mi ló ṣe yín fún yàn. Mo bẹ̀ẹ́ mo ní kò yẹ kí n dọ̀bálẹ̀ fún un. Kó jọ ó má ṣe mọ́. Kò gbọ́ mo láti lọ fọlọ́pàá mu láti àgógó. Wọ́n ti fi fún ẹ pé kan wọ́n nà kan. Bó ṣe jáde oníbàbá mo ní hun. Mo fi kàn kó o fèmí lówó. Ó ní wọn a máa fi mu ọtí. Ìyá ẹ rí mi gbọ́.
3: Kàkà kó o fún yín lówó.
5: Èrúkúrú máa ma jẹ níyà ń jẹ yìí o. Bẹ̀rù mo ti gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọlọ́run dẹ̀ wá gbèjà mi pé ẹgbẹ́ Ọlọ́run ni mo wà. Torí pé ẹgbẹ́ ìṣù lọ́mọ mi ń lọ yóò dín sí. Ó ní wọn a máa fowó mu. Mo dẹ̀ ní òkè mi ní Ọlọ́run apáàrọ̀ ẹ̀. Mo sọ bí àṣẹ lẹ́sẹkẹsẹ. Ìgbà tó máa tó the next week ẹnìkan wá. Wá bá mi pé bàbá lókèje mà ní báyìí tún ìyàwó rẹ tó ti ṣe márèèjì yẹn ẹ̀gbọ́n òun tí ò gbọ́ pó. Mo dẹ̀ ní òkè. Kó kàn gbóhùn olùkí bí ohun tí ó ṣe ni láì ṣe oògùn láì ṣe anything mo ti ṣe báyìí kò mú oṣù ẹ jẹ́ bó ṣe lóyún ni ẹ. Mo dẹ̀ make ẹ tó bí mọ̀. Ẹni ẹ wá sọ ara rẹ̀ di ọmọ mi.
3: Hi.
5: The same name pẹ̀lú ọmọ mi ló wá ń jẹ́. The same name pẹ̀lú ọmọ tí mo bí. Ó ní kàkà kó fún mi lówó a máa fi mu sí ẹ ló ń jẹ. Mo ṣe àdùn mi ni ẹ. Bí ọmọ ló wá sọ ara ẹ̀dọ̀ ọmọ mi. Ló ń meeting mi. Ló ń tọ́jú mi. Ọlọ́run ló ni o. Ọlọ́run ló dípò ọmọ mi. So ẹ jẹ́ kí ẹ sọ gbogbo ẹ tó bá ń gbọ́ ètò yìí. Kí kálukú gbẹ̀kẹ̀ lé Ọlọ́run. Kó di òpó Ọlọ́run mú. Ọmọ mi kan náà tó wà. Ẹ gbọ́ dáadáa omi òun ọ̀rọ̀ ara mi mo fi yára kọ́gbọ́n fún yín. Ó ń bóra mu kí ló dé àwọ̀ tó lọ́ fún ẹ. Àwọn wàásù tèmi ń ṣe nìyẹn. Àwọn èèyàn ó máa bú mi pé kí n kọ́kọ́ lọ tún lè mi ṣe ọmọ mi lóṣù ọmọ mi lóṣù. Kò gbọ́ wo Ọlọ́run take action. Ọlọ́run take action yóò kọjá òye mi. Ní àná lánàá àbí níjẹta lọ́mọ kan ra fóònù tuntun wá fún mi. Láti fowó sí mo ṣe rí àánú ẹ nìyẹn. So ìyá ètò bá tún máa padà wá ayé lọ́jọ́ míì kó má gbẹ́kẹ̀lé ọmọ kankan. Gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ṣé ó jẹ́ ọmọdé bóyá ń jẹ? Tàbí ó jẹ́ ọmọdé abíyára ń jẹ? Tàbí ó jẹ́ ọmọ ni olúkọ̀yà ń jẹ? Ọlọ́run ló ń bọ́ wọn. Ọlọ́run ló ń ṣètò ayé wọn. Ìwọ kan tó sọ̀rọ̀ ṣé ó jẹ́ ọmọ ló ń jẹ náà? o de nje o yo o je ka te ko ko ni ka ko la ko le ko e ko ko la awon eniyan ti gbe tele eyan ju o si so on oluwa je ka iya ya e de ti je o kan nu ala nu ba e ti so mo fun bet ki o ma ye ma na ti ojo ojo ko te nikan mo o n bo ode tan ni si oba ibu kan pe iya ye laje fun gan o ja je ni o pa je lagba to tu wa lomo wo so we need to get problem ba problem ti mi ni nisin o mo pe olorun o so ke ti o mo mi ye nisin ka je ni o so mo mi lo ko le fun ni kan awon yan fun mi mo won eni kan to wa dide gri o very wo li mi ba do very wo li mo ni nigba ti o ti fun ni appointment ti o dire mi ni o ya o gbadu ayipo yibo o wa yipo o wa wuli ẹ fún ara ẹ ló jọ wọ́n ti gbé bàbá ṣe fẹ́ rí mi ni ó dọ̀ ẹ̀nà mọ̀lẹ́ nǹkan tẹ́ ni ẹ ṣe mo ní ọlọ́run ló pé yíṣẹ́ ló pé ra ẹ̀ ọlọ́run ló pé ẹ lọ́ba sọ̀rọ̀ pé ó fẹ́ rí oye nǹkan rí ẹ̀ lẹ́kàn ṣe pẹ̀lú ọkẹ́ bàbá èyí bá mo máa fún ẹ lóṣooṣù ẹ̀rí tó lágbára díẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ń fún mi every monthly so automatically ọlọ́run yẹ ẹgbẹ́ tó wọ̀ máa sọ fáwọn èèyàn wọ́n di òpó ẹ̀ mú kán gbẹ́kẹ̀lé ju ènìyàn àwọn èèyàn ti gbẹ́kẹ̀lé èèyàn ju èèyàn ọmọ wọn fẹ́ di oúnjẹ ọmọ oúnjẹ ọmọ wo jẹ́kọ́ náà ó ṣètò ayé ẹ kó wá di oúnjẹ ọlọ́run ó lè gbá ó lè tó ń kìlọ̀ wà ló sọ̀rọ̀ ìpínlẹ̀ ayé ò ní bàjẹ́ ò ní sórí burúkú bó ṣe ń dán yẹn náà ló máa dán ọkọ̀ ẹ̀yẹ balẹ̀ yẹn ó balẹ̀ ọlọ́run ṣètò ayé yẹn náà ìjọba èèyàn kíkàlùkù náà ọpẹ́ ìjọba mo ń ṣe kíníkan ní àdúgbò òbí tí mo wà yìí. Oh, God who made me. I don't want to.

0: lili wa nu lili wa ni e fun mi ma gbadun aye e ma ma ju adua si e o de ma rowo e awon adua na mo tun fi jeun awon ati ti mo ba gbadua fun bayi gba ti le mo won ni odoro adua mi mo de wa se we won da fun ku ban o pe ma ga fun mu lo ni ona gbadi o so pe je ka beru olohun ka se rere tori mo ma ro yan pin gan eni ti mo ma ro pin len ti o ba beru olohun eleti yoruba ma ni eda o laro pin emi o gbagbo eda laro pin to ba beru olohun ibẹru ọlọrun lo fi se le to se ni isin bi baba yesu pe mi lo lo iya ye
1: se gan sa
0: o ba so pe ah oni baba ologun yen lo tun ko iya ti mo gbe ma gabo ti mo lo oni baba ologun yen lo nko je ndi e wa gba number mi lowo re o so ni number mi o no ni ba fun ni number mi gba te ni e dabu jabo je pe mi ni e se baba ibi to ye ni e mo ni be oni kini e o ni gbadura fun e o ko gbo ohun oluwa ni pe do ba di 5 after 2 o pe mi loru gbadun 5 after 2 ko pe mi mo wa pe fun ara mi pada ah o ni o ti sun ni o ti ma bi mo ni oke mo ni ko pe o ko lorun
1: awon eyan po lori phone
0: e boya e je ki ta bi ta ye ma de so ye pe labe aso
1: all right sir e se gan sir hello
2: hello mama ibinu
1: yes sir
2: e ka re o
1: e ka le sir
2: mama ile ogbon omo kekere ni mo le lo ni pe oh mama e mo le je ke me lo mama e pe inu ko ọmọ ẹgbẹ́sìn yẹn tó mọ̀ pé ló bá jẹ́ pé wà ní orílẹ̀ ilé ayé yìí kò sẹ́ni ní ìgbọ́ ẹnu kò sẹ́ni ní ìgbọ́ lágbe.
1: Torí ẹ̀ la ṣe fẹ́ gbé màmá wa because màmá ò understand you. Torí ẹ̀ la ṣe fẹ́ gbé wọn wá pé tọ́wọ́ wà lórí rédíò ń bí a máa ní káwọn èèyàn máa wojú wọn kọ́jọ káwọn máa ṣe gbà but màmá wòlíì tó yẹ kó gbé wọn wá ìyàwó wòlíì wa bímọ láàárọ̀
2: yìí.
1: Hello. Hello.
3: Ako program.
1: E ba gbo un soki ejo.
3: E ba gba, o fun le ni ni gba go.
1: Amisa.
3: O le ba de ma pe yin se.
1: Amisa.
3: O ba gba gba fun gba ko tun gbo program ni. E je ki o re ko je ko fun gba wo bi ni. Jeri e ki na wo ani gba de ku mama yi. Ẹgbẹ́ bàbá kú mama yẹn máa rà ní gbàgbọ́n ọ̀la. Ṣáájú mama yẹn fẹ́ ọ̀kan pé ọmọ yẹn tó wọ́n pe fún ọmọ yẹn ọmọ yẹn ọ̀gbẹ́ kọ́. Ìka tí mò ń wò ni pé kí ni màmá fi ṣe ọmọ yẹn. Ṣáájú ẹ̀sọ̀ ọ̀kan lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yẹn dẹ̀kọ́ sí pé àwa tí à ń darí ti kì í ká ṣọ́ra ṣe lórí ọ̀la. Ṣáájú ìgbà míì tí a bá plan ìtura ayé wa sílẹ̀ káàkan bímọ káàkiri àdá kan gbọ́ káàkan.
1: Hey, credit baba. Hey. Baba yin le fe soro to da. Baba yin fe soro to se pataki. Baba yin fe soro to se pataki o. Hello? Hello?
4: Bo e kale ma.
1: E kale ma.
4: E ku se ma.
1: Yes, mo lu wa ku se.
4: Gba di ati gbo agba yi gba fun mi ma mo ni ma.
1: Ami Jesus.
4: Mo agba re so da yi ati o. Gbogbo ìrìn àjò tí ó wáyé wá fún ohun tẹ wá ṣe é ó ṣetán.
1: Àmì Jésù.
4: Aláṣẹ yọrí òun onímọ̀.
1: Àmì Jésù.
4: Ṣé rí màmá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó ní kí màmá yẹn lọ sí bọ́dá
1: old people home.
4: Ọ̀rọ̀ màmá yẹn ọ̀rọ̀ tó gbọ́gbọ́n. Mo fẹ́ pẹ́ kíyèsí Bible nígbà tí ọkùnrin yẹn kú. Tí ọlọ́ṣà pa oníkálukú ló ń bọ lára ẹ̀ ṣùgbọ́n ẹnìkan ṣoṣo òun ló gbé kúrò nínú ẹ̀jẹ̀ yẹn lọ́gbọ́n sí. Aláàánú olórí ọ̀fẹ́ ẹ sọ nínú ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan ẹ nígbà tí ẹnẹ báwo ni ṣe lè sọ náà mo gbọ́ bà jẹ́ rí àwa èèyàn a máa ń ṣe eye service after death àbí báwo ni ṣe lè sọ.
1: Lámà máa má ṣọ.
4: Ẹ ti dé yẹn
1: báyìí. Tá a bá pé jọ ràn yàn lọ́wọ́ bí ó ṣe yẹ. Wọ́n lè
4: gbé owó òkú sí dá kíákíá. Ní adáwọ̀ òkú sí ní adáwọ̀ ilẹ̀ tán máa gbé yẹn sí. Nígbà tó bá ní UCH ni wọ́n á máa sáré gègègègègè ó ti wà ní Goma. Ṣùgbọ́n nígbà tí ẹni bá wà lẹ́nu lẹ́run dára. Sọ́rí ẹni tó bá ṣàánú àánú ò lè kúrò nínú ìrandíran yẹn. Màmá yìí ó gbọ̀n gan ohun tó lóun bá rán wa gẹ́gẹ́ bí àyànfẹ́ ọlọ́run ká ṣe fún wọn

0: gẹ́gẹ́ bí àyànfẹ́ ọlọ́run tọ́lọ́run ti gbé yín kalẹ̀ fún wa nílẹ̀ adúláwọ̀ as a mother àwa náà wá gbàdúrà pé bàbá yẹn á ràn yín lọ́wọ́ arúgbó ọjọ́ á ràn wá náà tó bá kù lọ́wọ́ láti mú kẹ́ ẹ ṣàṣeyọrí nítorí ìkoríta tẹ́ ẹ dúró sí pẹ̀lú màmá yìí òun gan ni ìjọba ọ̀run lágbára ọlọ́run ẹ̀mí jẹ̀bi ẹnìkankan ò ní jẹ̀bi tó bá tún dà bẹ́ẹ̀ èmi tún wò ó bóyá kí ìjọba gbọ́ sí ibi tó bá gbé màmá yìí lọ sí ní modern níbi tó ti ń tọ́jú àwọn àgbà arúgbó yẹn tó bá gbé wọn lọ bẹ̀ ìjọba ti mọ̀ ohunkóhun tó bá fẹ́ máa ṣe fún wọn bẹ́ẹ̀ yẹn wọ́n á máa ṣe fún wọn bẹ́ẹ̀ ohun tí ọmọ ènìyàn gbúdọ̀ ṣe lélẹ̀ mọ́ mi adára fún yín sísà mi gbájúlẹ̀ lọ àti gbogbo àwọn bàbá mi london àti uk wọn yẹn agbára ọlọ́run pa kéré kó wálé
1: ṣẹ́gun ma god bless you ma. Torí nǹkan tí mo ṣe ń sọ kíní ẹ̀ ní bínú sí mi mi ò sinmi lẹ́nu ijọ́ mélòó màmá wa máa pè mí ṣáá màmá wa máa pè mí mo dẹ̀ wá wo pé nígbà tí àgbàlagbà 80 years sọ pé wọ́n sọ pé mo pe nọ́mbà mi lórí fóònù làwọn gbọ́ tó bọ́ ṣe wá há nọ́mbà mi sórí kò yé mi mo ṣì ń rò pé báwo ni màmá ṣe máa há nọ́mbà mi sórí èmi ni kọ́kọ́ mo máa ń pe nọ́mbà mi lórí rédíò ń bí ẹyin èèyàn mo bẹ̀ yín ẹ jọ̀ mo bẹ yín nǹkan ta bá lè ṣe ẹ jọ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí mo ń wo ọgbọ́n tí ìyá wa tó sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan yẹn hàn yín sọ̀rọ̀ tán lágbára ọlọ́run ọgbọ́n tó mú wá mo ti ń wo mo ti ń rí àwọn rome fún àwọn arúgbó mo sì ń rí bí mo ṣe wà bí mo ti ń check wọn èyí tó máa wà easy èyí tí ó wẹ̀ ò ní pọ̀ èyí tó yẹ pé wọ́n máa tọ́jú màmá yìí títí tá máa fi rí ọmọ ọ̀ tá máa fi find out bóyá ọmọ ṣì wà láyé àbí ìdàkejì 80 years ni màmá yìí wọn ò ń jẹun.
2: hello
1: mo ń gbọ́ yín sà mo ń gbọ́ yín sà hello àmì sà
2: ẹ jẹ́ àyè gidi surprise. Kẹrẹsàrí fáwọn caregiver fún àwọn àgbàlagbà nọ́bà láti prevent màmá yìí níbi rẹ̀ ṣe wọ́n máa fún wọn ní ìtọ́jú náà and at the same time ọmọ wọn ajé tí màmá ṣe orúkọ ọmọ wọn yìí ẹ ṣàpè nínú facebook ó fẹ́síbù kó wà ní facebook tó bá wà ní facebook ẹ ṣẹ̀ṣẹ̀ alẹ́sọ̀ǹbẹ̀ yìí kan ní ojútùú kan náà tún ó dàbọ̀.
1: ẹ ṣe sà kí n fún yín kí n ánsà ọ̀rọ̀ tẹ̀sán yẹn nọmba one nọmba tí màmá fún wa ó wà lára nǹkan tí mo ṣe ni wọ́n máa gbé màmá wa because wọn ò rúrú kọ́ ńbẹ̀ wòlíì ò rúrú kọ́ ńbẹ̀ wọ́n ti wèé lọ́wọ́ màmá màmá ní bóyá gòkè àbí adégòkè àbí something lórúkọ àwọn ọmọ but the name is not complete. Nọmba three màmá ti run into dementia because ìgbà tí wòlíì débẹ̀ màmá ní 40 years làwọn. hello
3: ma
1: ẹ̀kálẹ́mà
3: àǹtí kì í ṣiṣẹ́ kú ṣe olúwa
1: olúwa kú ṣe
3: ẹ ní bí ọjọ́ alẹ́ o
1: àmínà
3: ẹ dẹ̀ ní bí àlọ́wọ́ ọmọ
1: àmínà
3: ẹ jọ mà fún àpá nìyàn níyà láyé èèyàn tún níyà lọ́rùn from siri ìyàtọ̀ ẹ máa tọ́jú nìyàn ẹ ní sẹ́jọba ọ̀run nù sẹ́rí àgbékàkiri ẹ ṣiṣẹ́ ọlọ́run ẹ rí gbẹgbẹ désóyè programu òkòtò àánú ẹrí wọn necessary places tó báyẹ kẹ ẹ touch wọn màmá ti wà ní kómà ti kú ìyá yín lọ́lọ́rán sí nìyẹn o tí ìyá yẹn bá dákẹ́ ẹ̀yin ní nàìjíríà máa pe o wọ́n bá dẹ̀ kí pé ẹ lè fokú yẹn lẹ́kọ̀ọ́ jẹra o ẹ kí ẹ calcium kíákíá ọlọ́run á fún yín ṣe ẹ ní jìyà ọjọ́ alẹ́ ẹ ní jìyà lọ́wọ́ ọmọ ẹ ní wáyé asán ẹ ní sì bànújẹ lọjọ alẹ yín iṣẹ lọlọrun gbélé yín lọwọ o ẹyin náà fi ẹmí tọ bẹẹ ṣe máa ń fi ẹmí darí ọlọrun gbé iṣẹ lé yín lọwọ ni ìyá yẹn gbọdọ láre lọsẹ pàdé yín ẹwọ bá ṣe ń pè yín ọ bá ṣe ń ṣe ẹjẹ yín papọ bẹẹ ṣe máa pàdé nìyẹn ẹ kú ṣe olúwa ẹ ní jẹbi gbogbo ntọ́lọ́n bá ní kẹsẹ̀ ṣe ẹ káwọ ẹbí káwọ ẹbí ẹ gbàgbé nípa ẹbí mà ẹ mọ bọ́lá ń ṣe ṣiṣẹ́ ẹ̀ tó pàdé wọn kán tó pàdé yín wọ́n pè yín lọ pèyín bọ̀ pèyín lọ pèyín bọ̀ ìpè tá à ń pé tọ́jú arúgbó tá à ń pé tọ́jú èèyàn tá à ń pé ṣìkù tá a bá tọ́jú èèyàn bẹ́ẹ̀ yóò lè má kú
1: exactly
3: ó lè má kú so iṣẹ́ lọ́lọ́run gbélé yín lọ́wọ́ mà Ọlọ́run a dẹ̀ fún yín ṣe.
1: Àmì.
3: Torí bó bá kú lé ní yìí yìí tí fún ìkọ yìí ó pé Madam Kìsítò màmá yẹn ti dákẹ́ o.
1: Ẹ̀sàkì
3: ní ilé dúró ọkọ̀ yẹn ló dá ilé dúró. Now you have studied to the matter. Ẹ take action tọ́lọ́run bá kọ yín láti ṣe. Mi ò pọ̀ ọmọ màmá yẹn wà láyé.
1: Ọkọ tẹ̀mí náà ń suspect gangan lẹ́sẹ̀.
3: Ọmọ màmá yẹn ò sí láyé.
1: Nọ́mbà ò lọ.
3: Ẹ wo ọkọ tẹ̀mí mà. After 20 years tí tọkọ mi ti kú nìyẹn ẹ̀kú kó mọ tó fi kú o. Kó wá dé ònìkan ṣe ló bí. Tó ṣẹlẹ̀ ní ọmọ yẹn ò sí láyé mọ́.
1: Ọ̀dà ẹ ṣe gan ọmọ ẹ ṣe gan God bless you. Because gbogbo èèyàn ni mo ti fún ní nọ́mbà pé kọ́ pè. Gbogbo àwọn tó wọn ní Àchikító nọ́mbà yìí ò lọ. Nọ́mbà yìí tó bá kọ̀ pé á kọ̀ drop pé àbí àwọn tó mọ̀ nípa networking tí nọ́mbà bá ń drop kí ni ṣé o ẹni ẹni tó ní òsì láyé mọ́ ni àbí I don't just tí bá ní mi ò wà worried irọ́ ni mo pa. Tí bá ní mi ò wà worried irọ́ ni mo pa ẹ̀ tí ọ̀. Ọ̀hun owó la fẹ́ gbàgbé kìíní yìí 80 years blind. Wọ́n lára wọn ti ń gbọ̀n. Hello.
2: Hello ma.
1: Hello ma.
2: Mo mọ agbára fún yín mọ́ mi.
1: Àmì ma.
2: Bébì kékeré kan ló ń sọ̀rọ̀ sí. Bébì yẹn ní ká ló ti ẹ̀ mọ̀ bóyá ayé gan ló parí iṣẹ́ sára ọmọ ìyá yẹn. Ọmọ wo lèèyàn fẹ́ máa wá kiri báyìí? Ẹ jẹ́ kí n kọrin kan fún yín ma. Ó ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o. Òun náà lẹ́nu kejì rẹ tọ́jú rẹ. Oore ẹlẹ́sìn ni Áfíríkà máa ń ṣe. Oore ẹlẹ́sìn. All right, ṣèdí gómìnà máa gbọ́ náà báyìí káti gbà pé wọ́n gbọ́ rédíò. Wọ́n ju àwa lọ. Rédíò àwọn olè gbọ́ rédíò mọ́. Irú nǹkan báyìí gan tó bá ṣẹlẹ̀ ní ilẹ̀ Áfíríkà tó ń gbọ́ báyìí. Ó yẹ kí gómìnà ti pé ok, ẹgbẹ́ màmá yẹn lọ síbi tí wọ́n ti ń tọ́jú arúgbó. Kábẹ̀rẹ̀ sí ni TK màmá yẹn. Àgbàlagbà ẹni tó bá tọ́jú arúgbó. No matter ohun tí màmá yẹn ti ẹ̀wù kó lè ṣe ẹni tó bá tọ́jú irú màmá yẹn ní kò ríta yìí ẹbọ orí pẹpẹ ńlá ló rú fún ayé ẹ sísà mi mà ó máa dára fún yín ọlọ́run á dẹ̀ gbàṣẹ ìṣe mà màmá yẹn á rí kí á rìn tó dáa rìwọ́ọ̀dù ẹ̀ láti ọ̀run bí ayé. Ọ̀rọ̀ á fún yín àtàwọn tó bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín.
1: Àmì Jésù.
2: Ẹ má wọ ọmọ kankan kiri. All right, káàtì ẹgbà pé òun là ń sọ sí pé ọmọ màmá yẹn ti lè kú. Ọ̀ àbí pẹ̀ I'm sorry ọmọ màmá yẹn lè má sí. Wọ́n kà sọ bẹ́ẹ̀. Lórúkọ Jésù, Ọlọ́run ó jẹ́ kó wà o. Bó tó bá wá ti ẹ̀wà tí ò sí nípò tó lè kéèké àmàmá yìí gan kọ́ tí òun gan ò wà. All right. Màmá mi, Ọlọ́run wá pẹ̀lú yín. A dá fún yín sísá mi ẹ máa tẹ̀síwájú nínú ògùn nínú ẹ̀mí mímọ́ sí.
1: Àbí
2: thank you.
1: Ẹ ṣe gan ma. Okay.

0: Hello, Uncle BJ, she ain't boa.
1: Testing
0: Bob, I am Hello? Hello? Hello? Hello? Hello? Hello, Shangbo, Uncle BJ. Hello? Eja ka lo si odo awon ni awon ton pe wa lati le. Hello.
2: Hello.
0: E ka le sir.
2: E ka le koto.
0: Yes sir.
2: Emi ni mo so awon ni kan ti o ti ta.
0: Okay.
2: So mo ni igba te de oro ni ati lo so awon kankan ti inu mi ti ti gan. So e wa pa oro yen. So oro yen ni pe e n ba wa ni yanju. Gbogbo àwa lọ́gbàlọ́gbà sí ni ká ṣọ́ra torí tá a bá okóhun tá a bá ṣe lé ni àbọ̀ ń bọ̀ lọ́la o tá mama yìí lẹ́bi o
0: ṣùgbọ́n ẹgbẹ́ ká
2: bí a ṣe fẹ́ ma mama yìí lọ́wọ́ ẹ jẹ́ kí àwa tá à ń gbé ètò kó fi ṣe àríkọgbọ́n ọgbọ́n ńlá ni o kí ṣe gbogbo òbí ló máa ń tọ́jú ọmọ o ẹ má jẹ́ àtara wa jẹ gbogbo òbí kọ́ ló ń tọ́jú ọmọ o tó bá jẹ ọjọ́ alẹ́ àká má mú káwọn máa ń ṣe nígbà míì ni mo ní kankan tí ó ṣẹlẹ̀ sí mi sí ẹni tó tẹ̀lé mi so ọmọ yẹn ìgbà tó mọ ẹrí pé màmá yẹn fẹ́rọ̀ kan lẹ́ẹ̀kan pé kò lè sọ bóun ṣe bí mọ̀ yẹn gan ẹ ṣe pé pẹ̀lú ẹ̀ kò lè sọ̀rọ̀ kò lè sọ bí láfọmọ yẹn kò lè sọ ìrìnàjò ọmọ yẹn gbogbo bẹ́ẹ̀ ní àwọn òbí la kì í lè sọ̀rọ̀ ìjà àwọn ọmọ wa ọ̀túnbátúnbá ti wá kó lákàtà wa á máa má pè wọ́n wọn ò lè dáhùn sọmọ tó máa bó ṣe dìde ọmọ bó máa bó ṣe dàgbà bó máa bó ṣe jẹ tí ẹ bá fẹ́ ń ṣe lọ́jọ́ alẹ́ ó lè má dáhùn torí àwọn ọmọ ẹ̀sìn ìhun ní ṣàbẹ̀sọ ọmọ àtijọ́.
0: Wọ́n ṣe mọ̀ pọ́mọ tí ọmọ pọ́ mọ òní ráìtì pé torí ẹ̀nìwé olúkálùkù pẹ̀lú tiẹ̀ torí ẹ ọmọ ìtọ́jú mi wọn ọmọ bí mo ṣe
2: èdè kí nìkan
0: ó wá lóòrín ṣe kan tó yẹ kó ṣe tí bíbélì sọ pé oh man you are inexcusable who are you to judge your parent.
2: Bẹ́ẹ̀ni olo olmo 10 years in secondary school tori iya e fi ile o de lo fe lo ni so mo wa sogo wa didi igba do mo yen ku o mo yen ko wa lo fi ko so mo sile sile sile o ni a pe won mo ya won o di so ya so e ko lo mi so ke mo me ise o sugbon awa ta si wa ti a ti si nko di so yen e je ka fi se ari kogbon e ja toju awon omo ka de fun won lo ka fun won le ko to ye ka de sugbon ba ta ba le se mo lẹ tí mo ń ràwọ òbí náà bí a bá ti ń tọjú ara tábà bí ramlọ rábà ọmọ níléèwé tá à ń tọjú ọmọ ẹja tó ń tọjú ara ká tọjú ẹmí wa torí kò sẹni tó mọ la a lè sọ pé ọmọ lọwọ ọmọ ó sì wá lọla kọmọ wo bí tá a wà o ṣùgbọn káwa náà fi ọjọ ọla wa ká tọjú ẹ dáadáa ká má gbẹkẹlẹ ọmọ kan pé ọmọ kan bọ wá sí mi ó lè bẹrẹ akọ ọmọ tó má wọ ọmọ tí a ná gbogbo owó lérí kọmọ wo bí tá a wà o ìrètí tá a fẹ́ kí sí o mo gbàdúrà ìyá yàrá àánú gbà lágbọ ọlọrun ẹjọ anytime tí ẹ bá ti send account jáde ẹ jẹ kí n gbọ so ma contribute ìyá ẹ jẹ mọ ara àánú gbà ṣùgbọn èmi káàwé ẹkọ ìmọ owó kí program tẹjọba ẹ fún àwa tí a ṣe wà kí a fi kọ ẹkọ fún ọjọ ọla wa very very good program ká fi kọ ẹkọ tó rọjò wa àwa tá a bímọ ẹlòmíì ò mọbi tí ọmọ ẹ wà
0: ẹlòmíì
2: kò náwó kọbọ lórí ọmọ rí.
0: Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ ṣe sá.

0: Hello, Uncle BJ, Sheng Boa. I continue, my warrior, go ahead. Shutting Boa.
1: Hello, network to Tishirilo. Hello.
2: So, hello.
1: Okay.
2: Ah, Kima, I go for what's secure, no? So, come on, I'm a good guy. Well, not only that one, you'll be there. Because we were the question of your question, why did you go yelling? But I was going to that. Yeah, is a very, you know, wide skinny. Yet, you know, she or rock, but you don't want to listen to alcohol, no, but she's not cheesy. Or the two were one on the way. I'm going to lose you. But I said, my sheep, you know, my town, my told you, my home, Jama go. But the Lord do not go with you. Boy, I need ocean, you know, we don't know. So, what if you read there for now,
1: yeah?
2: I'm about to go for you, could go.
1: Okay, she goes, at one court, Uncle BJ, so when he can call save mama, no, which is the most important thing. Because I'm going to call my mama, Egbo mama, Taleti Kabo Luju, Egbo mama, Taledo, Tefi Bimoy, Egbo mama, I'm going to let you have a seal, to shake with me, or I'm wasting our time. Or that big nick at my man, so quit him back be anything more, Egbo mo, the hospital, Timbaja doctor. Ba je mi mo ni hospital o re mi ko mo ni ma koko attend the senator yibo mo yen no ma ma ri ba se ma se operation ta ma yo ta yen lati save life eni yen no ko to di pe ma ma wa bi wa so le ni e abi am rubber ewo gangan ni e no ka save life no is the most important thing abi ko ye ka save life sometimes ka ba save life en ton yibo for ma find out pe eniyan go wa innocent three bullet ni igba tan so pe lo gba police report wa e lo se kini ko lo se kini ko bo ba ti e je o le ngba te ba ti yota e ma find the way imile ton pari ni theater ebres ni se investigation to ba je o le be se ma hand over to the police so iya yi ni see the best thing I think ta le se ni pe ka wa ona ta ma fi gbe iya yi lo si home to e ba se nsoro lori radio yi mo nsare wa home mo de ti ri home kan oye yin online mo ri wo mo ko egbe wa nbi fele le ra bun bi lo wa but ma trace won mo ti get number won now online ma trace won ma mo bi mo se ma to den olorun a se yanu fun wa bo mo ma beyin ejo mo ma beyin e je ka gbaruku ti iya yin bi iya yin se so ko seni to mo la ibi mommy kan to nso se nso to ni e chikito e se tolorun gbe li e lowo ni mo kan ro bi mo se joko yi pe se tolorun gbe li mi lowo. Okay. Hello, on top of one or Luma Mobushima, she share. Oh, shimmy. Ejakalo Sodo, Daddy UK. Daddy UK, share one bear.
3: Oh, I'm be, at a
1: pool. Oh, not all lawyer. Bobwa laughing cogbo. Kinning cotelli, bower fire. In worry.
3: Daddy, Ejakako, the fellow, no, not
1: at
3: least.
1: I think
3: Sherry, you look by. Kò oríṣẹ́ rẹ̀ sí ìdílé ẹni kọ́ ọ̀kan wa.
1: Àmì o.
3: Àtúnṣe títò. Gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ lọ́pọ̀lọ́ sọ̀rọ̀ yìí pé ká gbé ìyá yìí, ká gbé ìyá yìí. Ẹ̀yin náà sọ kínní gan sí ẹni tó bá yẹ pé dọ́tọ̀ ní kọ́kọ́ tíìtì aláìsàn. Nǹkan tí ó sọ ni tí aláìsàn kankan tàbí ẹnìkan lásìlẹ̀ tàbí ẹnìkankan ní ìpèníjà tó bá dé hospital. Tí ẹni yẹn bá ti lọ sí hospital báyìí, kí wọ́n tó ṣe ẹ̀gìn iṣẹ́ tí òfin sọ. Tí òfin àwọn medical sọ ni pé ẹ kọ́kọ́ tíìtì ẹni ẹ kọ́kọ́ save life.
1: Àkọ́kọ́ ṣe Nàìjíríà mi o.
3: Ṣé bá save life tán? Ṣé ẹ̀gbọ́n mi? Ìṣẹ́ ti bá save life tán, ìgbà yẹn, àti ṣe kìtò tí accident bá ṣẹlẹ̀. Dọ́tọ̀ kọ́kọ́ gbọ́dọ̀ gbàbẹ̀ kọjá. Tí dọ́tọ̀ bá kọjá níbi tí accident ti ṣẹlẹ̀, tí yóò try láti save life yẹn, dọ́tọ̀ ẹ máa lose license yẹn, kò ní lè practice mọ́. Ṣùgbọ́n ṣé àìṣe ní Nàìjíríà? Àti ṣìkìtò, ṣé rí ètò tá à ń ṣe yìí, ẹ fẹ́ jẹ́ kí n tọ̀ yìí. Tẹ bá fẹ́ mọ̀ bóyá wọ́n ń gbé ètò yìí tàbí wọn ò gbọ́, ẹ pé ìkan nínú àwọn tó wà ní bedroom secret excellent men. Ẹ rí pé ìjọba ń gbọ́ ètò yìí. Ṣé rí ìjọba wa ní Áfíríkà? Kò yẹ yí, èmi ṣe olóṣèlú, mi ìdẹ̀fẹ́ sọ̀rọ̀ ní kò ṣe. Ṣùgbọ́n òfin wa ní Áfíríkà ó máa ń bàyàn lẹ́rù. Èèyàn mélòó ló máa rí àṣídẹ́ẹ̀tì lọ́nà tó máa lò fẹ́ help lóde òní? Why? Nítorí pé ibi tí ọ̀rọ̀ wà ni pé ìwọ ló gbé, ìwọ ló fà á. Yes, wọ́n sọ pé ká gbé ìyá. Àtúnṣìkìtò, ká tó lè gbé ìyá rárá, àtúnṣìkìtò, a ní láti kọ́kọ́ get àwọn authority involved. Inú home tẹ́ ẹ̀ sọ yẹn, tẹ́ ẹ bá dé homes yẹn. Nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí béèrè gbogbo àwọn information ti yín, ẹyin tó ní oṣù ọ̀pẹ bá lè dáńsà gbogbo information tó máa dé lọ́wọ́ yín tán. Yes, ó dá kí a máa wá homes níbi tá a máa gbé ìyá yìí lọ. At the same time, a láti pe àkíyèsí àwọn authority, àwọn ìjọba gangan sí ní CANS. Ṣẹ́rí tó bá dá gbáú, Ọlọ́run má jẹ́ kí nǹkan kan ṣe ìyá yẹn. Adéṣèkìtò, wọ́n máa tàbí lẹ́yìn ìbéèrè nǹkan tí ó kàn wá lápá lẹ́sẹ̀ ní àwọn ìjọba máa bèrè. Kì í ṣe Nàìjíríà làwà ni. Nǹkan tí ó kàn wá lápá, tí ó kàn wá lẹ́sẹ̀, olùjọba máa bẹ̀rẹ̀ sí bèrè. Ó bẹ́tà kí a kọ́kọ́ fi ìyá yìí kọ́ àwọn ìjọba lọ́rùn. Ìjọba ṣé ẹ fẹ́ ká gbé ìyá yìí tó bá la máa gbé? Adéṣèkìtò, ẹ̀yìn àfi tọ́jú ìyá yìí kì í ṣe wàhálà. Agbára Ọlọ́run á ka tí ó ti yẹ yín. Ṣùgbọ́n tó wà níbẹ̀ ni wípé tí a bá gbé ìyá yìí tí nǹkankan bá ṣẹlẹ̀, ṣé ìjọba ọ̀rọ̀ ní padà yìí olókọ̀yìn? Ṣé sísè nìyẹn? Kí lẹ bá débí? Bọ̀ tí ìjọba òkè àwọn fún ní gbogbo alárú, gbogbo àlàáfíà àwọn àgbò wa. Òyìn kí ẹ ṣe wà gbọ́ àwọn. Ṣé ọ́fíìsà dàbí kí ni ká pè ọ́? Àwọn listeners, tí a bá ní kí ó fi àkáǹtì màmá yìí sílẹ̀, a ti ṣe rí àwọn àkáǹtì kan tá a fi sílẹ̀. Tá a bá ní kó fi àkáǹtì màmá yìí sílẹ̀, ó dá lójú pé àwọn bedroom secret wọ́n ṣe bẹbẹ wípé àtẹ́ntóní wọ́n máa wá owó yẹn kàn láti tọ́jú ìyá yẹn. Ìyẹn dá lójú. So owó jẹ́ kí n sọ pé owó kan ní problem ní màmá yìí lásìkò yìí. Bẹ́ ṣe ń wá àwọn homes tẹ́ ẹ̀ ń wá àtúnṣìkìtò, ẹ jẹ́ kí a wá bí a ṣe máa get àwọn ìjọba ká kọ́kọ́ bèrè lọ́wọ́ pé ẹ̀yin bá bá ṣe ẹgbọ́n tẹ́ ẹ̀ bá gbọ́ òkè nǹkan tó ń ṣẹlẹ̀ ní. Ṣé ẹ fún wa ní àǹfààní? Ṣé ẹ fún wa láṣẹ? Ṣé ẹ fẹ́ kí a gbé ìyá yìí láti lọ tọ́jú? Ìyá yìí ní kọ́kọ́ o, ọkùnrin ẹ̀gbọ́n tí wọ́n pè láti Gádà yẹn. Mo rò pé Gádà níbi St. Paul's, òun ló wà ní opposite St. Paul. Tí ẹ̀gbọ́n ẹ bá gbọ́ mẹ́sì yìí, ẹ jẹ́ kí wọ́n pè mí torí àdúgbò mi ní ibẹ̀ yẹn gangan mọ́ plantation NCRI. Lábìkì ni wá bí ayára àti ni mo gbé dàgbà ibẹ̀ náà bí mi sí. So irú màmá yẹn sì another one yẹn. A ti gbọ́ àdèrè ṣe bẹni pé à gbọ́ because nǹkan tí yóò bá gbọ́ ó yàtọ̀ tó ṣe kìlọ̀. Èyí tá a ti gbọ́, èyí tá a ti rí tí àbá àkùrí ẹ̀ tí kọ́kọ́ bá ṣẹlẹ̀. Kò yẹ yí kọ́ṣẹ́ẹ̀sì yẹn á wọ́rì wá. So nǹkan tẹ̀mí gbà nímọ̀ràn ní kí a lè kọ́kọ́ ṣe báyìí, o ní pé yes, àwa ọmọ màmá ẹ mẹ́jọ kí n tọ̀ yìí ọmọ màmá yìí táwọn yí ṣe ń pé ó ṣe ṣe kọ́ ọmọ ẹ má tí ì sì èbí kí ni ìpọ́n ọmọ ẹ wà bọ̀tẹ́rẹ́ títí nìkan àti ṣìkìtò a ti sọ́rí èmi àti ti sọ́rí distance changes relationship kò yẹ geographical changes behavior. Ọ̀pọ̀lọpọ̀ làwọn ọmọ tí ẹ pé tọ́mọ́ ti káàkiri jẹ́ pé distance yẹ á tọ̀ lórí wọn ẹnìkan sọ pé bóyá ó náwó kínní kan nu èmi ò fẹ́ lọ sí gbogbo bí ó náwó kínní kan nu gbogbo yẹn ó lè náwó lè bá lọ́wọ́ èmi ò mọ́ pa ẹ́ ṣùgbọ́n jẹ́ ká lò ó dáadáa ọmọ yẹn wà ọmọ yẹn ò sí nǹkan tí èmi fẹ́ ká ṣe ni pé tẹlifóònù tó wà lọ́wọ́ màmá yẹn tí a bá jẹ́ ti bàbá pásítọ̀ ṣẹ́rí tẹlifóònù yẹn kọ́ bá wa wo gbogbo àwọn nọ́mbà tó wà lórí tẹlifóònù yẹn àá bẹ́ẹ̀ iṣẹ́ tá a máa ṣe nìyẹn bá ṣe wá hùn tá à ń bàjọba sọ̀rọ̀ àti ṣé ń tẹ̀lé a máa bẹ̀rẹ̀ sí pé àwọn nọ́mbà yẹn ní kọ̀ọ̀kan tá a fi máa rí màmá yìí ò lè ní ìlàkàn island kò pọ́sibú àti ṣèkìtò kò pọ́sibú ìyá kọ́lé tó ló bí ìyá yẹn bá lọ sí ẹni bá ń ṣe máa jà sílé.
1: Exactly, that is just
3: it. Wọ́n ní màmá yìí ò kò ní nǹkan kọ́ nílé títí kọ aṣọ àti pátá tí màmá yẹn ní àwọkọ awakọ. Àti ṣèkìtò ẹnìkan tẹ ẹ mọ̀ ó kú àwọn fámìlì yẹn dẹ̀ dé níbi tán ti ń sin òkú àwọn fámìlì tó dé níbi tán ti ń sin òkú inú yàrá ẹni yẹn ni wọ́n lọ. Ẹni tẹ ẹ mọ̀ ní kí dẹ̀ lọ lọ ṣe wọ́n lọ kó gbogbo àwọn aṣọ àwọn ẹbí àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò àwọn wọ́n lè kó aṣọ wọ́n jòkó níta àwọn pé aṣọ nínú ilé ibi tá a bára wa nìyẹn ibi tó lè di nàìjíríà sùn. Ibi tá a bára jẹ́ pé ìyá yìí léyìn ilé ìwé yẹn ní ọ̀kan tó ń jà bóyá kò jà yẹ kọ́ bóbá yìí ni nǹkan tó bẹ́ẹ̀ ní sí ni pé láti ṣèlú ìyá yìí. Tágẹ́ẹ̀tì àwọn relevant authorities kọ́ bọ̀ yìí pé nǹkan tá a ṣe ni tó bá bọ́ sí ní dáadáa fáì tó bá bọ́ sí dáadáa nígbà kejì kò ní sí pé wọ́n máa mú wa pé ẹ ṣe sọ fún ìjọba. Irú nǹkan tá a lè ṣe tá a lè fi gẹ́ẹ̀tì ní kinní yìí ni pé tẹ bá dé homes tẹ́ ẹ sọra tí ṣèkìtò ẹ bèrè procedure lọ́wọ́ àwọn tí homes yẹn àwọn aṣọ pé òkè nọ́mbà báyìí ní kẹ́kọ̀ọ́ ẹ ní àwọn numbers kan tá a ti pè nígbà kan tá a máa ń pè tá a bá ní àwọn issues báyìí mọ̀ mí mọ̀ bóyá àwọn numbers yẹn ti ń ṣiṣẹ́ mọ́. So tá a bá débẹ̀ tán bá fún wa ní àwọn ọbí tá a máa rì sí tán bá ní káṣí báyìí tá a bá lè sọ fún ìjọba pé pé ibi báyìí la fẹ́ ṣe nǹkan báyìí la fẹ́ ṣe ṣé káṣe tán bá ti ní káṣe kọ́ fún wa níwèé àwọn gbé ìyáyẹ àtọ́jú ẹ̀ gbogbo alárúgbó gbẹdún ṣèkìtì akẹ́kọ̀ọ́ ìyáyẹ àtìyá tó wà ní gádà tí ẹ̀gbọ́n mi ẹ̀kọ́ yẹn ṣé ti yẹ àti ṣèkìtò ṣé ní ìṣàlùwà ìjọ wọn ní mo gbọ́ ẹ rántí kinní kan kí n kàn ra fún yín ní àkíyèsí ìgbà tí foundation wa lọ kó àwòrán wa láti saudi arabia lọ́dún yẹn lọ́rùn kí n forúkọ bo ẹni tí bí láṣìírí bá a ṣe kó àwọn èrò dé báwọn èrò ṣe dé láti saudi arabia ọkàn ní ẹni tó ń lọ sórí rédíò tó ń lọ pariwo póǹkó wọn wá ọ̀rọ̀ nàìjíríà ní àtìṣìkìtò kì í ṣọ̀rọ̀ tèmi tọjọ́ mí nìyẹn. So ẹ jọ ọlọ́run máa kó rí kó dìbì mọ́ wa lọ́wọ́ ìyá yìí ò ní kú ọlọ́run á dẹ̀rù ìyá sí but iṣẹ́ ta máa ṣe ọ̀nà ta máa gbé gbà ká kọ́kọ́ bá àwọn homes sọ̀rọ̀ kí ni procedure tẹ fi máa ń gbà sílẹ̀ àwọn ìyọwó ni a máa nídìí láti contact tó bá ti fún wa torí go ahead ni àá lọ gbé ìyá yẹn abẹ́ sì tọ́jú ìyá yẹn.
1: Ok.
3: Ṣùgbọ́n tí ò bá sí ìyá tí ṣe dìtò tí ò bá sí pé wọ́n sọ pé yes ẹnu ọgbẹ́ ìyá yẹn àá máa tọ́jú ìyá yẹn tó wà ó àá máa fún ìyá yẹn lórí jẹ ó àá máa ṣe ìgbọ̀nba tọ́nà bá fún wa ó ṣùgbọ́n ká gbé ìyá yẹn kúrò bẹ́ẹ̀ ká gbé ibi tó ti máa tọ́jú ìyá yẹn gangan níṣẹ́ ìyẹn dẹ̀ la fẹ́ ṣe ṣùgbọ́n ká tún lè gbé ìyá yẹn kúrò bẹ́ẹ̀ á láti lọ sí ibi relevant authority kan fún wa ní àṣẹ wípé ká gbé because awon ton da ke bi pe ton se be so won gbo wa ti nkan ba se ban gbogbo ati jade ni ko e wo a da be ni pe boyo gidi te ni pe boyo ko yo lo si zambi ade so ko fun alafani ko ye yi olorun ran wa lowo
1: amen
3: olorun je ko ri wa gidi contact number ye gbogbo contact wa ni inu phone mama ye ko ba ko sita iya mama ye ni eyo ba se ma ri ola amo
1: okay
3: mama ye de tun so ninu kini e pe eni to fun lori okuri professor ni ki mama fun wa lori ko professor fa oruko professor
1: won ni won la won bimo fun professor yen gbati professor yen wa ni UI ni pe awon kere ngba yen
3: awon
1: won la awon kere ngba yen so ba professor sare po iya yen loyun ko ye yin o de ni ki iya yen lo se yen iya yen la won o se but iya yen la won mo boya awon mo bi ati gba yen la awon professor ati professor o ti rira mo professor o gba omo ko ye yin so won ni there are lot of things nipa iya yen ti mi o fe ka play that is why nkan ti mo fe gangan ni pe ka toju iya yen na sherry tori o wa pelu nkan ti mo se so nkan ti mo so ngba ti mo gun ya fe fe pe ka eni ba nse ko sora se tori gelede teyan ba jole ni to ba di ale o n pada bo wa di reggae blues folu wa e now iya yen mo dupe lowo yin daddy uk fun amoro ti e gba wa is a very very very important one tolorun ba fun mi se this night ma chati 1 or 1, 2, 3 people ni ministry for women affairs ministry for women affairs ma chat 2-3 people so okay lewi
3: awon
1: fida nko awon fida ta ba ma ba awon fida soro fida federation of international women lawyers amale mole ba oga awon soro pe nkan bayi bayi la fe se o but awon to ma fun wa lase awon ni ministry so I'm get in touch pelu ministry of women affairs then ministry of women affairs this woman this person is a woman she's a grandmother so ta ministry ba ni okay fine to ba ti mo npa ministry go possible ko ni awon ni ibi ti awon le gbe mama si yes because won ibi tan ko awon won ni ibi tan ko awon mo si now awon mo ti ababa won ri lo ni titi won ibi tan ko won si awon mo tan were ba bi ta ba bu aba gbe won lo sibe won ni won lo si so now o possible ki won ri ki won ni home for the elderly to ba de ni ko ma fun wa lase then ko nsawa ni ko ma se awon na ma lowo si so that a ma gbe mama lo si home ibi ti mama ma stay si while we continue other investigations like looking searching out contacts calling out people on the contact to know boya okay bawo le se jesi lagbaja bayi bayi le to jesi tamo dubai mama is 80 and every time to ma pe mi before now ara won ma ngbon then to lawa ba fun wa ni awon doctors awon to ni ogun ibile ti mama le lo emo age mama to make her stronger again the reason ti won ara won se ma ngbon ni pe won ki njeun won to ngba to ye pe won da wa ni won ko dubule won ko sun lo o to ba di nkan bi 5-6 irole to ba ji won eche wa ma ki pe eja ta le wa nbe yen o won bo soju titi ni waju ta she get so but the thing is this I dupe lowo yin ni nkan te so yen apata yen boya ma pe police station ni be to ba possible eyan a lo ri DPO won because any other thing anything that will happen it's under their jurisdiction so wale mo nipa e so boya to ba possible won ran JWC OC to ba wa laarin won ko tele eyan calorie mama so awon na ma ni statement to ma ko sile pe bye bye then ti DPO ba fowo si poke egbe mama fine then with ministry no fowo si because nkan ten so is a very important kini eyan kan on chat mi lera chikito be careful yes we have to be careful very very careful because aye ti yi ojo mani man so pe I call one lokachi akwai masala a cikin Nigeria kuma shine muna tambaya a kowane lokacin wannan kuma karshen duniya ne komai so aye ti gbege eyan gbodo sora yes but we have I really need us to save this woman mi o fe ki iya yen ku iya yen o de ni ku lagbara olohun ko olohun fun wa se
4: from this night amabere ise lori e mo de wa nbe gbogbo eyin eyan te ngbo wa oye ta ba ti bere oye koye te ba da mo fi da yin loju pe 5 kobo yin koni bo si apo anybody iya yen la ma fi toju emi de mo pe awon family iya yen ma ma gbo program yin si but because amo oruko iya kala pe oruko iya ni a le ti ri ninu awon ton pe yin si ko je pe family won ni iya amo oruko iya abiko ye amo oruko omo won that's why ti mo fi ni ko gbo won wa sori radio lale but o adupe lowo olohun pe nkan gidi na lo sele le ma fi mo pe iya yen olohun feran iya yen lowo woli iya ki woli igbe wa ni iya o woli to wa ninu oyun ba bimo laaro yi won expect e won ti prepare to pon ma wa le ni afi gba ti iya o woli bimo laaro yi but mo si n ba wa so pe ojo ale wa asoro dabi agba eje ka ma pale mo nkan sile mo ma so lojojumo bo ba fun omo ni bo ba fun yawo ni 200 naira to fun omo ni 100 naira iwo na toju 70 naira si apo asun kan to si sile fun ra e take care of your finance then take care of your health at least ko nse gba ti mama da rugbo yi ni oju yen bere ni se won to fi mo pe glaucoma ni t'olorun ba fun e lowo leyin le kankan lo fun ayewo ara lo tele ma so pe okunrin nisin bo to obirin e lo fun ayewo ara ka ni oju mama o fo nisin pelu bi mama se mama wa mama portable en to ba ni mama go ni mo ko mama ti 80 because she's portable ko ye yi mama le gbe ara won but gbigbon ton gbon yen no e mo you see loneliness kills faster than HIV keyan dawa keyan ma re ni ba soro and that is why I'm begging everybody to ndagba nisin wa group kan to le socialize pelu group kan to le join to ye po re ni ni to to te le jo sere jade lo jeun e le jo sunday e le jo pade ra yin ke ba ra yin sere ke rerin si ra yin ke pe ra yin ke check on each other ti mama ba ni social group be yen awon ti won ba 80 ti won ti fo loju lo mama fi phone pepe dakun bimbo bawo ni kini kan tun ma pe ra won loruko e jo an gbo yin sa
3: sheri old age e ba bi do o ma come with related diseases sheri eni ti o foju lele ko ma ro ko won ri foju lona olorun je ka fo loju
4: ami o
3: sheri ti baba ti o ba tin de age of 50 and above awon orisirisi nkan lo ma jade lara yan ati
4: o ma ma jaran yin
3: beni arthritis ni
4: ejo dari UK ejo eyan kan ti wole hello sir
5: e ke ni mo be so ni pe mo ko dupe lowo baba dari UK opo lo yo ni joba e ki ro ko de lo won pelu ni
4: amen
5: mo lo ti din asiso yen o baba o si Nigeria won ti mo bi Nigeria se ri ati bo se wa Allah pa bo awon Nigeria won awon ba bi ja won gbo oro mama e de ti dayo bayi
4: amen
5: inu o ta mama yen o de ni dun olodun de na mama lowo 80 years of age so ko si ta won yen le so omo ni kini kan ni o kini kan eni ki to last week ni pe omo gan ta lo mo ko di la bi omo gan o wa bayi pe boya ni kiri 3000 lojumo o gan sa ri aye are kiri ato ma ti yawo ti na da boyi o wa di bi re so de amo e pe jo wa gbo ni olowo ti mo ya epo be to ba ku kan nisin won ani awon rugu enikan ni nikan bayi council ko wa gbe won ma o to kan ko mo mu ri bonu mo ri sa e ti ele se mama je so pe eru sikito ni sikito ti se tagba re ka la so ti gbo ya din soro lori radio ilu ni so music to o ko lo gona wa lowo so awon brain na je de soro na awon na ti gbiyanju ti baba so yen o ni normal kini nde yin na de so ni ati sikito lati lori olopa normal na no ke mo yi mo yan lowo to Nigeria oro wa lagbara die o oto ni te yan so oro ana won ko so li mi mo yan lowo ni ati to jumo yen ko yen wa la ni baba so yen be lori phone mama yen eyan le je nikan to je family mama o ko da bo jo te kan ṣùgbọ́n wọn fọlọ́ọ̀ nígbà tá a kó ṣe àyẹ̀wò àmọ́yẹn ọjọ́ alẹ́ wọn máa ṣe ti dára nítorí ọjọ́ ọlọ́ọ̀ nìkan lẹ́jọ́ ló lè dáyà lẹ́jọ́
4: bẹ́ẹ̀
5: dágbà ní kálẹ̀ yẹn ṣeun ẹran wọn lọwọ ṣùgbọn mi ti bàbá sọ yẹ gan àti tẹyin náà sọ o ní ẹtẹlé o nàìjíríà dédé o
1: ṣùgbọn
5: mi láró olè ṣe àkàtọ alámẹsẹ ìdílájọ wo ọlọwọ pín ṣe
1: kiri
5: ya yẹn nìkan gbogbo ẹ lọ rẹrẹrẹrẹ káàkiri ibi ìjọba bàbá dé nìyẹn ẹkú ìpà.
1: Kò wáyé mi pé bóyá ìjọba ò lè tọ́jú àwọn arúgbó mọ́ tó bá di ọjọ́ Saturday mo sọ ní Sunday kan bí mo ní Saturday bẹ̀ wọ́n á kún ṣọ́ọ̀bù mi gbẹgbẹgbẹgbẹgbẹ ayẹyẹ wọn máa lò tàbá wọn máa báyàn ṣeré mo fẹ́ bẹ ọ̀pọ̀lọpọ̀ wa o àwọn eléyìí wa sọ pé wọn ò ní ọmọ tó máa tọ́jú wọn o but ọ̀pọ̀lọpọ̀ wa wà nílùú òyìnbó tó jẹ́ pé àwọn òbí wa wà níbí sometimes it's not your money. Sometimes owó yín ẹ gba kíára fún grandma ẹ ṣe gbọ́dọ̀ sometimes grandma fẹ́ rí yín grandma fẹ́ gbọ́ ohun yín grandma fẹ́ touch yín because àwa ọmọ wọn àdàgbà jù wọn lọ sorry àdàgbà lójú wọn we are still that baby that same baby tí wọ́n ń gbé kiri lánàá lójú ara wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà ló ń lọ tí ò ní olùrànlọ́wọ́ tó yẹ kí wọ́n dump ẹ̀ pẹ̀lú caregiver nobody is checking on her nobody is checking on him. Hello.
5: Ekale o.
1: Ekale sir.
5: Ekwetu, mara chikito.
1: Yes sir.
5: Mo ki boda biji o, boda kila di UK now.
1: On gbo.
5: Ko ni so fi kuri re.
1: Amen sir. Mo
5: wa pelu yo.
1: Amen.
5: E wa mo se.
1: Amen.
5: Aje ni boli mo lo fe ko. O ko ti bi Ojo West at United States of Philly Sport Academy.
1: Ekale.
5: Sheri, awon ko re pe to ba un to mi gan lo e. Àwọn olórí wa tábà tẹ lójú tí wọn ò tó bẹẹ ṣùgbọ́n láwọn ẹni tó yàn sílù irú ẹyin dẹgbẹ ẹ ṣe àmójútó àwọn kankan báyìí ó yẹ kó létò fún wọn torí àwọn àgbàlagbà báyìí kò yẹ kó wọn jẹ pé báyà àwa náà la fi máa ẹsẹ fún àwọn ará lọwọ láti ìjọba òṣojú ṣe wọn làwa náà ṣe wà àwọn ará lọwọ láàrin ara wa. O yẹ kó lè tó fáwọn ọ̀yá ẹ̀. Ẹ kò rí bẹ́ẹ̀ pé kó máa lọ bẹ́ẹ̀ kọ́tọ́tọ́ lọ kó wà tó ṣe sọ yìí gbogbo kọ́ báyìí.
1: Ní tó
5: ń pa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà yìí kan kò ní gbé báyìí wọ̀n rí èèyàn láì ka àwọn tó lè ràn wọ́n lọ́wọ́. Òun ni ẹ wọ́n rú yà yìí sí nǹkan tó fẹ́ ṣe fún yà yìí sí.

0: ní ẹni tí ò tí mọ ẹni tí ò tí kòkò mọ orúkú tó máa pa òun kọ́ lọ́mọ ìpín kúrúkú pa wá.
1: Àmì o.
0: Ṣé ẹ gbọ́ mi?
1: À ń gbọ́ yín sà.
0: Mo ní sọrí old age ó máa ń kàn pẹ̀lú oríṣiríṣi nǹkan tí especially tí wọ́n bá ti wà ní certain age. Ṣẹ̀rí arthritis ó kọ́ mọ̀ lára obìnrin ó wà lára ọkùnrin náà. Ṣẹ̀rí high blood pressure, diabetes, erectile dysfunction, prostate kini àti aorta bladder gbogbo kini ẹ máa ń jáde lára ayọ̀. So àwọn àgbàlagbà téèyàn bá lágbàlagbà nílé àdéhìkìtò especially àwọn tó wà labroad kí wọ́n má dáfara kó jẹ́ pé wọ́n máa kẹ́kẹ́ àwọn àgbàlagbà wa tí sì tó wà very very important tí ṣe owó nìkan ni ọ̀pọ̀lọpọ̀ bí lè pé tí wọ́n ti fún máa ń lo ẹ̀rù titán irọ́. Ẹgbẹ́ ìgbọ́n ti sọ ní orí program ní ọ̀sẹ̀ tó kọjá màmá rẹ fẹ́ tọ́ọ̀kì ẹ ó fẹ́ fìlì ẹ ó fẹ́ fọwọ́ kàn ẹ kì í ṣe pé owó ẹ ló níjì àti ṣìkìtò oríṣiríṣi nǹkan ló lọ báwo la ṣe máa ń dùn oúnjẹ ju wa àti á ń dùn oúnjẹ ju wa ò lé kò yẹ yín but only the positive mindset any the positive mindset láti lè á ń dùn oúnjẹ ju yín. But báwo lè ṣe máa handle ẹ̀ the first thing láti ṣe ni pé health ni o ni number one priority tí ẹ ti ní bá sound láti bẹ̀rẹ̀ àti ṣìkìtò ẹ rí wípé gbogbo nǹkan yòókù kékeré ni báwo ni ẹ ti ń ṣe máa sound ẹ láti máa lọ ṣe àyẹ̀wò owó tẹ fi ń ṣàyẹ̀wò yẹn ẹ má jẹ́ kó wọ yín báwo ọmọ yín bá sẹ́ẹ̀lì kankan fún yín ẹ kọ́ sọ fún ọmọ yín pé àyẹ̀wò lẹ kọ́kọ́ fẹ́ ṣe ẹ má ṣe kíni kan pé nǹkan tí wọn bá ti tètè vent láti ilẹ̀ kó tó di nǹkan ńlá opportunity wà pé ni ẹ kò nílè word one ẹni ò nílè ní kíní ò nílè gbá kò nílè dá nǹkan burúkú sẹni yẹn lára tẹ bá tètè ṣe tí wọn di nǹkan táwọn àwọn àgbà ń láti máa ṣe àti ṣìṣètò àti ẹlẹ́sìn ìmàle àti ẹlẹ́sìn ìgbàgbà àti ẹlẹ́sìn àbáláyé ẹ ní láti ní ọ̀pọ̀ ẹ láti ní àwọn ọkọ̀ ládùúgbò tẹ máa bá jáde tẹ máa bá sọ̀rọ̀ ṣe rí pé lórí nẹ́ẹ̀sì pé ká má bá yọ̀ sọ̀rọ̀ ká má bá yọ̀ jáde ká má bá yọ̀ ṣe nǹkan kan yẹn ikú ni wọ́n láyè tiẹ̀ ìyẹn gan pààyàn tó bá yẹ pé mọ̀ báyìí lẹ́nìkan tó ń bá sọ̀rọ̀ tó ń bá jáde ó ṣeé ṣe kí ní ọmọ ẹ ti sọ̀rọ̀ débi pé ọmọ òun ibi báyìí ló wà kó bá bá báyìí mama tó ti 80 mama ayé àtọ́ tó lé 18 age mama mama ti ń dì méjì àwọn àti ní òun 40 kò yí ẹtí sì nítò mama lóun 40 ẹ máa kẹ́kẹ́ ara yín gbogbo àwa tá a sì ń sọ̀rọ̀ yìí tẹ́rí kiri ẹ̀kọ́ ló ń kọ́ wa a lè sacrifice health wa fún ẹni tí láyé yìí ìwọ tó bá dẹ̀ ṣe kiri yẹn wàhálà ní sẹ́rí pressure àti sì nítò ṣeré life ìgbésí ayé tá a gbé yìí ó máa ń jáde ó máa ń kó ó wà pẹ̀lú pressure ṣe yín náà ó wà pẹ̀lú pressure ó dẹ̀ tí ó pọ̀ púpọ̀ yìí ọlọ́run nìkan ló lè gbà wá tẹ bá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ nípa pressure lórí family ẹ sọ̀rọ̀ nípa pressure lórí owó ẹ sọ̀rọ̀ nípa pressure lórí health lórí relationship lórí business fatigue yẹn kì í lọ àti ṣìkìtò ẹ má jà tọra wa sọ ọlọ́run nìkan ṣe ló lè ràn wá lọ́wọ́ ọlọ́run nìkan ṣe ló lè gbà wá so ìwọ tó ń gbé dè tó ń gbọ́ kiní regardless of your age you must stay active o gbọ́dọ̀ máa ṣe exercise o gbọ́dọ̀ máa attend the medical check up ní gbogbo ìgbà
1: ẹni a bá wí fún ọba jẹ́ ó gbọ́ mọ́lẹ̀ ẹni a bá wí fún ọba jẹ́ ó gbọ́
0: ṣẹ́ni the only person tó lè help ẹ o ni wọ́ ìwọ yú àyú àyú orí ìwọ ló lè help ara ẹni ìrọ̀ rẹ lọ́wọ́ kò tó bá kí ìrọ̀ rẹ lọ́wọ́ o ò ìrọ̀ ọ́dàsì lọ́wọ́ bá ti jìbí tó bá lọ fún medical check up tí ọ̀ kí ẹ tì ní ò sàn how will you be able to go to fẹ́lẹ̀lẹ̀ lọ́la tàbí tílẹ̀ bá mú kò possible kò possible rárá ṣẹ́rí ajẹ́kajẹ́ra wa wò health issue o ni number one àwọn àìsàn tó máa ń jáde sí àgbàlagbà lára àti age of 50 and above àti ṣìṣètò kì í ṣe nǹkan tó lè jáde sẹ́nì kankan lára o kò yẹ yín ṣùgbọ́n ìtẹ́ lè tètè fi prevent ẹ̀ ń sìn o ni wípé kí ẹ kí loneliness ẹ má dá máa jókòó ẹ má máa bọ́ tù nǹkan sínú ara yín ẹ sọ̀rọ̀ síta ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ ń sọ̀rọ̀ ẹ jẹ́ káwọn mọ̀ pé ẹ ń ṣe nǹkan kẹ má dá jókòó sílé inú ilé ni màmá wà o ẹ má jà á gbàgbé o àwọn tí nígbà tí pásítọ̀ náà sọ̀rọ̀ last week wọ́n ní àwọn ilé tó wà ládùúgbò màmá àwọn tó nílé wọ́n tún ti ń kó kúrò ládùúgbò yẹn àwọn ọmọ ìdí táwọn tó fi ń kó kúrò ńbẹ ìyẹn mìíràn pé a need láti tètè act lórí ọ̀rọ̀ màmá láti gbé màmá kúrò ńbẹ yẹn nǹkan burúkú ni kéèyàn dìde láàárọ̀ kó máa wojú nínú kó máa pariwo ta ló ń kọjá títì ẹ jọ ẹ wá ràn mí lọ́wọ́ o nǹkan burúkú gbà ni ọlọ́run ló ṣe tiwa bẹ́ẹ̀ màmá yìí jẹ́rì bí ẹ̀gbọ́n mi tó pè lẹ́ẹ̀kan ṣe sọ yẹn ọlọ́run mọ̀ mọ̀ ni kó ṣe bẹ́ẹ̀ ni torí pọ́n lọ́ mọ̀ pé ìyanu máa ṣẹlẹ̀ ìyanu ti dé ọlọ́run á ràn yín lọ́wọ́ títí di tò ọlọ́run á dẹ̀ràn gbogbo àwọn olórí ìfẹ́ gbogbo àwọn tó ti dá sí tò yàtọ̀ àwọn tí wọ́n ti ẹ̀ láyè dá sí ọlọ́run á ràn gbogbo àlọ́wọ́ á ṣe é ṣe
1: Ami Oluwa to si Daniel lori Facebook e se Ajagbe Oluwa toyin comfort thank you Aziz Soliu Olugbile thank you sir Babajide Sanwo Eko Oyebamiji thank you Aziz Soliu Olugbile thank you again Lamid Lukman thank you Yinka Adewale thank you Razak Aziz thank you Dayo Adewumi Daddy Princess niye thank you so much sir Daddy Princess Pedro Olawale thank you Pedro Olawale okay Oladele Sunday Muyiwa thank you ejo ba wa share program e ba share program e ba wa share ejo o se pataki to ba reach awon eyan boya story mama o le change ti awon ti won ba mo mama to ba le tete yoju ko to di igbati ama ba igbati gbogbo ma jasi ọpẹ fún mama so ejo e ba titi share program yi awon to ba tun fe da si bayi 0912370865 0912370865 to ba je pa awon to fe da si lati lo imbo plus 2348142491006 on number te ma pe plus 2348142491006 ta lo wa nbe kile ni lati so hello the caller
2: Hello.
1: Hello. Yes, sir.
2: I'm Tisukito.
1: Yes, sir.
2: Ọlọ́run ọ̀gá ògo tó gbé ń kalẹ̀ kò ní fi ń sílẹ̀ o.
1: Àmì Jésù.
2: Ó tẹ̀ bá gbé tẹ̀bí ilé àánú ló máa jẹ́ o.
1: Àmì Jésù.
2: Ọlọ́run ọ̀gá ògo bá ṣàlàbò lórí ayé mú.
1: Àmì Jésù.
2: Àtòlórí gbogbo wọn kẹjọ ń ṣètò tí wọ́n ń pè ní Yorùbá. Ọlọ́run adìyẹ mú.
1: Àmì Jésù.
2: Wọ́n kọ́ tèmi ní Gàní Ọlọ́run Dálàbàdẹ́kúta.
1: Ok.
2: Gbogbo ìgbìyànjú tí bàbá tó wà nílùú ìbò tó ń sọ bó ṣe rí ni wọ́n ṣe wí yẹn o. Ìdá iná ọ̀dẹ sọ wípé ẹgbẹ́ náà yọjú sí màmá ẹ̀ láàrin ní àpáta. Ẹ kọ́kọ́ gba police station fẹ́ sọ yẹn kí wọ́n lọ́pàá tẹ̀lé yín kí wọ́n tọ́gbọ́ gbogbo ìwé láti lè ṣe ìtọ́jú wọn. Ṣé ẹ rí màmá tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ ní odò ọ̀nà ibi ẹ̀gbẹ́ mọ́sálásí gangan Akin Akinyemi òun náà ti lọ ọbẹ̀. Tí ẹ bá fẹ́ gbógun wá nọ́mbà ẹnìyẹn tẹ́ bá ti pe Akin Akinyemi lọ́jọ́ wà níbẹ̀ yẹn àwọn kan ló máa fún ẹni nọ́mbà. Ìyẹn bẹ́ẹ̀ ṣé rí nípa wípé kí bí ìyá ẹ ṣe bímọ tí ọmọ ò yọjú sí. Àlẹ́ ní ìmọ̀ ìyá o ìdí àti túmọ̀ rí ibi tí mo bá yín sọ̀rọ̀ ní ìríran o. Ọdún kẹtàlá tí mo ti wà nù lérè o láti ya 2014 ọjọ́ kẹwàá oṣù kẹrin dáríbà ni mí o ìbàdàn mò ń gbé tẹ́lẹ̀ o. Mo ti fẹ́ fàyọ́ǹdẹ̀ ní ìsìnyí pé iná dédé ni mò ń gbé. Mọ ọmọ àkọ́bí mi mo bí sí oníyanrìn second born mi mo bí sí Adéyọ̀ first born mi yẹn ṣaláìsì second born mi pátá ni mo fi mú kúrò nìbàdàn tí mo sọ sínú mọ́tò tí mo rà. Èmi ni mo rán ní Èdè Federal College of Education. Ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ló bẹ̀ tí mo á wà. Mo ń fi yé yín pé nínú ilé tí mo wà yìí, nínú tìrí bẹ́dúm tí mo wà yìí, ìyàwó kejì tí mo fẹ́ tí mo nígbà tí mo dábẹ̀ tó lọ. Kò sọ́nà kankan tó yọjú sí mi ń bì yìí o. Mọ́ ọ̀dọ̀ mi ìtàfisì yìí àti o. Mo lè bí ọmọ márùn-ún okùn mẹ́rin. Nígbà yẹn ò tọ́jú ọmọ, ẹlòmíì wa máa tọ́jú ọmọ o. Ọmọ mẹ́ta ló wà ọlọ́run jẹ́ ká bímọ aláàánú ọlọ́run jẹ́ ká bí ọmọ tó máa ṣàánú wa. Ọmọ mi wà dájú ju gbẹ́jẹ sísọ yẹn lọ. Ọmọ bọ̀dá mi gbogbo wọn lọ jáde yunifásitì. Ọmọ mẹ́tẹ̀ẹ̀fà ń wábọ̀ yẹn lọ. o da lohun ti gidi sin yun a koro nkan na so pe olohun ke se olohun da oro ti bo so oro to tani iyawo ti bo fe mi mo fe wonu ojo oga o sha ni titi kon do ibo ni won da uruko ti mo so yen mo security do mba tun to le po ninu ile o papa ti mo fun o bi mo fun o koko ninu ile ni ni iya ti kasana yi ti on the wa o su keji o de no o de papa jamu so nojo o to no fojo so won kan lo pa ni lele we no o de track team we o de wa gbera won lo itoko ijoko number 3 adetese lo bi mo fun o okunrin yen ni ya ti kasana 19 leyin won ti dadi o wa waju elewe ran ye ko le sibe ibi to pe sa gbo ta yen adi ko le sibe lo gbo wa di sin ni lob ti o mo gbe pe ni ko toju omo to ba je pe ni yen mu kini tabo mu go ti kin sun le mo le ba da si mo ya ti ke ba mu ti ti ko mu go ti ko ni ni ba da si rara ai mo yo mo mi te ma toju ti o se ni woju iya ka bo ni oju baba ra mi o le lage lu mi radio le jilo wa le pe ni bi e wo run ti saidi atakoko to so oni gba ti baba li uke wa da ti nkokon oni nu mu ma ndun ọpọlọpọ lẹni tó nípèníjà ojú tó jẹ pé ń ṣe ni ọmọ èèyàn máa kánú kí wọn níkẹ ní ṣàánú ẹ rárá wọn kọ wà lẹgbẹlẹ mi ń bì nígbà tó máa kan yàrá ẹyọkọ ni mo bọ pé káfíńtà wọn fẹ wọlé lẹ mo ní kọ lọgùn gránẹẹtì mọtò ńlá ni mo ń wà mo ní kọ gránẹẹtì kan fi wọbẹ kí ni nà bó ṣe wọn lóore bí wọn ṣe máa fẹ ṣe yẹyẹ ni.
1: ẹ ṣe gan
2: san. Tẹ bá tó bá fẹ́ kọmpútù tó mi gan alára tẹ bá wo nọ́mbà mi tẹ bá fẹ́ gàkà síbẹ̀ mi gan mo bá ti bá lágbára máa fi síbẹ̀.
1: Ọ̀dà ẹ ṣe gan sa. Ẹjọ́ èèyàn kan ń pè mí lórí fóònù ẹ má pe fóònù mi ẹ pe fóònù mi rédíò station. Ṣé gbọ́ Chikito kọ́ ló ní station yìí? Ẹ pe fóònù rédíò station ẹ ló sà.
3: Èmi ni mo pè láti mo sọ pé mo gbé odò ọ̀nà pẹ̀lú lọ́dọ̀ ìyá kan fáwọn náà ní similar problem.
1: Okay.
3: Jẹ́rí mi tí mò ń sọ̀rọ̀ ó láìpẹ́ kí n mọ ọ̀nkú lọ́ndọ̀ yẹn. Àwọn pẹ́rẹ́ǹtì mi náà àyè ara ń tì náà ti jẹ́ pọ́fẹ́tọ́ tó ń lọ sókè tí bàbá lọ́ndọ̀ bá ń gbọ́ ọ̀nkú lọ́ndọ̀ yẹn. Pọ́fẹ́tọ́ tó mí dìgì gbogbo àyè ara ń tì yẹn làwọn pẹ́rẹ́ǹtì náà ti ṣiṣẹ́ so ó láìpẹ́ kí n mọ. So we can form an effective collaboration láti wá àwọn pẹ́rẹ́ǹtì àwọn ọmọ màmá yẹn jáde. How can we go about it? Èmi tí mo sọ̀rọ̀ yìí náà journalist ni mí. Mo wà èmi ni mo cover health pages the world. So I've done a lot of story on people like that. Nǹkan tá máa ṣe ni wípé a máa kọ́kọ́ wá a page, selected page, tá máa gbé picture màmá yẹn sí wò write a story about it. Now tá bá ti yẹn picture wá wà bẹ́ẹ̀. Una ada bi gbadu ye pe a call for public attention. Protest of being that awon to ba mo ton ba ka story yen o likely kan mo kan no awon mo apa awon mo mama yen mama yen ata lati daruko e return ti wa ibi ton ti sise ri ton ba le ri collect ti e ti commission la need lodo won.
1: Okay,
3: nkan ta ma se kò sí organisation tó ń pápá tètè àwọn aged people lọ sí o.
1: Kò sí.
3: Àwọn private individual ló kàn máa ń.
1: Owó dẹ̀ ni owó burúkú
3: ni. Owó ni. Tó nǹkan ká máa ṣe ni pé a máa rí àwọn individual philanthropy. Tó máa take up either accommodation, feeding, medical, tó máa attract their pension wọn náà. Yàrá lọ sí Minister of Women Affairs ọ̀kẹ́ ní kàtí nìkan. We have done a lot of story there. Wọ́n á promise ni sábà ti ṣe lóṣù kan tí gọ́ọ̀mẹ̀ntì bá ti change ọwọ́. Àwọn tó wà bẹ kọmíṣánná yà ni gọ́ọ̀mọ̀ ò tí fún ní ìnípa media ministry is not for
1: that.
3: So àwọn àgbàlagbà Nàìjíríà ẹni déjà fi ṣe ni wọn kọ́ lọ sọ wa náà ní kóníkálùkù bẹ́ẹ̀ fún àpọ̀jọ alẹ́ láàyè. Àwọn ọmọ wọn ní ẹni tó bá ọmọkùnrin kò tí rọmọ bí ẹni tó bóbìnrin kò tí kò láàbọ̀ ẹni tó bá láàánú ọmọ ló rọmọ bí o.
1: Bẹ́ẹ̀ni
3: o. A báwọn neighbors tó wà ń bẹ sọ̀rọ̀ ní community a ṣe interview fún wọn. Ara àwọn kan tó máa mọ sọ̀rọ̀.
1: Ok, nǹkan tí ẹ máa ṣe ni pé a máa pe nọ́mbà wa jáde. Sheget. So I think we àjọ máa sọ̀rọ̀ lẹ́yìn tá a bá parí ètò. so that we know the way forward. Shegbo?
3: Yeah, okay. Seyadini Iloruko mi.
1: Eh?
3: Seyadini Iloruko mi. I work in Chibu for more than 18 years.
1: Okay, because the problem, Sheye Adeni, God bless you. Do have a wonderful night. Okay, let's find out what you Mr. Sheye Adeni, so you are the one they say impregnates all the women?
3: But I work in Salo, I'm not doing one.
1: Oh, dabo, if they're ready. Oh, or Mama Tinda, you're low, dear. Tobacco story, Mama, sorry, Tribune. And when you had the day, Okolo wa to Jekwe, Kini Shelesi. A means of who you pay, a read a mini pay, it's your Friday, must send 3,000 naira, see, Uma Yumba Tony, every other thing, one leaf for Mama, be ata, Tima Mama Fist, Jeobe, Je ata, Nimori, talk to him of a sebe for Mamoloki, Elole Mafirata. Uma any 3,000 naira muloki. Would need account you will ama send yes. Wanna send the account, mama? Would a transfer 3,000 yes, mama. Eh yomi? Me on your barrow for ye. Me on your barrow for ye. Ni wad you alone oba. Tio she be cherry ro. But my day shop on is Saturday. Kuri kotiri berry ati but muti my wan shop on me. Eni to ba lagbara lati ran lowo agaga won arugbo yi ran won lowo tori kini eyan pale mo fun ale because what you make happen for others God will make happen for you as an individual owo to ba nurse omo lakeji e tolorun ba ma se fun e times 2 no ma je fun e hello
2: hello
1: yes sir
2: ọpọlọpọ ló ń sọ̀rọ̀ ọ̀tọ̀ wọn tẹ́lẹ̀ ní kọ̀bí ara sí tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní ìfihàn lórí ẹbí ni uncle bj ti sọ̀rọ̀ ẹ rí ọlọ́pàá dìde ìjọba dìde.
1: Nǹkan tó wá máa ṣẹlẹ̀ ní aburú yẹn làwa fẹ́ kó ṣẹlẹ̀ sá.
2: Ìgbọ̀n tó wà bẹ̀ ni pé mo fẹ́ kẹ́ ẹ kéèkì lòsì kan wà nínú owó ọ̀rọ̀ màmá ni màmá ní pẹ́ńsọ́nà lòun. Wọ́n sanwó kan fún un. Ẹ jẹ́ ká wá dìbí tí màmá ti ṣiṣẹ́. Our National Union of Pensioners náà wà wọ́n ní skill wọ́n ní
1: My brother, ṣe rí gbogbo yẹn. Tí ẹ bá tún gbọ́ láwọn nǹkan tí màmá sọ tó yẹ pé mi ò fẹ́ play. Màmá ní oyè báyìí ló ń fún àwọn ìgbà tó yá. Lo wa di oye bayi. E wo story po my brother. E fi ti e fi side the other pensioners union of kini kole. Ti ba ti grab phone mama. Ti phone mama ba te mi lowo. O ba te wa lowo. Awon numbers to wa nbe a ma wo te mama save ki ma ki oju mu ki oju to bere si dun mama. We know how to go about it. Journalist mi na lo ti soro nisin pe to ba call story and other things. Gbogbo na la jo ma sise.
2: Màmá tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ ní ẹgbẹ́ mọ́sálásí lójú ọ̀nà yẹn. Ibi opposite sí ojú ọ̀nà yẹn ni wọ́n sọ̀rọ̀ yìí o.
1: Ẹ má wọrí journalist tó sọ̀rọ̀ yẹn náà àwọn náà lọ máa mọ bó ṣe máa débẹ̀ pẹ̀lú.
2: Ibi tí ẹni tí màmá wà yóò yá kárí ní àpáta ní Kébínà wà.
1: Ọ̀dà lórí fóònù wa Samson D. Jacob. Thank you. Olaide Aziz Eshe Lawrence Olukumi Adeleke JP. Thank you. Talotuwa nbe. Way forward la nwa bayi. Shegbo way forward fi ijoba le. Ijoba mu mo pe awon na ma pe to ba ti daro. Hello. Hello.
4: Hello, e kale o.
1: E kale sir.
4: Yasikito.
1: Yes sir.
4: ẹrù tẹ́yìn torí ò ní tá ṣe di fọ́rùn ọwọ́ yẹn o.
1: Àmì Jésù.
4: Ẹ lágbára ọlọ́run ẹ ní sẹ́gun. Kọ́ mẹ́mẹ́ yín lọ, kọ́ mẹ́mẹ́ ọmọ yín lọ sí ọkọ yìí o.
1: Àmì Jésù.
4: Ẹ ní ti ní ogun tó nú ogun o.
1: Àmì Jésù.
4: Mo ti ń tọ́ ẹ nọ́mbà yín ti tó dán mélòó. Ọ̀tí Ọlọ́run ọ̀dà kan sàánú mi.
1: Àmì.
4: Ó ti wọ 4 years tí mèjá ti wọ.
1: Ah, credit bàbá yẹn ti cut. Ah, bàbá ẹ lè pe wá padà ẹjọ́ ṣẹ gbọ́ tó mọ̀ pé ó ní important tẹ fẹ́ bá wa sọ. Hello. Ah, number yẹn ti cut. Hello.
5: Hello.
1: Yes, ma. Ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn ẹjọ́. Yes, ma. Olúwa kú iṣẹ́.
5: Mo lè fẹ́ jí mi, mo ṣe gbọ́ program mi, mo máa ń tẹ dada. Orúkọ mi ni Bàbá Àdìkú. Èmi náà ní ìpèníjà ọjọ́, àtàkùn àmì dada, èmi náà máa ṣe rédíò program. So, ẹnu ìyẹn, mo máa bá sí mi ti lè rí lọ́la. Tí mo náà bá lẹ́tọ̀ mi ti sí ní yàrá. Ẹ fẹ́ mà.
1: Ọ̀dà, a máa pè yín.
5: Ẹ
1: má wọrí a máa pè yín. Ẹ sà ẹ ṣe sà. Ok, wọ́n láwọn náà máa ń ṣe rédíò pọ̀, wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ jí ni. So wọ́n fi join wa. Hello. Hello. Ẹ ṣeun pápápá.
6: Ẹ gbọ́dọ̀ kò tó sì ní látọ̀nà òde náà kàwé. Bẹ́ẹ̀ni ìtọ̀sẹ̀ ló mọ̀ ló lọ yọ o. Èyí tó jájú lẹ̀ gangan ni Daddy UK ti sọ ẹ ní ṣoore ṣe o. Gbogbo wa ò ní ṣoore ṣe pẹ̀lú ògùn ọ̀nà. So ẹ jẹ́ ká kọ́kọ́ bóyá ní Arrest Police Station la máa kọ́kọ́ lọ report. Ṣé you understand? Ní Arrest Police Station tá a bá ti kọ́kọ́ lọ report pé ìyá yìí o situation náà situation náà tó bẹ̀ fún wa ní permission láti ṣe láti go forward pé tí nǹkan kan bá tiẹ̀ ṣe ọlá jẹ́ kí dáadáa ṣẹlẹ̀. Bí dáadáa bá ṣẹlẹ̀ nígbà kejì náà tó kò ní sí ológun pé ọlọ́run ló dá ṣoore ṣe. Tó tí ìyẹn bá ti wà ńbẹ̀ ẹ fàwọn ọmọ Nàìjíríà lẹ̀ àwọn ẹlẹ́yin ju àmì wà tán ṣe tán láti ràn yá yẹn lọ́wọ́. The first thing ni pé ọlọ́run má já ṣoore ṣe. Tó kò ẹ ti understand ẹni tó bá máa dá orin bólú ẹni tó bá máa borí jẹ́ kò ní kọ́ bólórin ṣe kọ́ o. Ọlọ́run ló dá rí wàhálà ẹ̀ẹ́dẹ̀ ní ṣoore ṣe ẹ̀ẹ́ní fọmọ sí ẹ̀ẹ́ní fọkọ sí ẹ̀ẹ́ní dẹrù àbùká lórúkọ Jésù aráàánú gbà kò fún sí ni látọ̀nú dè.
1: Ẹ ṣe gọ́sà. Ọ̀gá Nàìjíríà yìí tí gbogbo wa ní kò máa gbọ́dọ̀ bàjẹ́.
3: Ìyọ̀kọ́
1: lọ́dẹ̀ ń pè wá tó ń ṣe báyìí pẹ̀lú irú ètò tá à ń ṣe lálẹ̀. Wọ́n ti ẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ọ̀dà ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn Daddy UK but ká tó lọ sọ́dọ̀ wọn mo ṣe ń sọ fún wa tọ́jú ara ẹ̀ tọ́jú ojú ẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ tọ́jú nǹkan ọmọkùnrin yín. Mo sọ fún yín gbàtà tó ká tó bẹ̀rẹ̀ ètò pé lágbára Ọlọ́run August 15th Saturday August 15th a máa bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá a máa parí lágo méjìlá 2 hours péré ni wákàtí méjì péré la máa fi ṣe sẹ́mínà yẹn. A fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ fún gbogbo ẹ̀yin ọkùnrin torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti fara ṣe gbàṣàwo tó fi di pé nǹkan ọmọkùnrin wọn ò ṣiṣẹ́ dáadáa mọ́. Wọ́n ti tọ́ bá wọlé ti ìyàwó wọn kí ìyàwó wọn tó fọwọ́ kàn wọ́n léjìká wọ́n á da tọwọ́ wọn sílẹ̀ ìyẹn ni àwọn òyìnbó máa ń pè ní quick ejaculation. Ẹlòmíì náà tó jọ́kùnrin tó bá ti yá tó bá fẹ́ wọlẹ̀ ìlérí tóun àti ìyàwó ẹ̀ bá ti fọwọ́ para wọn tán tán mú tètàn tó fẹ́ wọnú ilẹ̀ ìlérí nǹkan tá à ń sọ yìí akọ̀ kígbe kọ́kọ́kọ́kọ́kọ́ akọ̀ da inú lẹ̀ ní bíi ọ̀gẹ̀dẹ̀ tó ti bàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin náà kìíní postrate issue ó ń jàràn ìràìràìrà ìnísìn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lẹ máa rí tó máa wọṣọ tó máa wọ sùtù tó máa wọ àǹkárá gidi bọ̀tẹ́ ní mọ̀pọ̀ gbé rọ́bà ó so rọ́bà mọ́ ìbàdí láìṣe bàǹtẹ́ láìṣe ìlẹ̀kẹ̀dí ó so rọ́bà mọ́ ìdí torí kíni rubber won ti pass rubber through enu ibi enu oku e rubber yen lo wa nba fa ito jade lati inu bladder eyi ta mo si prostate enlargement funniest thing nisi ni pe at least ati ri eyan meji si meta ti prostate enlargement won ti prostate won di prostate cancer to ba ti di cancer o do wo olohun idi re ta fi so pe e je ka toju ara wa eyin okunrin awon akosemose ma wa nkale njo e lati ba yin soro ko ye yi a ma ko yin ni bo se ye ke se ma se tele awon baba wa 90 something 80 something oko won si ngbe peli peli won si nte atekole gbongbon gidi gan but eni nko omo 35 fun oko e o sise mo boda 50 oko e ti rele de won le agbere se wa po nta nisin to ra opolopo awon obirin to po nta nisin give it to me hard hard ni won fe to ba de ri pe oko le o fun won ni hard hard won wa wa omo kekeke to ye po ko won sese ngbo bo ni awon ni ko ma ko fun awon so boda 15th of August ta wa yi Saturday agba kobo lowo anybody is free free of charge ni e wa tori oyinbo bo won ni information is power keyan gbo nkan agbara ni nkan to ba gbo to ba mulo won na ri bo se ma ri agaga tori ti prostrate yi elomi ma wa ko mo pe o ti ni prostrate enlargement anti chikito mi o ti eto elomi to ba ni o mama je ko ma to la la la la elomi to ba ni ko ni ko to ba fe to o mama gbin ni before it gets to that point jade wa mo ona ti wa gbegba ofe ni ko seni to ngba kobo lowo yin iwo to ba fe yoju wa wa pe wa foruko e sile because en ti o ba foruko sile to ba debe won le danu to ba won de le lali e danu ko ri mi to pe mo joko sibe ko ni anti shikito anti shik mi o di dahun wa ko eko eko wa mo wa ni imo opolopo yin wa nisi o lawon nkan te nje ti o ye ke je te yan ba ti 40 o lawon nkan ti o ye ke yan je sugbon opolopo yin je to de nko si jamba fun eyan lara hello
7: aro le se ka to ara lo se klati wo
1: a ngbo yin papapa
7: awon ko da a so lo divi esin mi so lo po esin eledin ye je se wo boya kristeli ni mama ya won lo toji iru awon ijo won yen won le bi won le
1: so wala ti ma be awu lori kore nyan ma wori mama ti soro ijo won a fe ka sare lo sibe ko ye yin sa mo ti so boya ke to gun ri afefe pelu wa le mo ti so se gbo e je ka fi gbogbo ele fun lohun
7: ologun
1: agbojuwa e se sa so nkan ti mo n so lo free of charge won ko e ni awon nkan to ye ko ma je awon nkan to wa nu yara e to wa nu kitchen e ni le to le ma fi se kini to le ma fi toju John Tommy e to mama le dada to ye pe obirin to ba ba le ba won na mo pe yes okunrin meta ba le ohun then wa tun ko e bo se le avoid the prostate enlargement bo se le deno e keyan deno aisan o san ju keyan lajule ko mu ohun ko to ma ba yes ni sare kini eni aba wi fun oba jogbo eyin te ba fe pe mi fun iru yen fun seminar yen te fe register number te ma pe won ti call si ori flyer to n lo ra iran kaakiri te ma fi wa se registration won ti call number yen so oya talele kale ni hello je ka gbe call ni ka wa ma lo ni ka wa lo so awon dandan awon daddy UK hello
8: number o ni ka pe
1: ma pe number yen kin to ka to dide e mu viral segbe
8: o da ati zen ibi ti zen to di ma wa yo e dako
1: okay e se then awon obi a so fun yin lori radio ati igbo awon eyan awon kokan ti wa sugbo a fe ka awon mo yen ka ko won jo kan po ka to bere a so fun yin pe akoko holiday ta omo yin wa yi isimi to wa nle e ma je kokko ma sere kiri adugbo e je ki won wa ko bo se mo so fun yin pe a ma ko won bo se nso awusa bo se nso ibo bo se nso yoruba bo se nso ikale ati bo se nso ede finifin ti e ta mo si pidgin anyway abo abari yen te en to ba ra ni fe si e ma pe later e sugbon lowo lowo bayi e je ka lo soda awon daddy uk tori ati fe dide daddy uk atan ku bije daddy uk kini oro te fe so fun awon eyan wa ki atodide lori eto ta gbo ni ale yi an gbo yin o ni papa papa to ra tin lo
0: Akeke, adupe dupe lọwọ Ọlọrun.
1: Alhamdulillah.
0: Bi tọ lọrun wa lọwọ de náà ni. Pẹlu gbogbo mo kọ ni ki fi aspe dupe lọ gbogbo awọn to ti ba da seto. Ọmọ Nigeria mo pe oloju anu ni gbogbo ọmọ Nigeria. Ọlọrun ade ran wa lọwọ. Aisha buruko ni se gbogbo yin lagbara Ọlọrun. Iya Omotola kutoju awọn beji aburo iya Omotola mo for busy pẹlu awọn beji ni. Fún àwọn tí wọ́n bá fẹ́ pè mí especially ẹ̀gbọ́n mi láti Ghana àti dádì wa ti church telephone number mi dádì
1: yóò ẹ̀kọ́ sílẹ̀ o wòlíì
0: +44 79 5 7 2 2 7 6 0 5 WhatsApp mi o ṣiṣẹ 24/7 and you get him on the WhatsApp kí ẹ má waste owó ẹ ṣe púpọ̀ púpọ̀ púpọ̀ àti ṣì gító kí ni àyùmáàbò máa ń sọ. A small body, big engine. I miss that. Ayeke, Oda, Reba, Bikini, Si, Meyo, Ati, Gubba, Tuwa,
1: Si, Mbo.
0: Oda, Si, Tumbo.
1: Oda, Eshigo. Uncle BJ, Yaka, Bola, Tudu, Yina.
9: Yeah, Eka, Lele, Kansi, Yo. Oda, Oda, Ti, Dele, Yo, Ti, Awon, Jogon, Ti, Ba, So, Lo, Fem, Lucy. That UK, So, Awon, Konto, Really make sense. So, Eka, Fisile, Ben, ẹ̀ka follow ọkọ̀ tó sọ gbogbo wa tàbí ti wà ń sìn à ń láti máa prepare ọjọ́ alẹ́ tàbí ń sọ kò pẹ́
1: o
9: nígbà mélòó kò sígbà mélòó táwọn fi wà kò tó mọ ọkọ̀ tó ṣẹlẹ̀ òtí di 40 òtí 50 òtí 60
1: báyìí
9: òtí 70 ẹ̀mí torí ìdẹ̀dá wa sí òun náà là ń gbé ṣẹ̀mọ̀ wọn a bá sọ tàbí ní ká máa compare pẹ̀lú ibi táwa wà níbà ìyàtọ̀ yẹn rẹpẹtẹ ni ìyẹn ni gbogbo wa ìyẹn ni gbogbo wa ṣe máa ń líkì wọn ìgbà tàbí sọ pé àwa sí ìlú wa lọ́hùn yẹn mọ́ tó gbogbo tó bá sọ lálẹ́ ẹjọ́ ẹ jẹ́ kó jẹ́ kínní ẹ máa wá ẹni tó máa lọ sí ìjọ ẹ máa wájọ ẹ máa ṣe èmi náà wá sí sọ̀rọ̀ náà lórí ìkíní rí pé kẹ máa wá àwọn èèyàn má kàn jókòó sílé ọkọ àti ìyàwó má jẹ kó jẹ pé mi husband èmi and my wife nìkan ni ẹ máa jáde kẹ máa wá àwọn èèyàn ẹ bá àwọn ọ̀rẹ́ láti kékeré àwọn ọ̀rẹ́ tó ti kẹ máa bá wọn ṣe kẹ máa ìjọ jáde kẹ máa lọ ṣe fàájì kẹ máa lọ ṣe kẹ máa mọ bílẹ̀ àìṣe òun nìyẹn ẹ máa yẹka kan jókòó síbẹ̀ kó máa di pé nígbà tó bá dọjọ́ alẹ́ la máa kígbe síta pé nǹkan báyìí ṣe mí ẹsẹ̀ ro mí ẹsẹ̀ ń dùn mí náà bẹ́ẹ̀ ẹ ṣeun gan ni o 13 bá àbọ̀ láti bíi wákàtí mẹ́ta tó ta tí a ti wà lẹ́nu ẹ ṣeun gan ni o ìgbà o. Mojúbà fún àwọn àgbà ó mojúbà fún ọmọ tó ètò kérésì mi ó mojúbà fún àwọn tá a jọ jẹ déédéé ó ẹ ṣe ń gbọ́n náà.
1: Ọ̀dà ẹ ṣe gan ni ẹ̀yin èèyàn wa a ní pẹ́ dìde ṣùgbọ́n ká tó dìde mo fẹ́ rọ̀ yín Daddy UK Femi Shoemo Foundation a máa ń ṣe Children's Day event tó máa ń làmìkà àbíwá ọ̀lẹ́ ṣe máa ń sọ tó máa ń tóbi gan tó máa ń heavy mo ń wo pé bóyá ká mú ọjọ́ kan náà nínú ọdún bójẹ́ mba period maybe probably September September or November because October ẹ mọ̀ pé October ni foundation máa ń ṣe International Day of the Girl Child fún àwọn ọmọ obìnrin àwọn omidan now mo wò pé bóyá ká mú ọjọ́ kan nínú ọdún tá a máa ṣe tá a máa pe àwọn arúgbó yẹn jọ tá a máa bá wọn ṣeré tó máa rẹ́rìn tá a máa se oúnjẹ tó máa jẹ tó máa mú tó máa jó kò yí eyín tó máa jó àwọn cool it down àwọn old school ijó yẹn láti just refresh them make them happy and make them come alive again mo ń wò pé boya ka mu ojo kan eyin te ma nife si pe e fe e nife si ru nkan ta so e le pe leyin eto na e je ka jo soro ka jo ma dun won ninu because definitely we're going to amashito level ti awon na to keyan ba le because nkan niyan ba gbin ni sile yan ma ka to ba ti to turn iyan kende dada adebiyi thank you for listening to the show tonight so my brother daddy you ke boya ka wa ojo kan ninu odun to je pe ma wa very very good to ye pe nu won adu gbogbo won gan awon arugbo bi ko bi to wa won ma ran ti ojo yen pe ah ko ojo yen tete di ka won tun se kini ka won tun pe jo then bi uncle bj se so ti mo so ti o daddy uk na so wa egbe kan ko se egbe kilo ko ise o ko se egbe ka ma dash ra shokiri lojojumo but egbe kan to je pe e le rerin e le se ni adugbo yin na dugbo yin awon to ba from 60 years or let's say from 50 years down e ko le kora yin jo you know keni good mind sira yin ke ma sere ke ma rerin ke wo poke every Sunday or one Sunday in a month or twice in a month fortnightly two Sundays or two Saturdays in a month pe e ko ma gather together e ma rerin e ma sere e ma joko e ma bara yin se look when you do such you socialize ti o ba darugbo eyan si ma le jade you know like awon bi golf kini kan awon football kini kan you go out you still because sitting indoors loneliness gan o ma n pa eyan ju any other disease lo then to ba fu yawo 500 naira to fa awon ni 200 naira toju 150 ninu apo asun to le nawo si ti wa mu wo e jade ati fe dide se ba fe pe mi eyin te fe yan okunrin te fe wa fun idanileko yen idanileko ofe yen number te ma pe ti ba ti dide lori radio e mu ba ero 0912174073 oni number te le pe si eyin te fe register fun ibe fun idanileko ofe ti a fe se yen Femi show emo foundation no ni won gbe idanileko yen sile lagbaro lohun 09121 eye e ma pe ni si 09121472403 like I said ofe ni free of charge wa ko ogbon wa mo nkan ti o fe o ye ko ma se mo ti fe dide olorun ba mi a wa pelu yin bo ba se nlo sa a ma fi to yin leti gbogbo yin mo ma mo nipa e bi a ba se ntesiwaju e se gbogbo yin ti e ba wa fi fe je adupe lowo yin inu wa dun ayo wa ku e ma ti pe number yen nisin dixie normal aja mo ki e aburo mi dada dudu ye ni mi thank you so much for always being there for me every Wednesday o ma wa nbi pelu mi then mo dupe lowo yin daddy uk ati uncle bj daddy princess mo dupe lowo yin o e se gbogbo yi patapata ni mo e se ale mai ti pe number e ki n gboran dixie awon people yo ki n gboran o ma pa phone yen danu nisin so dixie ti bu seni so e je ka jo se kini e je ka jo pade njo yen ma so awon nkan to ye ke ma je ata awon nkan to ye ke ma sa fun dixie so mo pe ni ibadan yi ba se nsori elomi wa to ye pe o lati january titi di mo se nsori to ba ka bread to ti je o ma ti wo 200 pieces but bere lo pe so ti mu watermelon ni odun yi bere lo pe bo so ti la osan lodun yi awon kin ko bi ara sa awon kini e uru awon kini e dere won ma ntoju oku okunrin ireke gan oni bo se ma je to je pe oku okunrin a ma toju oku okunrin gbogbo e la ma so lagbara olohun ni ojo yen e se te ngbo wa inu yin adu ayo yin aku omo yin na ni ololufe yin brabu yin lori radio chichichiki to lo so pe e ma toju emi seye adeniyi abi adeniji we can we talk after now god bless you do have yourself a wonderful night rest bye everybody